0: Now, ọkùnrin náà tó wá dá lóun báyẹn náà a ní fílẹ̀mọ́ méjèèjì ó lè jẹ́ pé nǹkan kan ló ń rò nígbà yẹn tó jẹ́ pé àsìkò tó yẹ kóbìnrin ẹ bèèrè kan ló béèrè ló fi fọ orí ìdáǹbá yẹn. Obìnrin yẹn ló wá níṣẹ́ ṣe gẹ́gẹ́ báwọn ẹni sọ ìṣùgbọ́n back to the husband at leisure hour time tó bá wà at leisure hour kó pè kó bá sọ̀rọ̀ torí ọkùnrin ò gbọ́ ní gbogbo táà ń sọ ó sì ṣe kó má gbọ́ tàbí kó gbọ́ kó fi tipa làbá rẹ̀ pé tó ntòsọ́ ń jò ní ìpín láìkí ẹ̀ àjọ pé àwọn a máa sọ bẹ́ẹ̀ fáwa náà pa àwọn àtẹ̀ kó dé bàbá alágbèjà ntẹ̀sọ yẹn mí láìkí ẹ̀ o ẹ má sọ bẹ́ẹ̀ má o mà ní kí ni mo sọ ntẹ̀sọ ọ̀dà náà má bì ní ṣé nípa símbọ́ là dá. Torí wípé ọkùnrin yẹn nígbà náà bóyá inú ń bi obìnrin náwó àkàrò bó obìnrin ò náwó ni obìnrin ó ṣerun tí ọba yìí ṣerun yẹn àwa náà làá máa bò every week lobìnrin gbọ́dọ̀ ṣerun rẹ̀ àwa sì ní bàbá ti gẹnu $200 bàbá bá ti gẹ̀tán ọparí. Ìnáwó obìnrin pọ̀ o sì rí pé bùkátà ní kó tó mú wọlé tó wà ní blémà méjèèjì kákan sọ̀rọ̀ tùnú fún obìnrin yẹn kọ́ má gbé sọ́kàn kó gbàgbé rẹ̀ tó ọlọ́run ọba yóò wà pẹ̀lú rẹ̀. Àti rí ọba olókìkí number one ọba ní ọ̀yọ́ state yìí ọ̀rẹ́ mi kan súnmọ́ ó lóun a máa bá kábíyèsí tí ru kà fún rẹ̀ nígbà míì àyàwó dẹ́wàá náà. Yes exactly yes ó lóun àmọ́ ìgbà ló máa bá kábíyèsí tí máa ń ru àmàlà fúnra rẹ̀ tí ó jẹnu ilé lórí òun súnmọ́.
1: Nígbà ìjàwá ti wà mẹ́ ẹ níbo fúnra ẹ ló ṣe ló.
0: Ṣé ẹ mà pé gbogbo obìnrin gbà mẹ́ obìnrin ò lè ṣe ọ́ má ṣe sí obìnrin ó lè ní ìráyè ó lè lọ́rẹ̀ mí ó kí ní ibi tẹ̀ ń pa bàbá bàbá ó sì bomi ọkà kaná ó ní àmọye ìgbà ló ń bá kábíyèsí ti ń ru ọkà fúnra rẹ̀ nínú ilé. So irú èyí irú ọkùnrin báyìí ó yẹ kó ti gbà pé obìnrin ò lè ṣe ọ́ má ṣe sí obìnrin obìnrin ni wọ́n máa jẹ́ bọ́lọ̀ ń ṣe dá wọn ni ṣé wọn ìtí sọ̀rọ̀ sí ọ wọ́n sọ̀rọ̀ kò bá kò gbé sí ọ ńgbà míì tórìrì ó pè wá tó yẹ pé ọ máa lọ ronú pé wọ́n ọlọ́run wọ́n ló pè wá lé àti wọ́n ló pè wá bọ́lọ̀ ń ṣe dá wọn yẹn a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. So tó bá nẹ́sẹ̀ sì pé kẹ́ ẹ jẹ́ kóbìnrin yẹn kọ́ china kó pé obìnrin ọkọ rẹ̀ kó bá sọ̀rọ̀ nǹkan tó yẹ kí wọ́n parí láàrin ara wọn ni tó bá ṣe parí láàrin ara wọn pẹ́ tí ò bá wá ṣe parí tó sì tún wúwo lọ́kàn ara rẹ̀ kó pè yín kẹ́ ẹ bá wọn dá sí ọlọ́wọ́ wà pẹ̀lú wa. Now mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé jọ́mẹ́ ṣe é ní my bad day.
1: Eba.
0: October 1. Exactly, I've become 73 years.
1: Ọlọ́run ti ṣe. Happy birthday to you. Ẹyin gbọ́dọ̀ di jọ́ mẹ́jọ ni, a kọ̀kọ̀ fà dáadáa, a fà dáadáa, yóò rọrùn. Ẹ pẹ́ fún wa, ẹ dàgbà.
0: Màgbúrò àfà àṣàkà, àbí ẹ sùn lọ ni.
1: Bẹ́ẹ̀ wọ́n sùn lọ ni, bẹ́ẹ̀ bá ní pé wọ́n o. Ẹ ṣe o, ẹ pẹ́ o. Ẹ pẹ́ lórúkọ Jésù, ẹ dàgbà, ẹ dògbó lágbára lọ́lọ́run, ẹ gbó, ẹ tọ́, ẹ fẹ́ wúrúpá, ẹ fẹ́ rìgì jobi lórúkọ Jésù. Iṣu ọmọ ó jìnnà fún yín jẹ lágbára lọ́wọ́ lọ́run láṣẹ Elédùmarè sá. Ẹ pẹ̀lẹ́ sá, yẹ sá, ẹ ṣe o. Mo ń wo pé ó ti kú bí 20 minutes ni. Topic mi tó wà náà ó le ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a lè fi 20 minutes treat. Jọ́mẹ́jọ ọ̀làkùnjọ́mẹ́jọ lágbàá lọ́wọ́ lọ́wọ́ ẹ ṣe gan sa.
0: Yes sir
1: ẹ ṣe o. Yes sir.
0: Orúkọ mi Ogunwálé
1: Ogunbí Fìdítì àti mọ̀ ẹ ṣe. Yes sir. Hello.
2: Hello Kàrò.
1: Ẹ Kàrò ọ̀rọ̀ yín náà sọ tó sì yín o.
2: Mo ń gbọ́ ara ìwọlé ni.
1: Ok.
2: Ara ìwọlé ẹ pé ìṣòro mo ti gbogbo àwọn èèyàn alábọ̀ọ́bọ̀ agunlé ayọ̀.
1: Àmì o Jésù.
2: Rọwọ́ dára àti ìjọba kò ní gbogbo kan wọ́n ti ṣe
1: dédé. Àmì.
2: Ó ṣe é ráyé lórí ọ̀rọ̀ tí ẹ̀ ń bá lò.
1: Bẹ́ẹ̀ni.
2: Kí arákùnrin yẹn, tí ara tí ìyàwó rẹ̀ ọmọ, kò yẹ kó fọ̀nà bẹ̀ hàn. Kò yẹ kó fọ̀nà bẹ̀ hàn. Tó bá fi hàn ìdààmú ni. Ẹ rí i pé nígbà míì tí ọmọ bá gbé abá kọ́ ọmọ ṣe ọmọ a máa mọ sẹ́jọ̀ bẹ́ẹ̀ lọ. Yóò lè pọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó wá ṣe sùúrù. Ẹyin náà wò ní ìsìn owó tó kú lọ jáde tó gbà lóhùn tó gbà. Ó kú wọ́n kú jọ mọ̀ ń pa ẹ̀ náà ni. kacha ko jo to ani ko ba ko ku su lo re ma dia ku po lo mi o ama ja ma o bo ti o la olohun o si wa si se ngba ba ri jo ko ko fa ga mi la bele tele ama ri da ba so na la wo ka wo ka gbe oro na lori na la wo ma la ma run ma ra wa lowo la ma fa so kan fa so ti ama ki to ba ri o je ko ko re ko lo si suru ko ma da le ara re ko ma da wu olohun ja gun le ara
1: ami o
2: adogba
1: eh ba nki baba oni birthday pe won ku birthday lo se tin bo o ah won ti lo
2: okay ba fo birthday ta le le yin gan
1: ah baba to soro to si ni baba ogunwale ebe lati fiditi
2: ah ogunwale o fo ri de pe no
1: be
2: a so poro poro la yo pelu gbo won je won
1: o ami o jesu
3: Hello,
1: Ami o Jesu, ami, ami.
3: Lori si mama wa ni.
1: Beni.
3: Mo fe lo asiko lati be won.
1: Okay.
3: Mo da kwa.
1: Okay.
3: Mo jo.
1: Okay.
3: Ni o si common ni sen ti opolopo awon obirin ma n pe oko won ni baby.
1: Okay.
3: O te se pe mi ni won ma pe ni baby lodo tele ni.
1: Okay.
3: Ba ki won ba ni da baba won po momo toju ki won da kon ki won fi siro pe to ba so ma won lo wuru wa yi ti yawo re wa fe jo san won ni pe ki yawo re o kan ko won de jo san ji ki won da kon ki won ka kon pe bi o awon loyinbo ma so pe one of those things ki won da kon ki won jibu re ki won so wo na ki won jo won da ki won wo tawon mo won baba yen lara ki won wo ise akoko den ki won da ko ki won jo eyan le da ko ma ku bi kan o le je pe bi ti baba wa nko si na o si le je pe boya ngba ti ara ti ora nkan mo mo die die boya iru to ti sele o ti baba fe lo Jerusalem fe ni eyan re awon boya ni baba fi inu tore yan pin ma se be Iwọ wa ti won sa dapun. Ti won dapun. Olorun ni je won se lasan.
1: Ami o.
3: Oluwa ti nbe temi re nbe laye. Won jere gbogbo lakaka won to ti bi nbe gbogbo lakaka yo mu ire pupo wa.
1: Hmm.
3: Oruko Jesu ma je mu ye yo se lori
1: ayi mo wa
3: yin. Ti won dapun ti won jo. Ti won ti won ki si be pe gbogbo e na o le ma ko le ma dan lo. A ri awon kankan na ti yo ma da bi minus ngba mi ti won ka yan kun minus nu aye won no ti le won ki won da ko ki won jo ki won ti e ki esin kankan ti baba n ti se to fun won na won dori to sa ni kankan to ti se to ti fun na won dori ki won fi ra to se le yi ki won fi ra pada ki won jo n ta fi gbodo tutu won ninu ni pe awon okunrin mi wa to se pe yo to ma gidi ni o be ni be ni bẹ́ẹ̀ni ṣe ń tẹ́ fẹ́ sọ kankan náà ni ọmọ wí bẹ́ẹ̀ni àjẹ̀bí mama ti kó gan jà ṣùgbọ́n kí wọ́n ṣàdàkùn kí wọ́n jọ ọlọ́run nínú àánú rẹ̀ yóò sì mọ̀ọ́mọ́ yóò tu màmá yẹn nínú
1: àìsàn
3: yẹn lórúkọ jésù kò sì ní padà gbé
1: ìmọ̀ bíbí
3: yìí tó ìdí ti dínwó sí ibẹ̀ ní jẹrà sí ìpọ́njú ó sì ní gbórí rẹ̀ sókè
1: lẹ́kẹ̀ẹ́jì mami mi o se ja o latodo yen ti ja o card yen ti tan be ni card yen ti tan be ni hello e tori ma o
2: mo ti ra ba fi di to a ko
1: jo
2: e na so po re o
1: mi o ami
2: igbo do bi odun kan lagbara olohun
1: ami ami
2: inu won lo fun ma na sha lagbara olohun
1: jesus ami
2: bi si ori won
1: Yes, yes,
2: yes,
1: yes, yes, yes, yes, I do. Yes, ma'am. Yes, ma'am. Ade Yinka. Hello, sir. Hello. Hello. Okay.
4: Ekaro,
1: baba mi.
4: O jai, sir.
1: Ekwele, sir, aku Nigeria, you.
4: Uwele, nko, sir.
1: Alafi, alawa. Alafi, alawa, sir.
4: Mokita, baba, moki, mama, mi, moki, everybody, you.
1: Yes, sir. Yes, sir.
4: Moki, baba.
1: Yes, sir.
4: Ibane, akani, ma, delu, anise, gwenye, soro.
1: Okay. Piaro.
4: Ben, sir.
1: Yes, sir.
4: Moti, pe, boti. Mama, gaji, mbinu, ade, wale, halaja, ade, wale, pe, kini, kamunia. Hey, wane, mwani, wama, binu, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani, wani mo ki baba mi gan o mo ki baba mi gan lopolopo
1: yes sir
4: igba odun odun kan ni owo nlo mo
1: ami
4: na mi pe aku wa le oro
1: ami o
4: eyin lo ni sise igbata na yin o ni da o
1: mi jesu ami ami ami
4: eh gbugba awon olulufe yin patapata ilatan ti na ni da
1: ami o ami o
4: o gbe mo ko kaluko fun ma tole tolorun fun baba to yo fun wa
1: ami jesu ami jesu
4: eh se ri alagba to jabo lori iroko ni
1: be ni
4: ti o ba yin ti o ti aye o ba yin ko yin ra re
1: ko yin ra e hmm
4: ko ni dikiru mama seri ba mi ma binu ko se e to je type ta wa yi ko se to je fe liability yawo tori won ti mo peru ewo pada pa ohun na ijo kan ni mo soro mo binu soro omo mi se divide ni se ni leyin ko lo sanba oluwa ti mo fa yo ni pe mo binu soro si mama re pe se emi ni ka lo fe pa ni omo wa kun le pe ah ko se to lo to n fe wa ni pe iye ba ilu finance si mu to lo ya pe kini o ti jo so fun mi
1: Hmm.
4: Se pe mi si wo boya aha.
1: Teyin nikan le nse gbogbo e.
4: Aha. Ngba ti mo wa yari pe a fe pa mi ni. Kilo de gan na, se mi kan mo je mo mo ni. Se mi ko fe mo da sa gidi bo da. Mo ti o wa so fun pe ma un na se ngba bayi, lo se ni wo wo nje se won, lo se ke aha. Se pe ti yo ba mo. En ti mo fe bere yen ti bere tele yen pe se gba ti mama ye gbo, ti mama ye gbo yen, se baba yen mo si. Kesi pe won na lo kesi pe won na nu lilo to mo esi ni won mo si ah ah won jo ga won jo won ki won jo fa dani na ah ah won jo ku ni won jo to ni o ye ki won se sorry se so o ma soro fokan lo to mama mi se so ayawo won ti try gan won ti sopolopo ro loje emi na ko lesson lowo ni lati mo ko lesson mo emi mo pe abale lewu emi mo ko pe mama mi gan mo pe ba na dibo ale mo pe won kele ba mo pe kini ka bo ti o da gani
1: e try
4: but sari mama yi mi o ma mi se so o ku le ti la won yen ju e te pe tu si won nu ti won ba ti fe ki tori ti an ba se mistake ti la ti le won ba yi daru yo pada ran omo o omo si je bi egu ejo tori olo sa eje pe lemi laye tori tan tin lo o se sa
1: se adupe hello yes sir yes sir ah baba bi eshu e ma binu yes ma ami o jesu ami ami okay ami o ami alafia lawa alafia lawa eshima dupe o yes ma seri mo ma so wi pe eto meji lo ye ka se leni sugbon seri awon oro kan wa ewuru baba ti mo soro lekan yen tan soro yawo won se mo pe lai mi na pesi lai mi na ko si ye ki n gbe ko ba ofin mo tori radio gangan ni lai nje sugbon de tu pe ah nti mo vi store oruko e eni igbodo mame mo gbodo mo nton mi o ri won ri o wallahi sala mi o ri won ri kini okunrin makanaki kankan han lajo dapapo mo wa gbe call won e wa wo call won ti mo gbe e wo ta ni o so pe ohun o mu nkankan tabi meji ninu oro ti won so nkankan ta won ti yan tun yen elomi o tun so mi elomi o tun so mi toro ba ti to ba ti ri bayen mo ma fi aye sile tori o awon eyan mi nbe ti won tun pe gan sugbon ti mi o raaye pick call won tan ni oro to jenle to jenle e ma si je ntan yin se di program tan se emi gangan fun ara mi ma keko ninu re lati fi seto igbesi aye mi be ni wallahi tala iru yi ta se leni yi mama mi atawon baba won ti so won oro kan ti mo ti ko sile ti mo jo pe emi gan mo gbodo mo lo nile dandan ni eni to ba fe keme re gun to ba fe sise ti eyan ba fe je iru ti iyawo ta nso yi ti mami ayo iyawo so pe ka darijo ko awon mo risi tan fi ni kan darije oko yen ti o ba darije o le je pe oro yen ni o duro de lojo ale wallahi talai eh se bi o se sinu lo ma so fawo mo pe ah eh baba yin eh kinikan kinikan ko si ni je komo roju oko e mo boya ko yi si gbele boya si ma gbele boya ko yi si se daada boya de se daada ni bi ti wahala ti ma bere na ti wahala ti ma bere na olorun o sa mo na gbogbo wa gbogbo alani lari loruko jesu a si je ngomo loruko baba loruko omo loruko e mo mo re o wa laita lai mo mo re mo mo re pupo pupo mo mo re teyin baba baba yin se wa lai awon kan ba mi soro ni America won ni awon ma n gbo to yin bi pe awon baba baba yin ati mama mama yin awon ma gbadun oro won lo je ka won mo pe aye nbe lo je ka won ma mo pe o da bi ka won ma bo nle pe sugbon radio yi gan lo ma n fa won lokan bale pe ah omo Nigeria lawon eto ta won tun gbo eto orilede Nigeria ni ni mo se n dupe lowo yin bi pe ife te ni simi ko ni baje lagbara lowo Olorun ife se si ni fun station yi ko ni baje loruko Jesu ara anugba o mo riri yin o eyin baba mi o mo riri yin eyin mama mi mo mo riri yin eyin okunrin mo mo riri yin eyin obirin mo mo riri yin wa mo riri Olorun alaye to da emi ati yin si to fun wa lori ofe lati jo wa lale teni to ba wa do mo yin lara je ki a jo pade ni ojo mejo ni loruko Jesu Kristi ajora anugba tin to wa ma lo le fun teni eyin to jundun to jundun yin eyin te ti dagba to jundun yin baba eyin te ti wa lomo de bi egbe mi bayi tabi te ti ju mi lo to jundun yin boya ohun yin tabo nso mi tabo n wa pin eja tete mojuto eje ka tete mojuto gbogbo baje seri atete son la tete ji won lo we okere ni ai tete ki yan tete mojuto ki je ko la hospital lo ori to ba gbere gejege tan apa ki ka oju de je nkan to je nkan to wa important nu eya ara to po ori ti o ba soju sibi te lo eyi o bodo ba je bi ajo tu ti o ba soju ohun as oge o si o bi ajo bi o ba soju to pe alabi kan ti e ko ni pe o ba rin lokunkun e le ma afoju ni to ba jeun elera e le mo rara edumare ma so wa sokunkun aye o oni baje ko da ke oju eyan ko relede eyan o eyin baba eyin aunty eyin gbogbo yin e wa kan si mi l'office mi ladegba yi baje o a se aye o fun yin a se sai alaye on te mo je on ti e lo ti o fi lo glaucoma o lagbara pupo o cataract na o lagbara pupo o ki tete lo o ki tete kuro adua ta mo gba ni ko lo mo je o mu wa sugbon to ba ti wa hunyan ti hunyan die die tabi ju se pe tabi ju se kini kan e wa yoju si mi ka soro papo eyan okunrin te le se daada baba to pe lekan ara wa na gbodo baje o ni ba ti jo se ore o gbodo baje o sere nu gbodo baje intense ni fibroid so won pe ni oyun iju ewa baba kan wa ni igbora to n ba wa se o ma n dena omo inje ko mo o waye tori idi eyi Emo beru. Eyoju. Yo rorun fun wa. Adigbaye l'office mi wa. Emi nlo lele ninu. Dr. Otumba. Dokita Otumba. mo ti gba doctor la le ti ni doctor ah ati fun mi doctor mo ti di doctor Otumba Isaac Adeyinka lori Atagun number mi re 08064 47 47 94 08064 47 47 94 08064 47 47 94 ojojumo ni mo wa ni office mi ladigba yi ojojumo ni latago mesan aro ti dowo ago marun role eni to ba fe wa re mi ile epe mi sori 08064 47 47 94 a ni tuju ron rejuku a ni ti po lade po esan wahala ti da mo aye o ni je ba gbogbo wa ka sun layo o da ro sa o da ro ma o da ro eyin ore.

0: ni oke orun ati ni aye alaafia ife inu rere si eniyan mo ki yin nibe yen si alaafia lewa o mo so pe ki alaafia olorun ko ma ba yin gbe gbogbo eni to sami laaro yi ori ofe olorun alaafia re yo wa sori yin o ona meta ladua mo ngba lati se number 1 eni ti agba adua fun to ba sise adua adua ma bo sori e tabi to ba sami sadua adua yo bo sori e ona keji bi eni ta agba adua fun bi ko ba sise adua adua ko ni wa sodo re eni kene to ba sami legbe re si adua yen o bo si lara yo de se mo lara ona keta bi eni ta sadua fun bi o ba sami tene to wa legbe re ti o sami adua o pada sodo eni to ran ni se a bo sori e idi ni yi te fi ri wi pe gbogbo awon ti a je aladua ona won ma nla tori opolopo adua ti a se fe niyan o nle ni to a se adua yen fun ko gba sodo adua yen pada sodo won e de mo gbagbe owe yo ba so pe e n ba nawo kan se niyan egberun owo marun yoku odo re ni nbo emi na nawo sin lati gbadua ta lo sami owo olorun yo ka aye yin owo iran lowo owo olorun o ma ka aye yin owo olorun Matthew nigbati ona ba ditan in to se pataki o lowo olorun nigbati o ba sona mo on to se pataki o lowo olorun Isaiah chapter 41 ni verse 10 o so ni po owo olorun Isaiah chapter 41 verse 10
1: iwo
0: ma beru
1: nitori mo wa pelu ta
0: mo wa pelu
1: ma foya
0: ma foya
1: nitori emi ni olorun re
0: emi lo olorun re
1: emi o fun oni okun
0: number 1 ma fun oni okun
1: nitoto
0: nitoto
1: emi o ran lowo
0: number 2 ma ran olowo
1: nitoto emi o fe wa tun ododo mi gbe osoke
0: number 3 ma wa fe owo tun ododo mi ma fi gbe osoke Matthew so ma sami o ma rowo isanu
1: amen
0: gbogbo en to sami laaro yi owo iran lowo o ya ko jade si ora owo olohun owo olohun owo olohun deni yan ba so fun o to ba lo rowo mi owo eyan o se nti o le ba de sugbon owo olohun aanu ni to sami aanu jade si ora Matthew owo olohun Psalm 118 ni verse 16 o gbo n to so ni o ni owo otun oluwa Psalm 118 Basistine.
1: Owo ọtun Oluwa.
0: Owo ọtun Oluwa. O lagbega.
1: Owo ọtun Oluwa n ṣe aṣe agbara.
0: Owo ọtun Oluwa n ṣiṣẹ agbara. Matthew so ma sami. Owo ọtun Oluwa o ya ko kan aye rẹ. Owo iran lọwọ. Owo Oluwa o ya ko kan ọ lónìí. Ẹni ọwọ́ rẹ bá kàn ọ̀nà àdẹ̀là. Ẹni ọwọ́ rẹ bá kàn ìrànlọ́wọ́ àdẹ̀dẹ̀. Matthew nígbà tí mo dé nínú ìwé Isaiah 48 ni verse 13. Isaiah 48 verse 13 ma gbọ́ n tó sọ
1: ọwọ́ mi pẹ̀lú
0: ọwọ́ mi
1: pẹ̀lú ló sì ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀
0: ló fi ìpìlẹ̀ ayé sọlẹ̀
1: àtẹ̀lẹ̀ ọwọ́ ọ̀tún mi
0: àtẹ̀lẹ̀ ọwọ́ ọ̀tún
1: ló sì na àwọn ọ̀run
0: ó ló na àwọn ọ̀run nígbà tí mo pè
1: wọ́n jùmọ̀ dìde dúró
0: Matthew ó ní ọwọ́ ọ̀tún mi n ló fi ayé sọlẹ̀ àtẹ̀lẹ̀ ọwọ́ mi òun ló pìmọ̀ àwọn ọ̀run Matthew ẹ̀rù kan bà mí ẹ̀yin oní sáyẹ́ǹsì ẹ wá bá ń ṣàlàyé lórí ilẹ̀ gbogbo ẹ̀yin soja of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soja of Christ ní orí òkè no more war ní ìlú apatẹrẹ àwọn wo la ń pè ní soja of Christ number 1 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number 1 àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number 2 gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè no more war ní Lagelu e ba ti kolo kale ni apa tere e ti lori oke e ka bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo monday ma bo agbo mesan si agbogo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o nto nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony jesu oluwa wa Matthew lori re ta ba ki bible pole awon tan gbe kaga tan ba gbe lo kini won ma kan won kokoko kan ye pe abi ngbo ba de sale won o kan omi tan ba tun gbe lo won o tun kan omi omi kan be tan ba kan afunfun kini won iyen ni wi pe ori omi o n leru pe duro le Matthew iwo wa lo bu eru pe emi na ti se be mo wa gbe bucket omi mo gbe sile mo wa nda sori e mo fe ki eru pe ko lefo lori omi ko possible o lo lo n se se to fi gbe eru pe sori omi to je pe ta ba n gbe ile lo omi la ma kan ti o de gbe o gbe ile mi enikan sami owo olorun o ma gbe o jade
1: amen
0: oro to so inu genesis chapter 1 o na lo ti pe omi jade epe jade lati nu omi epe wa duo lori omi o ta ko science abi be ko enikan sami lato ni lo owo olorun o ya ko ka aye re ori yen so yi pe owo re kan mi owo iyanu re fọwọ́ rẹ kan mí o kogun ayé mi sẹ́ o ya fọwọ́ rẹ kan mí
1: ọwọ́ ìyanu rẹ fọwọ́ rẹ kan mí o kogun ayé mi sẹ́
0: o ya fọwọ́ rẹ kan mí ọwọ́ ìyanu rẹ fọwọ́ rẹ kan mí o kogun Matthew Psalm 95 verse 5 Psalm 95 verse 5 o na ma ko so nipa owo olorun
1: ti re ni okun
0: o
1: yo si da
0: o lo da
1: owo re to si da iyan gbe ile
0: owo re lo da iyan gbe ile so pe oluwa
1: owo
0: re kan mi
1: ti owo re kan mi
0: kaye mi o gba yanu
1: kaye mi o gba yanu
0: so pe oluwa
1: owo
0: re kan mi
1: ti owo re kan mi
0: kaye mi o ra anu gba so pe oluwa
1: owo
0: re kan mi
1: latoni
0: ki
1: riran lowo
0: so pe oluwa
1: owo
0: re kan mi
1: kaye mi o fo
0: kaye mi o sare
1: latoni
0: lo
1: owo
0: oluwa
1: gbe
0: mi jade eni to sami owo yen kan o laaro
1: amen
0: loni ni o owo yen kan o laaro
1: amen
0: igba to denu Isaiah chapter 40 verse 12 Isaiah chapter 40 verse 12 ma gbo n to so
1: sa lo ti won mi ni ko to owo re
0: ta lo ti won

0: /FM 105.5.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ ni tí olú ọlọ́run tún ṣe pàṣẹ tí ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi. Special Mega Crusade, ọjọ́ 12 sí ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2026, ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé, ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn o.
2: Àṣẹ ti ẹnu mi jáde láàrin àwọn ológun ènìyàn, ògo tiẹ̀ máa jáde wá. Gbogbo ẹ̀yin ológun ọmọ ẹ̀sàmì, mo rán àṣẹ jáde, àní láàrin àwọn ológun, ògo tiẹ̀ tó máa yọ jáde. Mo ní wàá tayọ. Mo ní wàá tayọ. À ń pè kíní kan ní ẹ̀mí ti tayọ. Lórúkọ Jésù, ó yẹ kó wọnú ayé ẹ̀. Kó wọnú ayé ẹ̀. Kó wọnú ayé ẹ̀. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. In the name of Jesus. Ayé a dìde. Wà á jẹyàn. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì SMO Mustafa JP Baba Sebi Oba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tolujọ a wà ní Gbaremo Idebi Airport Area ní ìlú Ibadan lórúkọ Jesu Wari Anugba. Mo ní Wari Anugba. Mo ní Wari Anugba. A ti mọ̀ pé ní gbogbo ọjọ́ Thursday àti ọ̀pọ̀lọpọ̀ Sunday mo máa wà ní ìlú Èkó Lasu Igando Road Hotel Bus Stop. Sọ pé Sebi Oba ló ń lọ. Kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí. Àkànṣe àdúrà, make sure pé tó o bá ń bọ̀ ń bẹ̀, jẹ́ kí omi kó wà lọ́wọ́ ẹ̀. Àkànṣe àdúrà ó wà ní àárọ̀ yìí.
1: Lágbára Ọlọ́run, ìsọ òru máa wà ní Ìgàndò lọ́la pẹ̀lú àwọn akọrin oní kọ́nsáàtì wọn lọ́la. Òru yẹn máa ní agbára. Ẹlẹ́rìí dòdò la ó fi ṣe mo gbàdúrà lórúkọ Jésù Wàrí Ànúgbà. Lórúkọ Jésù Wàrí Ànúgbà. A ti gbà á nílùú Ìbàdàn lánàá, a gbà á nílùú Èkó lónìí. Aago mẹ́fà àbọ̀ ìpàdé ti bẹ̀rẹ̀ kédédé dáa fún yàn lórúkọ Jésù ògo ìrà jáde. Gbogbo branches wa tó wà lẹ́kọ̀ọ́ pátápátápátá ni àwọn náà máa ṣe àkànṣe àdúrà yìí. Àdúrà ló ń gbà, agbára òkè gbà. Àwọn tó bá ń gbàdúrà àwọn ló máa ń tayọ. Àdúrà ni ọ̀pá kírísítẹ́nì láti bá Ọlọ́run rìn lórúkọ Jésù ògo ìrà jáde. Mo sọ fún wa pé Friday tó kẹ́yìn oṣù yìí tí í ṣe oṣù kẹsàn-án kò ní sí ìpàdé ní Lufapẹ tí í ṣe Friday eléyìí ó tún di ti October. Ìgbà ni gbogbo a máa pàdé Friday tó kẹ́yìn ní oṣù kẹwàá ní ìpàdé ńlá náà yóò tún wáyé èyí tí mo pè ní òru ẹ̀mí mímọ́. Òru ẹ̀mí mímọ́ ìyẹn máa ní agbára sà lórúkọ Jésù Wàrà Ànúgbà. Gbogbo àwọn tá a lọ Jerusalem mo kí wa pé a kú múra. Gbogbo àwọn ètò tó báyìí ká ṣe pátápátá ẹ máa ṣètò ẹ pátápátá máa tọ́ wa sọ́nà. Àwọn nǹkan tá a gbọ́dọ̀ mú dání tá a bá ti ń lọ tó ṣe pàtàkì tó máa wúlò fún àwa ọmọ Ọlọ́run tí à ń lọ Jerusalem. Orí afẹ́fẹ́ náà ní tiwọn kéde fún wa lórúkọ Jésù mo gbàdúrà àní ẹ̀tọ́ rẹ àti ògo rẹ lórúkọ Jésù. Àgbà fún ọ. Wọ́n ní wọ́n fún wa di Monday pé àwọn èèyàn sì lè register di ọjọ́ Monday. Irú àǹfààní bẹ́ẹ̀ kì í sábà sí sílẹ̀. Wọ́n ní wọ́n sì lè a sì lè lọ. Ẹ̀sọ́ àwa tá a bá fẹ́ lọ a sì lóore ọ̀fẹ́ di ọjọ́ Monday. A sì nílò èèyàn mọ́kànlá láti jọ ìwà. Ìgàlú àmọ́sẹ̀ ní yàrá Firuda Lake. Mo pàṣẹ tá a bá ríbi kan tí ayé gọ sí láti mú ọ lórúkọ Jésù lónìí. Olúwa tú àṣírí wọn. Gbé ẹyẹ ọmọ Ọlọ́run tẹ wà ní Adó ẹkú múra ní ọjọ́ Monday. Wòlíì máa wà ní Adó láàárọ̀ kùtùkùtù ní ọjọ́ Monday aago méje àti wà ní Adó lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀mí Ọlọ́run tẹ wà ládó ẹ máa guest ready. Àpẹẹrẹ ìgbàgbọ́ bí òróró bí mantle ni wuli ma ko dani si awon ipade na ta ba ti pari mo nbo ni lesa ni church wa to wa ni lesa opposite wona chapel yen ni ni agbara olorun a pade nbe lagu merin ni a pade ni ilesa lagbara olorun to ba ti di ojo tuesday la ma pade ni osogbo lagbara olorun ago melo ago meje la pade church wa to wa ni osogbo ni dada estate losogbo to ba wa di ojo ni irole ni ojo tuesday yen ni next week lagbara olorun a ma pade ni ijibo lago melo a pade lago meta ni ijibo ago marun ati pari a ma de ko awon apere gbagbo idani si gbogbo bi ti a ba nlo loruko jesu mo gbadura ire ati anu o ma to leyin
0: amen
1: wa de se bi oba
0: amen
1: ni ojo friday tin se ola a ma pade ni ogunpa gbogbo eyan mo lohun te wa logunpa ma pade ni ogunpa leyin onisa park yen awon kan pe ni onisa garage awon kan so pe onisa park logunpa ibe lati ma pade eyin e gangan lati pade loruko jesu ire ati anu o ma to leyin
0: amen
1: o ma se bi oba
0: amen
1: kede lana mo oluwa oluwa so fun mi pe iranse mi kede fun awon eyan laago mefa ago mefa laaro kutukutu ni ola a pade ni social media laago melo ago mefa laaro ola friday a pade social media ito ma se ni pe lo get yawo toto kan abi tangaran toto kan abi plate toto kan get here fi your dears inu e to ba lawo tutun le to ni plate tutun le fo ko ma toni toni fi your dears inu e a ma pade lori social media laago mefa akanse ni ago mefa loluwa pe laaro lola e ja pade ka jo gbadura e tewo si mi ire ati anu ma to leyin
0: amen
1: o mo lo ma to leyin
0: amen
1: Bolo ma to leyin
0: amen
1: bolo ma to leyin
0: amen
1: bolo ma to leyin
0: amen
1: bolo ma to leyin
0: amen
1: bolo ma to leyin
0: amen
1: in the name of Jesus lana mo so fun wa ninu iwe Exodus chapter 3 ni verse 7 awon koko meta kan wa nbe to mo be ko kiesi because the same madura ta gba lana ni ilubana a gba leko ni aro yi lagbara olorun e gbo nkan ti bibili so o ni mo si gbo igbe won mo si gbo igbe won e nda laye nbele mo si gbo igbe won nitori akoni ti se won that's number 2 number 3 ni pe o ni mo mo ibanuje won Hey, look here. Only Mori Paju, Mori Paju. Awon eniyan mi mo ri poju until igba to lo ba to ri yan igba na le ni yen to bo prayer la fi ta ro ise akanse adura ni agbodo gba ki o mo pe adura gba to ba n gbo mi gbogbo bi to ba tin gbo mi e get ready a fe gba awon adura to ni agbara prayer point o wa nbi o lo ti bi meje tabi mejo sugbon e ta ba le gba nu e tori akoko e gbowo sori e so fọlọrun e so pe oluwa
0: oluwa
1: Iboju agbawo
0: Iboju agbawo
1: so pe Oluwa
0: Oluwa
1: Iboju agbawo
0: Iboju agbawo
1: lati bo me
0: lati bo me
1: so je ki alaanu
0: so je ki alaanu
1: ati olore
0: ati olore
1: ki ori me
0: Oluwa
1: Oluwa je ko gbina dano o ya o ya adua
0: o Jesus o ko Jesus o ko Jesus emi lo
1: ya to sile ko fu peteru
0: angeli to sile ko fu peteru
1: nibi ti won ti mo ni gbaga
0: nibi ti won ti mo ni gbaga
1: angeli yi da
0: angeli yi da
1: tu mi sile
0: tu mi sile
1: emi ati le mi
0: emi ati le
1: oya oya oya dua
0: o ko desu o ko desu o ko desu emi bi mo
1: wa ya mo se ni awa lo se na ya
0: mo sile ko fu
1: oya oya
0: Oya,
1: Oya,
0: Oya,
1: Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya, Oya,

ìyẹn tẹ̀lé òun ṣẹjọ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọn sọ fẹ́ ni ẹ wípé pé kó ṣẹjọ́ kó purọ́ mọ́ ọkọ mi ṣùgbọ́n ẹni inú ò ṣàǹtì wá iwájú mo wọ ẹni wọn ní òkè òkè wá ní 12 ọjọ́ kejì ó fọkọ mi sínú inú prison wọn ní kí n wá ní ọjọ́ kejì tó wá lọ ní ọjọ́ kejì ọlọ́pàá yẹn ní kí n wá ní 12 ilé ìdíbẹ̀ láti 7 wọn á gbójú sókè.

oṣù yìí jẹ́ ọjọ́ yìí tí sọ ọjọ́ fàmílì ẹ̀ jẹ́ kó ṣẹ́gun fún ọkọ mi kó fa gbogbo ẹjọ́ náà ya wọ́n á gbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á jáde ń pèrè ṣẹṣẹ mi ìjẹ́ fẹ́ lọlé ẹ̀mí wa ní kí n lọ ṣọ́ọ̀ṣì tó wà ní ẹgbẹ́ pèrè ṣẹṣẹ yẹn wọ́n á wọbẹ̀ wọ́n á gúnlẹ̀ wọ́n á gbàdúrà wọn ọlọ́run ṣì bí ọba wọn kò lọ́wọ́lọ́wọ́ báyìí ọbẹ̀ ní lúfà pé àdúrà sì ń lọ yẹ kí n wà ń bẹ̀ wọ́n á fẹ́ kó wá jẹ́rẹ̀ agbára rẹ kó wá rán agbára àti àánú rẹ láti lúfà pé kò fi fa ìwé ẹjọ́ náà ya pátápátá kọ́kọ́ má ṣe rí ẹjọ́ nígbà tó wá di 12 tí mo lọ wọ́n á kú ṣọ́ọ̀ṣì náà mí ní kí n sọ ìtọrẹ àánú sí ṣọ́ọ̀ṣì náà mo sì fi ìtọrẹ àánú mo wá jáde mo ṣe wá lọ àdùbá mi gbogbo àwọn èèyàn àwọn láńlọ́ọ̀dù bó wọ́n dìde gbogbo wọn kún mi àwọn tí mo rò bíi àwọn ni ọlọ́run máa lò kò wá ń ṣe yẹn ẹni tí mi ò tí ò tiẹ̀ gbọ́ sí rárá.

0: nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dáta
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ airtel.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: tọ́ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásọkọ̀
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't

0: fún mi ní lájigo.
1: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni. Ohun tí ò mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún mọ̀ sí wípé ibi tó bá pí ọlọ́ máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán-kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Your Nescafe is not just a drink, it's your

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbọ̀dán wà ti lọ́jà lórí tábìlì ìkànnì ọmọlúàbí.
1: Ibà.
0: Àgbàwọ̀ dúró tán ṣánṣán ni ó ní ẹmọ́ wà látọwọ́ ẹ̀yìn.
1: Ok.
0: Bẹ́ẹ̀ni Ayọ̀dèjì yẹn dúró sábẹ́ ẹbọ láàrin méjì.
1: Ok.
0: Ẹmọ́ ìyọ̀pọ̀ kan wá sọ́wọ́ iwájú ń bí.
1: Ó ṣe pàtàkì.
0: Ẹmọ́ ìyọ̀pọ̀ kan wá bí. Ẹmú àwọn àwo yín lọ́wọ́ tán gan-an yín ní kọ̀ọ̀kan. Ẹ wá tó kalẹ̀ bẹ́ẹ̀ sórí tábìlì ti ìkànnì ọmọlúàbí. Ọyẹ erélẹ́lẹ́ ẹ lọ sí àti ayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM 105.5 Ìbàdàn.
1: Ok.
0: Ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́ kí o máa gbéra. Ẹ máa bá wa pín ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni.
1: Ó ṣe pàtàkì.
0: Wàyí ẹ jẹ́ kẹ́mi ó bẹ̀rẹ̀ pẹ̀lú àkọsílẹ̀. Ìròyìn kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó sodo sójúwe àkọ́kọ́. Ìwé ìròyìn The Nation lẹ́yìn tó ń jẹ́ kárí gbọ́ wípé epo tẹ́tọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà ó di ìbẹ̀rù bojó fẹ́tọ́ ààbò tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò eléyìí tó jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ó sún mọ́ wa kẹrẹkẹrẹkẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọgbọ́lú àjọ elétò ìdìbò wa ní abẹ́lé èyí tá a mọ̀ sí àjọ INEC nígbà tí ó sọ̀rọ̀ ó ní òun ń kọminú o lórí ipò tí ètò ààbò wà báyìí bẹ́ẹ̀ ètò ìdìbò ń súnmọ́lé ó ní ẹ̀rí wípé bó ṣe ń súnmọ́ wa táwa náà ṣe bẹ́ẹ̀ tá a súnmọ́ ọ̀hún bẹ́ẹ̀ ni ìbẹ̀rù bojó ń dé bó ń bá wò ó tó ń sì ronú jinlẹ̀ ipò tẹ́tọ́ ààbò wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọgbọ́n àjọ elétò ìdìbò tẹ̀wájú inú àtótónu rẹ̀ ó ní òun ṣetán o láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹlẹ́kàjẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ètò ààbò wa ní abẹ́lé láti rí dájú wípé ètò ìdìbò èyí tí ń bọ̀ lọ́nà tí ó máa wáyé ní ọdún 2000 ó kò ṣe bẹ́ẹ̀ ó lé méje o ohun gbogbo ó lọ gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀. Nígbà tí ẹni tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà Joaz Amupitan ẹni tó gbé ọ̀rọ̀ ọ̀hún bọ̀ta bọ̀m̀bọ̀ lánàá òde yìí nílùú Òwèrè èyí ti ṣe olúùlú fún ìpínlẹ̀ ti Imo ó ní ẹgbẹ́ o bá a bá ní ká wò wá bá a bá sọ béyìn ọ̀bá ní ká bẹ̀ ó ní ẹ wò ó ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ìbẹ̀rù bojo ni ó ní àkọ́kọ́ ná àwọn ìpèníjà eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ síwájú ẹ̀ka ètò ààbò nílẹ̀ yìí ó ní ó jẹ́ ohun àkọ́kọ́ o láti ṣiṣẹ́ lé lórí ó ní yàtọ̀ fún pé a ṣiṣẹ́ lé lórí a gbọ́dọ̀ rí dájú wípé gbogbo àwọn ìpèníjà ọwọ́ kú o níwájú orílẹ̀-èdè Nàìjíríà fún ìjágeere ètò ìdìbò wa fún ti ọdún tó ń bọ̀. Nínú ọgbọ́n rẹ̀ ó tẹ̀wájú ó ní bàbá ni pé ká sọ ibi tọ́rọ̀ dé dúró ní tòótọ́ bàbá ní parọ́ tá a sì ní tọ́ra wa jẹ ó ní ẹ̀rí àwọn ibùdó ìbò kọ̀ọ̀kan ó ní bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ elétò ààbò èyí tí àjọ elétò ìdìbò ṣe tán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn wọ́n pèsè àwọn òṣìṣẹ́ elétò ààbò síbi gbogbo láti máa dìbò ó ní kẹ́tọ́ ààbò kó lè bà túbọ̀ ṣe bẹ́ẹ̀ ké ooru gangan ọ̀dà wọ́n sọ̀rọ̀ ń bí àwọn tí ń rààbò àwọn tí ń tààbò wọ́n pọ́n mẹ́nu bọ̀rọ̀ yín bí o
1: ara wa bàjẹ́ tá à ń sọ nìyẹn o
0: ọlọ́run gbọ́ wọ́n sọ̀rọ̀ wọn bí báyìí
1: ara wa bàjẹ́ tá à ń sọ rèé o
0: alága àjà INEC ti sọ̀rọ̀ ó ní ẹnikẹ́ni èyí tó bá pèrè ní olóṣèlú tàbí olùdìbò náà ni o tó náà wà ń wọlé hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ fúnà fẹ́rẹ́ gáú pé ẹ̀dákun ẹ̀ kówó wà ìbò ń bẹ bí a fẹ́ tààbò àbí olóṣèlú ní ṣe bẹ́ẹ̀ dàbí ọgbọ́n bí ọgbọ́n o tó lu máwọn èèyàn lórí òòró ń bẹ̀ lórí ìlà wọn ní bá ń fi ọwọ́ kúdúrú kúdúrú ó ń fún wọn lọ́wọ́ pé ẹ gbowó ẹ̀dìbò fún wa ẹ gbowó ẹ̀dìbò fún wa ó ní bá a bẹ́ẹ̀ lè gba yín mú ẹ gbọ́ ẹ ní mọ̀gbà tá a parí ètò ìdìbò náà ìjọ dáàbò làwọn ó ṣe lè ṣe àṣeyọrí èyí ó lẹ́ẹ̀ni mọ́ o àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn mọ̀ dúró sórí ìlà ń bẹ̀ pẹ̀lú àwọn olùdìbò bẹ́ẹ̀ a bá gba yín mú ṣe kó báyìí ẹ gbọ́ ohun tó yẹ rí yín òun náà la gẹ̀ fún yín un ìwé ìròyìn gbé ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ilé-ẹjọ́ òun gbẹ́jọ́ lọ́wọ́ lórí ètò ìdìbò abẹ́nú àwọn ẹgbẹ́ òṣèlú kan bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ wo láti ẹ̀kọ́ nípa ètò ìdìbò tá a ti dì kọjá ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá òun náà ni kẹ́ ẹ mú ojúwe ìkẹta ni àjọ elétò ìdìbò tó ń béèrè pé owó ló ṣe é ṣe ohun gbogbo báwo ni ètò ìsúná fún ètò ìdìbò ti ọdún tí ń bọ̀ ṣètò ẹ báyìí ẹ lọ mú ojúwe ìkẹta ìwé ìròyìn The Nation.
1: Ibi tí yàròyìn ti fulẹ̀ yìí lèmi ó ti gbé e lápá bẹ̀.
0: IGN bí.
1: Ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ ní Nàìjíríà wa. Tá a bá fẹ́ paná rẹ̀ fínfín. Tí yóò jẹrodò tán yányán tí yóò sì ní gbérí mọ́ Nàìjíríà. Alága fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú báṣubàṣu. Ìyún lórílẹ̀-èdè wa Nàìjíríà ọlá Olúkóèdè ó ti nawọ́ ọ̀rọ̀ sí àkàtà àwọn olórí ẹ̀sìn gbogbo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìmáàmù ti dórí pàítọ̀pàítọ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè toja wipe won fi ohun oluwa soro si akata awon omo niyan ni Nigeria wa ti awa yi won ni won le se ise takotakon ti won si ran won lowo ti se awon o fi funye ni sise won ni ninu awon waasu eleyi ti won ba se bayi e ma so fun won nbe wipe iwa abaje o da oruko buruku ni so ni iwa abaje o da ki gbe ni niyi
0: aje
1: iwa abaje o da ibo ko eni je lawujo ni nitori idi eyi ani oluko ede ro awon olori esin gbogbo jake jado orilede Nigeria yi wipe ninu awon waasu ati waasi te ba ma se e ma se waasi gbamagbamo iwa abaje o da Olorun o fe be iwa abaje o da anabi o fe be iwa abaje o da Jesu Christi ko yin si
0: olugbala o fe
1: oro iwa waye ilu Abuja
0: okay now
1: lana ti se ojo Wednesday gangan ni bi eto kan eleyi ti won se agbekale re to ni se pelu awon olori esin gbogbo gege bi Olorun luko ede ti soro oni biru eleyi ba ti nwaye iyi na yo ma wa ro ise awon na won abala won ma lawon odara afurasi ki mo wipe wa won jo won bi bayi won jo won bi ba igba tolorun ba ti ro won lokan saaju tan rowo olowo owo ilu ti won ni ah pastor mi si so pe ibaje ni ka je owo ilu o ah imam mi so wipe haram ni ka je ogun ologun ogun araalu ka ko ni dukia wa ohun o ni se be won ni iru eyan be ki la fe le kiri fun mo
0: abi
1: igba ti o ba gbe nkan ti o gbowo lowo ko gbowo tola ni ko gbe ti e de si
0: o ya mi lenu
1: ko si gbe ti ilu
0: ko gbe ti kule
1: ki la wa mo le ki
0: eh ko si wo ko la wa ni wo
1: ko
0: si
1: ka
0: wa
1: ni la ko ka wa nla
0: ko ka wa nla lo
1: ya mo kilo sele ni si oluko ede sa ti soro bayi
0: okay now
1: awon python wa imam wa na so fun wi pe etenumo iwa su yin tako iwa ibaje anti corruption preaching ni ke monu konkondo bayi
0: oda o fule baun e wa abaje oda ni toto ki sohun amuyangan
1: olohun
0: o ye wa je ka gbera ka wa lo taratara awon ore yin ko o kan won nipele bauchi ipele eboyin a lo be a tun wa yoju kotopo se ipele ti kastina o ya ka ti bauchi ka wole kale nbeun won ni egbo eni tin se ijoba won be ati gomina lo ti salaye o bi pe awon eyan rere ipele bauchi pataki julo awon osise feyinti ta ba so nipa awon to ti sin joba pelu irun dudu ori won o ti a si feyinti kuro lenu ise oba laarin odun 2012 and 2016 won ni eja ma bi pe ogoro won beun o na ni a ti sise won feyinti ntoto sugba ajemonu ifeyinti won o won ni won ko ti rigba nenu ogbolohun gomina bala muhammed en ton kede buwa lowo bantu bantu kan bilionu mewa owo orilede nigeria ewo owo yi e se amulo re o e fun yanju adele owo ifeyinti opolopo awon eyan to je pe o ti sin joba ti o feyinti kuro lenu ise oba o eyin o ni odun egbewo odun le mejila ati odun egbewo odun oko odin merin ru e nigba ti o tesowo iwaju o ni awon akosile ti a so nipa re yi o kere opin o bi a ba wo wa e je mo pe milionu 11 ati o le 170 ru e iyen 11.71 billion naira o ni se reyun yo mo je amulo e fun yanju owo an to ti sise ti asifeyinti lawon ijoba ibile gbogbo nigba to pada wa o ni owo kan be o be bilionu 5 o le 2.50 iyen 5.58 billion naira o ni se ri eyun ni ti eun yo mo je awon apapo owo kan e ti o mo je ti awon agbagba ti o ti sise ti o si feyinti lenu ise oba nbe sugba ipele eboyin te legbe ma sofin won lo buwa lo awon asan owo osunu fa awon osise nigba ti o tesi owo iwaju won ni eje mo ipe ikede ohun na lo bota bombo lanu ode yi le to si nse alaye wipe owo osu awon osise elegberun lona tadi mewa le irinwo iyen 450,000 naira oni owo ta nso nipa re yi hun awon ajele ni o ti a da bilisi ile o ti dijogbe patakporongodo o ni be ba wo wa awon ti an sise leka iwon le ati awon atogbogbo to ni nse pelu ile nbeun o ni omi tun be nbe awon loga alọga ti won tan pinpin bowo ise bo tin se lo si ta mo se supervisors o ni otan be ona kan tun be nbe o awon eleyi awon owo won si bu ise fun onikuluku o ni otan be awon amugbalegbe ejoba o ni kaluku won e fun olowo nitori pe beyan ba sise ijere lala re ni a lo ba yen si ipinle bauchi ati ipinle boye ka lo se ka ikede ati ipinle oja kan do mo do abi a fe pin owo fun yin ogbo ogba ni o
2: eku le o ah ebi n pa ka si nkan si ni la
3: e ka bo iya mi ki le wa je bayi o
2: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi Golden Penny Noodles lo le se
4: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
2: mo se won ko mi e mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi
3: iya to yayi to si mo tojo omo ni
4: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni tosi re bayi
5: ite meji omi orombo lemon sibi eduko ati iyo
6: Ah, ki lo popo? Ki lo de ti eju se ku gogo ile bayi?
5: Apopo si mo fi fo eyin mi ni o. Mo fe dabi e.
6: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fofu lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. A se pelu eru adayeba ti o je ki eyin re fofu ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin fofu dada.
7: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
8: Double check.
7: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
9: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
10: The most anticipated Samsung SIMS 33 years anniversary promo is here. Starting from 16th to the 30th of September 2026, save up to 33% on trusted Samsung products like televisions, air conditioners, refrigerators, washing machines, mobile phones, and lots more. Hurry, visit any of our SIMS digital centers at Awolowowe, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275, or visit www.simsng.com. Terms and conditions apply. Samsung SIMS Partnership, celebrating Africa's longest Samsung relationship.
11: Growing moments are filled with chances to be active and learn.
12: Did you see, Mom? I made such a big jump.
13: Quick job, my boy. You get better with each game.
11: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
12: I feel so strong.
11: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: kínkà bọ̀ padà ẹ ṣe o adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tiwa tẹ dúró tiwa gbágbágbá. Ẹ jẹ́ lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ gómìnà wọn ní ìpínlẹ̀ ti Nasarawa Abdullahi Sule. Ó ti sọ̀rọ̀ lórí àìsínbi ìjókòó àwọn olórí àwùjọ àgbáyé tó wáyé o ní ibi ìjókòó ẹlẹ́ẹ̀kọkànléní ọgọ́rin rú ẹ̀ 81st United Nations General Assembly tá a mọ̀ sí UNGA tó wáyé nílùú New York lórílẹ̀-èdè America. Nínú àtẹ̀jáde tí Sule sọ gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé wípé bó tiẹ̀ jẹ́ wípé òun ò gbẹnusọ o lórí àìsínbi ìjókòó yìí ààrẹ Bola Tinubu, ṣùgbọ́n òun lè sọ yányáyányá wípé kìí sàárẹ̀ tiwa lórílẹ̀-èdè Nàìjíríà nìkan òun náà ni kò láǹfààní àti yọjú síbẹ̀ nírú àsìkò yìí àbí lẹ́yìn, torí a ti rí àwọn orílẹ̀-èdè tí wọ́n fi igbákejì wọn ránṣẹ́ rí, a ti rí àwọn orílẹ̀-èdè tí wọ́n fi aṣojú ránṣẹ́ síbi ìjókòó UNGA, eléyìí tó jẹ́ ti àwọn olórí ní àwùjọ àgbáyé. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán gẹ́gẹ́ bí Abdullahi Sule ti ṣàlàyé, ó ní bó tiẹ̀ jẹ́ wípé àìsínbẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu, ó ní igbákejì ààrẹ Kashim Shettima ó ń ṣojú ààrẹ níbi ìjókòó yìí tó sì ń ṣojú orílẹ̀-èdè Nàìjíríà náà níbẹ̀, kódà tó bá yẹ kí wọ́n ṣe káàrẹ́ ó ṣe iná nírú eléyìí ń wáyé lé lórí níbẹ̀. Shettima tí ẹ̀ ń wò yìí ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí ó ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìjókòó ti UNGA tó ń wáyé o. Gẹ́gẹ́ bí Abdullahi Sule ti su ọ̀rọ̀ síta fọ́mọ Nàìjíríà, ó ní lọ́dún 2024 ó ṣojú ààrẹ Bọ́lá Tinubu, lọ́dún 2025 ó ṣojú ààrẹ Bọ́lá Tinubu. Nísẹ̀yìn náà kò sí ń tó burú ń bẹ̀ kọ̀bálá ìfídé bí Shettima bá ṣojú ààrẹ níbi ìjókòó yìí. Àmọ́ o bẹ́ẹ̀ bá wá rí wípé ààrẹ ò sí ń bẹ̀, yálà tí igbákejì ààrẹ wà ń bẹ̀, àbáwọn alákòóso náà ṣojú ààrẹ ni, wọ́n ní ìlú ń lọ náà ni ìlú ò dúró. Ó ní èmi ò rò wípé òun ní agbára láti sọ̀rọ̀ lórúkọ ààrẹ níbi ìjókòó yìí tí wọn ààrẹ ò fi sí ńbẹ̀, ṣùgbọ́n òun lè sọ yáyáyáyá torí wípé gani afigi ni ìròyìn ò táfojúbà, ihun tá à ń rí ni àrùn ojú ni kì í sàrùn ọmú, kò sí ń tó burú ńbẹ̀. Àwa nìkan kọ́ lórílẹ̀-èdè tí ò ní olórí ńbẹ o, àwọn orílẹ̀-èdè míì náà wà táwọn náà láǹfààní àti jẹ́ káàrẹ̀ wọn wà ńbẹ̀, ṣùgbọ́n tí wọ́n láṣojú tó ń ṣojú ààrẹ wọn bẹ́ o. Abdullahi Sule ló sọ̀rọ̀ yìí síta fọmọ Nàìjíríà kárídì mú ńbẹ̀ wípé kò ní láìfi iná ẹ mọ̀ pọ́n jẹ̀bẹ̀ lákìísà kò sí tó burú náà lápàbẹ̀.
1: Abala kejì nǹkan.
0: Ẹ mọ̀ bujo mọ̀ bujo mọ̀ yọ̀ǹda yóò fọ́.
1: 10 million lè san.
0: Ewa
1: 10 million
0: bujo
1: 10 million.
0: Kèsì tí fi ṣe
1: yẹ. Sade Fọwálé Adúpẹ́ ní ọwọ́ yín, àwọn èèyàn wà ní àti ayélujára ń bẹ̀ pẹ̀lú wa o. Olóyè Olúṣẹ́gun Àyẹ́kọ́lá Adúpẹ́ ní ọwọ́ yín, àwọn èèyàn wà ń bẹ̀ Serifat Funke Azeez Bayo James Akinsulere ó tó jọ́ méjì jọ́ mẹ́ta. Adúpẹ́ ní ọwọ́ yín, Ọpẹ́yẹmí Alẹ́ṣẹ̀ Lọ́yẹ́ Adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o. Ogbovie Ambrose Èyá Bare Adúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa Johnson Dinobo Ogunṣèyí tán. Bẹ́ẹ̀ ni Ṣọlá Kret Ajébọ́lá Ìmáfojè Peter Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Abraham Adétúnjì Adúpẹ́ Múdàṣírù Àtàǹwá Adúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà o. Adéwálé Adúpẹ́ ní ọwọ́ yín. Ọlátúnjì Abimbọ́lá Àjọwà ní òwúrọ̀ yín. Àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa Ọ̀túnba Akin pẹ̀lú Charles Ọláidé Adúpẹ́ ní ọwọ́ yín o. Ayọ̀dèjì Abọ́badé náà wà ńbẹ̀. Ẹ máa bọ́ wa pin ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Wàyọ̀dà ẹ jẹ́ ká gbéra tán ká wa lọ sí ojú ìwé ìkarùn-ún ìkẹfà àti ìkeje o. Ìwé ìròyìn The Nation lè tún jẹ́ ká rí gbọ́ pé ẹni tí ń ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Èkìtì bí ọdún Oyèbájí náà ló ti sọ̀rọ̀ ọ̀hún yáya wípé bá a bá ní ká wò wá ẹ̀rí ìyànsípò ní sáà keje àjẹ́ pé òun ó fi gbaradì ni o láti rí dájú pé ọrọ̀ ajé àwọn èèyàn rere ìpínlẹ̀ Èkìtì ọgbọ̀nà àràyọ bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ó túbọ̀ gbé ìgbà òrókè nígbà tí Oyèbájí ẹni tó tún fi àfikún atótónu ẹ̀ wípé ìyànsípò òun lẹ́ẹ̀keje ẹ jẹ́ mọ̀ pé báwọn aráàlú bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe àtìlẹ́yìn bẹ́ẹ̀ tí wọ́n tún ṣeré bẹ́ẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà ó ní àjẹ́ ń gbọ́ ẹ gbọ́ o kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mọ retí àyípadà eléyìí tó lóorìn pẹlu atileyin ijọba apapọ orilede Nigeria nigba ti Oyebanju eni to tako to oro won lasiko ipade kan eleyi to waye ni aarin awon eyan kan eleyi to je agbagba oloselo be to si je pe awon to je bi senator senator ni apa ti Ariwa Ekiti o na ni an se be ti an wa ni bi ipade hun oni baba ni awo wa igbaradi gbogbo o na lo ni se o pẹlu odun egbewo odun oko le meje oni be bi aba tun ni ka wo e je ka to wo eto isuna fun odun ti egbewo odun oko le meje nibo ni oro hun nibo ni o wa bajade nigba to se pa yoro hun lasiko ipade kan le to waye o nibe ta ti ra won lade lade awon loye loye awon asoju elekun jekun nipele Ekiti gbogbo ona ni o wa nbe Oyebanji salaye pe ewo oro aje ni o ati ilana ki owo ise ko ma lo logere ona lo won ofisojo fawon eyan rere ipinle ti Ekiti sugbon bi a ba lo si ipinle ti Katsina won ni en ti se gomina won na nbe deko rada nigba to na gbe oro kale lanode yo bi ewo eyan ara ilu e mo kanju e mo fona fere gawu onise ri isejoba tohun ohun tu ojo waju yin ni ojo waju ipinle ti Katsina o la nto lati le mu ki ohun gbogbo ko somona ko da pupo jo fo ti kere ti kere awon eyan ipinle na nigba to se atotonu ohun lanode yi onise re baba ni ka wo wa egbo ayipada la nilo oni nta nilo ni odo awon ni ipinle ti Katsina o na ni nta npe ni ayipada ati wo sakun ojo iwaju eyi to da be ti o si duro tan fo awon isejoba rere ati ilana igbaye gbadun awon araalu ni ipinle re nigba ti o pari atotonu to ti n ba bo onise ri isejoba tohun o le se akawe re gege bi isejoba ile to se be to dokowo leka eto eko eka eto ilera eka eto ogbin awon opopona o lo n se yun na ilana sogbe digboro o lo n se ohun tun mu ni okunkundun o ni otun wa tan be o se ri gbogbo awon elenobodi pata to wọlé tó jáde sí ìpínlẹ̀ ti Katsina ó náà ṣe àfikún ètò ààbò ń bẹ̀ lẹ́yìn tó sì jẹ́ wípé à ń tún ọjọ́ iwájú yín nítorí náà ẹ farabalẹ̀ ẹ ní ìfaradà ọjọ́ iwájú ò dáa fáwọn èèyàn rere ìpínlẹ̀ ti Katsina ẹ̀yin náà lè náwó gan ojúwe ìkarùn-ún ìkẹfà ló wà ìwé ìròyìn The Nation.
0: Lọ́wọ́ yìí wọ́n ní ọ̀rọ̀ ti jáde láti ẹnu ẹni tí ṣe olùdíje sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ látinú ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC olóyè Adégbòyègà Taofeek Adégò KFCA tó ti ń fi ọwọ́ gbáyà wípé ẹ wo àìtẹ́yíká làádọ́wọ́ bò ó ibi ọ̀rọ̀ dédúró yìí ọ̀nà àbáyọ tá a mọ̀ sí solution ìlókù báyìí fún àwọn àgbẹ̀ pàápàá jùlọ àwọn nǹkan èrè oko tó ti ń rà kalẹ̀ sáwọn apá òkè ògùn wa nípínlẹ̀ Ọ̀yọ́ wọ̀lú ìbàdàn lọ sí àwọn apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà gbogbo eléyìí tó yẹ kó dọ̀rọ̀ fún wa ṣùgbọ́n kàkà kó dọ̀rọ̀ wọn ni ikàn ń rà sápá ibi tí ń rà sí ni torí wípé èrè oko là ń rí ọ̀nà láti gbé èrè oko gan débi tó yẹ kó lọ òun dà nítorí ìdí èyí òun ṣetán o láti ṣe àgbékalẹ̀ reluwé láti má níyà lọ ṣakí eléyìí tí ó lè máa fún àwọn àgbẹ̀ láǹfààní àti kó èrè oko láti àwọn ààyè gbogbo tí wọ́n bá wà léyìí tí ó máa rí wọn gbé lọ sí àárín ìlú olóyè Taofeek Adégbòyègà Adégò KFCA ẹni tó ṣípayé ọ̀rọ̀ yìí lásìkò ìgbà tó ń dáhùn àwọn abẹ́rẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ níbi ètò eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ó ní wípé òun ó ṣe àgbékalẹ̀ reluwé láti mọ́ níyà lọ ṣakí òkè ògùn ní tìbútòrò gbogbo agbègbè bẹ̀ láti lè jẹ́ kó rọrùn máa fi kó àwọn nǹkan èrè oko wọlé láti òkè ògùn wọlé sílùú ìbàdàn tí ṣe olúùlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó sì máa tibẹ̀ lọ káàkiri gbogbo gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè ti Nàìjíríà wọn ni ẹni ó bá mojú ògún ní pabì nílé nígbà tí wọ́n bí í léèrè wípé ìjẹ́ ẹgbẹ́ kalẹ̀ yìí ẹnu fífọ́ kì í dún yàmùyàmù ǹjẹ́ rò wípé ẹmọ tí ó padà bá kínní lọ bí ó ní ẹni tí ó bá ṣiṣẹ́ ìlú yóò ti ṣe àṣeélẹ̀ rẹ̀ dáadáa yóò sì ti ṣe ìwádìí rẹ̀ fínífíní láti mọ gbogbo lẹ́sẹlẹ́sẹ ń tí ó máa bá pàdé lójú ọ̀nà kọ̀ọ̀kan ó ní tẹ́ ẹ fẹ́ gbọ́ ó ní kìlómítà ọlọ́gọ́rùn-ún kan 100 kilometer rail line gẹ́gẹ́ bó ti ṣe wí o olóyè Adégbòyègà ṣàlàyé wípé standard single gauge line tohun fe se 3 million meta dollar fun kilometer kan ina ni o ma bade won ni 3 million naira fun oni kilometer eleyi ti o ma je single gold line red line eleyi ti won fe sagbejade re yi ta ba wa nsoro lori oni standard double gold line red line oni shari eyun ti e million mefa dollar ni o ma ba kilometer kan lo gege bi oloyi adegboye getha ofik but inshallah oni gbogbo awon afojusun eleyi ti ohun ti ni fun ipinle oyo ona leleyi o eleyi to si je nkan to se pataki won ni be bi ba ku ninu ise eyin agba na lelo te bo te ni ise ti buse tan yanyan o oni ohun fun ilana yi ni okunkudun pupo papa julo lawon eyan tin be ni apa agbegbe ogun to apa agbegbe oke ogun to je wipe ibi onje ti wa gangan oloye adegboye gatha ofik adegoke oni chama wipe abe mani wipe inti ohun kokoko nile eko gangan agricultural economic ile ohun ko o ni Obafemi Awolowo University tin be nile ife ko to di wipe ohun tun wo wipe ko tun tesi waju lati lo ko nipa mo siro owo ko to di wipe ohun di akose mose chartered accountant lowo yi oni gbogbo tin be ni ikapa awon ohun lo won lo lati fi ran awon agbe lowo ni ipinle oyo lodun 2027 bi obo bi owo won ba ti te ikuda bayi lati je gomina ni ipinle oyo ngba ti o tun ma salaye si waju si o ni akale eleyi ti ohun ti ni lori ohun to ni se pelu oro aje o oludije sipo gomina lati na egbe oselu ti adc ni ipinle oyo oloku kekeke o gege be ti ma in ti won ma fi pe wa ni gboro solution 2027 olana bayo data yanyan fun gbogbo eka eleyi to ni se pelu oro eto abo ni atawon eka ti o ma ri si igbagbadun omaniyan atawon eka ti o ma ri si idagbasoke oro aje eto ogbin nipinle oyo ati awon agbega ni awon aye gbogbo ni tibutoro ipinle oyo won ni idagbasoke alailegbe yo bere si ni lalehu gege bi oloye adegboye getha ofik adegoke fca bo ti salaye oni se ari o ilana tin be nle yi awon agbasese tin be ni ipinle oyo to je ti le gan awon go ri nkan se ise o bere si ni to won lowo lawon kongila kongila ni ipinle oyo wa won ma ri ise gba daada ti oni je wipe a mo ko wole a mo ko lota lati wa mo fi se wipe to eyin te wa loke lohun oni ni ke ba wa sise le oni ki lawon ti le gan fe se ngba ti e se pe mo ko ju osun won oloyin adegboye getha ofik oni shari inti mbele ikun kekeke o ona bayo eleyi ti e ma awon mo lowo lowo yi ina ni awon ogbe dani o solution 2023 2027 ona ni won ma awon mo o ngba ti yo wa ma salaye si waju si oni kini mbele ta tun fe mo te waju le lori ngba ba nsoro won ni kini kan be tan win gboro gege bi slogan won lo mi tutu 3.0 kini ti mbele ti won tun fe gbe keta le lori ama lowo yi o gege bo ti wi oni ta ba ko gbogbo awon oludije sipo gomina meteta tin be ni ipinle tin be nle bayi to lewaju o won ni apm ni apc ni ati adc ni olohun gangan ni ayo lowo lowo yi ti awon eyan gbe dani be si ni to je wipe afojusun boluwa ba fe o he mo wipe ohun ni kan soso dondo ina ni o ni baba asale kan tori wipe baba asale tohun ni eledumare ni o ngba ti o ma salaye enikankan ko lowo lo sabere lati lo ko nipa oselu tori bipe olohun lo fona oselu yen ohun to hun si nse daada laaye hun eleyi to da pupo pupo oloye adegboye getha ofik adegoke fca ti o pe yama si solution 2027 lo so le di mimo o
2: kule o ebi n pa ka si nkan si ni la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn golden penny noodles.
2: O ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
8: Tunde, o ti pari ti yi ni.
9: Bami, ti yi odo rara bi eti anti sade ma n po fun wa.
8: Aba, miliki ti mo ma lo ni gbogbo igba na ni kilode to fi yato.
10: Nitori pe o lo miliki to ni ora wara to pe ni egbon mi. Olandia Full Cream Ever, asere mi niyan o. O kun fun ora wara to sara lore, o si ni adun to dara pupo. Ti e ba fi npo ti yin, e o ma ri iyato ninu adun re.
8: Olandia Full Cream Ever, mo ro pe woju miliki ti mo ma ra lo ni.
10: Rara o, ko won rara. Iye kan na ni pelu awon miliki mi. Ra àpò mílìkì 120 gram, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
11: Olandia Full Cream Ever 120 gram, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yan Olandia Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
12: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
13: Shared meals like delicious jollof and chicken.
12: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
14: That's why we say let's go home. There's food at home.
15: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
16: The taste of home.
17: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

Alpha Syrup. Àjíjí ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Oats. Much more goodness. Now in a new pack.
1: Bẹ́ẹ̀ni akinyin o ikú ẹ káàbọ̀ sí ìkànnì ti ọmọlúàbí abala abele ń já eléyìí tá a fi máa kádìí ẹ ńlẹ̀ lórí ti fún tẹ̀dọ̀ ròyìn fún ti òwúrọ̀ òní ni adúpẹ́ lọ́wọ́ èèyàn lólùfẹ́ wa ní àti ayélujára ń bẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín o ẹ máa bá wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan wàyí ó dá ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ tí imo wọn ni ẹ̀ tó jẹ́ gómìnà wọn bẹ̀ uzodinma òun náà ló ti gbé ọ̀rọ̀ kalẹ̀ gbua wípé ó mà ti gba àwọn olùkọ́ kan èyí tó tún ẹgbẹ̀rún lọ́nà mẹ́fà ọ̀tọ̀ sẹ́nu iṣẹ́ olùkọ́ o láti rí dájú pé ẹ̀ka ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ onílégbèsè kejì tá a mọ̀ sí ilé ẹ̀kọ́ ti girama ó ṣe bẹ́ẹ̀ òjò àjòrókè gègé nígbà tó ń ṣe àfikún atótónu ẹ̀ wípé láàrin ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ ọ̀hún pé mẹ́fà gbáko lẹ́yìn tó sì jẹ́ pé ìjọba ìpínlẹ̀ tí imo òun náà ló ṣe bẹ́ẹ̀ tó gbé ìlànà ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ ọ̀hún fún gbogbo àwọn olùkọ́ pátá ní ilé ẹ̀kọ́ gbogbo èyí tó jẹ́ ti ìjọba ní alákọ̀ọ́.

0: àtìlẹyìn báyìí láti rí dájú pé wọn fi ààyè gba obìnrin pẹlú ìlànà èèyàn sípò láwọn ilé-ìgbìmọ̀ aṣòfin gbogbo nígbà tí wọn tẹ̀síwájú nínú àtúntò wọn tí wọn sì ń pàrọwà sí àwọn akẹgbẹ́ wọn ní gbogbo ìpínlẹ̀ pátápátá pé ẹgbẹ́ o àwo obìnrin náà iyọ̀ lóbìnrin bẹ́ẹ̀ ibi tóbìnrin ò bá sí wọn ni ẹjẹ́ mọ̀ wípé ibẹ̀ ò lè ládùn wọn ní nítorí náà àwọn rọ gbogbo ilé-ìgbìmọ̀ aṣòfin jákèjádò ilẹ̀ nàìjíríà kí wọn ó sílẹ̀kùn gbaya wúlẹ̀ o àǹfààní ńláńlá tí ọ̀la kàwé fáàyàn sípò àwọn obìnrin náà lẹ́ka ìṣèjọba ojúwe kẹfà nìyàn ìwé ìròyìn the nation.
1: ọjà máa relé báyìí torí wípé díẹ̀ tó nù nǹkan oní nǹkan
0: bójú kòkòrò ọba sí
1: nbẹ tí ọba ti sí nbẹ pẹ̀lú bí a ti fìyẹn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa pátá bẹ́ ṣe dúró tí wàá gbágbágbá lórí ẹ̀rọ wa pàápàá lójú òpó facebook akínyẹ ṣeun gan gbogbo ẹ̀yìn tí ẹ ti dúró tí wàá
0: lọ́pàá lẹ́yìn ọlọ́run wájú lájúmọ̀kẹ́ adúpẹ́ lọ́wọ́ yín
1: ẹ ṣeun gan púpọ̀ púpọ̀ a ó mọ dìde fúyà báyìí láṣẹ lọ́wọ́ ọlọ́run èmi àti yín ó tún pàdé láago méje àṣálẹ́ òní lórí ètò gbàgede òṣèlú títí ìgbà náà kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ni àánú ọlọ́run àti ìfọkànbalẹ̀ elédùmarè tí ò lẹ́gbẹ́ tó fi máa bọ́ ẹ̀ tó nípa jẹ̀wúre lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run tó làkókò àti ìgbà yóò máa dàbò wálé ní àti lọ́jọ́ gbogbo
0: àmì àṣẹ ìdùmarè o ọ̀rọ̀ kẹ lórí ètò fún tẹ̀dọ̀rọ̀ yìí fún ti òwúrọ̀ nínú aago méjì gérégé gbàǹkangbè ni àwa yóò gbé wá aago mẹ́sàn-án lówúrọ̀ ọ̀la àkọ́tún ti fún tẹ̀dọ̀rọ̀ yìí àgbè wá fún yín ẹ má gbàgbé pé aago mẹ́wàá bọ̀ gérégé gbajúgbajà ètò yín ètò wa ti àmọ̀ sí àdín tó yóò gborí agbàgbé o ẹ̀yin náà sì mọ́ gẹ́gẹ́ bí ẹni tó mọ owó ṣeun olúwa kọ́là òun náà ni ó gbé yín débẹ̀ ó ti ṣiṣẹ́ ìwádìí ẹ̀yin náà mẹ́ntẹ́ nílànà kó tó dò ní yóò jábọ̀ fún yín àdìntú ǹjẹ́ ti ṣe aago méjì ìta padà sí etí ìgbọ̀ yín tọ́lá ni aládélájà lórúkọ tèmi yí èrò yín ní àwòkọ́ṣe eré ọmọ tán sọtán sọtán gbòráyè àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó wà ńbẹ.
2: Bálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣe bí ọ̀yọ́ láàrí
3: mo fún un mo jèrè ìwà tọpọlọ ló ń lò.

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa la oni pekun eto igbani wole nlo lowo lowo boyo sese pari ilewe grammar abi o fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management gbe igbese ni àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Gbìngbìn ni kí n rọ̀, àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, àgbàlagbà tí gbani lọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbà dìgbà kúgbà múnígbà tọrọ gbani gbangba láwùjọ àwọn àgbààgbà. Gbani alágbára tí gbani lọ́wọ́ alágbára tí fipá gba gbádá lọ́wọ́ alágbádá sapata málágbádá lọ́rùn málágbádá ṣubú yàkàtà ndí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà eléta gbẹ̀n tọ́ta kan gbangba ságbàlá lóòrọ̀ tòní. Yọ̀lágbà pọ̀ bọ́ ọ bá ń gbọ́ èdè ọ̀rọ̀ gbólóhùn tí mo rọ jáde lẹ́nu ọlọ́run tí gbani lọ́wọ́ ẹni tó fira ẹ̀ pé alágbára ọlọ́run tí gbani lọ́wọ́ èèyàn tó sọlọ́hùn ó fi èèyàn han èèyàn ọlọ́run tí gbani lọ́wọ́ àwọn tí wọ́n sì lérí wípé wọ́n fàyè hàn ṣẹ̀ bẹ́nìkan bá lóhùn ọ́ fàyè hàn ẹnìkan ń bẹ tó ju ẹni tó lè fàyè hàn yàn lọ tọ́jẹ́ pé ìṣàkóso ayé àti ọ̀run ní bẹ lọ́wọ́ tiẹ̀ ẹ̀ ń bá lóhùn ọ́ fàyè hàn tó elédùà ǹdẹ́ lórí ìtẹ́rẹ́ làárọ̀ yóò wá fi ọ̀run han irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ẹ wò ó lé ayé tá a wà yìí ó dòbírí òbírí tó yí kórókótó òbírí tó yí báyìí ló dolóbírí pò lé ayé ọ̀hún. Ẹ káàárọ̀ láàárọ̀ yìí ẹ sì káàsán lé yìí o ẹ kú dédé àkókò yìí ń bikíbi tójú aago tìyín bá yí sí yíká àgbàlá ayé. Ilẹ̀ Nàìjíríà àárọ̀ làwá wà àmọ́bi tí apá tọ̀dọ̀ tìyín tó yí sí níbẹ̀ hùn ibikíbi tó bá wá yí sí àkè yín kú dédé àkókò yìí o ẹ káàbọ̀ ságbàlá àdìtú ibi ẹ̀yẹ retí fọ̀hún bọ́ta. Túnde Ọláwọ̀ lólóòtú ètò yìí Desmond Adégbòyègà. Bẹ́ẹ̀ bá gbúrò Adégbòyègà ó kọ àwọn àgbààgbà ní jẹ́bẹ̀ lótùúfẹ̀. Àwọn àgbààgbà ní jẹ́bẹ̀ bọ́ bá tọwọ́ bà pọ̀ tún kìkìdá àdóni bọ́ tọwọ́ bà pọ̀ sí kìkìdá àdóni bọ́ bá tún wá tọwọ́ bọnú àpò àbẹ̀rẹ̀ àti máa ń gbé kẹ́gbẹ́. O lè ní kójú ọ̀ràn máa pò yìí báyìí kó di fírífírí báyìí tójú rí mú bọ̀ tágùntàn wò ògùn burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlágbà pọ̀ o. Ọmọbáyọ̀ dé Elizabeth ti àwọn kinní yìí náà ti àbí kí lọ sọ lẹ́ẹ̀kan mà tá a fẹ́ wọlé náà ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́ ọ̀sọ́ ẹ̀rúbà kò sọ bẹ́ẹ̀ mọ́ o títóbi lolúwa ń bẹ ní ìkàlẹ̀ báyìí náà ń wo bí gbogbo ẹ̀ ṣe lọ láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè yóò yẹ gbogbo wa o yóò sì dá fún wa bọ́lọ́run tí ń bẹ tẹ́mi rẹ̀ sì wà. Lẹ́ẹ̀kan sí i akínyín káàbọ̀ ságbà láàdì tún ibẹ̀ yẹrí tí fọ̀hún bọ́ta ṣéwọ̀n àríbi kọ́lá di special one èmi lò torí ijókòónú agbádá ńlá mìlẹ̀gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tantan iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹ káàbọ̀ ṣùgbọ́n ká tiẹ̀ tó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ jó sílẹ̀ láàárọ̀ tòní ẹyẹ àgbààgbà tẹ̀ ń bẹ́ńlé lọ sọ pé bí ọba ní tọwọ́ ayé nú ọmọ ọjọ́ mẹ́jọ gbọ́dọ̀ yáwèrè àbí bò lẹ́ẹ̀ṣe mọ̀ pọ́ ọmọ ọjọ́ mẹ́jọ ọmọ tí wọ́n sì ń ṣe súná rẹ̀ bọ́ bá rẹ́rìn ọ̀rẹ́rìn nátọ́rọ̀ àti tiẹ̀ ni kò tí ì lẹ́sẹ̀ kankan lọ́rùn ń bọ̀ wálé ayé ni o bí ọba wá jẹ́ pọ́ bá lọ́wọ́ kankan nínú bí èèyàn bẹ́ẹ̀ dìktẹ́ẹ̀tì pé ọmọ ọjọ́ mẹ́jọ ń ṣe gángangan ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé àwọn àgbààgbà àgbàfìrìyọ̀yọ̀ tí wọ́n fìrùyọ̀ ní ń bẹ nídìí yùn wọ́n jí ọmọ oṣù mẹ́fà gbé ńbàdàn o títí di àkókò tá a fi ń sọ̀rọ̀ yìí títí di alẹ́ àná tí ìròyìn ohun tí mo sì ń fọ́lù ẹ̀ ọ́ọ̀pù ń èrí ọmọ ọ̀hún ọmọ oṣù mẹ́fà ẹ wò amọ̀nà ní akọ́kọ́ képè láàárọ̀ yìí kọ́ wá síwájú wa ná mo kí yín dáadáa gbogbo ẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ ń bọ̀ ẹ jẹ́ ń ké sí amọ̀nà ná kó síwájú nígbà ọba síwájú báyìí táwa á sì kó lọ́wọ́ ọ̀wọ́ tá a tẹ̀lé bí ìgbà tí ọlọ́run lànà inú òkun pupa ni o tí mósè wá kó àwọn ọmọ ísírẹ́lì tí wọ́n wá ń ya sẹ́fì inú òkun pé chilling with uncle moses ń bọ̀ amọ̀nà máa bọ̀.

0: ẹni tó dáyé àtọ̀run tó sì dálẹ̀ kílẹ̀. Tú ẹ̀mí rẹ dà sí mi lórí láàárọ̀ yìí má jẹ́ ń ṣe lásán. Àti gbogbo àwọn tí ń gbọ́ mi nù lé làálàá kòókò jàǹjàǹ tà ń ṣe. Ọlọ́run ò ní jẹ́ kí ó já sí asán o. A ti wà lórí ìkànnì Facebook Splash FM 105.5 Ìbàdàn. Splash FM 105.5 Ìbàdàn. Àdúrà gbà olóko mi lọ́kọ́ kọ́mẹ́ǹtì ṣé wọn ládi púpọ̀ wá ní tiẹ̀ ni ó ní ẹkú ètò láti gbárémú gbárémú dé obì àbí tọlọ́bà àbí tibo ẹyìn ṣé wọn ládi púpọ̀. Ọlágbà pọ̀ lẹ́yìn náà ni tí mọ́ ní bàbá kọ̀ọ̀tì lórí ìkànnì Facebook ńlá ti yàna Fádípẹ́ Akẹ́dẹ̀mẹ̀. Òun náà mẹ́m̀bẹ̀ ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook ẹ ṣùrù bòmí o. Ẹ̀bá bá ní wọ́n ń tẹ̀lé ọ kìí ṣe pè mọ́ o. Ẹni tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí ọba jẹ́ ń tó wà ní Creative Industry tán bá ti máa tẹ̀lé nǹkan tí ó ti fẹ́ pẹ mẹ́mẹ́ lọ́wọ́. Ẹ máa tẹ̀lé mi. Ẹyin ẹ fọ́lọ̀ mi lọ́tùn-ún lọ́sẹ̀ láàrin gbùngbùn. Ẹ máa tẹ̀lé mi látàbúlé náà láti gbogbo ìlú òyìnbó gbogbo ẹ̀ rọ́ ni. Ẹ máa tẹ̀lé mi kìí ṣe bí mọ́ wọn ò bá tẹ̀lé ọ lásìkò tá a wà yìí. Ó sì Facebook tó ní kọjá 300 followers láti bí ọdún bíi mẹ́fà. Nǹkan tí ó ti fẹ́ pẹ mẹ́nu o. Ó yẹ máa tẹ̀lé mi lórí ìkànnì Facebook. Ẹ tẹ̀lé mi o. Yíká àgbà ńlá ayé. Ọ̀yá o, ẹja bẹ̀rẹ̀ ètò gan lónìsàn fún ti àárọ̀ tòní. Ọmọ oṣù mẹ́fà ẹ̀yin ara ẹ̀rùn mu nílùú Ìbàdàn. Bẹ́ ẹ bá kọjá àyànà ṣọ́ọ̀ṣì díẹ̀ tí ẹ kọjá àti ipò kọbẹ̀ pagun nǹkan tẹ́ ń lọ sọ́nà iwájú lọ́hùn-ún. Wọ́n ní ṣàdédé ni ọmọ oṣù mẹ́fà tí wọ́n tẹ́ sínú ilé ni wọn ò rí i mọ́ o. Kí ló ṣẹlẹ̀? Dẹ̀ sí ẹ rí fídíò rẹ̀ láàárọ̀ yìí. Ọmọ ọ̀hún ẹ dákun ẹ ń bá kẹ́fìn rẹ̀. Jẹ́ mọ̀ pé Baby Factory. Ẹnu mi àgò. Ọlágbà. Ẹja gbálà yìí nǹkan tó ṣẹlẹ̀ ẹ kú kalẹ̀.
1: Wọ́n jọ mọ̀ wá gbé mọ́jú o ní àdúgbò ẹ̀rùnmú o ojú wíńdò nínú ẹ̀rùnmú Ládélẹ́yẹ Lálùpọ̀n ọmọ six months.
2: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ wo ojú wíńdò tó gbà gbọ́mọ lélẹ́yìí o. Wọ́n ya nẹ́ẹ̀tì náà gbé ọmọ ẹ ṣàánú wa o. Ọmọ oṣù mẹ́fà
3: ni o.
2: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
0: Abẹ́ ìgbàláyé tí wọ́n ṣe ni ọmọ oṣù mẹ́fà. Mo mọ̀ bá rí ìmọ̀lá gègé ajáwé ìwòrò sọ́ọ́fà báàgì lápá kan gbamúgbamù jigíjigì o. Ọmọ oṣù mẹ́fà. Ṣé ẹ gbàgbé Baby Factory tá ń bọ̀ tí à ń bá bọ̀ ńgbà kan tí ẹ ti rántí àbí? Kẹ́ ẹ tiẹ̀ tó rí fídíò ẹ̀ ná ẹ jẹ́ nǹkan kan polówó ọjà. Tí n bá tẹka ìpolówó ọjà dé ẹ wo kinní ọ̀hún wọn nà ń bẹ̀ tán pátápátá. Ẹ rí ibi tí wọn ya nẹ́ẹ̀tì ẹ rí ilé ọ̀hún ẹ sì rí píkítọ̀ ọmọ ọ̀hún náà. Àìṣe mọ̀ ẹ lè pàdé ọmọ yìí níbìkan bóyá wọn sì ẹ̀kíńjẹ ọmọ fẹ́yìn náà níbìkan. Ẹ tètè rí píkítọ̀ ọmọ yìí ní ìsìn ìfẹ́ gbọ́ ńgbà tí ó pé ìsìn mọ́ ni láti bí ọdún méjì mo ti ń tọ́jú ìfẹ́ gbọ́yún o. Ọmọ oṣù mẹ́fà. Ilé ayé ọ̀hún ó dúdú báyìí o kódà ọkọ̀ já àṣàlẹ̀ pọ́ọ̀tì afẹ́polówó ọjà ẹ̀kú kalẹ̀.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgìrì kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Your Nescafe is not just a drink, it's your

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
0: Growing moments are filled with chances to be active and learn.
4: Did you see, Mom? I made such a big jump.
5: Great job, my boy. You get better with each game.
0: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: I feel so strong.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.

0: vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: God sent me because of you.
4: And until you are blessed,
3: heaven will not rest.
5: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great
6: servant
5: of the Most High God,
6: Pastor
5: David Ibiaume of Salvation Ministries, home of Success. Join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
7: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pain.
8: In the name of Jesus,
7: your joy shall not be cut off.
9: In the name of Jesus.
10: Books?
11: Check.
10: Uniform?
11: Check.
10: School bag?
11: Check.
10: And Bornvita?
11: Double check.
10: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
12: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
14: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
13: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
15: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
15: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
16: Wọ́n jọ mọ gbé mọ́jú o, wọ́n jọ mọ wa gbé mọ́jú o ní àdúgbò ẹrùmú o, ojú window. Nínú ẹrùmú Ládéléyẹ Lálùpọ̀, ọmọ 6 months, ọmọ 6 months.
17: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
16: Ẹ wo ojú window.
18: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí látẹka ìpolówó ọjà lọ́hùn ẹ káàbọ̀ padà. Ẹ já lọ sẹ́rùn mi ẹrùmú. Ọmọ Báyọ̀dé gbéra ńlẹ̀ pápápá báyìí torí pé ọjọ́ òun rebi àná òun sì ń rebi àtiwọ̀. Kíní ọ̀hún jẹ́ kílíà lórí ìkànnì Facebook. Fẹ̀yìn tẹ́ ẹ bá ń wò ó pé kíní ń ṣẹlẹ̀ gangan àní wọ́n jọ mọ oṣù mẹ́fà gbé lágbègbè tí wọ́n ń pè lẹ́rùn mú nìbàdàn. À ń sọ̀rọ̀ nípa Bébí Factory láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta bọ̀. Ǹjẹ́ ń bọ̀ ná ọyá? Ẹ bá ń tẹ fọ́nrán ọ̀hún sí orí ìkànnì Facebook Splash FM 105.5. Ohun rèé o, ọmọ Nàìjíríà. Ibi wọ́n gbà wọlé rèé
16: o. Ẹrùmú láwa o, wọ́n jọ mọ gbé mọ́jú o.
18: Ọmọ ọ̀hún sì rẹwà dáadáa.
16: Ní àdúgbò ẹrùmú o, ojú window. Nínú ẹrùmú Ládéléyẹ Lálùpọ̀.
18: Ẹ wo bá ṣe ya nẹ́ẹ̀tì.
16: Ọmọ 6 months. Ẹ wo ojú window tó gbà gbọmọ lílé yìí o. Látòjú window, wọ́n ya ọ
18: Ẹ worí ẹ lórí bẹ́ẹ̀dì.
19: Ọmọ oṣù mẹ́fà ni o.
16: Ọmọ
19: oṣù mẹ́fà ni o.
16: Ọkùnrin
19: ọmọ oṣù mẹ́fà.
16: Ọmọ oṣù mẹ́fà. Wọ́n gbé o Ládé ní ẹrùmú Adéléyà.
18: Ọmọ ọlọ́mọ tí wọ́n tẹ́ sórí bẹ́ẹ̀dì.
20: Ọmọ àfa wa ike olóògùn. Tí oògùn Ládéléyẹ.
16: Ẹ jọ o, ẹ bá wa ṣí ẹ, ẹ bá wa wá o. Ibẹ̀ la wà báyìí o.
18: Tẹ́ ẹ bá wo àdúgbò yìí, ẹ rí pé kìí ṣojúgbó o. Kìí ṣe inú gbó ilé pọ̀ ńbẹ o, kìí ṣe inú ṣàìtì o. Ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní àti rí dáadáa, ẹ máa bọ̀ rí ìkànnì Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM. Ìrọ́pọ̀ ládùúgbò yìí kọjá kàsí nǹkan. Bó ni wọ́n ṣe jí ọmọ gbé lọ́sàn-án gangan? Wọ́n sì ya nẹ́ẹ̀tì. Bóyá ń tọ̀hún ò tí láǹfààní àti ṣe ẹtí pọ̀ kọ irin yìí ná bọ́gláàrì àbí àwọn irin tí èèyàn máa ń tójú wíńdò torí kò sí lójú wíńdò òun lóòótọ́. ṣùgbọ́n ìgbàwo náà la bẹ̀rẹ̀ sí ní ṣe bọ́gláàrí gbà táwa ń dàgbà bọ̀ ilé tá a gbé dàgbà kò sí bọ́gláàrí kankan bẹ̀ wọ́n yìí sì jí ìyàn gbé kì í sínú gbọ́sẹ̀ ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ mi lákòókò yìí fọ́nrán ọ̀hún rè lẹ́ẹ̀kan sí i.
4: Ní àdúgbò ẹrùnmú o, ojú wíńdò nínú ẹrùnmú Ládéléyẹ Lálùpọ̀n ọmọ 6 months ẹ wo ojú wíńdò tó gbà gbọ́ ọmọ lélẹ̀ yìí o látojú wíńdò wọ́n ya ọ nẹ́ẹ̀tì wọ́n ya nẹ́ẹ̀tì náà gbé ọmọ ẹ̀ṣánú wa o ọmọ oṣù mẹ́fà
6: ni o
4: ẹ bá wa ṣí ẹ o ọmọ oṣù mẹ́fà
6: ni o
4: ọkùnrin
6: ọmọ oṣù mẹ́fà
4: wọ́n gbé o ládé ní ẹ̀yà ẹ̀rùnmú Adéléyà ìsàlẹ̀ ọjà
20: ọmọ àfà wáìkì olóògùn ìlú ògùn Ládéléyẹ
4: ẹjọ́ o ẹ bá wa ṣí ẹ o ẹ bá wa wá o ibẹ̀ bá wa báyìí o ẹ bá wa ṣí ẹ o ẹjọ́ o ẹjọ́ o ọmọ àfà olóògùn lẹ́rùnmú nísàlẹ̀ odò ẹjọ́ o ẹ ṣàánú fún wa ẹ bá wa rìpóòsì ẹ bá wa ṣí ẹ o kọ́lọ́n bá wa ṣe ní rírí o.
18: Ọlọ́run aláùràbí yóò ṣe ń rí fẹ́yìn tẹ́ ẹ bá ń wò pé bó o lọmọ òun ṣe rí píktù ẹ̀ lẹ́wọ̀n lórí ìkànnì Facebook rí ọmọkùnrin ni tó sì pupa dáadáa. Ẹ̀yin ará ẹrùn mú títí di alẹ́ àná tí mo ṣe ń béèrè wọn ni wọn ò tí ì rí ọmọ yìí o. Ẹ jẹ́ sójú òpó lẹ̀ ká tiẹ̀ fún àwọn tí bá ń gbọ́ wa látẹrùn mú láǹfààní láti pè wọlé kí wọ́n lè ṣe ìtànmọ́lé ọ̀rọ̀ sí nǹkan tá a gbé jáde yìí. Ẹ dákun ẹ ń bá gbọ́mọ lọ ibì kan tọ́lára ọmọ òun ọ̀yá tí wọ́n pààrọ̀ ọmọ fún irú ilé tàǹbàbọ̀ tí òre ń tí alágbo tá a sọ́njọ́ sí. Ẹ dákun ẹ wojú ọmọ yìí dáadáa ọmọ àfà olóògùn lẹ́rùn mú ni o má jẹ́ wọ́n pààrọ̀ rẹ̀ fọmọ tiẹ̀ kọ́ wá ní ọmọ nǹkan kan. Ibi tẹ́ ẹ bá ti gbé gbùrù ọmọ yẹn dákun torí ọlọ́run ẹ tètè pé iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ lágbègbè tàbí kẹ́ ẹ pé 615 fún èyí jáwó fún yun ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni ó sì já sí wọ́n sì tètè ké sí iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ jẹ́ sójú òpó lẹ̀ ẹ̀yin ará ẹrù mú tẹ́ ń bẹ tẹ́ ẹ sì ń gbọ́ wa lákòókò yìí níbo ni odò gbé Kúndé lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ó ti di pé wọ́n ń wọnú ilé wá gbọ́mọ láàrin ìlú bí kòkòó bá pọ ọmọ tálákà wọn ò ní àrà ní ń dá nígbà tó bá wá mú ọmọ olówó tó yẹ lánù wọn ò ní èèmọ wọlú nígbà wọn ń lọ rèé jálẹkùn ọmọ tí yàá tẹ sórí bẹẹdì tí wọn sì ń jí igbé lọ láàrin ìgboro òlú. Ẹyin àgbààgbà tí ń bẹ́ńlẹ̀ yẹ ẹsẹ̀ dákẹ́ ń wòran bí orin Beautiful Nubia táwa lolùgbàlà tí ó gbà wá nínú ọ̀fìn tá a kóra wa sí yìí ó parí orin ó ní ọwọ́ ara wa náà láàfi gbàrà wa jẹ́ sójú òpólẹ̀ ẹ̀yin ará ẹrù mú ẹ dákun ẹ pè ẹ bá ń ṣí àìtò yìí lórí ìkànnì Facebook torí ọmọ yìí kí wọ́n bàlẹ̀ láǹfààní àti dá a mọ̀ dáadáa níbi wọ́n bá ti gbé kẹ́fìn rẹ̀ kí wọ́n bá a gbé wálé o. Hello. Ẹ ṣeun ó kọyìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀.
9: Ọ̀yà.

0: ẹ má dá nẹ́tíwọ́ọ̀kì ló ń dín yín o. ọ̀dà ọ̀dà ẹ ṣeun tẹ́ẹ̀pẹ́ tẹ́ẹ̀ dá sí i. ẹ jẹ́ àpanupọ̀ ká bó lè wí. ẹníbi tó ló ń fowó sí ọ̀dà kò sí ẹ̀ṣẹ́ ẹnu pé èèyàn tọ́mọ sínú ilé ó sì ń fọṣọ ń tà. nígbà tí èèyàn ṣe bèbí tí èèyàn ṣe góòdì tí èèyàn ṣe pé èèyàn kó nǹkan kan tí ó ṣe kinní síbẹ̀. ọmọ oṣù mẹ́fà àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀ o jẹ́ tó dá bàbá tí ń pè òun jẹ́ ń dá lóhùn. hello.
1: Arimikọ́lá.
0: Bàbá o.
1: Kò ní bàjẹ́ fún yẹ kó ojú mọ́.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Àlàbọ̀ ọkọ ìyàwó ẹ̀ bàbí ìjì láti ojú olómi.
0: Ọ̀yà.
1: Nígbà tí èèyàn ṣe tí ò da. Pé ká kú apẹnu ẹ̀dàkùn. Ẹ̀kọ́ ni gbogbo nǹkan ń kọ́yàn. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ dẹ̀ ni wọ́n fi ń sáré kọ́gbọ́n. Eléyìí yóò tún jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn obìnrin. Gbogbo àwọn tó bá wá rí ọmọ tàbí ọmọ kejì kí wọ́n rí pé ọmọ ẹ̀yí ẹ̀ máa ń sọ ọmọ kí wọ́n dákun tó ọlọ́run kí wọ́n gbé wá padà o. ọmọ wo ni sọnu o.
0: Àmì
1: agbára òògùn ọlọ́run.
0: Àmì àmì àmì.
1: Eléyìí yóò jẹ́kọ̀ọ́ fún gbogbo obìnrin míì tí yóò tọ́ mọ́nú ilé tí ọlọ́mọ rojú ọbọ ẹjọ́ búlẹ́kùlé àti wájú ìta. Ẹ̀kọ́ ni rédíò jẹ́ o.
0: Ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ sì dá sí àlàbá láti olómi ẹ̀. Àlàyé ọ̀rọ̀ tá à ń sọ ni wí pé kò sẹ́sẹ̀ nù pé èèyàn tọmọ sínú ilé. Ṣùgbọ́n ibi a ti gbé bálé ayé ọ̀hún dé tó di pé wọ́n ń já wíńdò lọ́rẹ̀ẹ́ gbọ́mọ oṣù mẹ́fà ẹ rí pé yẹ kí gbogbo wa tún jòókòó jó. Ẹ̀yin àgbààgbà tí sì ń bẹ́ nílẹ̀ yìí ọ̀yà abìyín léèrè pé tó níbo lẹ fẹ́ dorí ọ̀rọ̀ ọ̀hún gà. Ìjágbègbè ẹrùnmú náà kọ́ ni tíjú òní yìí tí wọ́n ní wọ́n ya wọ́n fọ́ gànà wọlé tán lọ́rẹ̀ẹ́ jọmọ gbé. Ẹ̀yin ara ẹrùnmú kábíyèsí ti ń bẹ lẹ́rùnmú. Ẹ pe àwọn àgbààgbà ìjòyè ẹ pe balógun ẹ pọ̀ tún ẹ pòsè ẹ ṣèpàdé lónìí birikótó ẹ tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí kó tó di pọ̀ bọ́wọ́ sórí. Lórí ìkànnì Facebook Mórípẹ́ ń dá sí oṣùgbọ́n jọ òun rebi àná òun sì ń rebi àtiwọ̀ jẹ́ mú kan sí ìkọ́jẹ́ mẹ́ta lóní pè lápá abẹ́hùn. Hello. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn.
2: Omi suyin kò ní rẹ yìí yá máa láti jagun ẹlẹ́sìn
0: ìbílẹ̀ òkò.
2: Ọmọ yìí ooru ni ẹ gbé o.
0: Ooru ni.
2: Ooru ni ẹ gbé ọmọ yìí o. Ìyá ẹ̀ ní àwọn jọ sùn nínú ilé. Fún ọmọ náà wọ́n jọ sùn nínú ilé. Ó lọ wá tají gbogbo òun ò fún ní ọmú. Ó ní lòun ò bá ọmọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rù mọ́ o. Ó sáré lọ sí yàrá kejì tí ìyàpọ̀ rẹ̀ wà pẹ̀lú ẹ̀gbọ́n ọmọ yẹn. Ó débẹ̀. Ìṣẹ́ṣẹ́ wa gbọ́ ọmọ ni ọlọ́wọ̀ ọmọ ni wọ́n rí pé wọ́n ya nẹ́ẹ̀tì. Wọ́n ti gbé ọmọ lọ o. Kọ́nà ọmọ ọ̀sọ́ wa ni òbẹ́ wa ń ṣẹlẹ̀ o. Òru ni ẹ gbé o. Ìyá Àmàlà ní sọ̀rọ̀ láti jagun ẹlẹ́sìn.
0: Ìyá Àmàlà ẹ máa ṣeun. Òru
2: ni ẹ gbé ọmọ yìí o sì sọ̀ san gan.
0: Wọ́n jọ sùn àti ìyá rẹ ni.
2: Wọ́n jọ sùn ìyá àtọmọ jọ sùn. Tẹ́jẹ́
0: ọmọ ọ ẹ ṣeun tẹ ẹ pè tẹ ẹ dá sí. ẹ ṣeun ẹyin lẹ tiẹ wàá tàn mọlẹ sí pọ tọrọ àwọn tó fún wa ní rìpọọtì wọn tán bẹyìn ṣe tán hùn a sì tún bèrè lánàá pé bóun ṣe wọn ti rọmọ yìí o wọn ni wọn ẹ tí ì rí ẹ wàá bá mi sẹǹdì àwọn nọmba àwọn òbí rẹ nkankan ó lóun ó ṣiṣẹ lórí ẹ ẹyin tẹ kọkọ dá sí lákọọkọ ṣe rí pé àti ẹ lé bílẹ̀mù ìyá ọmọ báyìí kódà sì lé bílẹ̀mù bàbá ọmọ náà gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó ńgbé èèyàn jọ bẹ́ẹ̀ni bá tún rọ àti pé irú orun wo nìyá ìwá sùn nǹkan kan kíní kan irọ́ o kíní yìí wà ó wà lọ́jíkà ẹjẹ́ àrò dáadáa. A sì ń pọ̀rọ̀ yìí ní kíní kan ó sì ń di kíní kan mọ́ wa lọ́wọ́ bọ̀ o nílẹ̀ ìbàdàn àbí bo lẹ́rù mú wà sí ìwòrò odù bí ìbá sọnà tí ọ̀dà láàrin bóyá bíi 15-10 minutes yóò dẹ́rùn mù. Kábíyèsí rèé olódùmarè. Lórí ìkànnì Facebook mbọ̀ o kọ́mẹ́ǹtì ń ti lọ bí ọlọ́ọ̀lọ́hun Oyèlékè Deborah Ayọ̀mídé Raphael Abidin Adédìran Ifi Mary Eze Alájà Ọláyinka Adékúnlé Adébáyọ̀ Ọláníyàn Timothy Abigail Alade Prince Gbadebo Sanni Fúnmi Adigo Bakari Abosede Rokiba Yomide Sulaimon Ibikunle Oluwa Shina Ojo Badejo Esther Oyediran Kende Oyenike Oyediran on lo be won bo be nbo eh which kind sleep is the mother mo eh Mr. Bisola lati Benjom order npada bo nigba ta nje yun lowo ti o ti tan lenu ije je mo pe awon ara adugbo si ji eje nti e kokko bin pe bo ba seyin le ba jin daji te sa dede ba oko ni waju ile oko funfun gbo te si ba oku ti won te sinu e ni daji te ji pe e nji bo o e dakun ki le se na te ni kokko pe abe ti wa ni ilu awon osu ni awon ara adugbo ni won ji on daji loro kutukutu won se ba oko bensi ti won fi gbokun funfun ti won kun ti odara re ti si nja kololo ngba won wonu oko o di pe oku ni nbenu oko o tan paki se oku lo drive debi ni abi bo ni kini se sele oro ba di so atayanyan yan pepper scatter ngba wo lo ku mere se ni wako lai se awon film ta ma won laye atijo ti won ni eh akuda se lo to ti e lakuda aya wa mumbo na eja gbala ye to sele nigbati awon ara adugbo ji ti won ba oko ti won ba oku ninu oko ti won si leni kankan to wa oko sibe won si wine up gbogbo oko ni o boya won wa tan isi sinu oko a wa mo eyin o foju ara yin re e ku kale
3: la dede ji o amo bi ton ti gboku wole o won ti be sile si adugbo lati daji le ni I want to go to
0: me one shell ni dunia.
3: I don't know if you don't go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. Sheman, I walk up with you, put a lot of people on the gallery. You don't want to go to the lab, but you want to go to the lab. You want
0: to go to the lab. You want to go to the lab. You want to go to the lab. You want to go Oma, eni koko ri o ku ninu moto oko ro pe aye ebo lohun tun wa ja si na imiti o ba pariwo bo ta ara adugbo egba mi o 944 Nigeria bo ba tete pariwo ton lo re se bi po tuse kan ton se bi Miriam won o tete gbero latayin sugbon bi nkan ba ti sele o tete pariwo ara adugbo egba mi o nigba tawon eyan de tun won wonu oko e wo kini yi olagba po e ma bo lori kan ni Facebook bo ba seyin le ba kokko ji laaro bayi te ba oko fun oko yi funfun koja me ya ba ti e ji loru bo ba joro ti o si na ni ti kini o funfun to ku kokko fa yan lowo na pe hello how are you se ito ti ba kokko gbe yo kokko gba eyin odi eyin ni o kokko gba bo ta na ba se la yodo ayodo ko se ni fe lo o okunrin to wa wa oko yi pa to wa oko kale nbe ki lo wa so gan e ma bere kan ni Facebook oya lisi pa n gbe kini ohun si omo Nigeria mo tun mu mi de o
3: amo bi ton ti gboku wole o won ti be sile si ladugbo lati daji le ni
0: a ma tori nkan bayi o
3: e wa gboku yin o adereji lari ton gboku si adugbo amo bi ton ti wa o ko wa gboku won o won ko dede gbe wa adugbo
0: won si park e sile nbe Natalia na ni ma san ba nte abigulo so ma di bo na lo se gboku ladugbo to se park e kale nbe
3: Mo
0: lo se wa ri salaye alaye o lo fe se bo la wa ra dugbo se ni yari baba jowo na nko ma se pe abiamu e se pe o abiamu e se pe o ti e ti je bi ngbo gboku wa sadugbo aladugbo o se park e kale nbe
4: se to wa le ga ni ja wa le ga na wa ile ga o ko sequel se le mo pe igun ma se pe mi le ha se ara o ko mi o bale emi ko fe se pe mi le kan kan ko mi o bale lu lati ma pe mo pe chairman number chairman o mo o ring won o gbe ani ale ni ti ba ti e lo
0: alaye tokunrin to gbe kini ohun wa to se ni wipe Atalia na ni o ntohun lo ti ja laisi emi won wa fe se lojo si won le nti o ni be en ke fa won lai ngba ti e wa fun adugbo aladugbo lo wa ye ko gbe wa ko wa park oko sile nbe bi en ba ji loru ganjo ti o fe se yo waju ta to sa dede ri eyin oko funfun balawu ni waju to tun wa sun waju die to yoju pe kini nbe nu oko olorun ma je ari ko se daada o olorun ibi ta ye gbe de duro yi olorun ma jari ko se daada eh olagba po koja ka si nkan o nka lo ko sagilagila papa julo awon obin ekumo awon iya wa to je pe eru epe ba won eh won sagilagila pe ah nbo ni kini ife nbo lo fe yi si bayi nbo ni kini ohun ta ngboku si bi o ejowo enikan be lowo mi lori kan Facebook pe kini emergency to ilu Nigeria mo so fun yin lekan eh ti Oyo state ni 615 mọmọ bi te mo ro lo sugbon enu temi collect gboyun 615 ni Toyo state e be so pe kin so pe egba ara adugbo egba mi abi ro 615 ni emergency to ti ipinle Oyo in mo ti gbogbo Nigeria o sugbon baba tete je kini ba on to wa laarin adugbo tete ya enu re ma se bi omo bo ti ara adugbo egba mi o iyun ya po hey oro ta wa nba bo awon wa kan wa to ye ki omoluwa bi eyan ko wo pe se kini right aboronge ke se pe po tonu oko ke se po ko sise mo gbogbo wa na la pada ku sugbon ka ma deru ku be nikan kan iru wa tokunrin yi wu yi o ko die ka to ko si ru awi jare to se fe wi pe emi to n gbe lo kini kan o ti e tun wa donu oko ko duro ti peto emi mo wa kini yi wa se wa nwo ka kiri pe dakun ara adugbo egba wa ta ngbe kini yi be o dakun eje wa bi eyin te ngbo me la aro yi lere bo ba je yin le ti eji ni nkan bi oganja oro eyin to su pa nja to te sa de de roko funfun wa ju le yin te fe se yo te tun wa yoju die te ri nkan funfun gbin inu oko dakun ki le se na te duo ni abi e firege mo jeri emi ri amunti e ese o ma kan pako ni bi to ba bere si ni to ba muri le eh body lo ni ko aya ni re o kere po oro buku ati laughter je soju opo le fawon eyan je soju opo le fawon eyan 0706949 3000 tabi 0701447570 lojo opo mejeje ti o bo si apa bi hello
5: hello sir
0: e ma ku ojumo o koyin ati bi te tin soro
2: mami ikunle lateru wa ni
0: sa ah ya kunle lateru wa ruwa ojoko
2: e ku eto
0: e seun ya kunle
2: olowo tu bo ma ba ni
0: ami o ami o
2: e da ku se ri okunrin to gbe oku wa ye oya ko soro rara o ti se bi pata pata gba o je bi je to je pe ko ti e da rara o fi oro mu ara e wu ko ji la ro kutu ko ba o bu waju sa na si ko di ni aye ma wa ji na si ko ni o na ri pe to ti e da pa mo bi o ba se se ni o
0: o ti e ti pada gbe oko nbe o ti gbe awon adugbo gba o ti
2: Nigeria
0: ke ti ta de duro ni
2: orile
0: ede wa ti ko lo ko wa ni o e se wo eku eto e ba n ki gbogbo iru wa o a gba o da bo eh e seun te pe te da si je n fe ni kan lanfani si de la ro to ni 0706949300 hello
5: o kuku ni da mo ni ri wahala
0: e ma seun baba
5: ọmọ alẹ ni ẹ kú ewu ọmọ bàbá àwọn
0: pàtàkì ọyà
5: ó gbé kú nbẹ ni ó gbé kú
0: ah ó ti padà gbé kú ó ti padà gbé kú ó ti padà gbé kú lórí ìkànnì facebook comment ọlágbàápọ̀ fúnmi àdìgò wọn ní bóyá epo tán nínú mọ́tò wọn ní epo tán ọmọ ọmọ gbé síbẹ̀ ni ṣó lówó ni ẹkọ ìyá àbí ọlọ́wọ̀ ṣeun special ẹkú iṣẹ́ àdúgbò bẹ́ẹ̀ ṣe kọ yorùbá ìlágbára pọ̀ tèmi tọ́pẹ́ okùn oyè èyí tẹ̀ ń pe fóònù mi yìí mo rò pé nígbà wọ́n ń pè ni o gbé sí kinní àbí ẹ má pe fóònù mi mo wà lórí ètò ẹ̀dákun torí ọlọ́run alájọ ọláyínká wọ́n níbo ni a tún wá já sí báyìí ọlọ́run ọ̀rọ̀ ayé yìí kọ̀ wá yé nìyàn mọ́ báyìí ṣé òun ni àti kayọba ń gbà mí báyìí náà bá ti fàmì sí lórí ká má lọ rèé pé mọ́ráfá ní mọ̀ráfà igbekue Charles Wise igbekue náà gbọ́ yorùbá o wọ́n ní they should not let the car go they should face the wrath of the law àwọn ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí pé wọ́n fẹ́ tẹ̀lé òfin ilẹ̀ nàìjíríà flo run omot afolabi wọ́n ní this is serious salami ekolo adebimpe wọ́n ní nàìjíríà is a gbọ́dọ̀ sọ́rọ̀ nǹkan bẹ́ẹ̀ sí ilẹ̀ nàìjíríà wà ilẹ̀ bàbá wa ni ẹ já máa gbàdúrà fún kí nǹkan lè dáa ẹnìkan ní mr ṣeun aríṣe kọ́lá ìrọ̀ o aríbi kọ́lá ló kọ́ mi aríbi kọ́lá iná ń jò gírí ọ̀sá má fi alífábẹ́ẹ̀tì mi máìkùn ìjọ wà bí elédùmarè ó ṣe ṣẹ̀dá rẹ̀ wọn. wọ́n yá jíjẹ́ lọ sí bòmí afẹ́ polówó ọjà ẹ̀yin tẹ́ ẹ bá lọ́mọ kéékèèké bíi ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún méjìlá tó ń lọ sílé ẹ̀kọ́ tó jẹ́ pé ó ti ń dá lọ fúnra ara rẹ̀ ẹ súnmọ́ di rédíò. tọmọ ọdún méjìlá nìyẹn náà ni ọmọ ọdún méjì ni ṣé èsì kínní kan sọ sẹ́sàn lọ́wà ọlágbà pọ̀ o wọ́n ti ń jí àwọn ọmọ ọdún mẹ́wàá nkankan wọ́n ti ń jí wọ́n gbé ọ̀nà tí wọ́n sì ń gbà jí wọ́n gbé àárín ìgboro òlú ni o ẹ rí fídíò rẹ ọmọ ọdún mẹ́wàá tí wọ́n lẹ́nu àwọn ìfẹ́ dáko ẹ̀yà kankan kò sẹ́yà tí ò níṣẹ́ ibi lọ́wọ́ ṣùgbọ́n àwọn ti ń ta àlùbọ́sà wọn ló sì dí sínú àlùbọ́sà ó so lọ́wọ́ ó so lẹ́sẹ̀ ó fi sẹ́lótẹ́pù ńlá èso lẹ́nu ọpẹlọpẹ ìyá tó fẹ́ lọ rèé ṣẹ̀yọ ìgbà míì eré ń bẹnu bí o ibi náà sì ń bẹnu rè kánítọ̀ bá gbọ̀n ya Deborah àbí kí ló pópa ara rẹ̀ báyìí nísìn ọmọ ń lọ gbé o láàrin ìgboro òlú náà sì ni ẹja polówó ọjà tí n bá tẹka ìpolówó ọjà dé yóò lágbára pọ̀ lónìí ẹ kú kalẹ̀.
6: wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
7: ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice. ìtọ́wò ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀. Kí ló ń kòkò? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
10: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Millo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.
3: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofoha eforivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly proved Onga Chicken Flavor Cube.
7: The taste of home.
8: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step to towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Hello, superstars!
10: Are you ready for the smartest showdown of the year?
9: Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg Superstar? The countdown begins. Don't miss our single moment.
11: Mommy! Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
12: O káre ọmọ dáadáa.
11: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wa ọ. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
12: Iye náà dáa, àmọ́ ṣó mẹ́tọ̀ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
11: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ̀ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni.
13: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
14: 02094613333.
13: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
15: Túndé, o ò tíì parí tíì yìí ni.
16: Bámi, tíì yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
15: Kábà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
17: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi. Ọ̀làndé Full Cream Ever, aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tíì yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
15: Ọ̀làndé Full Cream Ever, mo rò pé ó wọ́jú mílìkì tí mo máa ń rà lọ ni.
17: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
18: Ọ̀làndé Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yan Ọ̀làndé Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
19: Jùlọ́nà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
20: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
19: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
21: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
20: Ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
19: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
20: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ rẹ sílẹ̀.
7: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpin. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, ba ilé-iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
14: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
22: Ẹyin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí tẹ̀sí láǹfààní àti gbọ́ wa lóòrọ̀ tòní yíká àgbà ńlá ayé. Ẹ káàbọ̀ látẹ̀ka ìpolówó ọjà lọ́hùn tó ń tẹ̀síwájú Àdètú lórí ìkànnì ti Splash 105.5 Ìbàdàn. Ká tó lọ rí ìpolówó ọjà, mo sọ fún yín pé ìyá abiyamọ ayé ẹ súnmọ́ pa àbí o, torí ibi tá a tún já sí ó tún lágbàá pọ̀. Wọ́n lẹ́nìkan tí ń ta wòsíwòsí tọ́jọ́ ọkùnrin níbi tò sí ilé wọn níta ń bá a ṣe é. Ọmọbìnrin lọmọ òun ó bí ọmọ ọdún bíi mẹ́wàá, ṣùgbọ́n ọlọ́run ti ń sọ pé kí ó ti yé eyín oúnjẹ àyà ti ń ṣe lónìí wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀díẹ̀. Níta ń bá a ṣe é bá a ṣe é kinní kan ọmọ ti ń sọ pé òun ò ṣeré parí pátó ń bọ̀ òun ṣèyí ti le jù. Ó lọ gba pankẹ́rẹ́ tí òun bọ̀ láti ilé ẹ̀kọ́ tóun sì yá lọ́wọ́ ẹnìkan gbà lọ́wọ́ òun. Wọ́n sì ti kìlọ̀ fóun sùkúù pé pankẹ́rẹ́ yóò gbọ́dọ̀ kan o, ó sì gbà lọ́wọ́ òun. Ó sàfi pankẹ́rẹ́ òun tàn wọnú abẹ́ búkà kan ọba só lápá só lẹ́sẹ̀. Ó mú sẹ́lótéèpù gbàǹgbà éèdì lẹ́nu. Ọba dàtà pòlíìbò ẹ̀ ńgbà wọ́n wá tẹ̀ ẹ̀ pé kí ló wí ni, ó lóun bá a sí e ni. Ilé ayé tuntun ẹ̀rù sì ń bà nìyàn. Ẹja gbálà yóò wò ná kó nípa àtẹ fídíò ọmọ òun àti ibi tó sọmọ sí ká tó gbé sórí ìkànnì Facebook ẹ̀kú kalẹ̀.

0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Wọ́n yẹ máa bẹ̀rù ìkànnì Facebook. Ọmọ Nàìjíríà, òní ò rò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ o, bọ́kùnrin kan bá ti pàápàá ọmọbìnrin bẹ́ẹ̀ lọmọkùnrin náà. Bọ́kùnrin kan bá sọ pé kinní kan súnmọ́ bí ẹ sọ fóun pé kọ́ ya dànù. Ó ní agbára pọ̀ lágbègbè gbẹ̀rígbẹ̀ Nìkòròdú nípínlẹ̀ Èkó. Ọpọlọpẹ ìyàtọ̀ lọ rèé tọ̀ o. Bí yóò bá lọ rèé tọ̀ bá ni mo yóò ti pe àwọn tí ó padà wá yanjú ọmọ Ọlọ́run nìkan lọ́mọ. Ó yá bá ń tẹ kinní ọ̀hún sórí ìkànnì Facebook. Ẹ kú kalẹ̀ ọmọ Nàìjíríà. Ẹ rọ ọmọ òun náà ní ìsú àti ibi tó so sí o. Ètè wa fẹ́ wò yìí ibi tó sọmọ sí gangan abẹ́ ibi títí ń ta àlùbọ́sà tó so sí. Láàrin ọjà ní òkè ṣẹnu gbó ẹ mọ àwọn ọjà tí máa ń bẹ nílé téèyàn ń gbé nǹkan kan. Ọpẹlọpẹ ìyàdọ̀ káàsì tọ́ ìtọ́gbọ̀n ìyàdọ̀ káàsì ń tiẹ̀ lákòókò ìgbà náà. Kíní ń dún lábẹ́ kíní fínfín báyìí. Ìgbà wo ni ẹni yìí ń sin òkété? Ọba yìí ẹ wò odidi èèyàn lọ́ba ń bẹ. Ọmọ ọ̀hún rèé o àti ibi tó so sí. Ẹ kú kalẹ̀. Nbí o sọ sí rèé o. Ẹ wo abẹ́ àlùbọ́sà tó gbọ́mọ sí. Àárẹ̀ èèyàn gbọ́dọ̀ gan. Ẹ wo inú kí n tó gbọmọ lọmọ sí. Ẹ wo
2: abẹ́ bí báyìí nínú ṣọ́ọ̀bù ó wá kó onions ó wá kó sí orí ọmọ náà.
1: Àlùbọ́sà náà ń pè ní onions yó. Ó ká àlùbọ́sà lé lórí. Ẹ wo àlùbọ́sà tó kó sí lórí o bó ṣe pọ̀ tó. Gbogbo òlú ni kọ́ máa wà fẹ́rí kẹfù ẹwọ inú pala polo tó lọ rẹ̀ sọmọ yìí sí o. Ọmọ òun rèé o. Ojú ọmọ rèé o. ojo omo won re o ete ja gbalaye tomo na se nigbati eyin won na oro gede si pe bo lo se sele gan eja gbalaye ti omo won gan ele to se ni pato pe oro won mo se sele eyin ni agbegbe ti gberigbe nilu korodo nipinle eko eku kale
3: kilo sele si e
4: mo ya pankere lowo omo ibo yi
3: okay
4: lati mo ya pankere lowo o ni pe ko kin ko ko de kin so ni pe to ba bi kon ko de ma gba owo e lo
3: eni yo ya kilo sele lana laarin owo ateni yi pa pa ro
4: mo
3: o
4: pankere mo o wa gba ni owo mi
3: okay
4: da to gba lo
3: so soke
4: o wa lo fi le mi wa ni ko ma ni da to wa ya ma so pe mi se le mo mi se le mo
3: Kilo fi so e mo kun yen fun soko do visuari abon se nje ni ohun lele o so la pa tese ki lo fi si elenu
0: me wa nsele ni duniya
4: o wa su senu tesi lenda ko wa ya won to as pe ma lo
3: fi se o fi se bo lenu e ko ma ba pariwo
4: mu amu owo
3: mi ni bo lo wa gbe esi
4: o gbe mi se gbe so bu ko wa ni
3: en shop kilo wa dabo e lori
4: I shop
3: your
4: lori na ba mo
3: laso wa dabo o wa da tapoli yen bo e igba wo ni yen sele
4: ano bi ko bi aleyin
3: lale bawo lawon yen so wa mo ko wa nbe
4: uma wo
3: na won to duro wa nbe
4: ala koko mo ko mo paro pe don e don mi o ko
3: deyin to ti ko wo se site pe yen ko lenu e
4: Okay.
3: Sọ́nà ẹ̀.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
5: Ẹ
3: sọ̀rọ̀ sókè.
5: So ìgbà tí mo wá lọ́tọ̀, ìgbà tí mo wá ń bọ̀, mo wá rí òun, tapolí rẹ̀ ti ṣí, mo wá rí ẹ̀gbọ́n ẹ̀, obìnrin kan ọbẹ̀ yẹn, wá tó máa ń náà ogó ta ló sọ ẹ́ sí ibi ìbàdàn. Gbogbo ti ń wà tán gbogbo ẹnu gbà yìí a jẹ tíráìkà tuntun kò sẹ tó rí túnú wa bí ọmọ ẹgbẹ ìwọ ṣàwọn àkọkọ fi tu bá ṣe tu yẹ kò sẹ tó lè tu ẹsẹ nínú gbogbo àwọn náà ló padà tu ẹsẹ kò sẹ tó lè tu.
3: Báwo lẹ ṣe mọ̀ pé òun ló so?
5: Òun ló sọ náà.
3: Kí ló sọ fún yín?
5: Kí òun ló fún yín?
3: Ó bá ń ṣeré ló so tó gbé sí kọ́nà tó lẹ sẹ́yìn tèpù mọ́ lẹ́nu tó dẹ̀ àkọ́ bolórí ó dẹ̀ ń bá ṣeré.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Wọ́n sọ pé lòun bá a ṣe ni. Irú eré wo lajá ń bẹ́kùn ṣe gan-an? Ẹ máa rò pé a sọ̀rọ̀ ń pa ẹ̀yà kankan. Ẹ bá àwọn kan lára pọ́n wá jọmọ gbé lẹ́rùn mu. Sáwọn yún ẹsẹ̀ Yorùbá ni. Kí a sọ̀rọ̀ nípa ẹ̀yà báyà ń sọ̀rọ̀ nípa ìwà burúkú tó ń tọ̀hún wò. Ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí. Irúfẹ́ ìyà tí ìbá jẹ́. Ẹ mójútó àwọn ọmọ yín o. Pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké. Bíbọ̀dá kan bá ń bẹ ládùúgbò yín tí sà ń tọ́sọ́ra rẹ̀ di alápo méjì tọ́ náìsì náìsì jù. Tàbí tọ́kanjú ko ní ìkanjú ko jù. Ẹ dákun, ẹ ṣe gààyà fún irúfẹ́ èèyàn bẹ́ẹ̀. Bí ìbá wa ṣe pé ìyá dọ́kàsì tí o fe lo re se yo ti sa ngbo ti nkan dun fin fin fin ah iru kini ndu labi alubosa njo la alubosa gege bi oro ti Mr. Bisola to so to ni eyin alubosa yo kan ni onion to ba ti po onion sisi ni njo oni onion sisi elo di eyin living thing ti wa ndu baye iya ba to ba fowo tu onion ngba ti o tu de bi kan o ri pe ah onion le titun wa de gbaju baye mo se ba yan nbe nu o atemi ati yan mo wa oni sonu ko se ne bosakata jinebe ami Miriam yi po oda pe meji to to po bile kan lo to o to lo wi o to lo wi o je nje kawe yan oda se lakoko ta wa yi 0703 0706949 3000 tabi 0701447570 lojo po mejeje ti o bo si apa bi
6: Hello,
1: Baba o.
6: Ore baje fun yala bare lati oju iru ere wo re wa ni ajambe ku se inu o ti ku o lere
1: to fi so o so lowo o so lese
6: abe ri ogbe lo ku obirin to wa to e se ta ma wi ni olodum ma fi obirin e olodum ma fi lati gbogbe ti ban ti se di ba si ri wo se ma tu
1: ase o
6: oju alagbe ni sori lati ko e ma je ka tu ase ni kankan o
1: Ami o esum te pe te da se je nfe lomi e lanfani la ro ti toni ko to di pa ko labala be un eh hello
7: hello
1: e ma ko ojumo o ko yan ati bi to e tin soro
7: e sa kan ni olade ko lati holy ghost road
1: okay oya
7: iru eniyan be se bi alaba ti so iru ere wo ni e ko ba yan si
1: ke editor interview omo yen solopa ni sir ke solopa ra lu ni bi awon boda adugbo ti o ma npon le
7: to bi pe ni interview re won to fe free eni awusa yen ni mo fi bere bi pe boya olopa ni
1: won ti pada fa le se olopa lowo
7: e ja ko ejo olo ninu anu e yo ko yin se
1: ami o
7: e ba ri so pin pin re wo ko ma yo godo score free and then imoro mi fa won to wa ninu oja nbe yen awon aya loja baba loja nbe yen won gbodo ni ti won o se si ese we kweto
1: oda ese ti e pe te da soro ke lori toni pe de lapa en te n pe phone temi gangan ni lanfani ati gbe mo wa lori eto e dakun tori tolohun eh se a fe polo oja bi ki ma eh eh ni aya ajejo asoro kan nipa baba ti won ri ni NNPC se ranti abi laarin bi ose kan la fi wa lori e eyan ara ore meji agugu e tan radio odo yin la nbo ta ba te ka ipolowo ojade won ni okunrin kan ojaja bo lowo awon ajinigbe won pe ni Yusuf o si ni ore meji agugu ni agbegbe ti ohun ti wa sugbon boyo ti pe la ni akata awon ajinigbe ni bi nkan kan ni ko fi gbogbo ara fe ranti awon molebi daada mo afoju e bo ta be ba wa ri mo en ba da mo lọ́rẹ̀ méjì agúgù nìbàdàn ẹ dákun a ṣàlàyé ibi tó wà àti bẹ́ẹ̀ ṣe lè rí ẹ tí bàbá tá a sì ń bá bọ̀ tí àwọn ará bá páànù wọn ṣe gudugudu méje àti yàyà mẹ́fà a ti rí àwọn mọ̀lẹ́bí bàbá o a sì ti rí united wọn papọ̀ ẹ rí fídíò ẹ bàbá tí ẹka ìpolówó jáde ẹ kú kalẹ̀.
8: Tí ìparí tí yìí ni.
9: Bámi, tí yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
8: Hábà, mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
10: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ni ẹ̀gbọ́n mi. Ọ̀làndé Full Cream Ever, aṣẹ́rẹ́ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
8: Ọ̀làndé Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
10: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
11: Ọ̀làndé Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Ọ̀làndé Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
12: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
13: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
14: Shared meals like delicious jollof and chicken.
13: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
15: That's why we say let's go home. There's food at home.
16: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor cake.
17: The taste of home.
18: Kan ni sanu eda ṣugbọn Olorun ma ran olurannlọwọ si yan lati jise ka se ni ile daran ti wa lakoko yi lati jise se iranlọwọ fun gugu eniyan eleyi ti ki su ti ki re nigba kankan ki ayo ati ibukun le de ba opolopo eniyan iyen ninu osu eba yi ka se te ti mo bi eni mowo ti tana ti ma po gugu eniyan o tun ma gbe lo si ipele to ga ju to ga ju o tun ya o e je ki ja yin si ti Independence Day cash pot awon olubori 66 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lo mo wi be iwo gan lo kan lati di millionaire wa September 30 ni special independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori Splash FM *347 *1004 *1# lori Lagelu FM *347 *1004 *2# o si tun le sabewo suju opo website pelu www.cashier.ng eni odun meji dilogun nikan lo le kopa lati ta cashier ojo te gaming board lo fun telu cashier cashier ninu osu en bayi akoko re lati jawe oluburi niyi so ti cashier mu ti cashier cashier.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Tó ẹ̀yìn àgbààgbà tẹ́ ń bẹ́ńlẹ̀ yìí tẹ́ ẹ̀sìn láǹfààní àti gbọ́wà yí káàgbà ńlá ayé akínyí káàbọ̀ látẹ́ka ìpolówó ọjà lọ́wọ́ tó ń tẹ̀ síwájú àgbàlá àdètú lẹ́wà yìí ibi ẹ̀yẹ retí fóun látinú àgbàlá ńlá bọ́ta. Ẹ̀rí pé láyé àjẹjọ agbé kọ́ńtẹ́ǹtì kan tó ní í ṣe pẹ̀lú ìyátọ́lọ́ rèé jí èròjà ọmọléèwé bíi sọ́ọ̀sì nǹkankan ìwé nótùbúùkù ni abágbé fàjọlẹ̀ ó dí wọ̀jọ̀ odò tọ́yọ lóyún ojú fá ó di ọ̀sẹ̀ méjì àtẹ̀sápá ọ̀tún àtẹ̀sápá òsì. Abáni bá a bá ti ráhùn èèyàn tí bí àwọn ọmọ skul ti wọlé yìí ńbẹ̀ ni bàbá wa Anthony Bodurin wọ́n ti ní ọ̀dà ẹja fún àwọn òbí márùn-ún ní 10,000 ọjẹ́ wàṣó. Bísọ́lá láti Belgium wọ́n fi sọrí ọjọ́ bíi tiwọn náà wọ́n ní ọ̀dà mo fi 30 kun pé bàbá tiẹ̀ kí gbogbo ẹ̀ kó jump together. Àwọn náà wá jókòó gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ọ̀dà bàbá ní káfòbí márùn-ún ní 10,000 àwọn tó wà jẹ́ ní only in need gangan la fẹ́ reach out sí mo bá kàn sáwọn tó tún kù náà Kọmri Faladé Kesolo Ṣèyí Mákindé kìí ṣe gómìnà o Ṣèyí Mákindé èèyàn náà ẹlòmíì náà tún ń jọ́bẹ̀ o gbogbo wọn sá join together abaran wọn lọ ọjà ẹ lọ rèé ra notebooku 60 leaves ẹ lọ rèé rà wá jẹjẹ mọ̀ pé ńgbà tí a padà impact àwọn èèyàn student 70 ìlà impact tí kọ̀ọ̀kan wọ́n sì gba 60 leaves in notebook mẹ́rin ṣùgbọ́n nǹkan kan wá yà mí lẹ́nu nígbà tá a dé school ọ̀hún ọmọ 900 lábá o ọmọ 900 lábá àwọn tí wọ́n wá nídìí ìwé ohun nígbà tá a kà á lọ́tún kà á lọ́sì wọ́n fẹ̀ tó 500 ṣùgbọ́n ipa tí èlé tí ipa ká ni 70 péré bàbá wa rẹ lòmíì náà school kan ṣoṣo ni o nípínlẹ̀ Ọ̀yọ́ ńlá tí ìdé o tó jẹ́ àwọn interior tó jẹ́ pé wọ́n wà jẹ́ newly in need kìíṣẹ́ tí ó jẹ́ pé ikẹ̀ ń wá extra money bí àwọn mílíọ̀nù báyìí wọ́n ti yú ọ̀rẹ́dì ó kẹ̀ ń tún wá extra money níbi ìyàbá fún wọn 10,000 wọ́n èjẹ́ sí kìí tiwọn ni ṣùgbọ́n àwọn tó wà jẹ́ newly in need ẹ dákun adúpẹ́ lówó gbogbo àwọn èèyàn tí wọ́n ṣùgbọ́n wà bàbá wa Anthony Bodurin láti London Mr. Bísọ́lá Akinyin Kọmri Faladé Ṣèyí Mákindé Tosfu gbogbo wọn pátápátá ni alùlọ́gọ ẹnu fún bẹ́ẹ̀ ṣe gbárùkù ti kíní yìí bá ń gbé píkṣọ bá ń gbé fídíò àwọn ọmọ yìí bá ń gbé wọn sórí ìkànnì Facebook wọ́n dúpẹ́ pẹ́ òkun ẹ má bọ̀ lórí ìkànnì Facebook ẹ̀rí bínú wọ́n ṣe ń dùn ṣìnkìn àti ẹ̀ ti kọ́kọ́ yìí sí bọ́dì pé wọ́n fẹ́ ràwé mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kó lọ́rọ̀ àwọn òbí wọn ná ẹ lọ rèé buye tó ń ta 60 leaves lọ́jà o ẹ lọ price ẹ̀ kẹ wá wò ó mẹ́rin lọmọ kọ̀ọ̀kan gbà a sì fọmọ 70 kódà ǹjẹ́ ọ̀tún ṣẹ́kù bíi díẹ̀ bá ṣùgbọ́n èyí tó kù kò lè tó nǹkan kan mọ́ bá a bá rí èèyàn tó tún fẹ́ darapọ̀ mọ́ wa a tún lọ láàrin ọ̀sẹ̀ tí a tún bọ́ sí bá a bá rí ni o kò sí etẹ́yìn náà fi ránṣẹ́ tó kéré bá a bá sì rí èèyàn tó ń produce ìwé ẹ kọ́kọ́ fi textbook lẹ̀ for now ẹ jẹ́ ká bójú tó nǹkan tó jẹ́ primary gangan yún tí ọ jẹ́ notebook táwọn èèyàn tí wọ́n fi ń kọ̀ nǹkan sí bá a bá rẹni tó bá ń produce ìwé tẹ́lẹ̀ fún wa ní dozens of notebook tó jẹ́ 60 leaves ni o bá fún wa ní 50 dozens bá fún wa ní 100 dozens ẹ rí i pé a sì pin fáwọn ọmọ yìí wọ́n sì inú wọ́n sì dùn wọ́n ṣàdúrà fún yín pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké innocent ni wọ́n wọn mọ bí nàìjíríà ṣe débi tá a gbé dé dúró yìí wọn sì mọ bí nǹkan ọ̀hún bí ó ṣe rí lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe alágbàtẹrù eléyìí márùn-ún ni wọ́n rò pé a ṣe a sì sọ di 70 bàbá wa ríyàn náà tó fẹ́ darapọ̀ mọ́rú fẹ́ nǹkan báyìí ẹ lè chat mi lẹ́yìn nọ́mbà mi ń fi sílẹ̀ kí n tó parí ètò ìyún bẹ́ẹ̀ lábalábẹ̀ ẹ já lọ sọ́dọ̀ yusufu ni wọ́n ní wọ́n rí ní agbègbè ọ̀nààrà a ti ẹ̀ kọ́kọ́ lu ìjọba ìbílẹ̀ ọ̀nààrà lọ́gọ ẹnu náà torí wọ́n ṣe gudugudu mẹ́jẹ àti yàyà mẹ́fà ẹ̀yìn ará ọ̀rẹ́ méjì lágúgù nìbàdàn ẹ wá wojú yusufu ṣé ẹ dá a mọ̀ ó lóun bọ́ lọ́wọ́ àwọn ajínigbé bá ń gbé fídíò ọ̀hún sórí ìkànnì Facebook ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí ojú yusufu rèé o ó lóun bọ́ lákàtà àwọn ajínigbé ọ dàbí ẹni pé trauma tó là kọjá ńbẹ bóyá ó ti àfẹ́ tí àti pé medulla oblongata rẹ ni àmọ́ bí ojú ẹ̀ rèé o ẹ̀yin ará ọ̀rẹ́ méjì ṣé ẹ dá a mọ̀ won ti ba yin ri o
1: to fi bora wa se otutu o wa mo nbi
0: ha olagba o
1: a mo ti ba ara so to ma pa owe owe ta la setan abo ni we
0: oju inu ori ata lawon eyan ti ri to sun si
1: so mo ti ra aso to wa
0: a dupe lowo iya yi o
1: awon ba ti ran dada wa lo seyin be yen bi eyin be
0: o lo we
1: e ma ri wa lo we be o ya ara re to ti
0: so ngba won kan si wa eh ta si pere si ni se topinpin re won ni joba ibile onara won ti ni ka won lo re se toju re asiko ti won se toju e ni next video baye to wa lo hospital won se nfa omi si la won se toju e lowo o ba se nsoro yi na ohun re o osibitu lo wa yi ti joba ijoba ibile onara won se toju e lowo ba won ti set ti drip se gbogbo e fun lati le fi rehabilitate ti e ko wa to de pon ma reunite e pelawon family en ba wa dayu won ti re bi e o en ba dayu sufu mo lore meji agugu e dakun e lanfa ni ati kasi wa o e lanfa ni ati kasi wa eyin oroke labala ti beun aki iya ti ti n gbiyanju agbara ti won yi na baba se daadaa ti wo se daadaa die temi naa se daadaa die e ri pe aye yo dun gbe fun gbogbo wa ru e ta so pe a n fa awon omo niwe ni isi bo ba fun wa dosin mefa o ri pe telemi naa fun wa dosin mefa to di mejila bi wo sin wo pa emi o lagba dosin mefa o e gba le kef se logistic eyin ye bayi le mi ni e ri pe gbogbo e yo pa ba da po yo wa to pin fun awon eyan eyin o be labala ti be on baba ti eyin agbe oju e bo ta laya ajejo a ti pada ri awon eyan re ba ntun igba ta ri won ton wa service wa ohun re o lori kan ni Facebook o Splash FM 105.5 Ibadan.
2: Hello. Se e ni o wa buruku lo.
3: Ti wa ra mo lomo ku. Kini so? Mi tu wa la ba. Wa ra bu.
4: Ka won ri ti wa la omo awon.
2: Okay. Se e ni o wa buruku lo mo.
3: Se ko wa bi ni.
4: Se ko ta ra si se. Yo.
0: Tori ijoba akoko video ohun le nwo yi eje nfenu salaye ngba ta gbe lori radio awon ara ba panu se gudugudu meje won we fun baba yi won gbe lo so hospital won kokko gbe lo si kuola won tun gbe lo sadi oyo be la wa na ntele won an ba won doctor so lori phone asi n type ati wa na omo won ti won da ko ni jejo oluwa segun won pada ri won asati da won pada fun molebi won bayi oro po nu we kobo o omo salaye lekun eyan okunrin ha eyin na se jeje o eyin obirin eyin na se jeje ojo nre bi ana orun re bi atiwo baba wa ri yan to fe ba mi soro leyin eto abe fe da si nkan ta so si waju number mi re o 070 36 26 86 88 WhatsApp da po 070 36 26 86 88 number to ja si odo mi e ba pe bi n ba gbe ke sa ko o e send WhatsApp dosin mefa le fe ko lenu dosin meji la ni o nkan ka ti nkan to ba wuyin lokan 070 36 26 86 88 chat me number me mo npe ohun number me mo npe jade ohun 070 36 26 86 88 ini ojo opo ti oja si odo mi e seun o oroke fun taro to ni desibo ni abi kin tun ma gbara kasi danjo ni awon abi obe ni be so ojo saturday e ma bo te ba ni complain kan tabi meji e ma bo lojo saturday l'office wa nbi enikan je yin lowo ni en ja soro le okun ati yawo omo si atoga ati be be lo so ese gbe ko ni flight mode ni abi ama bi obe ni be so atele si ase benawo an lo loni a tu pada wa njo mejo en ba ni ama de baye ila ni de banle se won ri bi kola na njo ogiri osa ina gori ele fejo toto esum tem gbo wa

0: right. Njẹ ka ma kira wa ku dede wo gbogbo bi ta fi lanfani lati ma gbo ikani. Ikani ti Splash 105.5 FM. Ele to wa nile Malavelele nile Ibadan. Oya ta lo ta o ta nje o pe ni ogbodo Faisal. Atun ti de losan teni pelu awon royin lalako ojo kan to je tere idaraya. Ni bigibi ka kiri agba nla aye lo lede wa Nigeria. Ni pinle Oyo ati ni ese kuku ni. O ma dun gbogbo ma kan sori pa ti gbogbo re papa to ki asale. Oya join together. Aban so ni pa royin lalako ojo kan to je tere idaraya. A tun lanfani lati ma tusu re desale koko. Iyen la won royin eleyi to takoko takoko. Bakan na la won royin yajo yajo. Ele to loyinbo npe ni breaking news. Mi ba se nbale bayi la mo fon sira wa la. Iyen lo san teni ni o. Emi ni kankan mo wa nile agbara o. Desmond Todeje. Agbawo ti ogbodo bawo je. O gan ni mi fi da wa ti o n ma je ke lofo ti ma gba dada ni bigibi ka kiri agba nla aye. Tu di omo lawo olojo eto Alex Ferguson niye o. Olale Hamza loruko temi di top striker. Ele to gallant go. O ma du gbegbe kede ma kan si losan teni. O ya papapa lati be yan aside go. E ja bere ka wonu iroyin gangan lo ni san san. E ja mu lati nu iko ti Flamingos e. Iko Flamingos. Iko jẹwẹwẹ tọjọ ori won be labi odun 17 under 17 idije wafu under 17 championship ele tin lo lowo nilu Yamusokoro lolede Cote d'Ivoire o tun ma wo ipele to sumo eleyi to gbeyin leni tori pe e mo pe round robin game round robin league format na ni won fi se leyin igba ti olede Benin to ti yo kuro ninu idije yi ti won ti ku mefa yan ba ni eje aso the league format o le to tun sumo si pe ikoko kan gba ifigagbaga marun won ti gba meta bayi pelu meta eleyi ti won gba iko Flamingos ni leke o on lo le waju bayi lowo idi ni wipe Flamingos o bori Niger Republic go marun sodo ona olede Ghana go merin si meji ona olede ti Burkina Faso go meji sodo yo ma koju olede ti ngbalejo gangan losan te niro le te ni o to ba ti de lago mefa ago mefa lolede Cote d'Ivoire 6 PM sugba lolede wa Nigeria nbi ago meje nlo bo si o gbami dada skipo gbogbo United Kingdom skipo nu eyan top striker tanyanya ni skipo gbogbo UK ese ngo on ki mi pe congratulations eh. Thanks so much my brother anu larigba ase wo pe anilo lati ma upgrade ara wa ni ma duro soju kan ore mi o ore wa ma duro soju kan ma wora re ran o try lati upgrade ara re o ma je ko je pe bi ti an ti ba o lodun meta seyin na won tun a pada de ibe na won tun pada ba o si finish la yo ma pe si finish ni won peru re won ti ri otan niyan ibi afisi ni bi odun 4-5 seyin a tun pada de ibe na lo tun pada wa awon eyan ti koja lo ma wora re ran move on iwo na so si waju try lati upgrade ara re ma je won bo loju kan na tori pe ayiba mo opportunity le waye ki won ni ara bi opportunity re o sugbon eyin aba ni ka gbe fun osugbon o ku loju kan upgrade gbogbo n to mo tateyin wa ti john lo mo modern technology abi modern stuff modern skills o ni modern skills as ile lo ti john aye ti yi pada technology ti sun siwaju lo wa ma wo le pe eyin ke se mo si wa ni experience experience ni kan o le se iwe ri to fi se to ta fi le so ipo tu competent da lo ma ni eyin nigba na nko e lo be lowo kini kan e lo be lowo gba nilo lati be lowo eni gangan to ba ti mu wi eri le wi eri o ti certify re ma ju ja lo a le be lowo eni kankan ta le ko saye idinu to fi gbodo duro loju kan try lati upgrade ara re o le dabi isokuso o le dabi eni pe abi enu lasan abi nfanu oda mo ti gbo joko be all wise ju gbogbo e lo iko Nigeria ti Côte d'Ivoire to ba tin dago mefa nro le ni Côte d'Ivoire sugbon lago meje lo bo si lo le di wa Nigeria bi Niger ba fi le bori yo je ami mejila eleyi ti won ni lowo lowo bayi awon nikan won ni ami mesan 9 points Côte d'Ivoire tan ba pade leni ohun ni ami mefa leyin igba ti en ba koju Côte d'Ivoire tan eleyi to gbeyin ti won mo gba oda iyen di ojo Sunday igba yen ni won mo koju olede Togo Togo ni figagbaga won to gbeyin eleyi ti won gba yen iko Flamingos bi nkan se ri ni yen lapa be yen oya gbagbagba oluko ni Erichelle o ti jodi mimo yi pe ifigagbaga koju olede Madagascar opolopo opolopo opolopo na lo je yi pe won wo igbe olede Madagascar ti won wo gbe olede Madagascar pe boya ke se football nation eri je ni e ma so be mo o nile adulawo ko si pushover kankan mo o ko si eni gada le ti gbangban kankan mo o e gbangban kan o si afa ni oba tira re ile adulawo o ti ku o ni ti tele o won ti advance gan nile adulawo bolu alafese gba o ti advance sowo waju o ti ku o loju te fi nwo bo ba re foju anawo e bora omo bo laso idi niyan o tawon ofin ni so yi pe tori pe e gini bisa Madagascar lajo wa ni sori nigba na wa nkan ka wa foro e iro o ko si ti fi se yan ba ti qualify ko to di pe agba ifigagbaga wa gan tan ni group stage mo e mu yan si olopa e mu yan pe o si a le qualify ile ki match o to tan fun di eyi to bi a di pe yo tun a di pe an permutate an calculate Olorun mo tun ja tori ru re mo Nigeria o dokere o digborere especially laarin awon Madagascar gini bisau oi koi oluko ni ariche ni gbogbo ipinu on ni pe ko ti e to di pe group stage pari koda ko ti mo je pe o ti ku se ifigagbaga bi meji kawon o ti yanju tawon yanju kawon o gboju nbe kan o ti ma mura le fun DJ fi eye loduwo ide adulawo gaga afcon gegegegege oni n to wo ohun niyan o nigba to n so fawon agbabolu re ni role ana ni buba igbarade o jodi mimo yi pe e ma fi owo re e mu ifigagbaga yi o tori pe eyin na ni o pada bounce back le lori o tori to ba wa di pe e ma wa sana ni e ma foro nigba ti ifigagbaga ba n tenu bodo lo idinu te fi gbodo tete musa bi ogun iyen loju ojo to ba di ago merin abo 4:30 p.m. lọ́sàn yìí ní pápá-ìṣeré godzilla pàbíò next of champion nílùú uyo ikọ̀ yìí olùkọ́ni àti balógun ikọ̀ ti super eagles lọ́wọ́ yìí ìyẹn wilfred ndidi wọ́n mọ pàdé àwọn oníròyìn níbi tí wọ́n ti mọ taari ìbéèrè sí wọn tán ó sì mọ láǹfààní láti mọ dáhùn cashier we go again ẹwo èèyàn márùn tó dúó sangiliti òun náà ni yọ láǹfààní láti gba ẹ̀bùn owó lọ́sẹ̀ yìí abẹ́ lórí 50,000 kọ́kọ́ ó dé ní àáse 50,000 ẹlẹ́ẹ̀kejì ó di méjì àáse 100,000 naira ẹlẹ́ẹ̀kẹta ó di mẹ́ta àáse 150,000 naira ó di mẹ́rin lédè kúkúrú a pàjù rẹ̀ dé sí 200,000 naira ọjọ́ èèyàn márùn-ún mọ̀jẹ̀ agbọ́n òsì ń bẹ̀ ọwọ́ rẹ̀ ló kù sí káṣí ẹ ti rẹ́ẹ̀sì owó ó dẹ̀ ti fi kún àwọn èèyàn tí ń jẹ *347*1004*2#*347*1004*2# *1004*#. Àlàyé méjì kan bẹ tí mo fẹ́ ṣe fún ọ lọ́sẹ̀ lórí ọ̀rọ̀ ti káṣẹ̀. Kó lè wúlò fún èmi àti ẹ. Àlàyé méjì yẹn. Tẹ́tí inú rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ o. Àkọ́kọ́ ni wípé bọ́ ọ bá sẹ́ndì kóòdù *347*1004*#. Wọ́n máa dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́. Ìwọ́sọ yọ fẹ́ rà fún píìkì iye tó o bá fẹ́ 2, 3, 4, 5, 6, 7. Mú iye tó o bá fẹ́ rà. Tí wọ́n bá ti sẹ́ndì ẹ̀tàn, wọ́n wá dá padà fún ẹ pé ṣé transfer ni àbí USSD code. Sọ fún ọ bọ́ bá jẹ́ transfer ló mú. Wọ́n wá sẹ́ndì bank details fún ẹ. Sórí iye tíkẹ́ẹ̀tì tó mú àti bank details yẹn làlàyé wà lórí rẹ o. Sórí bank details tí wọ́n sẹ́ndì sí ẹ yẹn. Ìwọ ló ní bank details yẹn láàrin 30-30. But to be in safer side, méjì ojú 30 minutes lọ tó fi lo àkáǹtì tí wọ́n sẹ́ndì sí ẹ láti ra tíkẹ́ẹ̀tì. Tó bá jẹ́ pé lórí fóònù ẹ olówó lórí bank app ẹ tó o bá lè rà direct rà á kó tó pé 30 minutes. Torí pé after 30 minutes tó o bá tètè lo àkáǹtì yẹn láti fi ra tíkẹ́ẹ̀tì. Tó bá ti lè jù bẹ́ẹ̀ lọ tó bá padà wà á rà lórí ẹ̀. Wọ́n dá owó yẹn padà kò ní wọnú kótó. Nọ́mbà rẹ ò ní wọnú kótó. Nọ́mbà yẹn àkáǹtì yẹn kò relevant mọ́ nìyẹn after 30 minutes. 40 minutes gangan ni but to be in safer side. Méjì ojú 30 minutes lọ. Kò yẹ báyìí. Àbí wọ́n tó jẹ́ yí pé o mú àkáǹtì yẹn lọ́dọ̀ sọ́dọ̀ POS. Ìwọ́ yẹn ló tiẹ̀ máa wá lùsí ní tiẹ̀. Torí pé ìwọ́ ti fọkàn sí pé o ti play. Láì mọ̀ yí pé báyà 3,000 tó kó fún yẹn pé mẹ́fà ní kọ́bọ̀ sanwó rẹ̀ yẹn. Wọ́n wàá dá owó yẹn padà sàkáǹtì yẹn. Ìwọ́ ò ní mọ̀mọ́ ìwọ́ ò ti lọlé. So ti rí báyìí. Ìwọ́ wàá máa fọkàn sí pé wọ́n ó pè ọ́ pé nọ́mbà rẹ wà nù draw láì mọ̀ wípé ọkàn sowó ló fò ó rèé ṣe sàárà lásán ni. Sàárà ló ṣe. Ìdí nìyẹn tí wọ́n bá ti send account details yẹn within 30 minutes ló lè lo. Tó bá ti ń jù bẹ́ẹ̀ lọ sèmí sẹ́ndì kóòdù míì ni kó o tún fi generate account details míì. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé bọ́ ọ bá sẹ́ndì kóòdù tó fi generate tó jẹ́ pé mẹ́ta bóyá mẹ́ta lo pick àbí mẹ́rin lo pick wọ́n wá sẹ́ndì ẹ̀sẹ̀ ìgbà tó wá play mẹ́rin yẹn tán. Ọwọ́ àwò igbẹ́ ọba sì tún ní change díẹ̀ kí o tún play bíi méjì sí. Ọwọ́ á tún san owó yẹn sí account details yẹn kò work o. Ọkàn sówó ló fò ní kò work. Ó tún sẹ́ndì kóòdù míì ni. Ó tún sẹ́ndì kóòdù míì *347*1004*# míì. Wọ́n á generate account míì fọ́n. Torí àkọ́kọ́ yẹn o ti sọ fún wọn wípé tíkẹ́ẹ̀tì mẹ́rin lọ fẹ́ rà. Tó o bá ti á rà ńbẹ̀ ọwọ́ àwò gbẹ́ o sì lákòókò jẹ́ n tún ra méjì sí. Ó sẹ́ndì kóòdù míì wọ́n ó tún sẹ́ndì account míì sí ọ ni. Ó di méjì báyẹn. Sọ wá rí pabambarí ẹlẹ́ẹ̀kẹta ìyẹn fẹ́ jọ bíi jìbìtì. Àwọn èèyàn ń rò páwọn smart. Ó píìkì tíkẹ́ẹ̀tì 5 wípé ń lọ fẹ́ rà. Wọ́n dẹ̀ generate account fún ọ. Ìgbà tó wá fẹ́ sanwó ọwọ́ san N2,000 instead of N2,500 ọ̀sán 2,000 wípé ìwọ náà ti jẹ 5,500 mọ́lẹ̀. Nọ́mbà rẹ ọ̀wọ́nú kótó. Meanwhile, tó bá ti wá jẹ́ POS ló ti lọ play rẹ̀ wọ́n dá mọ́ owó rẹ̀ 2,000 rẹ̀ yẹn wọ́n dá padà fún POS tó ti play rẹ̀ ìwọ́ sì ti lọ ó rò pé ó ti jẹ lọ. Ofa smart lọ́pọ̀ bọ́ o. Ọ̀bọ ti ń bẹ́ lọ́tún bẹ́ sọ́sì. Ofa smart ofa ski ń máa pa ọ̀bọ. Tó o bá lo smart o lè lo gbájú ẹ̀ fún káṣẹ̀ ìwọ lọ́gbára rẹ lójú bá ń wò. Wàhálà. O píìkì tíkẹ́ẹ̀tì 6,000 kò ní wọlé o. Lójú tí ẹ ti smart. Meanwhile, ọkàn ń ṣe sàárà ni. Ok. Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Ó yá pápá *347*1004*#. A ní pẹ́ yí kó tó mọ́ gọra rẹ o. Mọ́ relent mọ́ wàràrò ìwọ lọ́kàn ṣùgbọ́n ẹ jáde ojú ọjà ká lọ pa àkàdé. Bá a bá tojú ọjà dé. Ká kọjá sókè òkun àwọn nǹkan wo ní ìṣẹ̀lẹ̀ lókè òkun. EPL wọ́n tún gbé tuntun dé ẹ wá wò ó. Wọ́n tún ti ní kí àwọn kan tọ́ wọ́n tún ti ní wọ́n mọ̀ bínú àwọn tọrọ àforíjì. Ìfigagbága wo ẹja lójú ọjà kádé ẹ kú kalẹ̀.
1: Mama Caro, I beg help me tell this my customer say this vegetable pass the price when she dey price so now. Nah. Yeah. I beg.
2: Auntie, eh? I beg make you save add small money now, eh? The vegetable now.
3: Yawo. You serve no one just no customer again, Abi. With your biggie belle. Just come fresh well.
1: Hey, customer.
3: And your hands and your leg just come out.
2: Yawo, I don't see say your hand and leg swell up like this. Oh.
1: That's why it be for 3 days now.
2: No. Eh? The last time where I get belle, then tell me for Auntie Nata say, if woman leg and hand swell up like this when she get belle, say that dangerous thing.
1: Danger waiting. I for register for this Atinata see so. I beg, help me look sure. Make I go my Oga shop, go tell him waiting. Where you dey go?
4: This woman, you know how come market for me again?
5: Pregnant woman, protect yourself and your pikin wey dey belle. Register for antenatal today.
6: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
7: Country people, the Ember Motors, them don't finally land over. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make I let you and I know about the Independence Day Cashati. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30, now the special Independence cash pot now you go shell on that day and you go loud the passer bazooka. Make una play cash here today for Splash FM. You feel post and tax start 347 star 1004 star 1-. If now like a new FM, they hungry you. Oh yeah, now start 347 star 1004 star 2-. You feel enter our website www.cashier.ng. Remember, say cash here now for only those people who don't enter 18 years old. And now your state getting bored. 9 license and dirty cash here. No cash
8: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
9: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
10: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
11: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
8: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
12: ọ̀rẹ́ mi. Ṣé pé àgbọ́ mi ṣì ń jò?
13: Bá máa ṣe rí nìyẹn o.
12: Bí àgbọ́ mi ṣe ń kún tó. Ó mú mi rántí ìgbà tí ṣínà ń yàgbẹ́ gbòòrò léraléra.
13: Bẹ́ẹ̀ ni o, ta ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí.
12: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinc. Ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ̀ mi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọnmi padà sínú àgbọ̀ mi.
13: Ṣùgbọ́n pípọnmi padà sínú àgbọ̀ mi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró.
12: Bẹ́ẹ̀ni o, iṣẹ́ ti tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
13: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbọ̀ mi mi, ìbá dára o.
12: Ọ̀rẹ́ mi, o lè payọ lẹ́rìn. Wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀. Sóṣokoto rẹ mú dáradára, á rójú tu rẹ.
14: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.
15: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
0: Kaabo pada latoju oja. Ìkànnì ti Splash 105.5 FM tó wà nílé Fubala Fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Foisa. A tún ti dé padà látojú ọjà. Bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ kúkú lè wò wá láfàndúrà níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ó yẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ti ìkànnì ti Splash 105.5 FM. Àbíjá kọ́mọ̀ fanfa mi nì lórí Facebook. Bákan náà lórí TikTok @topstriker100 lórí TikTok. Ẹ fọ́lò ẹ láìkì ó yá pápápá láti bẹ̀ yẹn. Àfi gbàgbàgà tẹ́ ẹ sọ yí pé yóò wáyé lẹ́ni ńkọ́. Ókè. Ẹ jẹ́ sáré wọlé Gẹ̀ẹ́sì lọ. Àjọ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ Gẹ̀ẹ́sì. Wọ́n tún ti ní pé àṣìṣe bọ̀ tó wáyé o. Ìfigagbága láàrin Sunderland àti Kọtì Gunners tó wáyé. Ìyẹn tó ti wáyé láàrin ọ̀sẹ̀ kó tó rí pé ikọ̀ Gunners padà wá jẹ ìyà jẹbó lórí lọ́wọ́ ikọ̀ Brighton. Ìfigagbága yẹn ẹ má gbàgbé pé ikọ̀ Arsenal borí pẹ̀lú góò méjì sódò. Ṣùgbọ́n pẹnáàtì wà ń bẹ̀. Pẹnáàtì kan bẹ tí ikọ̀ Sunderland tí wọ́n rí. Eléyìí tó ṣẹlẹ̀ láàrin agbábọ́ọ̀lù méjì tá a bá ń sọ nípa Espinosa àti agbábọ́ọ̀lù ikọ̀ ti Sunderland ìyẹn Dan Ballard. Àjọ EPL wọ́n mà ti jẹ́ ó di mímọ́ o. Wọ́n ní ẹ mọ́ bínú pẹnáàtì yẹn kò kí ń ṣe pẹnáàtì. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ẹ rántí ìṣẹ̀lẹ̀ yẹn láàrin Espinosa àti Dan Ballard. Wọ́n ní pé kò kí ń ṣe pẹnáàtì. Ẹ gbọ́ kí lọ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ẹ jẹ́ agbábí wọlé bọ́ọ̀lù tẹ́yìn ń wò yẹn Ballard àti Konsa. Ojú wo lẹ fi wo? Agúndédé wo yí ọ̀gbẹ́ni síkírù àyìndí ojú ètèrè hàn síkírù láti ìlú ọdẹ òmu ìlú tí ó kéré tí ò nílé ìfowópamọ́ ṣùgbọ́n owó wọn ò kì í sọnù ńbẹ̀. Ohun èso wọn ní power bank o, bánkì ni ó sí.
16: Ìyàtọ̀ wà láàrin power bank àti bank. Àwọn olùkó papọ̀ mọ́ra wọn.
0: Bọ̀ ẹ ní power bank.
16: Individual ni ìyẹn lẹ́tọ̀ sí.
0: Power bank ìyapa ń bẹ̀.
16: So kò sí tí ìlú fẹ́ fi power bank ṣe.
0: bank gangan le ni ile ifowopamọ abẹ ni
16: na ati so pe owo wa
0: o sonu
16: ehe so
0: miwa individual na le o
16: afi se
0: so individual na ni
16: ni kini
0: ana ni ifo le ifowopamọ
16: o ga lu lo ni bi tin ko we si
0: bi awon kini elomi ni ama keke ba elomi ni kolo ile ifowopamọ na
16: yo yato
0: individual na ni
16: iro iro iyen yato iyen iyen fi owo boyo o ri owo jo sibi kan
0: e
16: fi pamọ bi kan e ro pe iyen eyin ga eyin goni be ni awon beji oni egbe oni iye ko iyen o se iye iyen o se kankan to
0: o se te yan le fi ma polowo
16: iyen wa di ni kolo
0: okay
16: o ni wa le ma je kolo
0: POS ti e ti wa pa
16: ah
0: abi atun ni POS
16: kele o kan POS pelu
0: awon to ma awon POS o wa nbe na at least e ma be fowo ranse
16: o di omo na atokun akudede wo ya atokun akudede wo igbogbo e ara le akawon ti wa ota ni won won ni dopin lai lai
0: kale yan fe ile itura wa nbe abi bi o te to je bi 5 star
16: 5 star o te o wa dada
0: ah ni so nka ka wa ogbe de ti jade oloko da ne ka wa ara le
17: akunde wo ya
0: o jade
17: o de opo eyin ara le
0: ete
17: o le wo ya gbata yen de be yen o le mai ti si ko ti wa
0: iyen kini e
17: 5 star
0: 5 star
17: hotel wo ya gbata yen de be yen o le mai ti si en ba ti de badan si pe bi odun bi mewa seyin to ba tun de badan lasiko yi awon adugbo kan wa to mo dada to je pe o sumo kan pada mo juwe be fun
0: to ti yato
17: o ti yato so iru awon kan ba yen na ma wa ni ode omu na
0: awon ilu kekeke yen na ti yemi ngba yen e ja wo ifigagbaga Sunderland ati Arsenal yen ta ba wo ifigagbaga yen awon to je awon ti won si ku kari ideje EPL won ni penalty ti waye laarin Ashley Konsa ati Dambala ti an fi award penalty fun Ikọ Sunderland bi pe asise ni bon loju teyin si wo pelu tangu yen ati isowo se a le pe yen ni asise abi se ko won ti penalty ni abi o ma ti fe doju eru
16: lakoko na ya awon ajo ile to nse kokari awon adari ayo yen nile gesi idi ti oro won ti o se gbodo joju na ni pe lori kore lawon na se asise lo to ko se to perfect ko se ka sise ma wa sugbon to ba ti wa je pe nkan lo
0: to npo
16: lera lera pelu bon na de se ma expose ara won bon se ma so wi pe eleyo asise lo wa nbi o even though gan e ta ro wi pe ko je ko controversial lori papa te pe ariwo lo lori e lo jujuju funra won gangan won tun ba so pe asise wa nbi kan ti won pe akisi awon eyan si pe awon sa asise yen
0: miwe Mikel Arteta soro npa penalty
16: o soro lori penalty yen e yanana na NBB a soro lori penalty yen NBB yi mo ro pe mo si wa nkan ta fenu ko si njo yen na ni pe penalty yen penalty tori pe adari agbowo eyan ati a n sonjo yen pe agbowo eyin won ki ni anfani lati tako go one on one pelu player to fe mi awon pe won yi saba ni anfani ti o ba je yi pe nkan to ba foju won to je yi pe en to fe mi awon to je pe obviously won le yan ri pe ah n to se yi o kan dive mi o ni ro yi saba wa ta ba wo contact yen looto ni toto won jo n fara won ni won jo n fara won ni sugbe eyin ni Konsa wa eyin agbabo to fe mi awon e o ni Konsa wa lojo yen kan fi fara won titi titi to fi di pe won jo subu Mikel Arteta soro lori penalty yen na to to pe penalty yen o pe ko n se penalty but tori pe akoko won mi awon won pada won go penalty yen nigbe yin na Ikọ Arsenal won la nfa ni lati bori
0: se mo pe 0-0 ni game wan gba yan bi
17: kan to yi
18: ti
17: san ti go kankan
18: Sunderland
16: 0-0
17: ko to di pe David Raya da bobo penalty yen
18: kan ni go yen waye se mo pe iba to buru ju to sele mi that's why the tori Arsenal stand ni lojo yen lo to won bori o
16: beni
18: but won struggle se mo pe kan ni go yen waye o se se ki struggling won po ju ti won si yen lojo yen
17: beni
18: tabi kan ma le pada come back gan mo te ko ya draw
17: but I am this but I been so game yen ganjo yen a so pe prayer to iko yen mount le Arsenal ni last 20 minutes pe ti ba Arsenal leyin to da to je kan survive ka wa ni iko yen saju Arsenal mi penalty yen an saju Arsenal le to tumo si pe prayer last 20 minutes prayer yen ati bere si pe I go yen ati je advantage fun iko bi agba ball yen lati fun elekeji ti mo fe so ni pe ti awon to nse akoso league lege si ba so pe ball yen se penalty lapodo temi bi gba ti eyan ba yo ba luwe ni e si gbagbe ball kan
18: ti eyan ba yo ni ba luwe
17: to ba se le tie si bitrum eyan
18: to wa yo
17: ti o si ti o si tie si me gba ti eyan gbale eyan gbele eyan wa ba yan se tie si be yan ko ye se eyan o le ti idu
18: ni eyan wa ri nkan fowo to fori gbale
17: be ni e si gbagbe ball ti won be ni ball kan ti adari ayo to stop mo ti gbagbe ifigabaga yen iko egbe agbabolu kan ati Chelsea ti won ti travel Chaloba ti adari ayo to stop game yen to mu bo yen fa o won pada so pe nkan ti adari ayo yen se ko da
18: poku die ka
17: to pe ko si nkan kan ninu kan ti yan won de ti travel Chaloba njo yen de bi pe ki se pe sisi pe o exaggerate won bi die bi adari ayo yen pe o sasise ipe ko si nkan kan be lati le mu fa o pe o ye ki go yen stand gbogbo alabu won pe awa gan ta igba ballu gan mo pe pushing lele to foju won owo mejeji lo fi ti travel chalo baba won tun bu adari aye pe ko ye ko mu fa o pe o ya ki go yen ko stand ni so ta ma wa so pe bo ele ye se penalty ko je ko se ma won se ma so be
18: ti won so ye ti won so ye
17: lagbodo temi ta ba ni ka wo to sele yi owo mejeji ezikunsa lo wa ni waju
18: ballad
17: iyen akoko ngba ti o tun wa subu ori player yi na lo subu le
18: be to sun ma pe o fi han pe o te ku
17: to fi
18: yen
17: alakoko elekeji
18: temi to pa lo re lo ya
17: elekeji temi fa o pe won to sha se ni pe sports yi ti sponsor ti fa player yi ibe na ni David Raya ti wa gbe bo center yen na David Raya ti wa gbe bo le to tun ma si pe kani konsa o fa gba ball yi to fi subu ni to fi subu le o sunba ki player yen fo ko fori kan ball yen wo net ki se pe bi ti isele ti sele ko ni ball wa
18: ibe
17: gangan ibe na David Raya ti wa gbe ball so lapodo temi asise won se pelu nton so yi
18: n
17: to dade kan so ile ni pe Arsenal pada na game yen kani Sunderland lo pada na iko ege agba ball Arsenal ni mo ni gbagbo pe won ni so nton so yi
16: won ma so won se ma so ru e won se ma so ru e n temi ro po se won ni pe amoju ni
18: dope konsa
16: tabawo issue yi to sele yi even though near at the end of the season ton ba mu costly error ki seru error yi ka te so pe won agba pe asise ni ko n seru error yi la won eyan ma toka si ni ton ni ton ba mu ni at the end of the season won ele o ti lo mi de ro pe o mu any damages kankan wa fun ifigagbaga tori pe at the end of the day build up penalty yen gbatan be build up ti Arsenal se o na lo pada lo mi awon kini yen boya bi laarin seju meji ton gba penalty yen ti wole o Arsenal lo na lo score yen so mi ro po necessary kan so nipa e mo the only thing tan le se ni pe ka te wa so pe won gba gege bi asise kan pe adari ayo ni yes in si joko ali social ma ni boya bi meeting ton se ibe lo ye ki ru oro ye ti je jade pe kini ye ro ni
18: okay
16: ko ni won nilo lati soro lori e mo lapodo tite
18: wo le lawon na competent ni won ma se won se all right star 347 star 1004 star 1 ash ni o ma gora re o star 347 star 1004 star 1 ash owo ta ma pin 50,000 naira meji 100,000 naira kan 150,000 naira kan then 200,000 naira kan bo se je nu losan yi o ti kawo na losan yi bo ba wura re ran aye oni fere temi sapinle o won o ni fi tin na sapinle sugbon eyin o gbe igbese ni o igbiyanju le da se o ba ti se igbiyanju to nto ba ye ko je teyan le pin felomi be yan ba ti gora re o ba ti wura re ran nto ye ko je ti e o pin felomi ni o okay ninu ko Manchester United Loki awon lakoso ikọ Manchester United Loki ni mo pe o won ti n ba Antonio Conte so awon alakoso Man U won ti n ba Antonio Conte soro
17: tabanika wo igbese ton fe gbe yen o ku die ka to lóòótọ́ ta bá ń sọ nípa pé Conte sí ẹmí yìí ṣe pé mo ní kán wòrà wọ́n rẹ̀ báyẹn ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé Conte tẹ́ fẹ́ lọ gbà yìí náà lóòótọ́ ju Carrick lọ experience anything ó jùlọ kì í ṣe gbẹ ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni kan yóò jẹ́ pé olùkọ́ni téèyàn kó irinṣẹ́ tó dúró déédé fún tó wá mismanage irinṣẹ́ yẹn le le sọ wípé bóyá kan lọ gba olùkọ́ni míì tabanika wo caliber of coach tí olùkọ́ni Antonio Conte jẹ́ tèmi bá jẹ́ Conte pẹ̀lú tó wà lẹ́nu kan Man U èmi ò le gbaṣẹ́ lóòótọ́ Man U ní provide to that as big team ṣùgbọ́n tó wà lẹ́yìn àkọ́kọ́ kò tó jagun ẹlẹ́ẹ̀kejì tí n bá wá fẹ́ béèrè n tó wù mí lọ́wọ́ ikọ̀ yìí ikọ̀ yẹn ò lè rí owó kólẹ̀ láti fi jẹ́ pé kí Antonio Conte náà kó fi build the team
18: ní January
17: kìí dé fún ní sọ́mà tí ń bọ̀ yìí ṣebó náà sọ náà ya gbogbo owó tó wọlé fún ọ yìí wọ́n tún ní bí ọdún méje ní ṣiṣẹ́ ntẹ̀lé ikọ̀ Man U tún jẹ gbèsè
18: báyìí bọ́bá sọ́dọ̀ àwọn àpè ló ń gbèsè
17: ẹ̀ lè fi kẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wé nísìnyí Barcelona ní advantage sí Man U ní láti jẹ́ pé tán fi ń san gbèsè ikọ̀ yín wá Champions League every season ara àwọn àǹfààní tán fi ń san gbèsè nìyẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí pápá ìṣeré wọn wọ́n ń fẹ́ lójú sí bí àwọn èrò ṣe ń wọlé bẹ́ẹ̀ náà ni owó náà wọlé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U ní irú advantage yẹn ó ní ìsìn Man U wá Champions League sáà yìí sóṣọ́ọ̀kì Man U wà Champions League sáà tí ń bọ̀
18: àwọn yuri telemans balẹ́bà tí balẹ́bà bá fi ti
17: tán atọ́kùn lágbọ́dọ̀ tèmi kò dájú competitions pọ̀ kò dàbí sáà tó kọjá tó yẹ pé league nìkan tán ti ètè jà láwọn domestic cup tó kù so lágbọ́dọ̀ tèmi kò dájú ṣùgbọ́n láti lọ gba Antonio Conte gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ irinṣẹ́ tó tábá sọ nípa pé olùkọ́ni náà it coach ni síbẹ̀síbẹ̀ náà Man U ò ní irinṣẹ́ tó dúró déédé o ok Man U táà ń sọ ní ìsìn bí ò bá sí Bruno Fernandes ta ni replacement tó súnmọ́ láàyè tó ń gbá
18: kò bí Maino
17: kò tiẹ̀ kò súnmọ́ 50% nǹkan tí mayé bí Fernandes lè offer Man U kò sí player kankan nù kọ Man U tó lè offer Man U ní 50% in tó offer wọn
18: Carlos Baleba
17: ní sáà tó kọjá assist Bruno Fernandes tá a bá da sí méjì ǹjẹ́ a rí player kankan tó kó da kan nù kọ Man U sáà tó kọjá kò sí tí ó bá sí irú àwọn ama Diallo Diallo tí ó ti di world class player ó ní òsínú géèmù fún Man U ní nǹkan yọlẹ̀ o so lápọ̀dọ̀ tèmi tí Antonio Conte nǹkan bá fẹ́ wá gan in tó lè béèrè lọ́wọ́ ikọ̀ Man U Man U ò ní agbára ẹ̀ láti fún tó bá wá ó ṣeéṣe kíṣẹ́ yẹn náà padà lanámù náà lọ́wọ́
18: tí
17: ó bá ti ṣe irinṣẹ́ tó lùkọ́ ni bá ó gba àwọn Guardiola tán mọ́ wá ikọ̀ tán sì lé ná 500 million 800 million wọ́n ọmọ tán ṣe
18: o Man U ò ní irinṣẹ́ kankan
17: kò sí irinṣẹ́
18: kó dágbo
17: tán bá ní tíìmù ò ní irinṣẹ́ láti fi jagun irinṣẹ́ póríṣiríṣi àwọn irinṣẹ́ top 10 wà àwọn irinṣẹ́ top 15 wà àwọn irinṣẹ́ top 7 wà àwọn irinṣẹ́ pé à ń lọ Champions League wà
18: bí wọ́n Man U ní
17: Man U ò ní irinṣẹ́ top 4 pẹ̀lú conditions tó pọ̀
18: top kí wọ́n wá ní
17: bóyá bí top 10
18: téèyàn fi lè gbà number 10
17: number 3 láti ipò àkọ́kọ́ sí ipò kẹwàá
18: ẹ wá mi síbẹ̀
17: nísìnyìí bí èèyàn bá kó irinṣẹ́ tó wà nù kọ Man City fún coach tí coach yẹn ò bá kó èèyàn lọ Champions League ó tóun téèyàn lè fi gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀
18: torí pé kí ló tún fẹ́
17: láyé ló tún fẹ́ a ní striker tó mi àwọn aláwọn midfielders tó ń create chances in tó wà nù gẹ́gẹ́ agbábọ́ọ̀lù Arsenal tán bá kó fún coach tí coach yẹn ò bá gba league tí ò bá lè kó ikọ̀ yìí lọ Champions League tán bá gbaṣẹ́ lọ́wọ́ orí coach yẹn kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló wà nù gẹ́gẹ́ agbábọ́ọ̀lù Man U Man U ò ní player méjì tó dáa láàyè kan àwọn àyè míì gan wà gan tó yẹ pé Man U ò lẹ́yọ kan tó dáa left back Man U ò lẹ́yọ kan tó dáa ńbẹ̀ right full back Man U ò lẹ́yọ kan tó dáa man you ni center half meji to da to le pie
0: experience nko mature experience
17: experience like that pe player ti o da pe lo less experience David Alaba less experience Madrid bi ati o da pe se won o ti lo you didn't sinsin o less experience sugbon ko da pe o ba gba figa ba ga marun ni se o le lo
0: dogu
17: ko le wa last night ko wa aye to ngba yen ko wa ni top 3 players in last night to ba wa last na ni fi aye to gba left back ton ba mu alakoko elekeje eleketa ko le wa top 3 last na so nkan ta so niyan igbe gbe agba ball Manchester United aye irinse tan ni awon irinse to ma so ologun de kini ba mu lo mu Pep Guardiola wa bo se wa yan ko le fi ko ya achieve nkan kan iko yen o pe to ko da pe
0: Conte ko gangan
17: ni won
0: se awon gangan ni won
17: lo mo ko si nkan le ko to wa safa ni wo based on financial fair play
16: lapodo temi pelu bi ti nkan di duro yi ko sa buru ninu nkan lo fun Conte
0: mo like Diogo Dalot lowo tun yan
17: mo ko le bench o line
16: ko se dada inu ko Manchester United lo wa
17: o to won ati o line ba je ja saye man yu ko le bench e legbe mejeji ni o ati left back ati right back kan tun lo won as wing back ko le bench o line
0: mejeji lo line ngba no ngba left back o ngba right full back but Diego Dalot. Yes, sir.
16: I'm not going to be able to do it. Tan ba fe ka tun se wa iwo na ni ipo oluko ni mi ro po buru ba ni stage to ti buru ju oni ko ma di January
0: iwo to
16: o irin e ma looto irin ise wa ko se pe ko si irin ise irin ise yen o ni bi to le sise
0: e won ni bi to
16: lara irin ise atokun lara irin ise na lo oluko ni wa
0: okay
16: lara irin ise man u ti man u lo
0: o
16: na
0: si
16: ti e o na lo oluko ni wa oluko ni Mike Carrick ni bi ti nkan de duro yi ko bo bo se bere sa yi nsin yi o ti wo si ju bo se bere sa to koja lo lo ni week 4 week 5 na gba lo yi ninu match marun won ni 5 points last season ninu match marun won ti ni 7 points looto the goal kan goal gba yen won ti goal mejo won dey concede mejo na
0: nigba yen
16: iyen ni ni gba yen sugbon o won fi achieve point nsin bayi won ti emi awon to go ti won ti se so lapodo ti temi emi ro yi pe won ni lo oluko ni bayi lara oluko ni won ti le satunse ko nse lara awon agbabo omo a so boya ni jeta abana bi pe awon oluko ni kan wa to je pe won ma nfi kun
0: ti player bani
16: ti player bani awon oluko ni yen o fi be wopo mo ro pe ta ba wo lo lara awon oluko ni odi oni lara awon oluko ni to niru ebun bayen na o na la le so pe ru Conte yen wa
0: tepo na ma hadi
16: won le ha o le hadi mo won tun le je ki quality player ko tun ru gogo si Mike Carrick oni
0: ani ke ba tun yo
16: Mike Carrick oni afi to ba ma yo kuro ta ba wo team to gba league ni 2016 yi se Leicester City ki se pe boya be ni won ko star player jo
0: TSC
16: sugbon awon player yen
0: league tani a to so
16: won di star mo ra yen boost nigba yen ni so on I need you oluko ni to le be quality players jade iru e ni won le se bayi tori pe ko saye pa change player
0: ko saye pa bi kan be yan bara yan o di January
16: so lapodo ti temi o lara oluko igbimo oluko ni na na le paro nsin ti nkan fi le change if at all ti nkan ba ma change o ntan le se niyan won o lagbara ti gbe player mu bayi bi o je oluko ni so ta ba ri oluko ni to je quality to ni quality to wa available bayi mi ro po ti peju
0: Carrick de meye bo lapo ni o
16: o ma lo joku eye ni o pada wa yo eye ko teyan ba to ba ko to lo meye bo ko so to fe mu jade
17: oku eye ye
16: oku eye ni abeye to le fo
0: eh eh to le joku
16: eh eh so
0: mi o ti tun wa ro de da yo meye jade yo meye de ale lapo la sa ngbo a mo po tun le pada lo je oku eye
16: oku eye
0: da ko si wala okay Wayne Rooney ijagban coach only the only thing to le mo return si se oluko ni tori lowo lowo ba ohun enjoy bo ohun se analyze as a pundit sugban kankan to le mo pada po ohun fe pada di ko ise oluko ni ni pe to n ba ri se bi ko Everton na bi ko Man U gba nitori pe team mejeji yen only strong bond si ko yi e mo gba pe ko Everton na lo ti se daada ti ko Man U fi gbe oni an mejeji lo n ti le sise oluko ni leyin mejeji e yonda on di si oluko ni Wayne Rooney lo so be won ni ko Palmer o fake injury ni tori pe won o mu lo World Cup e gbo iroyin to tun tan kale ka ki lori ero ayelujara ni won lo fake injury ni pe tori pe ko lo World Cup pe o na fe gbesan lo ra oluko ni
17: ko si nti o le sele nu bo lo la fe se gba ṣùgbọ́n nǹkan tẹ́mi kan wò ni pé ní fọ́ọ̀mù tóun gangan wà ń gbà yẹn ǹjẹ́ fọ́ọ̀mù yẹn gan tóun téèyàn lè fi pé nígbà yẹn téèyàn lè fi pé ìgbìmọ̀ olùkọ́ ní Three Lions lẹ́jọ́
0: láìgbà pé wọ́n ṣe tí ọ̀gá
17: pléyà kan pléyà kan tí mo fẹ́ lè sọ yí pé wọn ò mú lọ World Cup tó dẹ̀ mẹ́rìtì àti wà World Cup fún àwọn orílẹ̀-èdè lọ́lọ́kun òjọ̀ kan òun náà ni João Pedro fún orílẹ̀-èdè ti Brazil kódà tán bá fẹ́ já player fún Neymar Junior gbà yẹn gan èmi tún rò pé n tó start tó ní pẹ̀lú ìṣọwọ́ gbá bọ́ọ̀lẹ̀ Brazil ò ní striker kankan tó dáa tó cause ó jẹ́ player tó máa ń fún olùkọ́ni ní option bó ṣe jẹ́ striker yẹn ó lè bá tíìmù play ara àwọn nǹkan tó sọnù lára Dani Welbeck nìyẹn tó wà affect Chelsea last game wọn òun ò níyẹn ti ago tí wọ́n mú lọ box striker ni kì í ṣe striker tí ó lè bá àwọn wingers midfielders play bí João Pedro so tí kání Pedro yìí ló sì lórí nǹkan báyìí pé wọ́n ti dòun ní kinní kan ní òun fọ wọn lẹ́yìn ni o ṣùgbọ́n òun fọ́ọ̀mù wo ló wà nígbà yẹn tó a lè sọ pé ó lè fi sọ pé kinní kò sí nǹkan tí ó lè
0: tó fi deserve láti lọ World Cup tó fi lóhùn wọn àpàdà gbẹ̀sán
17: even àyè tó lẹ́yìn gbà yẹn náà tẹ́lẹ̀ tó bá wà fọ́ọ̀mù náà ìgbà tó ń taná gan tó ń taná gan tó dúró déédé ń gbà yẹn gan ṣó wọ first eleven gan kò wọ first eleven náà cause option wà láyè tó ń play.
0: Ok ẹyin ọgbẹni sikiro.
16: Tàbá tiẹ̀ wo tó o bá jẹ́ pé tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ tó fèkì injury pé o ní ìfarapa nítòótọ́ bíbá tí èèyàn fasẹ́ gbèjò ni ó kàn tán rẹ̀ jẹ́ ni kí ni assurance pé tó bá lọ́wọ́ cup yẹn gan tó bá ní injury láti first game tí o láǹfààní láti play nǹkan. Kí ni tó fẹ́ bá ọlọ́run fà so èmi rò pé láàrin tó bá yẹ pé ilé adúláwọ̀ nírú nǹkan báyìí ti ṣẹlẹ̀ a máa fojú pé mẹ́ńtátì la máa fi wò pé kíní ṣùgbọ́n láàrin àwọn òyìnbó kírú nǹkan báyìí ò ṣẹlẹ̀ èmi rò pé ó jẹ́ nǹkan tí ó tàbùkù ó ń gangan fúnra ẹ̀.
0: tó bá jẹ́ pé lóòótọ́ ló fèkì jù láti máa lọ fún international break
16: ó tàbùkù ó dẹ̀ tún wá tàbùkù àwọn èèyàn gan ta àwọn pàápàá jùlọ olùkọ́ni nínú ní club side.
0: ṣé mọ̀ pé àwọn olùkọ́ni kò sóò nìkan ó ti máa ń wáyé tipẹ́ o àwọn olùkọ́ni máa ń try láti bó sì rántí tíìmù kan agbábọ̀ kan tó yẹ pé lásìkò mòríò kò sì níṣẹ́ mo lè rántí orúkọ pléyà yìí tí ó jẹ́ wípé a match to international break wọ́n máa fake injury wọ́n á ní gbá géèmù yẹn tán ó lè kú bọ́yá bíi 10 minutes a kàn joko adiwọ mata
16: ajade
0: láti má lọ fún international break kọ́mọ̀ london mo
16: yọ bẹ́ẹ̀ni most àwọn yẹn irú èèyàn tó máa ń ṣẹlẹ̀ club ló máa decide club ló máa announce gan sẹ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n tá a bá wo news eléyìí bí ó ṣe wá láì bí ẹ ń pé òun gangan ló ń dìde plan kíní mo rò pé ó dìgbà tí ikọ̀ Chelsea tó ń bá sọ jáde
0: tó ń bá bákẹ́ ẹnìgbẹ́ nígbà tí mo ka ìròyìn àwọn tí wọn ò ní lọ níjẹta àbíjọ wo mo sọ yí pé ní ti ikọ̀ ti Chelsea wọn àti ìsọ kíni tó ṣe kó pamá o pé wọ́n ń retí kí Chelsea sọ̀rọ̀ nípa kí ló ṣe kó pamá pé Rashford Harry pé ìgbà tí wọ́n ti ẹ̀fẹ́ yọ òun ó diwọ́ mọ́ club dẹ̀ kéde ìfarapa rẹ̀ Kobbi Mainoo wọ́n kéde Man U kéde ìfarapa rẹ̀ ipe nkan to se lele yi o ti ro livramento won kede ifarapa re o nikan ni Chelsea o kede n to se won kan so yi pe kódà João Pedro ti o lo fun ti Brazil won so ifarapa re to pada ni won pada kede ifarapa re ṣugbọn won o kede ifarapa ko pama pe nkan bayi koko n to se re
16: n to le yo ohun ninu iru nkan bayi ti Chelsea o ba fun ni backup ti won ba soro jade o ni pe ko ma je Thomas Tuchel lo si n je olukọ ni won fun igba pipẹ torí yẹn bí yẹn ṣe wà yẹn ó lè má wọ tíìmù mọ at the end of the day
0: koma wona do e
16: mo be ni to ba se se ton ba ri clearly pe o fake injury ni so because o na gan ise to gbadun yen oluko ni ile jesi so lapodo
0: gbese pe
16: lapodo ti temi ohun to le cause any many things ni to ba ye pe looto lo lo fake injury ti ko chesi o de soro nkan to lewu fun ni
0: because team club gbọdọ kede
16: ifarapa
0: as at present won ti so pe nkan bayi lo se ko pama
16: even though gan ko ma sin duty gan boya ti won ti release won ni club boya o nlo le ni nkan kan sele o ma sele be si player mo ro pe club ma responsible fun
0: of course
16: won ma mo nkan to sele since ti o ti wo camp national team so mo ro pe won ma mo nkan to sele sugbon live je pe Chelsea fun won back up pe looto ni nkan bayi ton fi eri han awon eleto lera na ni nu nkan te tri layo o yo le die fun o le die
0: okay jasare fawon eyan lowo na ko to di pe a tesi waju jasare fawon eyan lowo na 50000 naira 50000 naira 090 4949 0904949 Hello?
19: Hello, Kasson.
0: Hey, Kasson, sir. Oru kanyi ati adubo te wa isa.
19: Ambo lati apata. Oru kanyi ni Suleiman Adebayo.
0: Sulele? Opo?
19: Ya, apa.
0: Oda, igba ala tin play kashe.
19: Ah, ile kasi o.
0: Se, ti Jerry. Okay, all right. I don't think you have 50 loss, I don't think you have 50,000 loss. I
19: don't
0: know what you're saying. Yes, you're sure. But it's a general. I got to another 50K. I got another 50K. 090 8820 8820. Okay, I got to win.

0: Ẹ kásán o.
1: Ẹ kásán.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wá ìsà.
1: Ní láti Akin Ẹlẹ́lẹ́.
0: Akin Ẹlẹ́lẹ́ wà orúkọ yín.
1: Sùlẹ́mọ̀ Ọládé.
0: Ẹ̀yin Sùlẹ́ lẹ́ni lọ́sàn yìí, ìgbà ọlẹ́tí ń pè káṣẹ̀.
1: Lọ́sàn
0: yìí, àwọn náà ni,
1: àwọn
0: lọ́sàn yìí, ọlọ́
1: mo ti
0: gbé lẹ́ẹ̀kan rí. Ẹ tún ti jẹ 50,000 lọ́sàn ẹ̀wọ̀n á pè yín láìpẹ́ yìí.
1: Ọlọ́run ṣe, ọlọ́run ṣe.
0: Àwọn sùlẹ̀ lẹ́màrín rè lọ́sàn ẹ̀ yìí, wọ́n fakọyọ. Ọya, let's go to 100,000 naira. 100,000 naira. 100,000 naira. 080 ńlọ́bẹ̀rẹ̀ rẹ̀. 6605 lọ́parí ẹ̀. 6605. Sùlẹ̀ lẹ́ 50. Ok. Wàhálà. Ok, 100 lele. Ṣé sùlẹ̀ lẹ́ náà tún ni? Àbí? Àbí? Sunday lele. Hello?
2: Hello?
0: Ẹ kásán?
2: Yes.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wá yìí.
2: Adébẹ́ni sá.
0: Orúkọ?
2: Amos Sunday.
0: Amos Sunday ni?
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà kò burú. Ìgbà ọlẹ́ tí ń pè káṣẹ̀.
2: Ó ti pẹ́
0: sọ. Ṣé ẹ ti jẹrí?
2: Mi ò jẹrí sá.
0: Ẹ jẹrí.
2: Bẹ́ẹ̀ni.
0: Congratulations, ilẹ̀ jẹ 100,000 lọ́sàn yìí. Ṣé skul lẹ wà ní?
2: Sára ọlọ́run ṣe
0: o. Ariwo pọ̀ mbẹ̀ yẹn ni. Wọ́n á pè yín láìpẹ́ yìí, wọ́n máa pè yín láìpẹ́ yìí. Jẹ́ àlọ́ sórí 150,000 naira. 150,000 naira. 080 lele 8740 150k 8740 lọ pari eleyi.

0: bẹ́ẹ̀ ni ohun gbogbo ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lápọ̀dọ̀ tiwa o. Bẹ́ẹ̀ a nígbàgbọ́ pé àlàáfíà báyìí òun náà la bá yín.
1: Oh yes.
0: Ẹ kú ìgbìyànjú, ẹ kú ọrọ̀ ajé káràkátọ̀ gbọdọ̀ dúró.
1: Bẹ́ẹ̀ni
0: ṣé òwúrọ̀ ẹni o náà mà níṣẹ́ ni o.
1: Oh yes.
0: Bẹ́ẹ̀ni ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má fòwẹ́rẹ̀ hẹ̀hẹ̀ mọ iṣẹ́ òjọ yín. Torí pé ń bẹ̀ gan-an láti jẹ àti mu ọ̀tọ̀ọ̀tọ̀ràn ló wà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹlẹ́dùnrà yóò dé ìgbìyànjú kó wá wa yóò dé ládé.
1: Àmì.
0: Ìkànnì ọmọlúàbí òun náà nìkànnì tá a ti ń kàn sí yín, ìkànnì tó fẹ́ràn àwọn olólùfẹ́ tó ń gbé wọn gẹ̀gẹ̀. Bẹ́ẹ̀ ni ìkànnì àdáni àkọ́kọ́ rèé, ìkànnì àkọ́kọ́ tó ń gbọ̀n sátẹ́gùn láti ààfin funfun Báláwú. Àdúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn náà ni a ti ń kàn sí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, a mọ̀ yí pé ẹ wà ń bẹ̀ ní digbí. Àwa náà ṣe tán o láti máa jẹ iṣẹ́ ọ̀hún fún yín láì ní ti gbá kan bọ̀kan nínú, torí pé ká gẹ́gẹ́ báwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ wa bí wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ni kò ní àfikún bẹ́ẹ̀ kò sí àyọkúrò. Bó ṣe ń lọ a jẹ́ kẹ́ ẹ rí gbọ́, àwa ò mú wá kalẹ̀ ka yín láyà sókè o, a mú wá kẹ́ ẹ lè soríkodò, a mú wá kẹ́ ẹ lè dìdààmú àdúgbò, àwa ò mú wá kẹ́ ẹ lè di fìtínà sínú mọ̀lẹ́bí yìí
1: o,
0: a mú wá fún yín ni kẹ́ ẹ lè mọ̀ wípé ẹgbẹ̀ẹ̀gbẹ̀rún ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ o. Ẹni tó kàn ló mọ̀, bẹ́ẹ̀ bá rẹni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó láfi tó ń bá ṣe yín léṣe, tó ń mú ìṣó lọ́wọ́ àbó mú ọ̀pá láńbá tó láfi tó ń bá hàn yín lè mọ̀, ẹ dàbí ọgbọ́n bí ètè ẹ̀yìn náà tètè lọ sákàtà iléeṣẹ́ elétò ààbò kẹ lọ fi tó wọn létí ń bẹ. Tọ́lá ni Aládé Lájà lorúkọ tèmi. Yẹ ròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbùráyè àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín o wà ń bẹ.
1: Kó dáa tún ti kó o dé ní kẹ̀kẹ́lúkẹ̀ gbáǹkọ́gbì ròyìn eléyìí tá a fi máa ń ja yín lájà tán láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lóòótọ́. Ó ti wá wà lórí tábìlì tiwa báyìí rárá dádúró o. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ lákọ̀tunnà. Àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yí àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára eléyìí tó gbáǹkọ́ tó régbì. Òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ wò ó kẹ́ ẹ tún wo bí o. Ẹ mọ́ fi ronú kún o.
0: Àbí
1: kí gbáǹkọ́gì mọ́ ti bẹ̀ wáyé o. Ẹ wò ó gbogbo tó bá ṣeé ṣe ni kẹ́ ẹ ṣe. Èyí tí ò bá ṣeé ṣe ẹra yọ̀ǹda rẹ̀ lẹ̀ báyìí.
0: Kò mọ̀ jù bẹ́ẹ̀ lọ.
1: Nígbà tí àkókò rẹ̀ bá tó.
0: Yóò ṣe é ṣe.
1: Yóò mọ gba ṣíṣe o.
0: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo ẹ̀yẹ yẹwà ilé tẹ̀ntẹ̀ lé wa nítakọ̀ ìjọra ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí. Splash 105.5 FM agbe fún yín. Òṣùbà ni ẹ tún mọ tẹ̀lé wa o. Àwa náà lè jẹ́ anítàmọ́ láti máa fún yín ní àwọn ìròyìn eléyìí tí ò lẹ́jà ń bá kàn nù. Àwọn àkòrí tí ìròyìn ń gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ọ̀gbà bọ́ bá dójú ọ̀gbà gadi gan. Ẹ mọ̀ ní àǹfààní láti máa fetí yíkóyàwó ìròyìn lábàjọ́ mọ́ Kawasaki Onikesto level. Ràn náà bá lẹ́jọ́ nù. Ìyá àdínní yín náà ni o. Aminat Adeto Badmus òun lorúkọ tèmi o. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ ńkọ́ ó ṣe dáadáa.
0: A jẹ́ pé ká gbé yín lọ ságbọn ti àkọ́rí náà ká lọ sákàtà iléeṣẹ́ ọlọ́pàá o. Lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ pé ọwọ́ ṣèkún òfin ó mà ti àfúrásì kan. Ẹ̀sùn tí a fi kàn náà ni pé eléyìí ó korò bí jogbo. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ó ń digun jalè kódà ó tún dẹ̀mí àwọn èèyàn légbodò. Ìpínlẹ̀ Jigawa. Òun náà ni ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì ọ̀hún gbé wa rèé. Báwo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wá wáyé? Gbàǹkọ́gbì àgbọ̀dọ̀ má gbọ́ ni. A gbọ̀n yẹ́bẹ́ sí ẹ̀ tí gbọ̀n yín lọ́sàn-án òní.
1: Ó dẹ̀ já lọ tààràtàrá sí ìpínlẹ̀ Sokoto torí pé gbàǹkọ́gbì kan ó fojúbàdé ń bẹ̀ o. Wọ́n ní afurasí kan èyí tó jẹ́ wípé ní tiẹ̀ ibi tí nǹkan ọba ti ṣẹnu re fún yóò wá lọ rèé sọ fún àwọn karàmbà ní ẹ̀dá ikọ̀ akọ́nọ́nà tó lágbára pé níbí yìí ara wọn balẹ̀ ń bẹ o, níbí yìí owó ń bẹ lọ́wọ́ wọn o, níbí yìí ajé ń bẹ lọ́wọ́ wọn o. Ẹ lọ kọlù wọn lógúnlógún, ẹ kọlù wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ẹ gbowó ọwọ́ wọn, ẹ gba dúkìá ọwọ́ wọn. Ẹ tún kó wọn lẹ̀ kẹ́ sọ wọn dajé. Wọ́n ní ọwọ́ rẹ̀ báyìí ó ti ṣẹ́gi báyìí ò ní ìpínlẹ̀ Sokoto. Bó o gan ni ẹ ṣe láǹfààní àti mu. Iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ilẹ̀kùn gbàǹkọ́gbì mọ̀ ni ẹ gbọ̀n lọ́sàn-án tòní.
0: Ó dá ẹ jẹ́ ká gbéra tán ká lọ tààràtàrá sákàtà wọn nípínlẹ̀ Abia. Wọ́n ní ẹ̀gbọ́ ọwọ́ òfin ó ṣe bẹ́ẹ̀ ó tó àfúrásì mẹ́rin kan o. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni pé wọ́n ń ṣe káràkátà àwọn ògo wẹrẹ. Ọmọ ọlọ́mọ jíjí gbé yẹn bá jiyàn gbé tán. Wọ́n ń gbé ajé láwọn ọmọ ọlọ́mọ lórí, wọ́n ń ṣe káràkátà èèyàn. Abala kejì ọ̀rọ̀ ọ̀hún náà níjẹ́ ká tó lè gbọ́ wípé àwọn ìjákumọ̀ ni o. Wọ́n lọ tààràtàrá ó diwọ̀ lákàtà iléeṣẹ́ eléyìí tó wà níjọba ti ìbílẹ̀ o tó sì jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC.
1: Kí wọ́n lọ rèé sí
0: mẹ́. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé wọ́n dáná sun ìyẹn ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun.
1: Kọ́lọ̀
0: wọn bá kó jọ̀wọ́ kí ó ṣàánú wa ni.
1: Àmì.
0: Gbàǹkọ́gbì rèé fún ti ọ̀sán òní o.
1: Ó dá àgbà ìpínlẹ̀ Bauchi bọ́ sí ìpínlẹ̀ Jigawa lọ́sàn-án torí pé gbàǹkọ́gbì ó ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ méjèèjì o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Bauchi. Ní ẹ ti náwó gan àwọn mẹ́rin kan èyí tí ẹ ní fúnra lára wọn ní ẹ́ dìgbà papọ̀ wọ́n sì lọ rèé gbẹ̀mí lenu baba agbalagba kan agbeni eleyi te poruko te ni garba abdullahi kini to se fun o won ni ma n pariwo ni o pe baba ile mi airi emi airi ohun o na ni fi soro bi agbon lagbegbe tawon bo gan ni sele na se lo banko gbimo ni amo ni ipile jigawa awon eyan america na ture o leyi ti won ti dagbere faye pe o digbo se je bo lo se je
0: won
1: ni sele jambo ko oju omi mo ni o ha ijife atekun ja
0: won
1: yen bere si ni yi loju omi won yi loju omi ka to bi ka to fo ha oko oju omi ohun o dojude to n te ronu e eyan me dagbere faye po digbo se ipile jigawa ni sele yi ti waye gbanko gbe to lagbara ni o e gbo lo so tun ni
0: o da e je ka lo taratara sakata won ni ipile kaduna won ni e je mo wi pe ni bayi owo osekun ile ise olopa orilede nigeria o de pupo pupo ju oni tori pe won se awari awon ikokan alokolo won ki gbe ni won ni e je mo pe ota ibo sobolo sobolo sobolo eleyi to le ni odunrun niye ona ni a tun se be won ka makata awon eru oku nbe abala keji ohun lo nje ka tori gba wi pe isele gbanko gbi mo waye ajo abere ni labo ilu se be owo osekun ofe tu awon meta o je ke lo nti won yan layo won ni gbogbo opa epo ona ni a bere si ni fo won ba nkan je moro aje orilede nigeria lara iyan lo lulu le tin se abuja number 1 ni oro de duro agbe yin de be oju we iketa de logbon ewe iroyin the nation
1: o de jejo ka wa saki on a castle level loso to ni o ka lo si ipile kan le ta mo si ipile borno apa ariwo ilede wa nigeria lo wa o won ni awon afrasi iko boko boko boko haram alakata kitese ti swap o na ni ani won mo se be won lo re gbemi lenu enikan ile to je pe oga lo je ninu iko eleto abo vigilante le je sugbemi lenu eyan merin mi iyen ni ipele borno isele ta so nipa re yi borgan lo ti waye gbanko gbe to gbomi loju eni ni o amo ta ba lo si ipele abia won ni ile ise olopa ile to wa nbe ni amo ti nawo gara kunrin ke ni odun mokandini adota 49 years old suspect ile je ni eleyi yo diba kaba kan ni o yo diba yan bayan egbogi oloro eleyi ti ti fofide lo lede wa Nigeria pe kegun re omo tun se mo o leleyi fi soro aje ni ipile abia mo gan lowo seto gbanko gbe to lagbara mo ni e gbo lo so tun ni
0: o da e je ka gbera papa ka tun wo wa tori pe isele gbanko gbe yi na omo tun ba won kugu o won ni be aba lo se ipile ti bauchi e je mo pe isele gbanko gbe kan tun sele nbe
1: okay
0: awon asekun ofi to won awon igara olosa ni o won ni awon kan lara won ko won jini gbe awon kan lara won won digun won jale be awon kan lara won won se ko tona pelu tipati koko pelu awon abo lawujo na sugbon da na bi aba ni ka wa gbera tan ka so le ka si ipile ti anambra won ni e je mo pe omo olomo omo odun mefa e ti a tun sọ tẹlẹ pe o sọnu o mo bi o wa o a n wa o a sun awo won ni o se ni laanu pupọ ju wipe abalo ati ababo oku omo naa o ni won ri ta lo wa pa olóògbé ta lo ju olóògbé saju ko to dipo dagbere faye iwe iroyin the nation lo soro nipa re agboyobe seti boyin lo sun ni
1: o da bo tin kuro ni ipinle anambra un e wa ja lo si ipinle enugu tori pe awon eyan meji to je ogowere o na ni amo ti dagbere faye po digbo se ninu isele kun mi kan eleyi to foju bade ni ipinle enugu ko tun wa to sibe
0: won
1: ni awon abule bi merinla o na ni owo ekun mi ohun lo ti kan sodo won leyi to je pe atile atile ati dukia na lo ti wo lo bere be bo gan ni isele o se wa waye to fi n digba nkan gbe eyan mo tun gbo losan to ni ba koko re ba ti to ni o ni ipinle delta won ni eyan meta baye o na ni awon karamba ni eda kan won doju badinature ibuku ti fona ekun lenu ko won le ti won si se be egbe mi lenu awon meteta je nbo lo ti waye
0: won
1: ni jeje mo pe odun se baye kan le ti won ma nse nijoba abile ti la orun ethiopia le ti nbe ni ipile delta o na ni won sodun awun lowo o ibi odun ni kaluku wa o won je won mu won jo won yo sadede o na ni awon karamba ni eda yi ni afojubade o le ti won si bere si ni ibadina tun ni buku ti fona lenu eyan meta ni egbe mi lenu e bo ni sele tan so igan se waye ba nko gbe to gbo mi loju eni ni o egbo o ba koko re ba ti to
0: wa yoda e je ka gbera toka ti wo gba nko gbe kan wa won ni owo oseko ile ise olopa o se be o ti awon afrasi omo elegbe okunkun be ibon ilewo hey pistol oro o na ni kamakata re o da bi a ba lo si ipole ti ba ochi won ni baba gbe kan re eyi to je pe o lo senu se ojo re ni o won ni sugbon sa oro ohun se be omo beyin yo o ne bo wa ni oro ohun lo se tan lati le de duro abala kaso laye ohun ni je ka ri gbo pe ile ise omo ogun orile de Nigeria won dola awon akeko ile eko giga university mefa kan ijambu oro de duro ko lakata awon eko ajinigbe won ki wa ni oro to bota lenu won ile ise olopa odola won meje ngba ti wa laide ijogbon bele a meta le logun won farapa nebo ni gbogbo isele ti waye e bodo gbe kuro ti gbe ngba ta ba di arin poporo yin ko a gbon ye be se ti gbon yin lo san oni o
1: o da gbogbo eyin eyan wa ile ite ngbo wa kaso layo nbe lori tabili todo temi na bi amosa ni ipile eko won ni ijoba won nbe o na lo ti mu agada godo awon ile ijose omo leyin kristi kan o ti pa ile igbafe o ti pa ati awon gbegbe kan leyin ti eni ezun ti a fi kan won nbe o na ni pe ariwoge o na ni ni akata odo ti won o bo gan ni sele se wa waye eyan mo gbo losan toni kaso layo ti nbe nbi o na ni mo se lalaye o pe afrasi iko a kolinolo to ni agbara kan eyi to je pe o na ni o tun lo re mo so fofo awon eyan fun awon iko re to ku owo ti to bayi o ni ipile sokoto bo wa loro mu se je gbankogbi to ye ke gbo ni egbo lo so toni
0: o de je akoja lo se kai kede ati ipolowo je ikoni omo luabi e ma gbe kuro nbe
2: e kule o ebi n pa ka si nkan si ni la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: iwana mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun golden penny noodles
2: o se won ko mi mo se fe golden penny noodles ni gan lo se seyi
3: iya to yayi to si mo tojo omo ni
4: golden penny noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
5: you yes you with the hear me like this make you bring one finger down if you don't leave something where you won't buy before but come dey wait

0: tó máa fi yá kan kò gbọdọ̀ gbìdánwò àti lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí.
1: O yes ke.
0: Ẹ̀yin olólùfẹ́ wa tó wà ń bẹ̀ tó kójú owó tẹ dúró tán.
1: O yes.
0: A gbé òṣùbà kárí fún yín o.
1: Thank you.
0: Ẹ jẹ́ pàdé ní àti ayélujára ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ní share comment yín ẹ jẹ́ kó máa gbéra. Ẹ máa pin ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ẹ dá sí ètò yìí. Níbàámu pẹ̀lú àwọn ìròyìn ta kà sí tìgbọ̀ yín ni. Ó yà ẹ jẹ́ ká gbéra ò ká lọ sórí ọ̀rọ̀ kan tó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n. Ó pàpà gbáńkọ́ gbè. Ẹ̀yin ọlákàtà àwọn ní ìpínlẹ̀ Jìgẹ́wà o. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ náà ló ti ṣàlàyé wípé ọwọ́ ṣẹ̀kún òfin ó ti mú afurasí mẹ́sàn kan. Èyí tí wọ́n furasí wípé wọ́n jẹ́ ìgínnìgànkú agbọ̀kadà ọlọ́kadà alùpùpù alálùpùpù òun náà làwọn ń jí gbé o. Nígbà tí wọ́n ó tún kàn mọ́ ara àwọn ẹ̀sùn tó jẹ́ kófin ó gbé wọn lẹ̀ jàǹtò. Wọ́n ní ẹjẹ́ túmọ̀ wípé ara ìwà ọ̀daràn wọn eléyìí tí wọ́n tún hù wọ́n tún lọ́wọ́ nínú ìgbẹ̀mí èèyàn o. Ọwọ́ já iṣẹ́ láàbù wọn o. Wọ́n ní ó dé ìpínlẹ̀ Jìgẹ́wà, ìpínlẹ̀ Kánò àti ìpínlẹ̀ Kàdúná. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tó mú àtẹ̀jáde ọ̀hún bọ̀ ta bọ̀m̀bọ̀ láti ìpínlẹ̀ Jìgẹ́wà, wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí alùpùpù bíi 23. Òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ àwọn tó ní nífọ̀nàfọ̀ṣù o. Nínú gbólóhùn agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Jìgẹ́wà Lawrence Halizu nígbà tí ó fi òtélé eyín Adamu ó ní iléeṣẹ́ ọlọ́pàá àwọn bẹ̀rẹ̀ ìwádìí alágbára. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan eléyìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mẹ́sùn rẹ̀ wá lójoojúmọ́ gbọmọgbọmọ pé ẹ wo o eléyìí o bí eré yóò bọ́ ta bọ́ bá ti rí ẹni tí ń wọ ọ̀kadà rẹ̀ bá àlùkùkù bọ̀ wọn ó kọlu ni o. Wọ́n dá ń bu ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni kan ènìyàn ọlọ́nìyàn èyí tó jẹ́ pé wọ́n fura sí i pé ó ti gbọ́kadà ọlọ́kadà ó ní àbálọ àti àbábọ̀ o. Ẹjẹ́ mọ̀ pé wọ́n sì sọ lókuta ó ní wọ́n sọ ní òkuta o títí tí ẹ̀mí tẹ bóde lára rẹ̀. Ìjẹ́ ń bu ọ̀rọ̀ òde dúró. Ó ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ aburú tá à ń sọ nípa rẹ̀ yìí o. Òun náà ló ta iléeṣẹ́ ọlọ́pàá ń dìkan láti lè ṣíwe ìrántí láti rí dájú pé àwọn gùn lè wádìí alágbára. Ó náà ṣe ìwádìí alágbára náà ó ní alátàrí ìwádìí àṣírí bẹ̀rẹ̀ sí ní tú ọ̀ká bẹ̀rẹ̀ sí ní fóni iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní jáni. Ó ní ẹ̀gbọ́ àwọn ikọ̀ tọwọ́ tẹ̀ yìí o wọ́n ti ṣe kanrajángbọ́n bẹ́ẹ̀ wọ́n ti pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èèyàn mẹ́sàn kéré oníye ó náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n rán lọ sí ọ̀run àrímábọ̀ níjàkèjádò ìpínlẹ̀ mẹ́ta Jìgẹ́wà Kánò àti ìpínlẹ̀ Kàdúná. Ọwọ́ ṣẹ̀kún òfin ó ti tó wọn báyìí àwọn mẹ́sàn-án ni wọ́n lẹ́jọ́ jẹ́ pẹ̀lú ìjọba ilẹ̀ Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ arígbọ́ dáńkọ́ gbìrè fún ti ọ̀sán òní o.
1: Ẹ wá jẹ́ lọ tààràtàrá sí ìpínlẹ̀ Bauchi torí pé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ wọ́n mọ̀ ti náwó gan àwọn mẹ́rin kan o léyìí tí wọ́n fi ṣìkún òfin gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún. Ǹjẹ́ kí ni tí wọ́n ṣe? Wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni pé wọ́n sọ pàǹpà pọ̀ wọ́n sì lọ rèé gbẹ̀mí lẹ́nu bàbá àgbàlagbà kan èyí tó jẹ́ àgbẹ̀ ẹni ọdún 55 Garba Abdullahi ní ọ̀pọ̀ ọkọ̀ ẹni ẹlẹ́ni o léyìí tó sì jẹ́ pé wọ́n ń fẹ̀sùn kan ni pé bàbá dẹ̀ ń wò yìí ó lẹ́mìí àìrí ẹ̀mí àìrí ọ̀hún tó lọ fi taari àìsàn kan o sára ẹnìkan lè tan orúkọ tẹ̀ ní Sàwáìdà Dáírù èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Bauchi. Ẹ já lọ sákẹ́tẹ̀ ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ náà SP Nafiu Habib nígbà tí ó mọ ojú ọ̀rọ̀ síta náà tẹ̀jáde kẹlẹ́ tó fi léde lánàá tí í ṣe ọjọ́rùú wẹ̀sì ọjọ́ àánú ni o oníṣẹ́ eré àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá à ń sọ nípa wọn yìí Shitu Dairu ẹni ọdún 25 Magaji Dairu ẹni ọdún 42 Sabiu Awalu ẹni 20 àti Abba Abzahir ẹni ọdún 19 ni oníṣẹ́ eré àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní àlọ́rẹ̀ dènà dé babó ń baba lọ́nà oko rẹ o eléyìí ti bẹ ní abúlé Edu Nare ó ní mẹ́ẹ̀ ti débẹ̀ báyìí ní à ń fọwọ́ tọ nímú ní à ń fọwọ́ gún lójú pé ìwọ ẹ̀mí àrí burúkú tó ní òun náà ló lọ rèé fi di ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ta lóde mọ́lẹ̀ o wọ́n ní à ń pariwo pé Sàwáìdà Dáírù òun náà ló fi ẹ̀mí àrí rẹ̀ dè mọ́lẹ̀ kó wá wọ́ọ̀kẹ́ o kó wọlẹ̀ ó ti ráyé mọ báyìí torí pé òun náà ń kọ́ kò ní í gbáyé kó sinmi gẹ́gẹ́ bí ẹni tí ṣagbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá yẹn ní ìpínlẹ̀ Bauchi bó ṣe wí o ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àbúrò bàbá àgbà tó jẹ́ àgbẹ̀ ọ̀hún Garba Abdullahi èyí tí a porúkọ tiẹ̀ ní Abdullahi òun náà ló sáré tètè wá sí iléeṣẹ́ ọlọ́pàá léyìí tó wá fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí o ó ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ní nǹkan bíi aago kan ó ku ìṣẹ́jú 25 òun náà ló sáré tètè dé o tó ń pe ẹ̀dákun ẹ gbà wọn o egbon ohun lona oko won ti lo re ko lu nbe leyi ti ti gun kaakiri gbogbo ara onigba ta won o de be bayi eyin ko ye eyin eyan wa ha obe lenu somu somu ada agarimadi o na ni fi sose sara galba abdullahi eni eleni eleyi ti an fi esun kan be mi ari to ni na le de sawaida dairu mole le ti won ni ko mo nkan kan nipa aisan tin se abi buta siwaju na awon oro le to gbe kale pe se ri awon mere erin e ta peke lo ko won owo asiko fi ti mu won o le ti ti ko won lo eni si akata le se olopa ele to se iwadi to griki ta ba so nipa awon daran ni ipile bauchi nigba ti ti se commissioner fun le se olopa ni ipile na o wa fesi iyen si oro ta so nipa re to digba kogbi iyen san ni omolori aliyu oni se ri to ti owo amere ri bode un idajo owo ni won pe le ti ko si ye ko ma foju bade lorilede wa nigeria oni se ri ilu yi o loba oni joye o lofin le to je pe gbogbo apata la gbodo ma tele ofin le yo oni se ri amere ri ta so nipa won yi oh my god won lo re se dajo owo lowo ara won o se wadi won wa le se olopa won fe so nkan ki won gbe igbese ile to to ati to ye nilana akose mose ki won le mo kini tin se sawaida dairu e ti eni aisan se ninu atejade ile to fi lede ohun lo ti wa se lalaye o pe ise olopa ile ise olopa te wo hun awon oni faye gba idajo owo o bo ti wu wo mo eni keni to ba se idajo owo lowo ara re o ti se nteni ko se rinu o oju re yo si ri nteni ko riri iwe iroyin the punch lo gbe loni oju ewe keyin lo wa gbankogbi lo da lori tabili ti wa
0: oda eyin ololufe wa ni ata elujara ni agbaye agbe osuba kare fun yin
1: thank you
0: eyin ta tele wa boya ero ilewo yin o le yin ro mo tabi radio yin agbe osuba kare feyin na o
1: thank you
0: eba ni pin eba ni ha
1: adupe o
0: dele be ni ko doko ko dese ko ko to ntona to jin o
1: yes ke
0: oda e je ka wa gbera toka lo si pele eko tori pe owo oseko ile ise olopa nbe won ni o to gende keni odun merin din ni ogoji ni iyen 36 years old man won ni oruko re na ni Muhyiddin Olatibosun ah esun ti a fi kan na ni wipe eleyi okoro bi jogbo ni o won ni omo elegbe okokun ni se yato fun eyi nko won ni o nda alafia gbogbo ikorodu laamu o ti mu opolopo awon eyan wonu ibanuje ayiraye lo
1: nenu
0: gbolo en tun gbenu so fun le se olopa nbe won ni asiko ohun o ile se olopa na ni won se abewe pararo lo si gbogbo agbegbe di iroko pata ogo land to pata lo si agric won ni bo se lo sibe e je mo pe owo se kun ofin o tu afrasi ohun eyan Muhyiddin Olatibosun ninu esun gbogbo eleyi ti an fi kan o won ni awon ti an ba lowo re won ba jagamu ibonu won ni yato fun eleyi ake won ni an tun ba ni akata re je ki ni an tun ba lowo re won ni ogun abenu gongo awon tun ba alakata re je nkan mi tun be ti an ba alakata re bi won ni egbogi oloro awon tun se be awon kamakata re o ejembo oro de duro baye won ni afrasi ohun ti nwo kodongbo lakata ile ise olopa o le to si je pe iwadi alagbawa o ti gbina ya enu gbono en to je commissioner fun ise olopa ni ipinle eko eyan ti janifa tai won ni o pe de royin jo o si moju won bota bayi pe eyan oniroyin e bere cinema contemporary bako e ko royin nipa won e yaworan nipa won e bere ibere lenu won e gbo won ti rinrin ofin le yi o o ti ko won pe ki awa sekun ofin na lo ti won o afrasi omo elegbe okankan sugbon abala keji ohun lo gbe alotara tara si pinle ti habia won ni eje mo pe ni baye isele gbankan gbimo tun waye nbe un won ni awon kan wa nbe o afrasi ohun merin ni won le to je pe won jingiri inu ise ejomo gbe jomo gbe jomo ta jomo ta won ni eje mo ye pe owo ti won o adari hunrun o na ni a fi n se karakata won wa mu a lo sinu akosile oruko awon mererin won ni afrasi akoko o na ni Gladys Nathaniel eni odun meji odin ni 50 at 48. One year Nikejo, Ona Nefrikto, Udo Chuko, Eni Odun, Metsa, Deni Adota, 47 Luna, Ati Eni Ketao, Chibwekwe, Obuwa. One year Eni Odun Mokon, Deni Ogota, He, at 59. Eni Keri Wanko, Wane Oye Mano, Chienwe, Eni Odun Metsa, Leni Ogoji, at 43, Kolon, Kosha, No Wambe. Nema Si Agben Sofne, Shio Lokpa Mbe, Eni Omure Ni, China, Aka, Ona Te, Waji Nore, Oni Ewo, Afi Owo, Fikbe Wane Janto, Ola Ado, La, Womo, Lomo, Kuo, La Kata, Won. Enji Omo Melo, O Go Were Melo, Le Do, La Kuo, La Kata, Won. Oni Eka Ni Eni, Eji, Eta, Eni, Oni Ameri, Ona la won gba pada o le to si je pe awon ti dan pada si akata mo le bi won fun itojo nigba to tun se afikun atotunu re o ni eri bayi bi o awon iya lomo gan ti ani omo bi mo pepepe bu o ni atodo la won eleyun na o ni fun ara won ati wo won san be won pada si akata mo le bi won o ki won o le ba rojuraye lati se amojuto won gba nko gbire fun tosan yi ko lohun oba ko ba ni tun awujo wa se ni
1: ami ati ami o o da gbanko gbe eleyi taratara ipile delta o na lo mo gbe wa lo bayi o won ni awon eyan meta kan ile to je pe gende olodun ni won won ti ile so pa to oruko ti won je inu ebi ti won ti wa o na ni ani awon karamba ni eda won mo doju bajine tun ri buku ti fona ekun lenu ko won
0: leyi
1: ti won si gbemi lenu ko wa won je nbo ni sele yi ti waye o won ni sele yi waye lasiko ti odun ose mbaye kan e ti won ma nse ni agbegbe eku ele ti nbe ni la orun ti e ti o pe ni ipinle delta e ti nwaye lowo lowo won ni sele tan san nipa re yi ojo ru weze ti sojo anu o na lo mo sele o le ti won ni awon eyan ti nbe ni bi odun ohun ti kaluku nje ti won mu ti won jo ti won yo o na ni isele gbanko gbe alagbara ye o lo lo re waye lori won enikele to so lori isele na sugbon to ni efo ko to nbo nla siri o tori ti a lo ba lo ka bo bi o mo pa pada wa ba ohun o na ni ke se soruko ohun ni oku oru be won lo tesi wajo pe se ri awon ti an wa ti wa doju bo ko awon eyan ti nbe ni bi odun ise mbaye le ti ka luku ndu ni ti an yo ohun o da bi eni pe isele kan ti waye mi kan tele le ti wa gbesan lara awon eyan ti nbe nbe ni o tesi waju ninu awon oro ile to gbe kale pe se ri awon meteta ti doju bo ko ohun ha won koko se won lese o koja baun ko to ri bi pe mo wa bere si ni lu ada jarimodi le ti fi nda bata ni buku si won lara onise e wa ri o le ti ri pe won o le dide won o le rin mo ni e wa lo bajina turi buku ti fona lenu le ti si yin ko ba ko ba ko ba mo awon meteta e wa ja lo sekata awon ikani kan eleyi to so lori awon isele bayi ni itako ojara e ti o pe ni Niger Confra nigba to won ma sapejuwe isele na oni se ri isele tan so nipa re yi o itakun re mlo magbe o mlo mo elegede ni tori pe isele da be ni pe awon omo elegbe okokun o na ni won se be bara awon falakadi le ti tun ko wa sibi ti ayodun se bayi ohun titi nlo awon meji kan e to lanfani ati da ko won le ti si di ero orun arimo bo bayi o na ni Isaac enteni inagija ti amo si ziko ni won ni eni keji re won ni baby police o na ni inagije ti amo pe won ni sere awon mejeji ta daruko won yi ore timotimo o na ni awon mejeji o Niger Confra o tesiwaju na awon oro le to gbe kale pe e wo eni keta won o na lawon o le so pa to ruko tin je nitori pe ohun ti e won seburu ti e na lona ni le ti se be egbemi lenu eni eleni won ni ile ise olopo ile ti nbe ni ipile delta o na ni awon niroyin ti bere si ni tare orisirisi ipe sakata odo won ki won le bere lowo won pe isele egbemi lenu eyan meta yi se e gbo nipa re igbese wo le ti gbe se ti se wadi awon amo okun se ka ti en gbemi lenu eni se ti sa won le ki owo ofin ko le sise re lori won won ni titi di akoko ta ka iroyin si yin leti o ago won tololo tololo tololo ni le ise olopa wo lanfani ati gbe o awon atejise ti won fi sowo wo ti lanfani ati desi pada lori awon atejise na eyan meta lo ti dagbere faye podigbo se bayi o ni bi odun se mbaye kan eleyi ti wa ni ipile delta nibi ti won ti lo ri kolu mo
0: kolo won ba ko saanu fun wa
1: ami o
0: are related to china na lo ti gunle bayi so related america wa ya pa no se kenika lo se ka ikede ati pelowo je kan ni omo luabi e seun te n gbo wa
1: thank you
2: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
3: Look, Mom, I'm getting better every day.
4: You sure are. I am so proud.
2: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
3: This is my favorite.
2: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
5: Go.
6: Arabinrin e sinra aburo ororo ni ohun ti e o mo to wa ninu e ni temi o ororo power oil ni mo nra papa julo won sese se apopelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo
7: apopelebe ororo 90 ml power oil tutun 300 naira bere ni owo ore o si fa ni lapo ya
8: power oil.
9: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study underqualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Wow, Mommy, today's golden morning is milky.
11: Mine too.
12: Mother of the year, well done. But please, let's be managing the milk small now.
13: It's so meal. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
10: Milk already inside? Since when?
2: Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden.
14: Ore, Benny.

0: tó ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá bí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Gbáǹkọ̀gbì. Gbáǹkọ̀gbì ìròyìn. Ìròyìn àgbọ̀sọ̀gbá.

0: agbawo ni
1: agbawo ni
0: gaji niyan
1: o ni
0: bo se nko omo yen ba se ngbe soke gbe wale
1: be na lo nko won ni awon ise lorisirisi
0: fire master jesu loluwa
1: master lele yo
0: ngba oni re azawa bayi agbawo
1: agumesale te ko ti e pe po
0: ko pe iya di ninu oyi ko ngbe wori aza
1: eh a do se na lati ojo to ti pe ni
0: a pari eh yo a ma po si
1: ama ko to di pe mede e ti bere ri aza pelu tola ni o ah n bo bo lenu e ni
0: se gba mi na bayi oda ai tete mole
1: ole mbono
0: so
1: tun ta lo
0: e ba wa le mu a fi suru
1: oh my god
0: e yen lo fe wa ki yin pe e kaabo pada si kan ti omo lu abi
1: thank you
0: dan ko gberoyin se be o nte so wa iwaju
1: be ni o
0: ayin ti e wa pelu wa ni ataye lo jara jopo Facebook adupe pupo lowo yin o Serifat Funke Aziz won wa ni be Nathaniel Olawale Akinyele adupe lowo yin Opeyemi Alesi Loye adupe lowo yin Emafoje Peter Isola Great Ajebola Imafoje Peter adupe lowo yin ati opolopo awon lolufe wa Abraham Adetunji adupe pupo pupo ju Ogbove Ambrose Eyabare adupe ni owo teyin na o eje ko ma lo be ni mewa mewa eni kokan wa yoda eje kemi o gbe yin lo sinu isele gba nkan gbi won ni eje mo wi pe awon egini gan ku meta kan o leyi to je wi pe won ba nkan je mo lulu le yi lara won ni owo sekun ajo abeni labo lo ti se be Oto won lowo osekun be so ti an fi kan won ni pe opa epo lolulu le ti se Abuja o e ri awon meteta won ni won ba nkan je won fa pe epo won je po obu be ni won fe soro je orilede Nigeria won fe so sinu koto aile ru gogomo
1: omo se
0: nbo wa ni oro de duro ninu ogbolohun eni ile ise olopa ti lu Abuja nigba to won se alaye oro o ni ewo baba ni ka so bi yan ba ni ka beun o ni afrasi meteta un amu won be nigba amu won tan won si se apatenu jewo o pe ni tooto esun ta fi ka won yi e gbo o to la won se be o ije nbo oro de duro won ni gbajugbaja won agbegbe kan lolule ti se Abuja nebe ta won opa epo ilede Nigeria eleyi to gba won ni eje mo pe awon afrasi na o eni akoko na ni Maitama Inuwa eni ogbon odun ni eni keji o na ni Rafiun Daudi won ni eni to je eni keta nko baba lo si agbegbe bi ti on ti bi Inuwa won ni eje mo pe ijoba ibile kan o eleyi to je pe o lo taratara se agbegbe ti lero ni won ni ibe lo ti ji omo bibi won le to si wa huwa ko to ko tona ye lolule ti se Abuja atoko wa bale jenu
1: abeeri
0: omo ipinle kaduna ni o se n ba nkan je labuja
1: abeeri
0: olo omo fi yin han
1: amen
0: oda na won ni baba lo si abala ikeji afurasi ikeji ni ti e na won ni eje mo pe mehiri kasatuere won ni ohun funra lara re na owo osekun ofinle yo se be o gba mu lowo osekun won ni eje mo pe eni keta won na owo o fe gba mu o sugbon opolopo won na lo je pe won ji omo bibi ni ipinle ti kaduna ninu gbolun agbenuso ajo abeni labolu nigba ti o fi otele o ni egbo owo ofin ti to won gbogbo ti an ti fo ti an ti pon kale bayi awon gba pada ni akata abori bengo won oju iwe iketa de ni ogbon na e wa tun gba ye tori pe o tun gba nko gbe
1: oregbe
0: gende komo ni o o yo miro miro won lo wo apasun ya re tin be lori akete aisan o ba yo gbogbo owo ya re lo owo to yo won to million kan o le egberun lona eriwo iyan 1.4 million naira
1: iwo omo wo le yin
0: omo beli ali won ni eje mo pe ara yo ya o iyo hun wa lese kaye ese kan orun won ni omo re yo miro o kokko gba egberun lona 100 owo Nigeria
1: 100,000
0: eyun ni ojo kini osu kesan odun ta wa nibe o won ni ngba to tun se die si tan o ba tun nawo papapa o o tun gba egberun lona igba owo orilede Nigeria 200,000 naira
1: na yo soro
0: won lo tun mu yan na o to ko nle o won ni bo se mu owo ohun re to si gba ti million kan ati egberun lona irinwo te toju bo nuko to nfo ni o
1: 1.4 million
0: ejabu oro deduro ajeniyan won ni o se be o ji owo iya tan nje kini to fowu ohun se o won ni eleyi mo lo ta tete ni
1: ah
0: en gbo ta tete egberun lona 100 akoko lo ba sun o le ba so pe ah eyin eyin won o bi yin ku e ni duro wo ohun o tun dara wo ni o won lo ba to ku egberun lona igbale pe okowo to ba gbe ni subu
1: a ma gbe ni nde
0: won ni gbo to koyin o le tan o ba to sere be alaye ba wo ko to ngbo owo tun wo gbo na ni won ni egbo ilana won je won je won je won
1: na
0: lojo pari million kan ati egberun lona irinwo
1: o se fomo ti o
0: olohun mo fun alomo bu
1: ami ami o ami o
0: ah ota fomo tin jeru
1: ah ah
0: ota fomo tin jeru
1: iya re sin be lori aketa isan
0: o se ro pe yo ku danu
1: ah
0: ewuru eji iwe royin the punch lo je arigba gba nkan gbinu fo ti osan oni o
1: o de je lo si ipinle delta ojo iwe karun iwe royin the punch na ni gba nkan gbe eleyi na lo mo sodo si o won ni jeje mo ipe odomo bi kan eleyi to je pe akeko lo je iyen ni ile eko giga fasiti kan eleyi tin gbe ni ipinle delta lasiko gba to ririn ajo pelu baba re ninu oko won o oko ayokele eleyi ti baba re fi gbe lo won ni a ojo bele o eku omi foju bade o wa lo re gba oko ta mejeji wa nu e o di wo loju son mi won ni jeje mo yi pe omi o o wo odomo biri ohun lo leyin ojo meji eleyi ti sele ta so nipa re ti waye o na ni e to sawari re nigba ti won ri bayi emi ti bo lenu odomobirin na
0: o ma se
1: isere tan so nipa re yi ojo aje monday ose na lo waye o iyen ni agbegbe kan eleyi ton pe ni oko ti mi eleyi ti nbe leyin ile ewosan ti asaba specialist hospital e ti nbe ni ipinle delta ni won ni omobirin tan so nipa re ye o na ni nbe ninu oko baba re toyota corolla ni o leyi ti baba re pe je kin lo re jo nibi to tin lo re mo nipa eto eko lo re wo ba tin se wa eleyi tan pe ni industrial training won ni jeje mo ipe lasiko gba ta mejeji wa nu oko hun ti won lo ti won lo ti won lo owo omi owo agbara eleyi tin be loju titi won lo po to be ge leyi ti o wo oko won o di wo ni bi ojusun mi won leyi to wo oko na si bi ojusun mi tan o na ni omobirin bere si ni nawo pe sanu o eran nlowo o eran nlowo o nibi ti awon eyan ti gbianju ati dola re kuro ninu agbala lugbo mi o na ni owo re ti yoboro le to si ba odo na lo oba to ni wa ko mo sanu wa mo ni
0: iru
1: awon sele bayi awa o fe owo to ba seku si o ni ko jo bere o
0: e
1: to ba salubo o na ni ko jama labe
0: gbogbo
1: awa bi amo tan sare kitikitikitikiti lori aye awon omo wa ko le da olodun dakun jo mo fi awon omo ohun la wa lojo
0: ami ase dumare
1: je ki won yan won yanju
0: ami ase dumare
1: lojo emi wa
0: ami ase dumare
1: ka na si na se ile ka je won omo ni
0: ami ase dumare
1: o de ja lo sekata ile ise ile tori si isele pajawe ile ti nbe ni ipinle delta won ni logan ti isele iwaye o na ni eniti se commissioner for oro se ode ni ipinle delta iyan ogbeni ejiro terry lo ti ke si awon pe o ya e tete omo ti elomi wo lohun e lo re wa e wa lawari ke wo bode laaye won lati gba na la won ti kiri mo ise o ojo aje monday won wa won ori ojo segun tuesday won wa won ori ojo ru wednesday ni to pada ri le to je pe nigba ti won pada ri bayi
0: o
1: ti dagbere faye podigbo
0: se
1: nje baba omo na nko ile to wa oko na
0: mo
1: ni ni papa apa ti edo la baba o na ni egbe lo si ile ewosan nibi ti tin se itoju fun won leyin ti baba laju bayi omo re ni nbere
0: abi
1: ti omo ohun tan jo wa nu oko da
0: abi amo
1: omo ohun tan jo wa nu oko da
0: won
1: ni ti so fun ni pe omi mo se be wo lo won wa lowo lowo e fokan yin balẹ mo pada ri laaye ti o ni joku amọ lowo lowo ba tin soro yi o ha ekun omi eleyi to waye latara ojo aroro dani ipinle delta o mo ti wo odomobirin kan lo le to je pe akeko lo je nile eko giga fasiti
0: kọlọ won ba ko jọwọ ki o ba ni se mo
1: ami ami
0: o da on to ba jọun bayi na ni ka mo ka fi wera won tori pe epo epa se be o jọ po se eliri
1: o jọra won
0: isele gba nkan gbe iru eyi na omo to sele eyo ni ipinle ti Anambra o won ni oju aroro dabo kan na lo gbina ya obele won ni eje mo pe gbogbo awon agbegbe ti nbe ni opopona Eziago won ni okun bembe bembe ni o te de gbogbo otoke tile ilo ti Awka nígbà tí wọn ṣe àtúntò ọhún sọwọ iwájú wọn ni ẹgbọ ọmọ ọlọmọ ẹni ọdún mẹfà ni lẹyìn tó jẹ pé tẹlẹtẹlẹ rí o ojú ọhún bẹlẹ wọn ni ẹjẹ mọ pé ó gba ọmọ náà lọ nígbà tó gbà lọ wọn ni ẹ wà ọtún wọn wà sósì kò síbi tí wọn fẹẹ fẹsẹ tẹ wọn ní ṣùgbọn ṣá o ó ṣe ni láàánú wípé nígbà tí wọn padà rí ọmọ náà òkú lẹlẹjà ta ni inú gbólóhùn ẹnìkan eléyìí tóun sọrọ wípé olóògbé tá ń sanpa rẹ yé ọmọ ọdún mẹfà ọhún náà ẹ jẹ mọ pé ilé ẹkọ alákọọbẹrẹ ló wà ó ní òjò ọhún náà lọbẹrẹ àrọ dàbọ ni o ó ní eléyìí tó sì jẹ wípé òjò ọhún gbà lọ àwọn èèyàn kẹgbàjáre bẹẹ ni wọn lọ sí gbogbo ibi tí wọn lè wò dé ó ní wọn ò mọ rí nígbà wọn padà rí ó ní ẹjẹ mọ wípé òkú lẹlẹjà ta ni ó ní bí wọn ti ẹkọ ṣe kẹfín báyìí ìjẹunbó ọrọ wá dé dúró níbo lẹ gbé èkùtò ọmọ náà sí ó ní wọn ti gbé lọ ilé ẹkọṣẹ ìṣègùn ńlá wọn ọlọrun kò ṣàánú wa ń bẹ ó ṣe ni láàánú eléyìí tó wà ní ọpẹ owó ó ní ibẹ ni wọn gbé lọ láti lọ ṣe òkú ẹ lọjọsí ǹjẹ wàá mọ àwọn òbí rẹ báyìí bí ó ní iṣẹ àkànṣe eléyìí tó ṣe bẹẹ tó wà lórí tábìlì àjọ tó ń dóòlà ìṣẹlẹ pàjáwìrì rèé ìjẹ ń bo wá ní ọrọ òde dúró wọn ni ẹjẹ mọ wípé pẹlú ìṣẹlẹ yìí àwọn kéde ẹ ní ìpapòdó ọmọ kan o èyí tó kọ rẹ ń jẹ success is one for ẹni tó ṣe bẹẹ tó dágbére fáyé látàrí ojú àròrò dàbọ kan bí ó ṣe ṣe káwọn mọlẹbí rẹ ń kọ kí wọn ṣe alábàápàdé ìròyìn ọhún pẹlú àkọsílẹ àwọn àwé ìròyìn ojoojúmọ ilé wa kọlọrun ọba jẹ ọjàre kó mọ fi ná ọmọ jó wa
1: àmì àmì
0: ojúwe ìkẹtàdínníọgbọn ni ìwé ìròyìn the nation gbogbo abiyamọ pátá ẹjọ ẹyin olùkọ náà ràn wá lọwọ
1: ẹ ṣàánú
0: tójò bá ti ṣúbà ìtẹ rí pé ó ń ṣe winiwini ẹ jẹ kàn mọdú ẹ bá ní dúró tì wọn
1: ẹjọ
0: nítorí ọlọrun ẹjọ ẹyin ògówẹrẹ náà tójò bá ti bẹrẹ tó bá yín lọnà ẹ sàpamọ
1: ẹ dákun
0: ọlọrun ó ṣàbò lórí àwọn ọmọ wa
1: iná
0: ọmọ ò ní jó wa
1: àmì àti àmì ò dá gbogbo ẹyin ìyẹn wa tẹ wà nítẹkọ ẹja facebook eléyìí tó jẹ ti ìkànnì ọmọlúàbí òṣùbà yín rèé o rabandẹ lagbe fún yín láti kàn
0: yín
1: àrẹmọye níyì abisade polo
0: ìṣọlá
1: kúrè tàjíbọlá
0: mọmọ
1: títí dínà
0: àdúpẹ
1: lọwọ yín bẹẹ ṣe ń tẹlé wa o gbẹngà olókè túyì àdúpẹ bẹẹ ṣe ń tẹlé wa felix abiodun díje kẹtẹrẹ kẹtẹ
0: àdúpẹ
1: liasisi wasiu
0: àdúpẹ
1: vitalis peter àdúpẹ lọwọ yín
0: àdúpẹ
1: mustapha adeyemi kabiru
0: àdúpẹ temi
1: teyo sunepa àdúpẹ bẹẹ ṣe ń tẹlé wa o
0: àdúpẹ
1: onítìlọ adékúnlé adépọ̀jù enoke
0: olóyè
1: olùṣègùn àyànkọlá
0: adúpẹ́
1: lọ́wọ́ yín ajikẹlẹ àfíìsì o
0: adúpẹ́
1: ọpẹ́ yẹmi alẹ́ṣinlọ́yẹ
0: kẹlifat
1: funke asisi nathaniel olawale akinyele
0: adúpẹ́
1: bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa
0: inú
1: wa dùn pọ̀ púpọ̀ púpọ̀ sí
0: ọmọtọ̀ṣọ̀
1: náà wà ń bẹ̀ àwọn èèyàn wá dúró tán nítorí tiwa ni
0: ọ̀túnba
1: kí pẹ̀lú ọláìdé charles adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa o
0: inú
1: wa dùn púpọ̀ púpọ̀ sí yín ẹ̀yin ẹ bá kú òǹbẹ̀ láíláí
0: o
1: àtẹ̀yìn àtàwa àtijọ́ rò pọ̀ bí ike tó bọ́nú
0: ni
1: ó dẹ̀ já lọ sí ìpínlẹ̀ kan ìpínlẹ̀ kwara ni o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti jáde wọ́n sì sọ̀rọ̀ bọ́ǹbọ́ bọ́ǹbọ́ bọ́ǹbọ́ wípé ẹ wo kò sí ẹnikẹ́ni tó yìnbọn o ẹnìkan kò yìnbọn mọ ọkùnrin ọlọ́kadà kẹni ọdún mẹ́tàléníogún eléyìí tẹ forúkọ tiẹ̀ ní abdulrasaq lukman ǹjẹ́ bó lọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n níbẹ̀ lábí ni o wọ́n ní ṣe rí abdulrasaq lukman gangan ọba ta lórí ọ̀kadà rẹ̀ eré tá a wí pọ̀ ju ọbẹ̀ sí ní sa eré yìí ó pọ̀ lápọ̀ ju o wọ́n ní eré tá a sọ nípa rẹ̀ yóò kà sí ara léyìí tó lọ rèé gbọ́ orí afárá èyí tí mẹ ní oyún nílùú ìlọrin ń gbabẹ̀ kọjá lọ wọn ní lásìkò ìgbà náà àwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn léè jẹ́ náwọ ọkọ̀ dúró ẹ mọ́ sáré pọ̀ o ẹ tẹ̀ jẹ́jẹ́ o ìwé ọkọ̀ ti yín dà ṣó pé pérépéré ṣe ẹ ní dírívà láńsẹ̀nsì ṣe ń bẹ lọ́wọ́ yín wọ́n lẹ́nu iṣẹ́ wọn ní ẹ wà lukmanu abdulrasaq lọ́ba yọ lọ́ọ̀kán tó ń ti ọ̀kadà rẹ̀ ó sì lọ rèé kọlu kọ́bùrà kan eléyìí tẹ porúkọ tiẹ̀ ní saka asisi wọ́n lọ kọlu ọlọ́run mọ̀dákùn ṣàánú wa o
0: wọ́n
1: ṣe rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó wáyé o yẹn lọ́jọ́rùú wẹ́ẹ̀zẹ̀ ọ̀sẹ̀ tó kọjá ó tẹ̀síwájú náà àwọn ọ̀rẹ́lẹ́ tí ẹ gbé kalẹ̀ láti àkàtà ẹni tí ṣàgbọ́nusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ìyẹn adétòhún èjìrẹ́ adéyẹmí oníṣẹ́ rí fọ́nrán tí wọ́n á lọ káàkiri pé ẹ mọ̀ wá àwọn ọlọ́pàá o wọ́n ti yìnbọn wọ́ lọ́kadà o wọ́n ní bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan òun kọ́ ni wọ́n ń sọ̀hún o bọ́rọ̀ ṣe jẹ́ gan o làwọn ṣàlàyé yìí oníṣẹ́ rí àti lukman abdulrasaq àti kọ́bùrà saka asisi àwọn méjèèjì ní apadà gbé lọ ilé ìwòsàn láti lọ yìí ṣe ìtọ́jú fún wọn lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà wáyé tán wọn ní ṣe rí abdulrasaq lukman tiẹ̀ ó ti kó ilé ìwòsàn ṣùgbọ́n ṣá ibe lakata le se olopa nitori sile to towo re ti o won ise iwari cobra saka sisi kọlọn ko ma won dola re ni o tori pe nbe nile ewosan nibi to tin gba itoju lowo iwe iroyin punch lo gbe o gba kogbe lo da lori tabili wa
0: koja bi ti o si ma roke lori gba kogbe fun ti osun oni adupe lowo eyin ololufe wa ta jo ko worin
1: thank you
0: fun gba kogbe ohun wakati kan fun ti osun oni ago meji losun la akotun yan gbe wa fun yin ago mesan lowuro la ti fun tedoro yin agbe wa ago meta losun oni michael olatubosun ona le ma pade lori gbajugbaje to wa ti a mo si talking point ago meje ni asale igbagede oselu ni pelu kunle omani fowo se oloye oyo men eje ti si owuro la o ti a to pade ni re lase ledua tola ni alade laja loruko ti mi ye royin ni awokose re omo tan so tan so tan gburaye a pere ire omo luabi one ori yin o wa nbe
1: o da dupe adupe pe okun lowo eyin eyan wa ile iten tele wa back to back ni kan ni omo luabi o ti roke futo san inu o eja pade lola fun akotun royin ti fun tedo titi wa di igba na iya adini yin na ni o aminat adetun badmos oloruko ti mi mo tan yin ile to se be ko momo o se dada

0: growing moments are filled with chances to be active and learn.
1: Did you see, Mom? I made such a big jump.
2: Great job, my boy. You get better with each game.
0: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
1: I feel so strong.
0: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé tí ti lè fowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
4: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
5: ní gbogbo ìgbà tó bára dátà
4: tẹnu lásánkọ
5: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
4: Smart Cash látọ̀dọ̀ Airtel.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
7: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
9: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money they take ball now.
10: Bet influencer, what be that?
9: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
10: Chai, I bet sign me up.
9: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.

0: kọ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra dátà.
1: Tẹnu lásán kọ́.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọn sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látòdo airtel.

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
4: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
5: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
4: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
6: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
5: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
4: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
6: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
5: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
7: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo text and win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo text and win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Quick, charge at 240.
11: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: O n lo, o n wa, o n lo, o n wa.
1: Lori Nigeria.
0: O to wa pada fese mole lodun 1999. Odun 1999 yen na lati n ba bo were were were were were were. Titi to fin di akoko igan ni pato. Oro oselu Nigeria.
1: Olori Nigeria.
0: Awon kan ni afi enu adake ni. Oro oselu Nigeria. Awon mi a ni a le fi enu adake o a ma so na ni. Titi ti orilede yo fi gbo.
1: Nigeria si tunji.
0: Koda awon mi o tun wo sun sun sun.
1: Ituwa Olorun ile awon
0: ni Nigeria o wa ti geyin o fe mi re lele fun o.
1: Ara wa ti wo seun.
0: Ah, dire mu ni
1: o.
0: So to be. Si o to be. Awon kan ni an fi emi ara won lele. Lati daabo bo orilede Nigeria ta wa yi. Gbogbo eyan omo ologun orilede yi patala ki amoriri yin gan pupo pupo. Eku ise takuntakun abo Olorun yo kuku ma daju loju lori yin. To fi ma awon osise eleto abo olopa. Gbogbo eyin agbofinro pata. Na la moriri yin. Ibo la nlo lale yi agbabo la fe ti mu oro jade. Lori oro oselu yi.
1: Eni ko se pari mo ori sese.
0: Saju gbogbo kunle omo ani fowo se na loruko mi. Ojulowa ni ika I presenter yin na ri. Gbagede oselu leto eto ni gbagede oselu. E ti mo pe kuku keke keke kuku oselu lotun lo si. O ti n gbina ya bayi. Besi ni awon oloselu lotun oloselu lo si onikaluku njade bayi. Baba re n to fe dije dupo are ilekun e ti si bayi. Baba re ni to fe dije dupo silegbimo asofin agba senate yala ilegbimo asoju sofin house of representatives ilekun e si gbayamo bayi fun ipolongo ibo fun ipolongo lotun ipolongo lo si. Koda ta ba kuro loju awon ti power local ti o je wi pele ilegbimo asofin ni abi ipo are ni ta lo si akata ipo gomina atawon ipinle asiku e ti si bayi. Ipolongo ibo lotun ipolongo ibo lo si fun ipo gomina ni ilegbimo asofin ni ipinle ni ilekun e ti si gbayamo gbayamo. Pẹ̀lú bó ti jẹ́ wípé àjọ olómìnira tó rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí INEC bí wọ́n ti ṣe àlàkalẹ̀ wípé ètò ìdìbò sí ipò ààrẹ yóò wáyé lọ́jọ́ 16 oṣù kínní ọdún 2027. Oṣù bíi mélòó kan sí àsìkò yìí ló kù. Ṣáájú kó tó di pé tó ìdìbò sì wáyé dandan ni kí ìpolongo kó tẹ̀lé kó ṣáájú rẹ̀. Wọ́n wá sílẹ̀kùn ẹ̀lẹ̀ wípé bẹ̀rẹ̀ láti ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2026 tá a wà yìí títí tí è di ọjọ́ 15 oṣù kínní ọdún 2027 ilẹ̀kùn ìpolongo ò bó sílẹ̀ fún ipò ààrẹ ní ilé-ìgbìmọ̀ asòfin àgbà ní ilé-ìgbìmọ̀ asojú sòfin ní ẹbọdè ẹwọ́n yọ̀ sí tó ń kálukú yín ẹ̀sọ́ tẹ́ ẹ fẹ́ ṣe fáráàlú káràlú ó lè dìsáìdì. Kò tán síbẹ̀ wọ́n tún bóde wọ́n ṣe àlàkalẹ̀ yẹn tẹ̀léra wọn wípé ìpolongo ìbò sí ipò gómìnà ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ní kílẹ̀kùn Èkó ṣí gbayamú gbayamú bẹ́ẹ̀ sì ni yóò mọ tẹnu bodò lọ́jọ́ 5 oṣù kejì ọdún 2027 fún àwọn ilé-ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ ni àti ipò gómìnà fẹ́ni tó bá fẹ́ díje. Wọ́n wá ní ètò ìdìbò ní tiẹ̀ yóò mọ̀ wáyé ní oku bíi wákàtí 24 hours síjọ́ lẹ́sàn-án ní kí ìpolongo parí tí í ṣe ọjọ́ kẹfà oṣù kejì tí ètò ìdìbò gan-an yóò mọ̀ gbìnàyá ní sàn-án. Àmọ́ kó bá wá rí bẹ́ẹ̀ kó tó di ọjọ́ ìbò ṣàmọ̀ wípé ṣáájú ìgbà yìí oríṣiríṣi ìbò ni a ti dì sẹ́yìn a rí àwọn organizations lóríṣiríṣi àwọn ẹlẹgbẹlẹgbẹ lọ́gbàlọ́gbà tí wọ́n jáde wá láti wá wo sàkún bí ètò ìdìbò bó bá ti ṣe lọ kó tó dìgbà bò wọ́n wá jáde wípé ókè o tá a bá gbé e kalẹ̀ síra wọn bí ìpolongo ìbò ṣe lọ o yálà ó tẹ̀s ni o àbí wọ́rọ́wọ́rọ́ sàrí ìwọ́rọ́wọ́ náà ni ìpolongo yẹn lọ sí nípínlẹ̀ ó vèrì wá ní ókè o bí ìpolongo ìbò ṣe lọ o ha ṣé bò yìí ò ní le lọ́jọ́ ìbò báyìí àbí yóò rọrùn kò ní sí ewu kankan tọ́ba wá jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìbò kí ló ti ẹ ṣe kó tẹ̀yìn ẹ̀ jáde àwọn amòye wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fi ó kan kejì lórí rẹ̀ ìyẹn ni ó wá bí báwo ló ti ṣe jẹ́ nígbà tí alága fún àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joash Amúpìtàn tí ó jáde tí ó sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí òun sọ ló ti ń fi wá lọ́kàn balẹ̀ wípé ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yóò lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ pẹ̀lú àkóyawọ́ tí ò ní lẹ́jà bákan nínú credibility election ti ń bọ̀ yìí yóò dájú torí pé àwọn ti ṣe test run sẹ́yìn bí ìgbà téèyàn bá ṣe testing microphone pẹ̀lú àwọn obstacle election tí wọ́n ti láǹfààní àti ṣe ẹni tí ò bá kúrò ní òní ẹlẹ́rìí wọn ti já sí alùkìámọ̀ ẹjẹ́ àti ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó jáde látẹnu ọ̀jọ̀gbọ́n Joash Amúpìtàn.
2: Said more than that in Osun that we have concluded everything. The way the elections are conducted now in this country should be enough to ensure that people's confidence is back. Because we've tried to at least be transparent in what we have done so far. And we've managed the logistics to a large extent. I've done like four obstacles election. And you heard me say none of them have been inconclusive. So as much as possible, you are trying to improve. Every election is a lesson. So we started with Anambra election. We learned some things from Anambra. And what we learned from Anambra, we ensured that it did not repeat the election of FCT. And what we got from FCT, we also took enough safeguards. So we've done a lot. And just like some people were saying, oh, Osun is going to be this, Osun is going to be tough, Osun is going to bring down the country. But we did everything possible because what Nigerians are waiting for is just to be sure that the election is transparent. And so, as much as possible, we are determined to conduct a free, fair, and credible, and also inclusive election in 2024.
0: Nínú àwọn ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Joash tó láǹfààní àti sọ ní èdè gẹ̀ẹ́sì ń bẹ̀ ni wípé ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà yìí ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún un torí pé àwọn ti láǹfààní àti ṣàwọn ètò ìdìbò kan tí kìí ṣe ti gbogbogbò bíi tìpínlẹ̀ Anambra ni olúlulẹ̀ Nàìjíríà Abuja tìpínlẹ̀ Ọ̀sun tí ọ̀pọ̀ èèyàn fi káyà sókè wípé ìbò àwọn èèyàn fọ̀hún lórí ẹ̀ tí irú eléyìí tí ó ń jẹ́ ọ̀rọ̀ ìdánilójú wípé àwọn ìbò tí wọ́n ti láǹfààní àti ṣe kò sí kankan tí àwọn ṣe tó jẹ́ inconclusive tí ò fi ẹnu gúnbì kan débi tí èsì rẹ̀ yóò há àfi bí ìgbà tí èèyàn bá fẹ́ sọmọ ló kọ tí wọ́n wá ní ó kọ ọmọ wa yìí ọmọ jẹ́sẹ̀ mí náà wọ́n á ló kọ ọmọ ọ̀gbọ́dọ̀ há o owó ọmọ owó kọ ọmọ rè ẹ má jẹ́ ó kọ ọmọ há o ẹ má jẹ́ bó yóò há owó kọ ọmọ rè o irú eléyìí wọ́n fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé gbogbo ohun tí ó bá ṣeé ṣe kí àwọn ó ṣe nípa káàtì wọn o na ni won ti lanfani ati se agbeyewo e eyan si mo tun gbon si ni lori nkan te eyan ba nse ni gbogbo igba iyan tumo si wipe ibi an ba ti rasise ti won ti se ninu awon eto di buff circle ti won ti se seyin won improve le lori lati le palemo fun eto di gbogbogbo todun 2027 to nbo kila shama inti mo mu oro bo lori e yi to fe bi ti ajo INEC ba fin da wo orilede yi loju wipe lati akata ti todo ti won awon ti se on gbogbo ti awon ba le se o ti wa nile sepe lati seto dibo ti o leja ba kan ninu fa won orilede Nigeria ti ebo won yo si soro bo ti to ati bo ti se ye lojo bo lasiko eto dibo ti ko ni si wipe o ko bo abi esi bo a ta mo si inconclusive ti o ni si inconclusive to ma Nigeria o le fokan bale wipe ibo mi fohun lojo bo ti ajo INEC ba nfele ida awon orilede Nigeria loju kilo wa fe jade saju ki o to di wipe eto dibo yo waye ta fi ni fokan bale lojo bo wipe ojo bo ka fokan bale koni si bala blue kosi ni si abibo le ti pe gana eja mba kan lori eto dibo ti omo Nigeria ti won pada di sugbon ko to di be e je kin die ka ipolowo oja kin ipolowo oja na ti mo ba de pada lati eka ipolowo oja alanfani lati tesiwaju ninu atotonu ohun ti a nse agbejade e lowo lowo ni ale oni e ku kale omo Nigeria e si ku gbadun wa lapa todo yin be
3: Wait, so I can actually own shares in the Dangote Petroleum Refinery?
4: Yes, now. Now you're owned. The IPO is open.
3: But how much do I need?
4: One share is 525 naira, and you can start with just 10 shares. That's 5,250 naira.
3: Seriously? How do I subscribe?
4: You can subscribe through SEC-approved receiving agents, including participating banks, fintech platforms, stockbrokers, and other approved channels. Enter your BVN to verify your identity. Choose the number of shares you want, make payment, and you will receive confirmation that your subscription has been submitted.
5: Yes, visit ipo.dangote.com to see how and where to subscribe. The IPO for the people. Now your own. Buy a share. Subscribe now. Please read the prospectus and where in doubt, consult your issuing house, stockbrokers and financial advisors for guidance before subscribing.
6: Duro na ko to ra multivitamin yen, beere lo wa ara re, nje o fun awon omo re ni asara lore to pe

0: Ẹgbọ́n ẹ̀yin olóṣèlú wa, níbo lẹ̀ ń kó wa rè? Ibo ni ẹ̀ ń gbé wa lọ? Ẹ já mọ̀. Ibi tí mo ti ń bọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Josh Amupitan tó jẹ́ alága fún àjọ olómìnira tó rí sọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ yìí. Lẹ́yìn tí a bá wá kúrò lórí ọ̀rọ̀ titi wọn yìí, ìyẹn ó bí báwo ni ètò ìpolongo wa nígbà tí wọ́n ti ṣílẹ̀kùn ìpolongo báyìí. Ẹ sá ti mọ̀ pé ìpolongo ti ń lọ káàkiri, oríṣiríṣi àwọn olóṣèlú ni wọ́n ti ń lọ ẹnu ọ̀nà yín, ni wọ́n ti ń polongo fún yín. Wọ́n ń lọ àwọn iléèwé láti lọ polongo, kódà àrí fọ́nrán míì níbi tí wọ́n ti lọ sí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àwọn míì ń lọ ilé ẹ̀kọ́ girama, ìpolongo lọ́tún láàní. Wọ́n ń wáyọ̀, oníkálukú ń wáyọ̀ sí titi ẹ̀. Ṣùgbọ́n báwo ni ìpolongo wa ṣe ń lọ sí? Lálẹ́ yìí mo fẹ́ kájọ ṣe àgbéyẹ̀wò ẹ̀. Àwọn nǹkan wo ló yẹ kó farahàn nínú ìpolongo fún ìbò? Àwọn nǹkan wo gan-an ni àjọ INEC ń là kalẹ̀ wípé báwo yìí, tí a bá ti rìn báyìí ẹ ti tasẹ̀ àgẹ̀rẹ̀, gbèdéke ibi tí ẹ ti lè dé rìn, àlàkalẹ̀ yín ibi tó lè lọ rèé? Báyìí gan kàsábà ìkàwòdì ò ní ìgbìyànjú ibi tí ẹ lè polongo yín, àwọn ọ̀rọ̀ tí ẹ lè sọ, ṣó ti ẹ̀ ní nǹkan tí èèyàn lè sọ lásìkò ìpolongo bí? Ǹjẹ́ àwọn aráàlú gan ti ẹ̀ mọ̀ wípé èèyàn lè tasẹ̀ àgẹ̀rẹ̀ nínú ìpolongo ìbò tí ó fi mọ̀ wípé ìpolongo eléyìí ti mẹ́ta nú dání o, ìpolongo eléyìí ti mú nǹkan míì dání o? Ṣé báwo ló ṣe ń lọ? Ṣé ìpolongo tí ó bá ń jáde yìí kí ni ó padà bí lọ́jọ́ ìbò? Nǹkan wo ni ó padà gbìnlẹ̀ tí ó fi dọjọ́ ìbò? Section 96 fún òfin tó gbé ètò ìdìbò ró lórílẹ̀-èdè Nàìjíríà bá ti ṣàtúnṣe ẹ̀fìsìkalẹ̀ fún ti ọdún 2026. Ó fi òfin dé àwọn ọ̀rọ̀ kan láti jáde lásìkò ìpolongo ìbò. Yálà ẹni tó fẹ́ díje ni àbí ẹgbẹ́ òṣèlú lápapọ̀. Àwọn àlàkalẹ̀ níbi tí ó ti là wípé ẹsẹ̀ kínní, wọ́n ṣàlàyé wípé n tí a máa lò gẹ́gẹ́ bí àkọmọ̀nà wa bíi slogan kò gbọ́dọ̀ ní àwọn ọ̀rọ̀ ebú nínú, ọ̀rọ̀ àlùfànṣá, yálà ó fẹ́ fara pẹ́ ni àbó ti ẹ̀ sọ ní sàn-án. Ẹ mọ̀ wípé wọ́n ń so ní à ń pèlé bu àgbà àbí ẹ̀kọ́ ni? Wọ́n ní kò gbọ́dọ̀ ni nínú ọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí slogan wa gan ni ẹgbẹ́ kinní kan o, kó wá jẹ́ wípé n tí wọ́n fi dáhùn kiri bákan-bákan tí ó sá ní ọ̀rọ̀ ebú nínú. Wọ́n ní ò gbọ́dọ̀ ni. Bẹ́ẹ̀ náà sì ni kò gbọ́dọ̀ ní ọ̀rọ̀ tó lè tako ẹ̀sìn. Ẹgbọ́ yé o, wọ́n ní a political campaign or slogan shall not be tainted with abusive language directly or indirectly likely to injure religious, ethnic, tribal or sectional feelings. Kò gbọ́dọ̀ ní nǹkan tí yóò tàbùkù ẹ̀sìn, ẹ̀yà ẹni, tàbí ibi ẹni ti wá, ìlú. Kò gbọ́dọ̀ ní nǹkan tí yóò tàbùkù ẹ̀ wípé ká wá máa fi sọ̀kò wípé ẹ̀yà báyìí ni wọ́n ṣe èèyàn dáadáa, ẹ̀sìn báyìí ni ṣe wọ́n dá nínú ẹ̀sìn yẹn. Wọ́n ní ò gbọ́dọ̀ ní nínú. Kódà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n tún là kalẹ̀, wọ́n ní ìpolongo ìbò gbọ́dọ̀ ní ọ̀rọ̀ tí ó lè múnú ẹni rúgalè débi tí ó múnú bí àwọn èèyàn tó lè dárúkè rúdò àbí tó lè bani ní ọkàn jẹ́. Wọ́n ní kò gbọ́dọ̀ ní nínú. Nínú ẹ̀ náà, yálà ẹni tí ó bá jẹ́ olóṣèlú ni tí ó fẹ́ díje tó ń díje àbí ẹgbẹ́ òṣèlú gan lápapọ̀ láti ṣàgbéjáde irú nǹkan báyìí, tó bá rí bẹ́ẹ̀ kí ni ìjìyà ti ń bẹ? Ìyẹn ò ń bọ̀ lórí ẹ̀. Wọ́n ní nínú ẹ̀ náà lágbọ́n ti ẹsẹ̀ kẹrin ẹ̀, wọ́n ṣàlàyé wípé èèyàn ò gbọ́dọ̀ lo wàá máa gbé egó jáde nitori ipolongo ipe to egun bode o ko ma polongo fun oloselu kan ma fi egun polongo. Masquerade shall not be employed or used by any political party, aspirants or candidates during political campaign or for any other political purpose. Intian somberi wipe lasiko ipolongo yo e gbodo fi egun ara orun kinkin ke wa gbe jade wipe efin polongo won ni ru e gbodo sele pelu awon alakale kokan meji kokan be ti ese ofin ti o fi alakale re sile ninu agbejade e won wa le rin o ba ta si agere yala legbe ni o tabi oludije eni o ba ta si agere lapa be yen ibawi million 5 gege bi owo otaran abi ko lo fi osu meji la ko fi jura abi ki mejeji go ti e jan ko fun won ni yon benbe lagba ta ba wa ri wipe egbe oselu won ni million 10 lapa be be na si ni ti ba tun ti ibawi mi na yo tun ma gori e ti iru eleyi ba wa ti ajo ofin wa to gbe jade lori ohun to ni se pelu ilana ta le fi polongo ibo mo wa fe ki ajo wo pe awon ipolongo to nlo lawujo wa yala ni ipinle Oyo yala lawon ipinle mi ni ipo are loke awon to fe dije dupo are ki lo njade latenu won nje awon eyan won yi ta se agere si ofin ajo eleto dibo lewa Nigeria ti won sagbe kale nje awon oludije ti won fe jade dije dupo go lasiko ti won polongo nje won ta se agere ti abawari aye ti itase agere ti jade nje won ri bawi bi se ilana to bi ma se bawi enebi ninu awon nkan ti a pada se agbejade e mo fe ki ajo gbo foran kan awa na ni a si bi ejo lati soro lori e be si ni bi mo ti gbele ijade na ni a tu wo lagban mi na wipe bawo lo se lo lapa be pelu I need follow the phone.
1: So idi ni eta bi dey baba wa e godo duro ti awon candidate wa to je muslimi e be to ba fa christian leaders governor eyin baba e je ka ri je ta godo dibo fun tori ta ba dibo fun won fi ya je islam tori pe won je christian awa je muslimi amoya ti won fi je
0: bi iyan se ri lapa be yen ri ninu awon agbejade oro ikan ri ipolongo ibo nje ko ye ki o tako esin eleyi o nse oro yala boya mo je muslimi abi mo je christiani ninu awon ti o jade dije ara won to je muslimi ti o dibo fun christiani ari christiani ti o jade dibo fun eni ti o je muslimi ife ti o ni kaluku ba ni ati baba ti se jo soro si iyan ikan re awo gedengbe ti o ba wa je wipe lasiko ipolongo obo aba wa jade a nso awon oro ti o le tabuku eni fun apere yala ibo ni lagbaja ti gbejoro ri se lagbaja yo se o ti e jade ni waju adajo gege bi agbejoro lati pera re ni amofin awon oro sanko sanko njade lasiko ipolongo yi Inje igbiyanju awon nkan ton sele yi kini ti o pada bi fun wa lasiko eto dibo nipinle Oyo ati lorilede Nigeria lapapo kini afojusun ta fe ni kelere ti a fe ri ninu ilana wipe ka jade yala lati fi ki muslimi o jade lati tako christiani abi christiani o jade lati tako muslimi ninu ipolongo ibo 070-6949-3000 ati 070-144-75770 Ijalo oto bi ofin se wa se iba wi nwa pelu e si ofin to gbe ilana ipolongo ibo to gbero abe ijoba awara wala wa anfani si nbe fun onikaluku lati se in to ba wu to to labe ofin ejende ka polowo oja mo nbo

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash pot àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa September 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is my favorite.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Madam, please confirm 70,000.
5: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
6: Payment received in OPAY.
5: OPAY grew. My business grew.
7: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: SFN Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédokun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi.

0: tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Flash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 0807-112-4000 0807-112-4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
2: Your Nescafe is not just a drink, it's your

0: Yeah, Jesus, to se mi dada, to se mi lore, lo se mi dada. Gbogbo eyan omo Olorun e wa dide nle. E kan ma lo siwaju e ma lo seyin. E kan ma so ni pe thank you father. Ma rin lo waju ko ma rin wa seyin. Thank you father. Thank you Lord. Thank you father. Thank you Lord. Thank you father. Thank you Lord. Thank you father. Thank you Lord. O se thank you father. Thank you Lord. Thank you Jesus. Thank you Lord. Thank you father. Thank you Lord. Thank you father. Thank you Lord. Thank you father. Thank you Lord. Baba o se, Oluwa o se, Jesu o se, Baba o se, emi mimo se, Baba o se, Jesu o se. Forever O Lord, we shall continue to be grateful unto thee. Ogoni fun Jesu. Jesu Oluwa wa. E wo mi ko to di pe ma bo sinu iwasu. Nibo ni yo yin wa? Iyo yin ko gba agbara loruko Jesu ko gba agbara iyo mama igba agbara iyo baba igba agbara loruko Jesu o ya gba agbara ki iyo yin ko gba ase ki iyo yin ko gba agbara ni seju in the name of Jesus Christ ko sini ati ngbara di ba se lo iyo yen e je ki so bayi gbogbo eni to ni anfani lati ma gbo mi mo so pe orisirisi ogun lo wa and orisirisi eroja leyan ma fi gbogun ti iwe ogun to ba wa you use different weapon to combat different battle orisirisi eroja ikaniyo bo ti e je pe yo won ise to le se po mo ti mu bo die die latana mo ti so orisirisi pele awon eyan ta gbadua si e wo nti mama iso e wo bi ogun e wo na bi ti ogun gba wole ko to di pe ma soro tintin ni nipa iyo engineer e ba mi na mic si mama ilenu eh atana mo tin mu oro won mo tin je lenu
1: baba mi o e ka ro sa o e ku se oluwa o olorun a ma ran yin lowo o lagbara olorun ise ranse yin to ti goke ko ni ja bomo loruko jesu mo ni eri lori iwe ti ara iwe asiri nigba ti mo de ibi kan awon ise se teni ka ma se me ka ma ka awon bibeli yen mo ka wa ibi ti mo de ni chapter 83 lati je ki asiri ota o tu
0: nice se tun gbo nkan injo je mo pe we lasan o tun le segun awon eyinbo won te oju wa mole won ni te ba fe fi asiri pamo fun eyan dudu awa dudu bayi won ni e ko sinu we awa bere pe kin lo de o ni eyan dudu esi we wo eyin te ni we asiri lowo se oh ma se agbara to nbe nbe so nsi wo ninu iwe asiri mo tu asiri mo si so awon orisirisi eroja to le lo lati gbogun ti gbogun to ba wa orisirisi ogun lo no orisirisi eroja and eje n tun fe lekun se ri holy communion ta gbanjo sunday eroja ba mi kan tun ni iyen ni o lead wa lo si meji meji ni ma fun yin se ri meji meji te fe gba yen ikan pere ma ni ke lonu church ikan o don di wow on the wow o la bere si lo a fe mo gbogbo nkan ti o ji o sinmi eyin kan o mo pe idi ti nkan o fi down inu le re logun wa olohun ba ngbo oni bibeli fi soro nipa iyo nigbati omi buru ti omi koro ti ile sa woli lo ni ki won lo wa awon ko to wa eyin te ni iyo lowo ni ago mefa abo si ago meje abo ma ti wa lori Facebook a tun mo de nkan wo laaro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi live neat and direct o dekunle Epaphras woli lori afefe o ri mi kan lo si o dekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow mi ago mefa abo ago mefa abo 6:30 pelu oro mama ilana mo ta denwo mi ka parada ye lo mi o me kuta hayada se ri ede ti mo to so yi eroja kan to ni eni kan ni woli bo ni mo se le ri wi asiri e ja mo wo bo ati se atunte elekesan elekewo jade ateyinbo ati yobere ni o wa jade po bayi atunte iwe asiri iwe asiri iwe abami won lawon de chapter 83 awon bere si awon ese bibeli sinu kini engineer kini won si nka bibeli yen ki won fe fi gbogun ti e je ngbon ti ya iso
1: baba mi mo rò pé àwọn àṣírí ọrẹ kékèké ni mo fẹ́ tún ayé mi bí o mọ̀ wípé mo ní ọkọ̀ ọ̀run. Nígbà tí mo ka ìwé àṣírí yìí tí mo ṣiṣẹ́ yẹn ní aago kan òru tẹni ká máa ta àwọn ẹsẹ̀ bíbélì yẹn sínú òróró ní aago kan òru ká máa jí gbàdúrà yẹn tí mo ti rò pé àṣírí àwọn ọ̀tá bóyá àwọn tó ń ṣe mí ni ó fẹ́ tú. Ṣìdàṣídé ni mo rí wípé ọkùnrin ó ga gbọ̀ngbọ̀n dúdú ló máa ń yọ sí mi lójú ohun tó máa ń sọ fún mi pé àjọjọjọ ṣe ìgbéyàwó tí n bá jí sójú ayé tí n bá ti jí máa sọ fún ọkọ mi pé mo fẹ́ ṣe ìyàwó má ṣáà máa wò mí. Tó bá tún ti ṣe péyà yẹn yóò tún yọ sí mi. Nígbà tí ó máa di bíi ọdún karùn-ún tí mo bẹ̀rẹ̀ péyà yẹn ni mo wá ń bá a sọ̀rọ̀ wípé níbo ni mo tiẹ̀ ti mọ̀ ẹ́ rí gan bí ìyàwó ní olè mi àti ẹjọ́ fẹ́ ṣe ó wá dárúkọ bí tóun ti mọ̀ mí bí tó ṣe mí gbàgbé abúlé kan abúlé agbóngbó lábúlé àwọn ìyá tó bí mi ni agbóngbó yẹn wà.
0: Ó ti sùn abúlé agbóngbó màá mọyì ọdún tí màmá yẹn lọ ọbẹ̀ màá yọ ọmọ ìgbà tó ti mọ̀ wọ́n láwọn bẹ̀rẹ̀ sí gbàdúà pẹ̀lú ìwé yẹn nígbà tó pé ọjọ́ márùn-ún tẹ́lẹ̀ kò tó pé káwọn bá ti jí tọ́ bá ti ṣe tán tọkọ ẹ̀mí bá ti ṣe mọ́ dẹ̀rẹ̀dẹ̀ yẹn tán a máa sọ fún wàá ṣe wẹ́dìn pẹ̀lú ẹ o àwọn ṣe bọ́kọ àwọn ni. Bíbélì sọ wípé ẹ mọ̀ ṣe jẹ́ òpè sí àrékérekè sátani do not be ignorant to the devices of the enemy. Sà bí àwọn kan bá kọ̀ yìí sí ní tàn ṣe àwo ní bọ́dà in tí ó mú ọ wá bá wa ń padà bọ̀ àṣírí kan rèé ó lè fi èṣù lé èṣù láìláì bó bá ṣèṣù ni mí olùfẹ́. Bíbélì ní ìjọba tó bá dojúkọ ìjọba yẹn á yá yóò wò dànù olóye mọ̀ pé ẹni tó ń gbénú mi ju ẹni tó ń gbénú ayé lọ ẹ̀yin kan bẹ́ẹ̀ ń bi tẹ́tí ẹ̀ léko ìtọ́ pa olúkúmuṣu gbogbo nǹkan mọ́ ọ lọ́wọ́ tí ò jẹ́ kí nǹkan kan ṣiṣẹ́ ó ṣeé ṣe kọjá ọkọ ẹ̀mí ni. A lo iyọ̀ ní ọ̀la Friday ní òní Thursday ẹnìkan níbo la ṣe lò ẹ pàdé Ọdẹ́kúnlé Epaphras lórí Facebook YouTube àti TikTok Aisha láì gbógun ti ọkọ ẹ̀mí àṣedànù ni ọkọ ẹ̀mí lè báyàn dalẹ̀ ọkọ ẹ̀mí ọ̀ma arúgbó níbi tí wọ́n ya àlùjẹ̀nù dé àwọn ẹ̀mí tó ṣubú pẹ̀lú èṣù ni àwọn wọn di ọkọ ẹ̀mí tí wọ́n di ayé ẹ̀mí o lè rí ọkùnrin tó ní ayé ẹ̀mí tí ò ní mọ bára rẹ̀ lò pọ̀ kọ́mọ rìlíìsì sí sòkòtò o lè rí obìnrin tó ní ayé ẹ̀mí ìgbà tí ọba fi jí gbogbo pátá rẹ̀ ni ó ti tutù kì í wá sí yẹn nìkan sáìn lásán nìyẹn tó o bá ní ọkọ ẹ̀mí bó o ṣe ń gbọ́ mi wàá mọ̀ ṣiṣẹ́ kárakára kò ní sí èrè ẹyọ kan wàá mọ àwọn èèyàn pàtàkì o ní lè kú òní kéńkélé ṣíṣe ni ọmọ aláṣọ ọ̀rẹ́ yóò mọ wọ ìkísà ọmọ ẹlẹ́rìn ó sì mọ jẹgun ètò wá burú jù nínú ọkọ ẹ̀mí tó o bá jẹ́ sísà tó o bá ní ọkọ ẹ̀mí ẹ̀ṣà pé eléyìí wọn ò lè dẹrù ẹgbẹ́ fún ọkọ ọ̀bọ torí ẹni tí ń dẹrù ẹgbẹ́ gan òǹgan lẹgbẹ́ òǹgan lọkọ ẹ̀mí sọ́wọ́ ọ̀dà jẹ́ ń bí ọ sọ ọmọ iye ọkọ ẹrù ẹgbẹ́ tó ti dì wọ́n mú ọ lè tí òkun wọ́n mú ọ lè tí ọ̀sìdàrà wọ́n ní ọlọ da nǹkan sódò àṣejì rẹ wọ́n ní o gbé lọ sọ́sùn òṣogbo gbogbo èrè kí àdúrà àti gbogbo ẹ̀tọ́ da sí ọlọ fọ́kọ ẹ̀mí rẹ ló ń jẹ ni ọlọ fàyẹ ẹ̀mí rẹ ló ń jẹ ni àǹtọ́ ọba jẹ́ sísà bí mo ṣe sọ lánàá náà yẹn tọ́ ọba jẹ́ ọmọ ge tó ń gbọ́ mi tọ́ ọba ní ọkọ ẹ̀mí àti ní ọkọ ayé yóò le tọ́ ọba wá lágídí tó fagídí lọ́kọ nǹkan méjì ló lè ṣe sí ọkọ rẹ nǹkan méjì ló lè ṣe sí ìyàwó rẹ alákọ̀ọ́kọ́ ìsáìdá kí ẹ̀yin méjèèjì ọmọ dàbí òkété àti olóńgbò ẹ mọ jàbí ìwọ náà wò ní ìsìn wẹ́n tó fẹ́ ẹ̀yin méjèèjì ẹ̀ wò bẹ́ẹ̀ ṣe ń jàbí akátá ìwọ gán mọ̀ kọ́ ọ̀jẹ̀ gbádùn ọkọ o ò rí gbádùn ìyàwó tí ìyàwó bá ní ọkọ ẹ̀mí ọkọ ò lè gbádùn ẹ̀ láéláé torí ẹni tí ń bọ̀ lò ìyàwó rẹ agbára òkùnkùn ni ẹni tí ń bọ̀ lu ọkọ rẹ ẹ̀mí àìrí ni ẹ̀mí tó ṣubú pẹ̀lú èṣù nínú ìwé Revelation chapter 12 verse 7 lọ sí ìsàlẹ̀ àwọn àlùjẹ̀nù tí ń wá nínú ìwé Genesis chapter 6 tí bíbélì ń pè ní ọmọ ọlọ́run tí mọ́ bá ọmọ ènìyàn lò pọ̀ wọn ò ní rí wọn àwọn ọmọ èèyàn ayé ìgbà yẹn sì bẹ̀rẹ̀ sí lóyún bíbélì ni wọ́n ń lóyún sọrí táwọn kan bá gbọ́ nísìnyí wọ́n ní superstition ìwọ̀lì yìí tó dé ṣé mo dé ń tòótọ́ ṣé wọ́n ọmọ pẹ̀lú nìkan máa bọ̀ sùn tó o bá ní agídí tó o lọ́kọ tó o wá mọ̀ fẹ́ tó o fẹ́ tó o lọ́kọ ẹ̀mí tó o fi agídí lọ́kọ tí o bá pa ọkùnrin yẹn ajọmọ ráhùn ọkọ ẹ̀mí ó jẹ́ kí ọkọ rẹ ó tòsí iyawo emi o je ki iyawo re o mo ri ise kankan se awa mo dabi igbe loju e tori pe nbo osu emi alujanu e je ngugu so bayi pe oko emi ataye emi o nle mi ikorira awon ni alujanu buburu a lo iyo oni bibeli fini nje won fi iyo pa o lara ewun ti mama iso nbo a mo bi to ti kan oko emi ti eyi enikan ni woli se mo biyan mo won e biyan mo o bo ba se ndagba to n fine si be loko emi na mo rin ki won mo rin ki ni won bi satan won ni bolo ti nbo o ni rin ke ni do kaakiri kaakiri aye so be su atanu alujanu re se mo rin ki ni e ile ti oba si jesu ile ti oba si agbara won a mo be to ile 55000 won a mo yewo kini o to mo bibeli ni nigba ti eniyan sun ota re wa won gbun epo sinu alikama won si ba ti won lo oh ni bolo mi ti buru nibo ni iyo ti sa ati mu itusile ta mu wonu 77 ninu eleyi ti o yato gedegede sinu ipade agbara yi esa mo raye yin 77 teleyi oh ibi te ba ti ri ejo te ri ija te ri wahala e mo suspect ya je won lawon se ba je kan ni lai mo pe nta won ba pade nigba ta won pe omo odun 12 ni oko won ti won pe ni agbongbo ki lo wa sele eji ngbon ti ya npe omo odun melo ni ko fenu e so fun re
1: o si ni mo lo si ilu yen ni nigba ti mo ani odun ni omo odun 12 ni ti mo so re ni si mo je omo 50 years
0: aha 50 years iya 50 years o ti lo 38 years ninu idamu oko orun oko emi oro re dabi okunrin ti won ri ti won pe ni alawun egba ti mo joko ni eti odo Bethsaida ogun ti e na 38 years ni kini oko emi wa foju obirin yi ri kini mo se engineer ke le mo toro re ba joro yi loni boro yen ba njoro re esa ese egba se mo ko sise kankan fun yin mo sa e wa dabi eni pe mo kankan se ibi togun ti wole le kiesi e wo na be se rapala lori Facebook TikTok to ba se pe mo make sense o to ba se pe Gen Z generation ni te ni is a good and holy yen so re tin so be oko emi ti han le mo en ti an ti ranye ikan ninu ogun to buruju laye ni iraniye e wa wo nkan o ni bi ta tin ba oro ibo odun meji la lo wa won si fi aje titi oro njo we abi omo dogbon jobo engineer kin lo foju obirin iri
1: baba mi o lo ba npa mi jakadi loju ajo nja ni oju orun jakadi gidi kan to fe fa mi lo mo ri pe ni oro ojo ni ijo igba to je ojo kefa yen at mi sis ota mi fe ku sugbon mo sabe si pe je jesu ti mo fi laju soju aye nigba ti mo ma ji soju aye ti mo se jade lenu na yara mi oko mi na jade lenu na yara abapade won ba wo mi mo nkan to wo mi femi ko yuju pa won ba ni kin wa won wa ri apa mi gbogbo apa mi bi to ti di mi mu to ti pon bi eje won ba ni ha ipe se lo to nikan ta won ri ipe won ri okunrin kan o dudu o ga o fi firigbon ipe n pa mi janjo won pe o sa nfa mi o fe mi lo pe won wa so fun pe ko n fiyawo won sile ko n fiyawo won sile ah o ri yawo e bawo to won ta ti jo nfa bo se nfa mi awon na nfa mi pe mi ta won ri mo se ji owo mi yen o mo ni to pon bi eje
0: nice loju emi loju emi o si jade soju aye asiko kan na won joji nigba ti adua pe ojo kefa o tu akoko ko wa kristi kan aye agbara la wa pe won se phone won se video won se film ko tumo si pa won eyan mo ji abenu e dide gbogbo eyan mo olorun ibi te duro si na owo yen bayi wa ke eyin alejo to n bayi mi onile dule wa mo mi bayi loluwa wi e fi aye mi le e fi aye awon omo mi le ma kaparada ya de bolu em no nos eyin alejo te ki gbe te tele aye mi kiri te so pe eyin le ni mi eyin agbare mi mo ni nkan mi ina bolu won ina bolu won jesu oluwa wa are you praying so n gbadua bo wo wa mama mama kan yin o ni lu adua akobi re ikeji ore ikeji omo re mama kan gbo mi ni so bi merin loni awon mere yin si ti dagba e to kere ju nu won lo ku omo odun 29 loni 29 years wa wa awon mere yin e to dagba ko loko ikeji ko loko iketa ko loko ikerin won loko o oko emi ti won o le mu wa dana le re oni oje won lo bere adua bayi e dide gbogbo eyin omo Olorun e lo feyin ti ilekun kan wa ke gbogbo agbara ti silekun aye mi fun odidi agbara iri emi iri ti yo aye mi lenu e gbo oluwa inajo se nso kan se yi tin ba kan kan sinu yo e te gbe pade mi lori Facebook te ba ti fe lo sun lale te mo pe ni jade mo ma ni ke fi oyen o le fi sami si oju lekun yin enu ona yen le fun si e fi momo fun bi gbe ba tenu boyo momo down orun ni orun lala iku ni olorun ba ngbo eni kan ni so eyan mo fi yo eyan le fi se barike avi pala avi balele ko ni da foko emi esa e wa mo nkan ki sa won nikan ni dadu o eyan le mo ri ko fi ri bi ri oko emi ko je bi alujanu tin gbenu le re o nlo so gbogbo customer re ti korofo daddy jo le ti gba second owo wole kankan mo pepe yo pon mo sunday nbo le tin gbo mi o ni communion da po mo yin yo a se bebe eni kan ni woli en ki gbe yo iyo e je ajo yewo ikan ninu se alakoko ti yo nse ni pe salt purifies iyo mo purify the work of purification he say iyo ni in the olden days ni aye igba yen before they add modern water filtration kini kan be yin te ba je science student ta mo filter omi filtration yan mo pe filter yes ni aye igba yen won ni method they use salt to purify water won da iyo sinu omi yen won fi omi si pupo won wa gbe kini won da sinu purifier yen won ti bu iyo si omi ti an da si oni won mo da si oni omi yen ni o mo jo si sale they will put salt in that water to kill every bacteria gbogbo awon tan witi to le wa ninu omi ni igba yen won a bu iyo sinu e omi le yin ga bu iyo si omi to ba fe bi lo we tin ba ti kan kan si mo la ke se pa n bo iyo mo so tele a bo iyo in tan fi iyo yen se ni pe a fe fi pa awon nkan to ba se pa eh won mo fi pa gbogbo awon bacteria gbogbo awon tan witi gbogbo awon ekolo to ba wa ninu omi ko le ba se mu laye igba yen but nisin in our modern days won ti ni method of purification eyin te ba je awon ebere lowo awon tin se pure water eh ti won ni factory omi bi ogo se nje ti olohun mo mo pupo nipa omi and omi 77 to mo wo yen ki kan se pa fun awon eyan mu lasan ati purify re tin ba fi machine ta mo fi process e han wa ki gbe pe wa o owo ti eni to to so aye ti develop debi wi pe okan le sadede omi ti o ni da nisin o le ona oji ayafe to ba je alagbe lero ha nkan sele e sa gbe yo yin pade mi ago mefa abo ni woli odekun le obo sori Facebook igba ti o ba di 7:30 ma ku na aro kutukutu lola ni ago mefa abo wa foju kan mi live neat and direct odekun le Epaphras woli lori afefe o ri mi kan lo si odekunle Epaphras wa lori Facebook wa lori YouTube e follow me ago mefa abo 6:30 asiri kan ni enikan ni kini te mu jade bi won se ma fi iyo ti won ma fi pa gbogbo awon tan witi gbogbo idoti to ba so mo awon germs to ba so mo mi ni aye ejo be na ni ti an ba gbadua si iyo ni aye ti wa ita ba gbadua ti ba gbadua si tan gbogbo awon nkan ki nkan ti nbe ni ayika tabi ti won so mo ise re ti won so mo le omo ti won so mo igbeyawo ti won so mo oja re awon agbara iri ti wo omo a si fi iyo ati asotele iyo lasan lo wa bo ni kete ti asotele woli ba wonu e ise itusile nla si se so e ki esi nti mo ran so yi gbogbo eyan omo Olorun ija nla la o fo ni ja e je ngboro ya itintini si ki n to tun soro bi
1: ni aro ojo keji ha ka ma faro gulo o se ojo keje yen na pari o tun yo ojo tun ba mi fa sugbon gbati ati wa fe lo se ribomi ti a se ni osu to koja nigbati mo di odo mo sabes ni gbadura pe won lo gbogbo oko orun loni mo tin wo ni odo yi ko ma ba mi lo le mo ko ma ba mi pada mo asiribomi mo wale Sunday ti wa ti 77 ojo Sunday yen ati Saturday ni mo ti wa ni Jesus City nigba to wa di ojo Sunday yen ta wo program ni auditorium te se ko gba won to ni oko ru ko jade mo ti gba dura si pe won Olorun je ki kini ki baba mi pe jade gba won to na oko ru ki ti e gba 19 kon fowo kan mi te ba pe jade ba ki ami mo ko bo star won pastor wa to wa ni ti won wa pelu wa lojo e won sa gbowo le gbogbo wa ki ma fa ogun baba mi o nigba ti mo dele pada ni ojo monday lale tori ogbojo meta yen mi o break o mo sa gba we yen mo gba pe ko lohun ko tu mi sile mo bo nigba ti mo dele ni mo se de yara mi ti mo tebed ti mo ni kisu ti mo we ni ori sili mi ben won gbo te eyan kan be si ni rin to rin lori sili to nku to rin lori sili to nku bi mo se gbe bere mi soke ni mo be si ni gbadura to oluwa o so fun mi pe o ti segun o won si mo se ti ri gbo wole lati je teta ti mo ti lo iwo okunrin to rin lori sili gbo oro oluwa o ki na olorun ko ju orun koda o ma yo kaakiri gbogbo inu ile wa bayi ni asiko ti mo se prayer yen toko mi ma ri loju window ani eyan ko tun ti joju loju window okun yen ti joju window ki wo so ki be yadura ma tun be yadura ko lohun ko saanu eyan baba mi se yo ni ku o ise yo ni ku laye o nitori ise ti oko run to ti se ni aye mo gbogbo ise ti mo se lati to ti mo se lati ogbon odun seyin pàbò ló ń já sí gbèsè ló ń já sí kódà láti ìgbà tí mo ti mọ ọkọ mọ pẹlú òṣìṣẹ ni o kò ríṣẹ ṣe mọ àjọ wà bákan náà ní ṣé oúnjẹ tí mò ń tà lájọ ń ṣe sí àárí àkójọ lórí iṣẹ yẹn náà àárí àkójọ ò gbèsè ló máa ń já sí mo dúpẹ bàbá mi o láti ìgbà yẹn mi ò lálàárí mọ o mi ò rí kó yọ sí mi káàkiri mọ o mi ò rí ọkọ mi náà wọn ò rí kórè káàkiri inú ilé wa mọ o mo dúpẹ torí pé ọlọrun ṣẹgun fún mi o.
0: ìyá yẹn lọ ṣẹgun fún rẹ kínídìí ọwọ́nu májẹ̀mú àdúà ọjọ́ méje ni fi ń bàtú ó ń lo ìwé àṣírí tí mo kọ yẹn ó fi ń gbàdúà àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn ẹni tó bẹ̀rù ẹ̀ níbo lẹ ti ń gbò mí káàkiri ayé sá wake up this is the moment to wake up àsìkò láti sọjí àsìkò láti jí gìrì ẹ já lọ sórí facebook ẹ já lọ sórí tiktok olùfẹ́ láì ní jésù nínú ayé rẹ ewu mọ̀ ni láì gba jésù gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà wàhálà mọ̀ ni níbo lo ti ń gbò mí káàkiri ayé ẹni tó lè ràn lọ́wọ́ inú jésù nìkan ni o òní bíbélì fi sọ pé ẹjẹ́ alágbára nínú olúwa ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ní gbogbo yẹn máa bọ́ sórí youtube tiktok and ẹgbẹ́ ìyọyín dání pẹpẹ yọ pọ̀nmọ́ ní ọ̀ǹdì wáhùn máa sọ ibi tí màá wà fún yín bí mo ṣe ń sọ létí yín ẹ jẹ́ ń ṣe báyìí ẹ̀yin ọmọ ọlọ́run wo ẹ jẹ́ kí n pe àwọn ọmọ ọlọ́run bíi 75 kí wọ́n bá mi fi ìwú gbin 1,000-2,000 kí wọ́n fi dá sí iṣẹ́ ìkàlẹ̀ fi polówó tọ́lá mi ò tí ì sọ nǹkan kan kése lẹ̀ ń gbọ́ kàsàkàsà ń bọ̀ so wà nú àwọn èèyàn tó lè bá mi support gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ní ìdámẹ́wàá ẹ̀yin náà mú oní 2,000 oní 1,000 ọ fẹ́ fi support iṣẹ́ ìfún tọ́lá ẹ jẹ́ ń pe account number church ni 19 66 36 38 73 ẹ tún pè 19 66 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number church ni bí yín ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International ni ó gbé jáde First Bank nìyẹn gbogbo ẹyin ọmọ ọlọrun tí wọn bí lónìí ẹ yẹ kúnlẹ gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ mákì wedding anniversary yẹn kúnlẹ mọ náwó sí yín báyìí ni olúwa wí kí ayé rẹ kó dùn ju ti tẹlẹ lọ bó ṣe mákì birthday rẹ tẹ mákì wedding anniversary yìí ẹ wọnú ìsinmi ẹ wọnú ìdùnnú ọ̀dà máa ríre ní gbogbo ọjọ́ ayé rẹ in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary màá wá fẹlẹ ìkùnsà gbogbo ẹyin ọmọ ọlọrun mo gbàdúrà létí yín fún nàìjíríà pé nàìjíríà padà gbọ ẹni bí ọkàn ọlọrun ni ó bọ sí orí àlééfà in the name of Jesus nàìjíríà padà ṣe in Jesus name ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì tèmi náà 08081-71-65-66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ire àtànúkọ báyìí ẹ jẹ́ mọ́ lórí facebook you are blessed it is well with you.

0: sókè ẹja ṣe báyìí torí ìjọba àsìkò ká má baà pẹ́ lẹ́nu rẹ̀.
1: Bàbá náà máa bá gbà rẹ́mọdé jẹ́ mọ́. Bàbá náà máa bá gbà rẹ́mọdé jẹ́ mọ́.
0: Ẹja kọjá lọ sọ́dọ̀ olórí ẹwà Tunmi Ajeri Ike. Torí ní àjò pọ̀ lálẹ́ ìta fẹ́ rìn rìn àjò ayọ̀ tí ò sì ní ìṣòro ṣe fẹ́ nìkan kan wá. Lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ha olórí kí làwọn àgbà fi ran ẹ sáwọn ọmọ Nàìjíríà délé lóko lẹ́yìn odi fún ti orí ètò fún tòní.
2: Ẹ̀kalẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ti ìrìn àjò ẹ̀dá nínú gbogbo tí ẹ̀dá bá ń ṣe nínú ayé. Fẹ̀kàn tẹ́lẹ̀ gbogbo wa pátápátá náà lákúkú ti morúkọ tí èmi ń jẹ́ ẹwà Tunmi Ajeri Ike lorúkọ mi. Lórí ti ètò ìrìn àjò ẹ̀dá talẹ́ yìí kí làwọn àgbà fi rán mi sí yín. Àwọn àgbà sọ pé bí àṣà bàbá mi kan ní àwọn àgbà sọ pé èmi náà wá jẹ́ kẹ́ mọ̀ pé àwọn àgbà ní kí n wí fún yín pé bí èèyàn bá wà nínú ayé tó wá wò ó nínú ọkàn ara rẹ̀ pé jẹ́ kóun ó fi àìlákà kún tàbí mi mọ nkan tí mo lè bóyá bí kẹ́yàn sọ wípé olóyìnbó a mọ̀ pé ní nonchalant attitude àwọn ìwà bó ni mo ṣe lè gbé àgbékalẹ̀ rẹ̀ dáadáa tí a lè rí bi mọ̀ dáadáa káríbi kàákún àìlákàkún àfọwọ́fà. Àfọwọ́fà máa ba ìrìn àjò ẹ̀dá jẹ́ nínú ìrìn àjò téèyàn bá decide láti rìn fúnra rẹ̀. Àfọwọ́fà àìlákàkún a máa bà á jẹ́. Àìlákàkún ni ò jẹ́ kẹ́lòmíì ó ti rìn jìnà. Àfọwọ́fà ló jẹ́ kẹ́lòmíì ó di ẹrù tí kì í ṣe ti ẹ̀dá ní. Àfọwọ́fà ó burú tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n sọ fẹ́nìkan pé nǹkan báyìí lẹ́lòyọ ni ẹ wo mo ti lórú ẹ̀ rí kò ìlórí o kò ìdé bẹ́ẹ̀ rárá o yóò ní ẹ wo mo ti lórí rẹ̀ yẹ̀bi yẹ́yẹ́ kẹ́yàn pọ̀ Akíntola pọ̀ mọ́ kínní ẹ wo kò ṣiṣẹ́ lára mi ń gbà yẹn jàre. Àìlákàkún àti àìfọwọ́fà lè má jẹ́ kí rìn àjò ẹni tí ń rìn lọ jẹ́jẹ́ kó débi tó ń lọ bọ̀rọ̀. Àfọwọ́fà àti àìlákàkún ó lè mú kí ìrìn ogún ọdún kó di 45 years téèyàn ò bá múra. Àìlákàkún àti àfọwọ́fà ó burú tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ó burú ju kan sọ wípé ogun ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jẹ́ wípé àfọwọ́fà logun tó ń jà. Ẹlòmíràn wà tó jẹ́ wípé ihun tó fọwọ́ ara rẹ̀ fà ẹrù tó fọwọ́ ara rẹ̀ dì fúnra rẹ̀ ní padà wá jà lógun tó rò wípé bóyá ẹnìkan ló wà nídìí ọ̀rọ̀ òun tó bá máa wá yá lórí ìrìn àjò ẹ̀dá yóò ní ẹ̀dákùn ẹ̀yìn àgbà nǹkan báyìí ló ń ṣe òun ẹ̀dákùn ẹ̀bá òun wò kò wò wípé ǹjẹ́ tiẹ̀ wò pé ṣóògùn àfọwọ́gà fà gan ṣó ṣeéṣẹ́ ṣóògùn àfọwọ́fà ṣó ṣeéṣẹ́ ṣóògùn àìlákàkún ṣó ṣeéṣẹ́ ogun wo ló burú bí ogun àfọwọ́fà ogun wo ló burú bí ogun àìlákàkún téèyàn fọwọ́ ara èèyàn fà wọnú ilé fúnra èèyàn. Bó wa la ṣe lè bọ́ kúrò lọ́wọ́ àfọwọ́fà yìí bó la ṣe lè bọ́ kúrò lọ́wọ́ àìlákàkún bí kan fún ọ ní nǹkan kò fi sílẹ̀ kan màárà ìwé ìrìn àjò ẹ̀dá ẹ má wọrí wọn ti polówó ẹ lẹ́nu wọn ti sọ fún ẹ lẹ́nu tó bá fi máa dọ̀sẹ̀ tó ń bọ̀ ìgbà tó ń sọ pé gbogbo nǹkan lèèyàn máa rí èmi kẹ̀ máa make sure pé mo rà lọ́sẹ̀ tó ń bọ̀ máa make sure pé mo rà lọ́sẹ̀ tó máa tẹ̀lé máa make sure pé mo rà lọ́sẹ̀ tó máa ṣe kinní kan bó ṣe máa fẹnu rà tọ́jọ́ ẹ lọ nìyẹn tí 3.0 mi ó tún dé bí ó ṣe ràárà nìyẹn ẹnu yìí náà ni ó fi ràárà inú ogun tó wà yìí nǹkan kékeré náà ni ó ṣe o nǹkan kékeré tó kéré jọjọ ni ó ṣe tí ó fi bọ́ nínú wàhálà yìí o ṣùgbọ́n àìlákàkún yìí ńkọ́ àfọwọ́fà yìí ńkọ́ ṣé àìlákàkún kọ́ ló mú ogun àfọwọ́fà wọlé àìlákàkún ló mú wọlé àwọn àgbà ní ká ṣọ́ra ká gbìyànjú láti má fọwọ́ fan tí ò tún nítumọ̀ kún ayé wa níbi àìlákàkún ká má tún fọwọ́ fan tí ò nítumọ̀ wọlé níbi àìlákàkún ká gbìyànjú ká mójútó ọ̀rọ̀ ara wa tí wọ́n bá sọ fún wa pé ẹ gba bí ẹ mọ́ kọ àìlákàkún etí àìlákàkún ẹ mọ́ kọ sí mọ́ tí wọ́n bá àìlákàkún ni ò jẹ́ kẹ́lòmíì ó ti tẹ̀síwájú ìwọ tó yẹ kó kọjá lọ síbi tí wàá ti ṣe nǹkan mi won e wo ma se lola ma se lotun la ma se lojo merin ti nkan ti o to nkan yen to fi wo lara e je ka mogun e laka kun kuro ki a ma ba fowo fa nti o ye ka fowo fa sinu irin ajo ara wa to ba tun di lojo mejo atemi ateyin a tun jo wa nbe

ajé àmúyí bá ti àdédò yìí sẹríkì ogun dípẹ ogundélé núré ní àjàlá mùtádù àkọlà wọlé ayégbàmí ayọdélé princess àfìjì sọrọ abúláyé adéwálé adéwálé wàsí òbúsàárí ọ̀rọ̀ díẹ̀ ti tó fẹ́ ni tó fẹ́ gbọ́ sẹ̀sí aaron tó lù lọ pé samson ọ̀rọ̀ rèé o òní yóò ní fọ̀lá dọ́là àìlákàsí àìlọ́kàn láti gbé ìgbésẹ̀ akin ṣe nǹkan lásìkò tó tó àti àsìkò tó yẹ àwọn àgbà sì bọ̀ nílẹ̀ yorùbá wọn ní ẹ̀wà àsìkò yá ju yán àṣẹ lọ ọjọ́ ayé kálukú ń lọ o ní mari ò ní jẹ́ ká dà gẹ́gẹ́ bí ejò tó kọjá nínú ayé tí ò nípa ìṣẹ̀dá jẹ́ káwọ́ ó nípa re tọmọtọmọ ìmọ̀ nurudeen alhaji amdala àtọdúnṣe látọrọ lè dé tilẹ̀ káàbọ̀ ìyá wa dáadáa àmọ́ iná ọlájí ní ìbá adéoyè abiola akínwalé àbọ̀sẹ̀dé mò ń bọ̀ mi ò tí ì dé bọ́lálé àṣàbí ṣàǹwá iná díẹ̀ lò sẹríkì ogun dípẹ mo kàn ń fẹmí ìmorin ẹ sáwọn tẹlẹdùá kádàrá kó ti máa wà lójú òpó pẹlú wa ẹjẹ nǹkan sáré ẹjẹ ń kí wọn ẹjẹ ń kí wọn ṣùgbọn lọsẹ ọsẹ ilé ẹrí jésù dr lukman ọmọ tìjání tó máa níforíṣe làwọn olùṣọ́lá rọ̀ṣídì ìkànnì ọmọlúàbí làwà yìí ta ti ń gbóhùn sáfẹ́fẹ́ òyedèjà.

0: ètò lónìí wàhálà wọn tán ti rí bá ti ṣe látara ètò yìí o. Tura bá wọn kan yọ gan ta ara mà ní.
1: Ìjọkùnbọ̀ pẹ́ bí ọmọ yẹyẹ ta ẹ ṣe, wọ́n yẹ ọmọ làwà mí, máa gbọ́ bí ìbọn ṣe ń wí.
0: Kódà ti pẹ̀lẹ̀ láti bẹ̀rẹ̀ dé òpin tá a bá fi dá ọpẹ́ lónìí ó tó bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ. Wàhálà ìdí sáṣe sùúrù
1: o. Má sì rówó fi ṣe o.
0: Bóyá tẹ́ wàdúà.

0: Ajẹ̀mílà àti Ẹniọlá. Ibẹ̀ yẹn la dúró sí ta fi dúró. Fúkẹ́ tó gbogbo apáta láàrín bá ti ṣe lágbára Elédùmarè. Gbogbo ìgbà tó wọn ayọ̀ bá ti kàn wá nínú ayé àárowó fi ṣe àṣìrí bá ti ṣe lókè pẹ̀. Ẹ káàbọ̀ mú kí yín káàbọ̀ sabala tó kàn lórí ètò. Ẹ jẹ́ àlọ́ mò ń padà bọ̀ torí mo fi eléyìí ṣíde ọ̀rọ̀ sílẹ̀ ni kí kálukú máa padà kó máa palẹ̀ mọ́. Ẹ jẹ́ agbéra báyìí ká lọ sabala ẹlẹ́ẹ̀kejì lórí ètò abala tá a pè ní abala àròjinlẹ̀. Ọyá ẹ̀yin àgbà ẹ jẹ́ àlọ́. Mo kí tọmọdé tàgbà àtònílé àtàlejò mo kí káàbọ̀ sábala tá a pè ní abala àròjinlẹ̀ pàápàá jùlọ lórí ètò fún titi àṣálẹ̀ yìí bá méjì kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti yẹn sọ̀rọ̀ ṣàlàyé yànnàná ọ̀rọ̀ lórí abala yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní abala tó ṣe pé ibẹ̀ la ti máa ń gbìyànjú láti mú ọ̀rọ̀ wá láti ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ eléyìí tó yakin pàápàá jùlọ lórí àwọn ìṣẹ̀lẹ̀ kan àwọn ìṣẹ̀lẹ̀ kan àwọn ẹ̀dá mìíràn tí adániwáyé dá sókè ìpẹ̀ tó wúlò fún gbogbo ọmọ adáre orun ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ nípa wọn bí tí òkó kéré mọ tàbí kó jẹ́ pé ìmọ̀ wa kéré jọjọ lórí wọn tẹ́lẹ̀ tẹ́tí kò gbọ́ mi dáadáa. Sọ́yìnkà Samson Olúwaṣẹ̀san nínú àwọn nǹkan tá a ti ṣàlàyé lórí ètò yìí a ti sọ nípa àwọn ẹ̀dá míì bíi ẹyẹ a sọ nípa ẹyẹ tó ń bẹ lórí igi bákan náà a ṣàlàyé nípa àwọn ẹja tó ń bẹ nínú ibùdó àdákẹ́ká ti sọ nípa àwọn ẹranko tó ń bẹ nínú igbó ṣùgbọ́n láti ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn wá a ń sọ nípa ewé àti egbò pẹ̀lú àwọn èso wọn. Ẹ káàlẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi ẹ sì kú déédé àkókò yìí fáwọn tó bá ń bẹ̀rù orílẹ̀-èdè ibòmíì tó yàtọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ tójú àjọ tí wọ́n tún yàtọ̀ díẹ̀ níwọ̀nba. Ìdí rèé tí mo fi ń kíwa káàbọ̀ sórí abala yìí lálẹ́ yìí níbi tá a ti máa yànnà ní ọ̀rọ̀ tá a máa ṣàlàyé nípa ewé kan tí wọ́n ń pè ní ewé ṣawere pèpè àti èso rẹ̀ ṣawere pèpè àti èso rẹ̀ ewé ṣawere pèpè àti èso rẹ̀ òun náà ni tí a máa ṣe àgbéyẹ̀wò lálẹ́ yìí lágbára Elédùmarè lórí ètò ìrìn àjò ẹ̀dá ní abala tá a pè ní àròjinlẹ̀. Kí ni àwọn àǹfààní olówó iyebíye tó ń bẹ lára ewé ṣawere pèpè ìyá àti ẹ̀dá ewé yìí gan mọ̀ mo láyọ̀ láti fi tó wa létí gbogbo àwa tí a bá wà lórí pilátífọ̀mù wa ìrìn àjò ẹ̀dá èyí tó jẹ́ ti WhatsApp lágbára Elédùmarè àwọn àgbàlagbà ó bá mi fi ewé yẹn síbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bákan náà àwa tá a bá tún wà lórí ti ìrìn àjò ẹ̀dá fans page ìyẹn lórí Facebook a tún ní àǹfààní àti ṣe àgbékalẹ̀ rẹ̀ síbẹ̀ ewé ṣawere pèpè ẹ jẹ́ a lọ torí káwọn àbálẹ̀ bàbá mi dá sí dáadáa ẹ káàlẹ́ o ta ló wà lójú òpó yìí ìyá yìí ìyá hello ìyá ó ti dá kò sí wàhálà ilé yẹn ti rìn kúrò kan ti wọlé síbi tá a wà hello ẹ mà káàlẹ́ o àìsùn rèé o ìyá wa àbíyá ṣe Elédùmarè ewé ṣawere pèpè
1: kò ní lè má wà
0: àmì Elédùmarè
1: ìlú ṣe wà pẹ̀lú àwọn ọmọ tuntun mi ìyá lè gbé ewé ṣawere pèpè
0: pẹ̀lú èso rẹ̀
1: pẹ̀lú èso rẹ̀ wọ́n gba pèsè pèsè wọ́n lọ bí ó fún ná
0: tó
1: ìyẹn lè fa tarodo sí
0: atarodo ẹyọ kan
1: ẹyin
0: àgíríkì kan tó
1: lẹyìn àgíríkì wọn ò ti ṣe tí ó ti jiná
0: wọn ó ti kọkọ ṣe ẹyin tẹlẹ tí ó ti jiná àbí.
1: Bẹ́ẹ̀ni wọ́n wá fi owó wọn fa sí
0: wọn ó fi
1: owó yẹn wọn ti lọ wọ́n bá sínú kòkò tí wọ́n bẹ́ẹ̀ fi tù
0: wọ́n
1: bá ti wá bá ṣíṣán wọ́n fi kò sí wọ́n fi yẹ sí wọ́n bá ṣe sí òbíná
0: kàṣà
1: ẹni yẹn tó ti wà bẹ́ẹ̀ wọ́n ti jù sí o wọ́n wá sọ síbi fún wọ́n bá ga wọ́n bá ṣàdúrà sí
0: wọ́n ṣàdúrà sí
1: tó mo fẹ́ sọ owó òṣùkú lágbájá
0: o tó owó òṣùkú ọmọ mi mo fẹ́ san o
1: mo fẹ́ san ìfẹ̀wé lé tábìlì pèsè tábìlì wéré-wéré tàbí mú owó ọmọ mi wá
0: tó
1: bàbá àjẹ tó dùn ní jẹ́ bàbá àjẹ iye tó mọ́ ń bá ń jẹ́ wọ́n bá kó jẹ láàrin ogún ìṣẹ́jú. Ọlọ́run máa mú wa.
0: Àmì àṣẹ Edumare.
1: Ọ̀sán wọ.
0: Àṣírí owó ọmọléèwé yẹn ó bò.
1: Ọ̀sán.
0: Kí lè ọjọ́ náà ó tó ṣú?
1: Ọ̀sán.
0: Ẹ.
1: Owó ìsàwọlé ṣètò bákan náà.
0: Ẹ tẹ̀síwájú ìyá wa.
1: Èso orí ẹ̀.
0: Ee.
1: Yẹ́lò.
0: Ẹ.
1: Tọ́ bá sọ fún mẹ́sàn.
0: Èso orí rẹ̀ mẹ́sàn-án. Ọkùnrin mẹ́sàn-án.
1: Àtàrí bẹ́ẹ̀ ni. Àtàrí mẹ́sàn.
0: Ọmọ àtàrí náà mẹ́sàn-án.
1: Wọ́n jẹ́ kí ó kùn náà lẹ́nu. Tọ̀ bá mú mi sí. Tọ̀ bá mú ògì gbóná sí. Ògì gbóná lọ dá.
0: Ògì gbóná ló dá.
1: Tọ̀ bá mọ sí èbò sí. Wọ́n dà níyàn tọ̀ bá wọ̀. Ṣé ìnáwó ilé àná yìí? Owó tẹ́ǹtì àtàdá.
0: Ojú ò máa gbọ́dọ̀ tí òun.
1: Ọgbọ́dọ̀ tí o. Wọ́n gba tẹ́ǹtì rẹ̀ gbàgbà. Wọ́n àfihàn ìwé fún oṣù bò.
0: Tó bá ti kódà kọjá pé owó màálù ní fi ń wá.
1: Àṣírí ó bò.
0: Àṣírí ó bò. Kábíyèsí Elédùmarè.
1: Sáré pèsè.
0: Ẹ tún tẹ̀síwájú.
1: Ìwà mú.
0: Ègbọ́.
1: Ọgbọ̀ díẹ̀. Jẹ́bẹ̀ díẹ̀. Wọ́n lọ kó súná.
0: Tó.
1: Ìwẹ̀ ẹ̀fẹ́ ní ẹ bá fẹ́ ṣe náwó. Ọwẹ̀ láàárọ̀ ìnáwó.
0: Kó ṣe kí ni? Kó wẹ̀.
1: Láàárọ̀ ìnáwó.
0: Láàárọ̀ ọjọ́ ìnáwó. Kai.
1: Bẹ́ẹ̀ni. Ẹ̀rọ ìdùnnú.
0: Kó wá wá kò lọ.
1: Ẹni tó mọ gbà wọ́n láàárọ̀ ẹ̀dá kó.
0: Kò ní ṣe ewu ìyá wa. Ìyá ẹ kú ohun. Pele. Hello. Òní ni màá kólùwọ́jà.
2: Ọ̀la máa kólùwọ́jà.
0: Àárọ̀ ọ̀la ló fẹ́ kólùwọ́jà.
2: Ẹnu ẹnu. Ẹnu ẹnu nìna kì í fi ń kólùwọ́jà.
0: Káàbọ̀ bàmí. Ẹ.
2: Ọ̀dọ̀dọ̀ tí náà kì í bá kólùwọ́jà.
0: Tó ṣe mistake tó kólùwọ́jà táwọn yẹn kó gibo.
2: Ìwọ̀n tó fa burú ọwọ́ wọn jà wá.
0: Àṣẹ́gun lẹ́bàá mi.
2: Bàbá dáadáa. Níjà ìwọ rìfáàsì.
0: Àṣẹ Edumare. Àdàbí ọjọ́.
2: Ọ̀run yóò sì ní dàrú bí ọkọ̀ tó fọ́ táìmì.
0: Àmì Elédùmarè.
2: Mo kí àwọn ẹni bí ẹni. Àwọn èèyàn bí èèyàn. Ọ̀run yóò ní dàrú bí ọkọ̀ tó fọ́ táìmì o.
0: Owó náà ni wọ́n ń ṣàmì.
2: Ìjẹ́ tọ́lọ́run. Ṣé gbogbo èèyàn ṣíwájú o?
0: Tó.
2: Gbéwé sáwéré pèpè. Ẹlò wá dis flower.
0: Lọ́fíńdà yẹn.
2: Àbẹ̀bí ń tù.
0: Ẹ
2: sì lè lo divine grace.
0: Ọ̀kan náà àwọn bíi mẹ́tẹ̀ẹ̀ta tẹ dárúkọ yìí.
2: Bẹ́ẹ̀ni. Ẹ wà lọ wíwẹ̀ sáwéré pẹ̀lú.
0: Ok.
2: Ìwé ajé.
0: Odì méjì.
2: Ìwé ọ̀la.
0: Odì mẹ́ta.
2: Àtàrí.
0: Odì mẹ́rin.
2: Ẹ bá ti wé ìwé ìsáwéré pèpè. Mẹ́sàn-án. Ewé ajé mẹ́sàn-án.
0: Odi ewé ọ̀la.
2: Atari. Ẹyọ atari.
0: Mẹ́sàn-án. Fọkùnrin.
2: Ẹ wá fi ewé ọ̀la ìwọ̀n bá kún.
0: Àbátọkùnrin àtobìnrin náà mẹ́sàn-án ni.
2: Ẹ̀rọ méje tó
0: bẹ̀rẹ̀. Mẹ́sàn-án tọkùnrin. Ẹ ṣeun.
2: Ẹ bá ti wá lọ gbogbo ẹ̀ sí powder. Ọba ẹ kó tútù náà ni ẹ lọ pọ̀. Ẹ wá kó sínú ẹ. Ẹ gbé ilé mbẹ́ ọjọ́ kẹta. Ẹ máa fi rárá. Orí wọ tó o bá ń tajà. O lò ó. Tó bá dédé ọjà rẹ. O tà yàtọ̀.
0: Lọ́jọ́ náà.
2: Bẹ́ẹ̀ ni mo sọ wà lára.
0: Lẹ́yìn ọjọ́ kẹta kọ́ bẹ̀rẹ̀ sí fi para.
2: Kọ́ bẹ̀rẹ̀ sí kọ́ mọ bù sára.
0: Kásá. Kásá. Kó múra ló ń ta kọ́ wá gbé báàgì lọ́wọ́ kọ́kọ́ já sí ìdí ọjà.
2: Pẹ̀lú ìyọ̀nda àtàdá ni wáyé. Ọlọ́run ó lò ń sábà bí.
0: Kábíyèsí Elédùmarè.
2: Ẹ wá ẹlẹ́ kí n bí ibẹ̀. Fẹ́ẹ́rẹ́ ìwé sáwéré pèpè yìí. Fẹ́ẹ́rẹ́ ni tó bá jẹ́ pé kò jìnnà sọ́dọ̀ rẹ. Ìwọ kan lọ mú. Nínú omi tó o máa fi ìwẹ̀ kó tó jáde nílé. Ìwọ kan lọ jáwọ̀n bá fọ kàn gbónú omi.
0: Kọ́ dà sínú omi kó wá gbó sínú ẹ̀ mbẹ́.
2: Kó ń bẹ̀ kó ara ṣẹ́wẹ̀ ń kò. Kò sì gbé wọlé ìwẹ̀ kó wẹ̀ kó jáde kó nílé.
0: Kọ́kà fomi yẹn wẹ̀.
2: Bẹ́ẹ̀ ni kò kàn fi wẹ̀.
0: O lè fi wé ọṣẹ, o lè fi ṣanra, o lè fi ṣe.
2: Ẹni ọṣẹ. Lè má lu ọṣẹ. Kọ̀ọ̀kan bù sára kò fi sára bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀ lè lò bẹ́ẹ̀ lera. ìjáde rẹ ó mọ yàtọ tó bá ń lò.
0: Tí bá ti ń wọlé bọ̀ ọkàn yọ máa rẹ́rìn wọlé.
2: Pẹ̀lú yọ̀ǹda sọlọ.
0: Kó fọwọ́ ọ̀tún kó wọlé fọwọ́ sí torí yóò lówó tí ẹ ra nǹkan.
2: Pẹ̀lú yọ̀ǹda sọlọ.
0: Ee.
2: Ìnájú ẹkùn lélẹ̀.
0: Ẹ̀hẹ̀n.
2: Ń dẹrù bọ̀dẹ.
0: Káì.
2: Bàbá.
0: Ẹ̀
2: ẹ máa jẹ lọ.
0: Kò fẹ́ sàwẹ̀. Ìpè kan ti wà níbi ẹ̀lọ́ ta ló wà lójú òkú yìí.
3: Ẹ̀lọ́.
0: Ẹ mà kaalẹ̀.
3: Ẹ kaalẹ̀.
0: Yes sir.
3: Ẹ rí èso ṣàwérè pèpè.
0: Èso ṣàwérè pèpè.
3: Bẹ́ẹ̀ni. Àtọkùnrin ni o. Àtọbìnrin ni o. Tí wọ́n bá ti mú 21 rẹ̀.
0: Tó.
3: Òun ó lò ó. Bẹ́ẹ̀ ń lo oògùn.
0: Bí ẹ ń lo oògùn.
3: Bẹ́ẹ̀ni. Kò sí bírú àìsàn. Rọparọsẹ yẹn. Kódà kì í rán sí yẹn.
0: Kódà kì í.
3: Kódà kì í rán sí yẹn.
0: Kábíyèsí Elédùmarè.
3: Kò ní kò sí. Kò ní wo ara oníke.
0: Ẹkú
3: yẹn ṣe lọ nù.
0: Ẹkú làákàyè.
3: Ẹ máa dúpẹ́
0: o. Àdúpẹ́ o ti yín ò ní bàjẹ́ mo dúpẹ́ o.
4: Ọmọ ara ayé wọn lẹnu méjì wọn ní ṣe bá wí fún gbogbo ni.
0: Àwọn tún síwájú torí pé àwọn èèyàn ń bẹ lójú òpó yìí láwọn fẹ́ bá wàdà sí lálẹ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn àgbàtẹ wà ń bẹ̀ mo dúpẹ́ o. Ẹ ṣeun a sì wà lójú òpó àwọn nọ́mbà wa mẹ́rẹ̀ẹ̀rin nọ́mbà lúpọ̀nà ọmọ tìjà ń ti kàlà rẹ̀ wà ń bí bákan táwọn àgbà tó bá ti wọlé mẹ́ gbé má tún dúró mọ́. Ọ̀dà tí wọ́n bá rí tiẹ̀ gbé mi ò gbé tèmi o. Hello.
5: Hello.
0: Ọmọba
5: Kìjáre.
0: Tìyín ò ní bàjẹ́ o jàre. Àwa ìmọ̀ àṣà yìí.
5: Ẹ ní ti àmúlò ayé pẹ̀lú.
0: Aṣẹ́ Ìdùmarè.
5: Àbára yóò ní bàbá pẹ̀lú.
0: Àmì Elédùmarè ẹ ṣeun jèrè ẹkú làákàyè.
5: Láfọwọ́lá wọlé wọ́tá.
0: Ìlà Bilali Olasim ẹ ṣeun.
5: Ẹ bá mi kí ìyàwó mi ẹ̀ wá tómi.
0: Ìyàwó yín ẹ̀ wá tómi.
6: Àwọ̀
0: ẹ̀yìn ó wà níbí náà ni.
5: Yàrá o ní tẹnu gbogbo ọmọ náà gbọ́ ọmọ.
0: Ahan. Ẹ kíra yín. Ok.
5: Àbàrá yìí ò ní ṣe mú ba ọ̀rọ̀.
6: Ẹkú bí ojú ọjọ́ ṣe rí bọ́bọ́.
5: Ojú ajá náà ó burú náà já.
6: Kọ́rọ́n kó ṣe àrùn wà ní.
5: Ẹ̀bá mi ṣe gbá ọ̀ fáwọn ọ̀gá.
6: Èmi ó fi gbárù fún oge ni fògárì.
0: Yọ ká àbùkù nù.
6: Fògárì fògárì jẹ gbárù
0: fún ọgá. Kó fi ṣe gbárù fún ọgá. Padà síbi tí jọ ń bọ̀.
6: Àbùkù àjẹṣẹ́ àbùkù ìwọ́rọ́ wà fún ọ. Àbùkù kò sí rí àjẹṣẹ́.
0: Kò sí àbùkù láti àjẹṣẹ́. Àbùkù wo ló wà? Ó ti da. Ẹ sàdá wà lálẹ́ o. Àbùkù wo ló wà? Kò sábùkù àjẹṣẹ́.
5: Ọlọ́run
0: gbà fún wa
5: pẹ̀lú ògbó ọlọ́run.
0: Aṣẹ Elédùmarè ẹkú làákàyè.
5: Ọkọ ọlọ́wọ́ la fọ.
0: Ìlà Bilali Olasim.
5: Orúkọ mi làáfà ṣe ń sọ́ni yẹn. Láti máṣá yìí.
0: Ẹ ṣeun.
5: Ewé tẹ mú aládé yìí. Ewé ńlá ni.
0: Ewé ńlá ni.
5: Wọ́n máa ń sọ pé àpàṣẹ. Ewé yìí ló ń jẹ́ bẹ̀.
0: Ìyẹn ni ewé ṣàwórí pèpè.
5: Pẹ̀lú òwú ọlọ.
0: Ayọ̀ yà ẹ̀jẹ̀ àwò.
5: Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tẹ̀lé ìyá mi ìyá mi rẹ̀ tẹ́. Iṣẹ́ tí ìyá náà fi bẹ̀rẹ̀ ẹ̀kan. Ẹ̀dá tó fẹ́ fi èso orí ìṣàwórí pèpè. Pẹ̀lú ataari mẹ́sàn-án tó fẹ́ jẹ́ tó fẹ́ ìbò rẹ̀. Wọ́n ṣọ́ra o.
0: Ẹ ṣáà wò ó.
5: Ọmọ bá ti já ní. Lásìkò tí wọ́n bá jẹ sí ní ìlú. Kódà wákàtí márùn-ún síta yìí wọn ò gbọdọ̀ sí ọ̀rọ̀.
0: Wọn ò gbọdọ̀.
5: Wọn ò gbọdọ̀ sí ọ̀rọ̀ kan fún ìṣẹ́jú kan.
0: Àgbọ̀ ń yé dáadáa. Wọn ò gbọdọ̀ ṣe kíní kan.
5: Wọn ò gbọdọ̀ sí ọ̀rọ̀ sọ.
0: Kọ́ má sọ̀rọ̀ òdì. Kọ́ má sọ̀rọ̀ òdì. Ẹ̀kú làákàyè.
5: Ẹ̀kú lásìkò yẹn tó bá sọ nǹkan tí ìyẹn kò sọ fún. Ọ̀gá wa. Oníṣẹ́ o.
0: Àṣẹ
5: àbúrò mi ṣẹlú wa lórí.
0: Àmì ó ti yé mi. Ṣùgbọ́n ó lè.
5: Ìwé ìwé jù bẹ́ẹ̀
0: lọ. Ṣùgbọ́n tó bá kọ́ máa wúre fáwọn èèyàn.
5: Ṣùgbọ́n tó bá fi ṣàdúrà ní gbogbo ìgbà tó bá fi ṣàdúrà. Bàbá mi pẹ̀lú ògùn ọlọ́run. Pẹ̀lú ògùn ọlọ́run tó fàyà fún ọlọ́run ògùn.
0: Àṣẹ Ìdùmarè. Ẹ kú làákàyè.
5: Ó ní nǹkan táwọn àgbàlagbà máa ń fi èso orí ẹ̀ ṣe.
0: Ẹ jẹ́ ń
5: tá a bá rí ẹni tó ní ìbò àṣírí Papa ji lo pelu ba si
7: eri pelu bi lo se ri yi
5: ko ba mi ja ewe isawori
7: ko ja ewe isawori pepe
5: bele sisi ko ba mi ra mo malu to je to jo o pa lo jo ewe ina o je to ko bi ero ye ina wọ́n wá bá mi wá ìyèrè ìyèrè yóò jẹ́ sí ọ lọ papọ̀ mọ́ ìwé á wà fi ṣe ẹ̀rọ àánú tí a gbé
7: fúnjì
5: ọ̀gá wa
7: ọjọ́ ẹ̀yìn
5: omi ọ̀gbàrá ni wọ́n á wà fi tó ń sọ omi ọ̀gbàrá tó fi rogbò lásìkò tó dùn ún rọ̀ lọ́wọ́ tọ́gbàrá ń ya tó ń sin ìjà pàápàá wọ́n á bọ̀ sínú òjò yẹn wọ́n àtàrí ohun ní ẹ̀bú ṣe tọ́gbàrá yẹn ṣe ń lọ yìí ìwọ̀nba yẹn wọ́n á wá fi wọ́n wá díẹ̀ náà wọ́n á fi sọ ìwọ̀ àfijẹ́ tí wọ́n fẹ́ fi ṣèjì ní ìjì tọ́ bá ti fi sàn òun ni wọ́n á tún takú náà ni wọ́n á fi ṣe omi ọbẹ̀ rẹ̀ epo iyọ̀ wọ́n á fi ṣe tó bá jiná wọn á jẹ kó tutù díẹ lórí jáàtọ bá paná díẹ wọn á wá sọ sórí òfuka wáyé ẹni tó fẹ jẹ kí ìlú wa ṣe àdúà
7: tààrà
5: àdúà tààrà yóò wá ṣe ọgbẹni tó fẹ jẹ kí ìyá sí ní omi òsì tó ń bọ láti sánmọ nílẹ tí ò gba orí páànù kọjá ni o wọn lè gbé dé abidé bọ̀kọ̀ sí gbangba ta wọn wá gbé abọ́kọ̀lé lórí òjò tó ń bọ̀ láti sánmọ̀ ní a máa bọ́ sínú
7: ká máa dà sínú ẹ̀ tààrà
5: abọ́ yẹn tán bá ti wá gbé wọlé wọn tó gbé wọlé wọn kọfà ẹ̀ nítorí pé òjò ní páànù ò ní pọ́ sí lọ́wọ́ wọn tán bá fẹ́ gbé wọlé ìdí abọ́ yẹn wà gbọ́dọ̀ kọlẹ̀ mọ́ tí wọn bá ti jẹ àsìkẹ yìí tán lórí oṣù ká wọn lá omi ọbẹ̀ rẹ̀ wọn wá mu omi òjò yìí wọn ṣàdúrà sí kí wọn tó jẹ òkú gbogbo tí wọn fẹ wọn awu sí náà ọmọ bá ti dání.
7: ó jẹ yín o.
5: bí èèyàn bá jẹ náà jẹ wá january
7: 1
5: ó bá sọ pé òun fẹẹ lo mọ pẹlú ògùn náà ká tó rí méjì ọdún mọtò wọlé fún.
7: lọ́nà àrà lọ́nà ìyanu.
5: pẹ̀lú ògùn náà mọtò wọlé bí èèyàn bá fẹ́ sì náwó ìnáwó yẹn kù bí ọ̀sẹ̀ mẹ́ta.
7: tí wàá ń dẹrù bá
5: ẹni kò gbéṣẹ yìí pẹ̀lú ògùn náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkàn tí òfin ṣèlọ́wọ́ wọn á fi ta lọ rẹ ni.
7: àánú wa rí tààrà.
5: wọn á fún ní gbogbo nǹkan tó fẹ́ lò àṣírí owó tó já yàtà ni.
7: oyè mi
5: àkọ́kọ́ nù.
7: ẹ ṣeun.
5: ẹlẹ́ẹ̀kejì á jà ewé ìṣàwọlé. pẹ̀lú.
7: mo a wà pẹ̀lú yàmbá ilọ̀.
5: ewé ìṣàwọlé pẹ̀lú. ilé yóò níye ewé akíntola. ewé ọ̀ṣọ́ kùtù.
7: ewé ọ̀ṣọ́ kùtù.
5: bẹ́ẹ̀ni ewé olódòǹgbò. wọ́n á wá gún ewé yìí tí wọ́n bá gún un mẹ́rẹ̀ẹ̀rẹ̀ pa ṣé n tẹ́wé yìí ká.
7: ẹ tún kà ó kó lè yé wa o.
5: ewé ìṣàwọlé kùtù. Ewé Akíntola. Ewé ọ̀ṣọ́ kùtù.
7: Mo tẹ̀lé yín o.
5: Ewé olódòǹgbò. Mẹ́rẹ̀ẹ̀rin ìdá àbágún pa. Ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ lọ́ọ̀ báyìí làwa fi gbogbo. Àwọn wa ń pè bẹ̀ fún ọkọ ní Miss Paris. Tàbí Paisi. Ìkan nú ẹ̀ láti omi tá a fi. A wá gbé ọṣẹ yìí a gbé sórí inú gbájé ọlọmọrin a wá gbé sábẹ bẹẹ ìdìbò wa ẹni tó bá jẹ lẹlẹ ní bẹẹ ìdìbò wa ó wá ààyè gbogbo ọgbẹ bẹẹ ìdìbò mẹgbẹrún ibẹ láti máa bú wẹ
7: ká máa fi wẹ
5: iṣẹ yìí ọjọ méjì wà láà wẹ monday tuesday kò jù àárín ọjọ méjì.
7: monday tuesday.
5: Wàláhì
8: mo fi ọba tó ní ẹ̀mí mi gbà bí èèyàn bá wọ ọsẹ ọmọ ìyá ní tí wọn bá ná ṣe ń rìn láàrin èèyàn tó kù sí ẹgbẹ́ kó wẹ̀ ẹ́ tó bá wẹ̀ ẹ́ ọ̀sẹ̀ ní tó bá máa wẹ̀ ẹ́ lọ́sẹ̀ wọn á máa bá ayé ẹ̀ dúpẹ́ ló yàtọ̀ dé bá yẹ.
7: Torí pé àyípadà ó balẹ̀ ayé yẹn.
8: Pẹ̀lú ògùn ọlọ́run àtàtìlẹ́yìn àdánù. Àwọn iṣẹ́ tá a wá sílẹ̀ lórí ètò yìí fún àǹfààní gbọ́ àwọn tí ń gbọ́ mi. Torí ẹnìkan pè mí lórí iṣẹ́ tá a fi tẹ̀lé sí tó kọjá. Ẹnìyẹn sọ pé bàbá iṣẹ́ yẹn ò dẹ̀ ní ifá pẹ́sọ̀. Iṣẹ́ tí ó bá da ayé láàmú ẹ̀ ló gbọ́ lórí ètò yìí.
7: Ẹ kò làákàyè.
8: Gbogbo iṣẹ́ tá a bá sílẹ̀ láàyè yìí iṣẹ́ tí ò tún dùn tí ó jáde gbogbo wa ni.
7: Ẹ kù làákàyè.
8: Àní tí ní ìdìbò níbi.
7: Mo dúpẹ́ ọkọ òun ọkùn bà mi.
8: Ẹ kú ètò.
7: Mo dúpẹ́ o kò ní ìbàjẹ́ o yóò máa dá a sí. Ẹ ṣeun. Ìyẹn dẹ́ àbáwọn ẹ jẹ́ ká tún sún síwájú rí gbogbo ẹ̀yìn àgbà. Mo dúpẹ́ o mo dúpẹ́ ti pọ̀ lójú òpó ẹ̀ sá máa bínú. Ẹ̀lọ́ o ta ló wà ń bẹ̀.
9: Ẹ kú ètò.
7: Ẹ ṣeun fún ọkùn bàbá. Olúwọ̀dẹ ẹ káàbọ̀. Ṣàwọ̀rẹ́ pèpè. Ọyá. Àrùn.
9: Kó jẹ́ balùpọ̀
7: ni. Ni wọ́n ti kó.
9: Kó jẹ́ kíní ni èyàn ò ní kó láyé wíwá tó kó yóò tún kó nbẹ. Wọ́n lọ wẹ́wẹ́ pèpè àti èso rẹ̀.
7: Ewé ṣàwọ́rẹ́ pèpè àti èso rẹ̀.
9: Irun ní tìkùtì.
7: Òní tìkùtì díẹ̀.
9: Ẹyọ àtàjọsìn mẹ́rìndínlógún. Má ṣe á fẹ́ ṣe.
7: Hello. Kai. Network gba akoso. Hello. Kai.
10: Oluwa ma mu mi.
11: Ami.
10: Baba mi fa wa mu mi.
7: Kai na la tun so nkan se ori ti fomode. Ti e ti bae o. Orire lo si bae pelu. O ka re mura se ti wo na mo yen na pe o. Ah, o ma se o lasiko yi. Nọ́mbà tèmi ló pọn ọmọ tìjà níwà lórí afẹ́fẹ́ bàbá olúwọ̀de ẹ̀ dákun tẹ̀ bá láǹfààní àti pè padà torí pé àrùn tàbí àìsàn kò ní fàbùgbé kò ní fàgọ́ ara ẹnì kọ̀ọ̀kan tí wàá ṣe bùgbé lágbára lédùmarè. Jẹ́ kàgbé jẹ́ kàgbé wọ́n náà wọ́n ló kó ti ṣe káì. Hello.
12: Dansu pèdèpèdè.
7: Mi kì ọmọ ìbílẹ̀.
12: Aláàjì ló pọn ọmọ tìjà ni.
7: Tí yóò ní bàjẹ́ ọlárewájú mú káìlà ọmọ tìjà ni.
12: Ọlárewájú ṣọ̀la gáàsù pèdèpèdè.
7: Nǹkan ṣe bá
12: ẹ. Agbọmọlá káfàtà.
7: Nẹ́tíwọ̀kì ṣáà gbọ́ wọn ṣá. Àbá àgbọ̀ yín mọ́. Ok. Mo
12: tún wá pé a kú àṣálẹ̀.
7: Ẹ̀kú àjálẹ̀.
12: Ọlọ́run jẹ́ oṣù yín.
7: Àmì ọjàre.
12: Ọlọ́run jẹ́ ọrẹ́ yìí.
7: Àmì Elédùmarè àtẹ̀yìn náà.
12: Ẹ̀mọ ayà sílé ìfẹ́ láàrin ìṣẹ́jú kan. Lórí gbogbo tẹ́ ẹ̀ mú wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹni tí ò bá ní làákàyè kò lè rí gbogbo rìsáàsì bẹ́ẹ̀ kó gbà. Àwọn Yorùbá àwọn bàbá wa wọ́n ní ọgbọ́n kan gbọ́n kì í tán nínú orógbó. Ìmọ̀kímọ̀ kì í tán nínú obì. Etekete kì í tán nínú àtàrí.
7: Gbogbo
12: ẹ̀ pátá omi ìmọ̀ ni wọ́n fi mú lálẹ́ ìfẹ́.
7: Agbára
12: adániwáyé ọgbọ́n ìmọ̀ àtòye yóò máa lékún.
7: Àmì ní
12: o.
7: Mo dúpẹ́ o.
12: Ìjọba nínú kùlùmbẹ̀ náà ọpọlọ ẹnìkankan yín kò ní yòrò.
7: Àṣẹ
12: yìí kò ní kó fáírọ́ọ̀sì.
7: Àṣẹ yìí dùn máa rè
12: àkàrẹ̀.
7: Ọkùn o.
12: Ṣàwùrẹ́
7: pẹpẹ tẹ mú
12: wa,
7: ìyá àgbálẹ̀. Ó mà dá ìlú lóhun.
12: Ìyá kò gba táìmù mi fi.
7: Ẹ má yí ó gba táìmù wa torí pé ọ̀rọ̀ pọ̀ lálẹ́ yìí. Ẹ ṣe ohun ìjà rẹ fi ìyá àgbálẹ̀ lẹ̀.
12: Ṣàwùrẹ́ pẹpẹ kò ṣe wí tá a mú wa tí ò ní kì mí.
7: Bẹ́ẹ̀ni.
12: Ìrìn àjò ẹ̀dá àwọn kì í fi palẹ̀ tó gbá.
7: Lọ́pọ̀lọpọ̀
12: ọjà
7: ẹ tó máa ga. Ẹ tún fẹ́ dájà mí sílẹ̀. Wọ́n a máa fi páálí tó gbá.
12: Àwọn máa fi páálí tó gbá.
7: Tí ò sí nǹkan kan nu páálí yẹn.
12: Àwọn fi páálí tó gbá.
7: Ẹ̀yin ò fi páálí tó gbá.
12: Lẹ́yìn ìrìnàjò ẹ̀dá kò sí nǹkan gbèsè tó mọ́.
7: Lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tún ni.
12: Àwọn fi páálí tó gbá.
7: Ẹ̀jẹ̀ ń sókè. Ẹ káàdì. Ó dọjú àjọ̀dún. Ẹ sọ ìtumọ̀ gbọ́dọ̀ tẹ sọ yẹn o.
12: Fún aṣínà. Tá a fẹ́ lu ìwé ìtọ́nà ṣàwúrẹ́ pèpè. Ẹni tó bá fẹ́ lu iṣẹ́ yìí ó rí pé òun ní àwẹ̀nù dáadáa. Ọpọlọpọ ẹ̀dá ìdíwọ́ máa ń wà ní ara wọn.
7: Wọ́n
12: náà wọn ló gbá àwọn lu àwo kò ṣiṣẹ́.
7: Wọ́n lu kòkó bábà sásùn.
12: Nígbà tí pé ìdíwọ́ tó ti wà lára. Aṣọ ò lè dọ̀tí. Kálá fẹ́ máa fomi tó dọ̀tí ká tó máa fi
7: fọ̀ọ́.
12: Èèyàn ó pẹ́ ta ba fe lo se a lo wa wa ku birin wa ja tona saure pepe meje okun a ja meson o wa lo wa obi abata oloju merin awa mu obi e wa da ni osi wa pa obi yen ele to ba wa se oju soke ninu obi e iba je yan kan iba je meji ele to ba sa di soju soke kan wa mu ninu obi ti won da ti won pa yen kan wa mu kan na saure pepe meson fun okunrin meje fobirin kan wa je kan na yen ati obi yen kan wa je lenu pelu yondo olohun olohun lo ba lagbara ona o si fun ruse da to ba lo se
7: ona o si fun
12: ona o si fun
7: kabiyesi
12: obinrin bi ku obinrin bi arun ko so sinu ebe pe emi lagbaja mo lagbaja ko bi ko wa bi ori ko bi ayo ko bi sinu aye mi sawuri pepe kaye ko pe ni sore ko pe ni sanu
7: ase eledu mare ati
12: mi na to ti mo bi yen to ti pa ele to ti yo nbe ati kan na ko ko sowo ko wa sha ko wa da ni ase ko wa da senu ko wa mu oti bile ko wa mu le lori to ba de le mu ko mu mi agbon tabodinaro mi ko fi se so elekeji ta lo wa ewe sawuri pepe ewe eyin olobi ta mo si lobi sowo ewe mejeje eje ki a lo ka fi se eja ro gbigbe ka fi se boje yire la bari boja ta jo se ni ka se ohun kan ni 16 ka se lepo niyo kirupe nibe ko da niyo si fun to ba jo ni sowo ni sowo o da fun irise tenu ise ele to tu wa tele fun asina na ni eje ka lo wa ewe sawere pepe ba kan na ewe tonagbowo pelu ewe aje pelu ewe ola to ele to wa sike ti ko sikerin nbe bi karun ni oni ewe gbure to ba lalewu a ki nbe ewe ti ewe gbure ta ba gbin o ewe to ba lalewu o la lo wa a wa lo gba ewe papo pelu atajosi a wa fi se edo maalu a gedo maalu yen ohun ka obinrin a se lo nka won to wa de se lepo ni yo a se adura si ewe sawure pepe ba kan na ewe emi ile ewe sawure pepe pelu ewe aje eje ka lo gbogbo e papo ka fi atajosi si ka fi se edo maalu bo de pe eran maalu na la ba ri o gege bi ohun ka ba se ma nso ton ba se ni 16 bi eran ba se bi eran ba se tobi si to ma di ta ni yona ton ma ge si to ba tobi won le ge si 16 e ti o ba tobi won le ge si ohun ka okunrin mesan ohun ka obinrin meje ton de se lepo ni yo ki won se adura fun olorun ba to laye to lorun gbogbo ise da to ba se gbogbo ise ti won mu wa lale olorun ja ko je ise na
7: ami o
12: ise di torun olare waju ni ki omo ibile
7: olorodo
12: ka fata
7: ti yin o ni baje mo dupe o e ku ohun lataro yo ma da si o eyin agba e ma binu mo ri oke oluode na ti pada wole hello hello sir ese un
13: sir gbe pe ati olodo re
7: eh
13: eh ni ti kuti
7: eh odi meji
13: ata do si ndi logun wo wa lo gugu epo
7: ko
13: a fi sopo mo ko fi sopo mo opologbo le po ni yo ọpọlọ màálù lepo níyọ
7: lepo níyọ
13: wọn tún wáá fẹ lọ èso sáré pèpè yẹn tí wọn fẹ fi gbàdúrà èèyàn wà jílẹ ajé kùtùkùtù tí wọn bá ní ọdún yàn ìdí rẹ gan lè yóò ti já kò ní sí sọ ọsẹ nìkan
7: ìdí ẹ gangan ni ó ti já
13: yóò wá jẹyọ ọkùnrin ènìyàn jẹ mẹsàn án ẹyàkari mẹsàn án awúbẹ yóò jẹ ẹyàkari méje pẹlú ẹsùn rẹ méje ọlọmọdé àní stroke o
7: àmì o
13: àdántayẹ lọfà kí ni màá ti mú èso sáré pèpè yìí ó lọ kó kún ná kó wá dà sínú òde kó máa fi wọra èmi làwọ káyọ èmi náà mẹta ló bá stroke ní èmi kìíní kan ni kò sí ti ó mú yàn mọ.
7: oṣù
13: jẹ èso rẹ lásán ni kọ́ kúnná kó pò mọ́ òrì.
7: kó lọ kó kúnná kó wá pò mọ́ òrì kó máa fi para.
13: bẹẹni.
7: ẹn.
13: kúlẹ̀ ìyá máa fi para rùn orí kan ọ̀nà ìwọ̀n tó ara ló fà yé.
7: àmì àmì.
13: ìkàpọ̀.
7: tuntun
13: ọ̀nà ẹ máa bẹ tó bọ̀.
7: mo dúpẹ́ okun ohun olúwọ́dẹ. hello ìpè kan wà mí hello hello hello hello.
14: ọgbẹ́
7: yẹn sẹ́ olúwa ló yé o ká ṣe.
14: alhaji.
7: mo dúpẹ́ o. ẹ ṣeun sir. Ah, ìyẹn náà tún ti ok ìyẹn já o. Hello. Baba doctor ẹ ká alẹ́.
14: Adúpẹ́
7: network o. Olúwaṣeun Olúwaṣeun.
14: Àlọ́ la fi
7: ya. Tó Adúpẹ́ lọ́wọ́ Elédùà.
14: Nígbàdìmọ̀.
7: Àmì Elédùà.
14: Olórí Bátímọ̀
7: ní. Ọlọ́run
14: ma sọ.
7: Àmì Elédùà rẹ ṣeun bàbá mi.
14: Olórí ayọ̀ bí ayé lòkó láti gbọ́ ẹ̀dẹ̀.
7: Baba doctor ẹ káàbọ̀.
14: Ìyá ayọ̀ ìyẹ́gùn.
7: Wọ́n di ẹyin o.
6: Yóò wà níbí bàbá.
7: Yóò wà níbí.
14: Adúpẹ́ fún àgbọ̀ fi tọ́gbọ́n yín
6: o. Ẹ ṣeun bàbá náà.
14: Àmúmọ́ yín àti dọ́kítà àtàwọn ikú kò ní gbẹ o.
6: Àmì bàbá náà.
7: Kún bàbá mi.
14: Ẹ nígbàgbé mọ.
6: Àmì bàbá náà.
14: Olóògbé ìpàdé tá a fi tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án.
7: Nínú oṣù kẹsàn-án bẹ́ẹ̀ ni.
14: Àmọ̀tí lọ́wọ́ náà.
7: Olúwa Adúpẹ́ o, a tún gúnlẹ̀ ayọ̀ lọ́wọ́.
14: Lókùtókù àjọṣe náà ni.
7: Lágbárí Elédùmarè lágbárí. Ọya.
14: Bí ni fi mú ọsàn ló gbogbo wa? Dọ́kítọ̀.
7: O jẹ́ ẹyin o.
14: A fẹ́ bẹ̀rẹ̀ ni o.
7: Bẹ́ẹ̀ ni.
14: Ẹ ló wọ ọ̀sẹ̀ rù.
7: Wọ́n bá tí o fi taná ló mú. Lẹ́yìn àgbà ṣe sọ́nu.
14: Ọ̀dà ẹja tí wa.
7: Ọya.
14: Àwọn àgbà sọ wípé ewé ìgbà míì á tì ní sa awere pèpè. Ìgbà míì wọ́n á tì ní awere pèpè.
7: Sọ ọ̀kan náà méjèèjì.
14: Ọ̀kan náà méjèèjì.
7: Ẹ kú làákàyè.
14: Ṣùgbọ́n tá a bá kí n fi o, ó ní ẹrú o ní ojúkejì rẹ̀ o ní ojúkejì o.
7: Kéèyàn kíyèsí dáadáa.
14: Ó ní ojúkejì dáadáa.
7: A tiẹ̀ ti fi sójú àwọn òkú wa gbogbo.
14: Ọya àwọn àgbà sọ pé. A mú ewé ìsàwọ̀rẹ́
7: pèpè. Ewé ìsàwọ̀rẹ́ pèpè.
14: Ewé ọ̀là.
7: Odì méjì.
14: Ewé ìfẹ̀tẹ́ mi ni àfàìmọ́ ni kò ní mọ́ra.
7: Odì mẹ́ta.
14: Ewé ọ̀nà fẹ́mi onítàkùn.
7: Odì mẹ́rin.
14: Onítàkùn ló máa ń so owó rẹ̀ ewé mẹ́rin yẹn. Ṣùgbọ́n ní dáàfọ̀ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ ewé ọ̀là láti tẹ́lẹ̀.
7: Òun ni ó wà ń sàlẹ̀.
14: A wà máa kó yòókù jẹ. Àní gún àní lọ.
7: A ti wá sí.
14: Àti ìjà mẹ́rin mú náà láàmú bá a fi ń mẹ́rin àkọ́ àmọ́ kó náà náà ni. A wà lọ wá àdí àgbọn olówó.
7: Àdí àgbọn.
14: Àdí àgbọn olówó tí kìí sùn. Yàtọ̀ sí mẹ́nu àdí àgbọn wà àti èkejì ni pé èkejì máa ń sùn tó bá dínú tútù. Yóò rẹ̀ kìí sùn.
7: Kódà bó tútù mú jù bẹ́ẹ̀ lọ yóò tún ṣe yóò ranjú kalẹ̀ náà ni.
14: Kìí sùn. Wà á wà dání lórí.
7: Ní wà bí.
14: Lẹ́yìn ọjọ́ kẹta àwọn àjọ kó jámẹ́.
7: Ó yà ọjà rí bàbá.
14: Yọ̀mọ̀
7: ọ̀bá mu.
14: Dókítà tó wá sílẹ̀ ẹ̀kan nu ayé kò ní ìgbò ṣiṣẹ́ mọ́. Yóò máa mú ni àdí àgbọ̀ náà ni wọ́n máa fi kún un. Àdí àgbọ̀ náà ni wọ́n máa fi so yọ̀mọ̀ mu àdí àgbọ̀ yẹn ni. Àwọn àgbà sọ wípé ìyọnu gbogbogbò ni.
7: Ìyọnu gbogbogbò.
14: Gbogbo àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà.
7: Abiyèsí Elédùmarè.
14: Yọ̀mọ̀ fi káàárín. Yọ̀mọ̀ fi bọ́. Yọ̀mọ̀ fi para.
7: Ẹ máa túnṣe yìí kàlẹ́ ẹ̀kan sí.
14: Ewé ọ̀là.
7: Ewé ọ̀là ni ó wà nísàlẹ̀.
14: Ni ó wà nísàlẹ̀. Sáwúrẹ́ pépè.
7: Sáwúrẹ́ pépè.
14: Ewé ọ̀mísìmísì.
7: Ọ̀mísìmísì.
14: Ewé ìsìnkiri mi ni àfàìmọ́ ni kò ní mọ́ra.
7: Ìsìnkiri mi ni. Kókó gbọ́ àwọn ewé ìjọ.
14: Ìgírísì kan tó ti lò tán tọwọ́ wọ̀.
7: Ìkẹ́ ìgírísì tọwọ́ wọ̀ kókó sínú ẹ̀.
14: Níwọ̀ adé àdé àgbọ̀ ojúlówó lé lórí.
7: Àdé àgbọ̀ ojúlówó kó dà lé lórí. Ọ̀rọ̀ ń yé mi o.
14: Ó náà ni wọ́n máa dà lé lórí.
7: Ni wọ́n máa dà sí i.
14: Níwọ̀ adé kẹta. Yóò pa mu bí ẹnu àmọ́ tọ́pù
7: ẹ̀. Yóò máa tọ́pù ẹ̀ ṣeun. Kọ́kàn ṣe pákọ́ ṣẹsẹ̀ kọ́dẹ̀ fi mú kàárín kó sì tọ́ àdí àgbọn. Kọ́ bẹ́ẹ̀ ta.
14: Dọ́kítọ̀.
7: Bàbá rẹ̀.
14: Ìyọnu gbogbogbò ni.
7: Ìyọnu gbogbogbò. Ẹ̀yìn
14: àgbà tẹ̀ wá ń pàdé tẹ̀ ju àwọn àgbà àgbà arìn àjò ẹ̀dá lọ.
7: Tó.
14: Ọ̀rọ̀ wa dọwọ́ yé. Mọ̀ ni ọmọ ti jà ní àràjì. Ọ̀gá tẹ̀ fi ń pọ̀n. Ẹmọ jẹ̀ ìjábọ̀ o. Àwọn àgbà ikú náà ó
7: jẹ̀
14: ìjábọ̀ o. Àwọn ìmọ̀ afẹ́lẹ̀ ní ìwé dábàá lò ó. Àfa Àmúta àti olóyè àwọn olóyè náà làwọn náà dára ìpẹ́ yìí ní ìṣẹ́mọ̀ ìbílẹ̀.
7: ẹ ṣeun.
15: Àwọn ẹni máa taari inú fẹ́ bá lò sí mi.
7: O ti da, o ti yé mi. Ojú òní ti wá. Okun bàbá mi, mo dúpẹ́ ẹ ṣeun náà o. Ẹ ṣe àdúpẹ́ wa ń padà bọ̀ ẹ tún pè wọlé láìpẹ́ o. Ṣé sì wà lẹ̀ fún wa lónìí o. Mo dúpẹ́. Hello. Olúwa ló yé báyìí o.
16: Alájí ìlú Pàdìjà ni.
7: Tí yín ò ní bàjẹ́ o.
16: A kò dédé àsìkò yìí.
7: Ẹ ṣeun.
16: Mo kí gbogbo àgbáyé o. Gbogbo àgbáyé èèyàn ti ń gbọ́ ìrìn àjò ẹ̀dá.
7: Tó ń gbọ́ ètò yìí. Gbogbo àgbáyé ń kí ẹ̀yìn náà.
16: Dédé àsìkò yìí.
7: Ẹ ṣeun.
16: A sì kí gbogbo àwọn àgbà wa náà.
7: Tó. Àwọn àgbà ń kẹ́yìn náà. Ṣé o.
16: Ewé ṣàwérè pépé. Bàbá rí àwọn tí wọ́n ń wò tàbí wọ́n ń rò tàbí wọ́n mọ̀ pé ègún ń da àwọn láàmú.
7: Bóyá bí ègún ò dílé.
16: Ìrankíran ègún. Bí bá wò yóò jẹ́. Kò bá jẹ́ pé bóyá wọ́n fi wo wọ́n fi ṣe pé. Àti irú àwọn nǹkan báwọn. Ewé ìsàwérè kòkè ó dára fún ní láti.
7: Láti gbọ́nrú ègún burúkú bẹ́ẹ̀ dànù. Ẹ̀ṣá wò.
16: Láti wá ṣeré. Tábà lọ di ìsàwérè pépé ẹ ń bá dààmú. Ẹjọ́ bá sì dààmú kó béèrè lọ́wọ́ àwọn tó bá dààmú kí wọ́n fi hàn kó bẹ̀rẹ̀ fi dá nǹkan mọ́. Ajá jẹ́ ń bẹ̀. Ètí ó bá wá já yẹn kó rí dájú pé ètò lódodo lórí.
7: Náà
16: ni kò já. Tó bá ti wá mu dé ojú ọlọ. Tó bá ti ń lọ lójú ọlọ yẹn kó mọ wúre. Lórí ìgùn tí ń já yẹn. Ìbí tó ń wúre yẹn tí ṣe ń lọ yẹn yóò mọ wá tó ìtẹ́kọ̀ọ́ kan yóò mọ tó ẹnu rẹ̀. Àdúrà wọn. Òyìn gbé tó àdúrà wọn ni. Yóò mọ tó sóṣù kí ni. Tó bá ti wá lọ ṣúkẹ́ṣúkẹ́ tá kò ń ṣe dandan ní kádùá yẹn ó jágùn lọ títí. Tó bá kó wá fi ọṣẹ tó ṣe wẹ̀ lẹ́ẹ̀kan. Ọ̀rá fi kú.
7: Tó.
16: Kó mi ṣe dáadáa. Ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì. Ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta. Alẹ́ tó bá ti fẹ́ sùn. Ní

0: yóò fọ egun burúkú dànù.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ kò làákàyè.
1: Tó bá ti wá ń ṣe àdúrà egun yẹn, ó dá kó mọ ẹtú fi fún un pé kó ṣe bẹ́ẹ̀ ní kíákíá. Ó tún gba púpọ̀ láti fi lé lérè.

0: ọ̀pọ̀ náà ò kí ń gbanú ṣaore pèpè kọjá.
1: Ah,
0: ẹ fi yókùn pamọ́ sọ́dọ̀ ẹ̀yin àgbà. Mo dúpẹ́ ẹ fi yẹn pamọ́ ẹ̀mú tá a fi pè yín lágbà náà kò ní tán bẹ́ẹ̀ mo dúpẹ́ o ẹ ṣeun. A dúpẹ́. Hello. Olúwa ló yé báyìí o.
2: Ẹgbẹ́ ìfọ̀.
0: Ẹ ṣeun bàbá mi. Ọya.
2: Ẹ̀dúnṣù láti Ìjẹ̀bùgbó.
0: Láti.
2: Ìlú Ìjẹ̀bùgbó.
0: Ìjẹ̀bù igbó ọya o.
2: Ìjẹ̀bùgbó.
0: Ẹ ṣeun.
2: Ṣáwé pèpè. Ìyẹn bá fẹ́ sin owó.
0: Ṣé ìyẹn bá fẹ́ san owó?
2: Ṣé a fẹ́ sin owó? Bọ́lá jẹ́ àwọn lówó
0: tẹ́lẹ̀. Ó fẹ́ sin gbèsè rẹ̀. Ṣe jẹ́.

0: torí pé mo rí pé àwọn àgbàlagbà wa kan ti ń pè bàbá wòlé ọ̀gíní wòlé olóyè wòlé adélékè ológun aragbọn náà ti ń pè látàárọ̀ tó ń bá lè láǹfà pé kan tún wọlé ọ̀dà ẹ̀já yára gbé yìí náà ẹ̀ ló ta ló wà ń bẹ̀ o.
1: ẹni tó bá lóun ò rí ṣe àbáwọn nínú àwọn ìyá wa gbogbo tí ń tajà.
0: pọ́jà ò yá.
1: Gbogbo ìran ọjà tí ó bá yá fún aláṣẹ bí ó ń wórógbó lóríṣiríṣi ìran ọjà ewé awele pèpè yẹn tí wọ́n mú mọ́ ẹ̀pà yíyan àwọn awele pèpè yẹn kọ́ wọ́n rí dájú pé ètò lódodo lórí ni wọ́n lọ ju tí wọ́n gún mẹ́pà yíyan tí wọ́n fọṣẹ́ kú ọ̀ṣùgbọ́n mi lè lu kìrìsìtẹ́nì lè lu.
0: Kọ́ wa máa fi wẹ̀.
1: Bẹ́ẹ̀ni àbí gbogbo pásítọ̀ ti ń gbọ́ ètò ìlàlẹ̀ àbí gbogbo àfáà ti ń gbọ́ ètò ìlàlẹ̀ àbí ṣé ẹ̀fẹ̀ ni ẹ̀pà tá ń jẹ.
0: Ara kọ́ lẹ̀ fún wọn ò sọ bẹ́ẹ̀.
1: Àbí ewé ta ló déwé ṣé èṣù ló déwé.
0: Olúwa ló dá o. Ẹ kò lákàyè.
1: Adébíyí pọ̀ jù.
0: Abájọ ẹ ṣeun ojàre ọ̀ráyí. Ẹ̀lò ta ló wà bá ń wo nọ́mbà àwọn àgbà yẹn kí ló dé. Ẹ̀lò.
2: Báyìí mo kí ẹ púpọ̀ púpọ̀ ni.
0: Ẹ ṣeun o.
2: Mo fẹ́ kí Rẹ́mi tó sọ̀rọ̀ fún ẹ bí mo ṣe sọ̀rọ̀ yẹn. Má gbogbo tèmi sọ̀rọ̀ fún ẹni o mi ò lè sọ gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbi báyìí.
0: Jẹ́ ká sọ lẹ́yìn ètò ń gbà náà kò sí wàhálà má fi nọ́mbà yín sọ́wọ́ ẹ̀yẹ má ṣe yọnu.
3: Hello.
0: Hello. Aráàlú bàbá.
3: Hello.
0: Aráàlú bàbá
3: mi.
0: Yes sir. Ìpètè ẹ̀ ti jẹ́ kùpè ti pọ̀. Ok. So ẹ̀wọ̀n náà ń pòun dà.
3: Wọ́n fẹ́ sí ọ̀nà oríṣiríṣi.
0: Ọkọ̀ wọ́n yẹ kí wọn náà ni.
3: Tẹ bá mú ewé tìkútì àbí báwo ni tí ń pè é.
0: Onítìkútì.
3: Onítìkútì. Tẹ bá mú ẹ̀pà.
0: Ajíbí yóò ti rẹ́rìn yó.
3: Ewé ẹ̀pín.
0: Ewé ẹ̀pín odi mẹ́ta.
3: Ẹ̀ṣẹ̀ odi mẹ́ta sà.
0: Bẹ́ẹ̀ni.
3: Tọ́ wá mu. Tọ́ wá lọ. Tọ́ wá fi ọsẹ ku. Bó ti wù bó ṣe rí láyé. Ajé òní wọn ni tọ̀hún.
0: Ní abẹ́ ìjọba ibà ti wù kó rí ajé òní wọn yóò máa rí jẹ yóò máa rí mu.
3: Bẹ́ẹ̀ni.
0: Yóò máa rí owó ná tààrà.
3: Yóò máa rí owó ná.
0: Ẹ dákun ẹ túnṣe yẹn kàlẹ́ ẹ̀kan sí.
3: Ewé tìkùtì.
0: Ewé onítìkùtì.
3: Onítìkùtì. Ewé ẹpín.
0: Ewé ẹpín odi méjì.
3: Ẹ̀pà tó yan.
0: Ẹ̀pà yíyan ó di mẹ́ta.
3: Kọ́ wa lọ́pọ̀.
0: Ṣé kò sí ṣàwórí pèpè ńbẹ̀.
3: Ṣàwórí pèpè wà ńbẹ̀
0: o. Ó di mẹ́rin nù òun ló kẹrin ńgbà náà.
3: Kọ́ wa lọ́pọ̀. Kọ́ wa fi ọṣẹ ku.
0: Ewu lẹ́ ń fi ẹ máa ṣe mú ojú àrí kílẹ̀. Kọ́ fọṣẹ kó kọ́ máa wá fi wẹ̀.
3: Kọ́ máa fi wẹ̀.
0: Ẹ kù làákàyè.
3: Kò sí bó ṣe rí.
0: Lábẹ́ ìjọba ibà tí wù kó rí.
3: A rí owó.
0: Orúpẹ́.
4: A rí owó.
0: Ọkàn balẹ̀.
3: Mo ní ọ̀dí ló sọ̀rọ̀.
0: Mo dúpẹ́ bàbá kò ní bàjẹ́ ojàre. Ẹ ṣeun. Ẹ̀pẹ̀lẹ́ bàbá.
5: Gírígírí kọ́ ni.
0: Àwọn tí bàbá ló kọ́kọ́ sọ̀rọ̀ náà kọ́ kí àwọn yẹn lẹ́ẹ̀kan ni.
5: Bàbá fẹ́ kọ́kọ́ kí mi náà
0: rí. Ok wọn kọ́ fẹ́ kí ẹ ni.
5: Bàbá gírígírí.
0: Bàbá gírígírí bàbá ò ó da ago méjìlá ti lo ẹ̀jẹ̀ ká ṣe báyìí ẹ̀jẹ̀ ká yàrá lọ ní pápápá ká kúrò lábala tá a wà wòlé adélékè ọmọ ológun ààrẹ má bínú torí pé mo rí pé ẹ ti ń gbìyànjú látàárọ̀ tàbí mo rí tó tún kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlàǹfà ẹ̀jẹ̀ ká gbà pé a padà pàdé lábala kejì ètò níbi tí ẹ ti láǹfààní àti ẹ̀jẹ̀ agbéra ago méjìlá ti lo ẹ̀jẹ̀ kọjá sọ́dọ̀ ẹlẹ́dàá wa àsìkò tó ta fẹ́ lọ ṣàdúrà.

0: adájọ́ ọjọ́ òní lọ́jọ́ 15 nínú oṣù kẹsàn-án ọdún 2026. Àyájọ́ ọjọ́ òní kan lọ́jọ́ Jímà eléyìí tó gbẹ̀yìn nínú oṣù tọdún yìí. Ìyẹn ní oṣù kẹsàn-án tọdún yìí. Tàbí ṣùgbọ́n ò sí. Bàbá tún ṣalábà pàdé àyájọ́ orú ọjọ́ ìní. Ọdún 2027. Ìyẹ́ àdáni wáyé. Gẹ́gẹ́ bí òǹkà tó lóyìnbó aago 12 ti lu ilé ọjọ́ Jímà àti mọ́.
1: Ọba tó ni mí, mo dúpẹ́ o.
0: Ọba tó ni àkókò, ọba tó ni ọjọ́. Ọba tó ni oṣù, ọba tó ni ọdún. Èyí lẹ́ni ìṣẹ́jú ẹ̀yìn náà lẹ́ni wákàtí. Ìyẹ́ ọba tí ń kọ wákàtí.
1: Ọba
0: tó ń kọ àkọsílẹ̀ kọ tiwa síre níwọ̀nba tó kùn tọdún yìí ó fi parí. Kẹ́ǹfà àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ìwòyí ìjẹjọ́ rèé. Àwọn ìdílé kan wà nínú inú fo àyàfo. Wọ́n ń bẹ nípò pé tó Elédùmarè àti ìmọ̀rú ẹjọ́ tẹ́ ẹ dà wá. Ṣùgbọ́n lónìí. Ẹ ti gbé kọ́ọ̀lù wọn, ẹ ti dá wọn lọ́jọ́ ayọ̀. Tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. Àyájọ́ ọjọ́ òní lọ́jọ́ ọjà tèmídire míì nínú ayé. Nínú àwọn tí ó ṣoríire adániwáyé ẹ̀kọ́ tiwa mọ́ wọn. Àwọn kan fojú sọ́nà lílẹ̀ tèmi tó mọ̀ yìí pé on the 25th of September. Àwọn ní lẹ́tà ayọ̀ táwọn fẹ́ gbà. Àwọn kan ràn kàn pé láyájọ́ ọjọ́ tòní gan. Lóríire tí ó bá wọn dá lẹ́gbẹ̀rẹ́ yóò tẹ àwọn lọ́wọ́. Ìwé oríire tàwọn àyájọ́ ọjọ́ òní ni wọ́n fi lé àwọn lọ́wọ́. Ẹ tún wá wo bí ara Elédùmarè tún wá àwọn kan ò tiẹ̀ nírètí, ṣùgbọ́n lónìí gan lẹ́dàá wọn lóhùn. Tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà. Àtàwọn tó ti ń garùn wàyájọ́ ọjọ́ tòní. Àtàwátà àti ẹ̀ nírètí kankan bí tí wù kó kéré mọ. Àní lónìí gangan ni kẹ dá wa lóhùn àdúrà wa. Ibẹ̀ nínú wa tó ń retí pé kọ́lẹ̀ ayò sọnú òun náà. Àṣekan mákun alágbára tí ò ní bí ṣùgbọ́n tó le fún gbogbo ayé tí ò sì ní lára. Gbogbo àgàn tá a jọ ń ṣàìsùn gbogbo oníbísí pátá tá a jọ ń dá àrùn mọ́jú. Gbogbo àwọn tó ní ìdádúró tó ń bójú sókè tó mi ń dà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lójú wọn. Látara apá wọn náà tó fẹ́ ní èso ayọ̀ nínú ayé. Yálà èyí tó ti bírí tí ò rí bímọ́ tàbí èyí tí ò tiẹ̀ tí ìbí kankan rí lókè èpẹ̀ ọlọ́run o. Àyájọ́ ọjọ́ tòní gan ni kẹ fi dá wọn lóhùn àdúrà. Kóṣù ayọ̀ ó lé fáwọn yíràn. Kọ́lẹ̀ ayọ̀ ó dẹ̀ sọnú kálukú wọn. Ní ń bẹ nínú àwọn tó ti bí ti ń gbọn omi lójú wọn. Ọmọ tí wọ́n bí náà ló ń pa wọ́n lẹ́kún. Ǹjẹ́ gbogbo ẹni tí ó ń tara ọmọ rẹ̀ sun ẹkún. Àìrí bí kò ti bí sókè èpẹ̀. Ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ káwọn ọmọ yẹn ó yà ní ti dáadáa ọ̀pọ̀lọpọ̀ ò tí ì yá. Aláyìpadà ayọ̀ ọba ti pa bí ìdà tí sọ bí dire. Gbogbo àwọn tọmọ ń pa lẹ́kún pátá láti yọ ọjọ́ yìí wá. Ẹni ni kò pin ó dé ba. Ọmọ kálukú wa kó bẹ̀rẹ̀ sí pa wá lẹ́rìn. Ká bẹ̀rẹ̀ sí kó ayọ̀ lórí ọmọ. Káyọ̀ náà ó sì dalẹ̀. Bẹ́ẹ̀ ni kò rí. Ó ń bẹ nínú wa tàlàáfíà ń jẹ níyà. Nínú àwọn kan tó wá sí iléeṣẹ́ wa lọ́jọ́ Ìṣẹ́gun. Mo rẹni tó sọ fún mi pé for the past 10 years. Tóun ò bá lo oró oògùn sùn lálẹ́ òun ò ní ró orun sùn. Àfi kóun ó lo oògùn òyìnbó. Mo wá wo ẹni yẹn títí pé Elédùmarè. Nínú ayé tí wọn ò bá lòògùn tí wọn ò ní rórun sùn. Ó ń bẹ nínú ọmọ èèyàn bí ò bá lòògùn kò ní lè dìde ńlẹ̀. Ẹlòmíì ò lè jáde nínú yàrá àfi kókó oògùn jẹ. Àní àlàáfíà tí ò bá wàhálà tán, tí ò bá òṣì tán, tí ò bá tẹ́bílẹ̀tì tán. Àlàáfíà ọ̀fẹ́ tá a ní máa jẹ wéje gbògẹ ká tó lálàáfíà lágọ̀ọ́ ara. Ẹ ní kà pa akẹ́ ṣe bẹ́ẹ̀ tí nǹkan kan ò dẹ̀ ní ṣe wá. Àlàáfíà ojoojúmọ́ tá a máa lò pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà ẹ̀fún ẹnìkọ̀ọ̀kan wa. Kálàáfíà ara kálukú wọn máa di fíàfíà. Àwọn kan bẹ nínú omi ẹran ni wàhálà wọn wà. Inú ẹ̀jẹ̀ ń tọmọ ẹlòmíì. Ohun tó ń ṣe ọmọ ẹlòmíì ayé ò tiẹ̀ mọ́ gan. Wọ́n ti gbìyànjú lórí wọn títí wọn ò lè fi ìṣe há. Wọn ò dẹ̀ lè sọ pé òun báyìí pàtó ni. Wọ́n kàn ń prescribe. subscribe ogun fun won na ni aten to mo tin se o ata isan to loruko atarun ti o loruko ati wahala ti won damo ate ti o ti eta ati edamo ninu aye gbogbo ti won pe logun isan patapata atawa ati le ti wa latoni lo pe o de ba ninu aye ti wa o si ma je pin ti wa mo lai lai iyan na tun duro be ni nbe ninu awon eyan ta ti je ati mu dogun fun ori o fo won edun odedun won won toro o ba kobo ji ogun laye ni odun melo gan la fe lo nbe ta nwe wo rin se de ma jawo ba won gbaye nira mo ba gun lemi a si po laaro eyi to ba kere ju nu wa ni o lo gorun odun laye ba se fe niyan e si gba be fun wa abe bi a si bere fun to bo wa ri be ngba na kuda ka loju ogorun odun lo nu aye lato ni lo kara o ma ni wa mo ka ma gboju soke ka to ri un ta je ka ma na kan te ka to ri mi be lo mi o ba na wo se kan ta won o tun fi se mi lo nu aye awon kan be bi pe afiko toro Why bara, system bara, system bara. Ori shiri shi ono lo mi yan. Si mori 1,000 kan be yen. Si mori 500 ni me fe fira kali. Eleyi ko dopin lato ni lo nu aye ti wa. Ka wa na o de ni ti o le bun yan. Ka je ka mu ka na ka lo ni rorun. Ka ro modo mo ti wa na o ma mo ni ranu aye. Be ni ko ri oro jade laaro ya se de gun. Awon kan ti forilede yi le koja sile ebomi. Ogun ko si won ori. Ara ale ti ga nu kale po mo won be lajo o de won ti dahun loju omo elomi pe ele pe boda kan fi nkan kan ranse si ni be si ni boda ori nkan kan lohun o si rorun ko pada wale wa so fun won pe won ori nkan bo pe won lori ago to lohun o jora won awon eyan o gbagbo to ni won so ni pe lawa fi we nigeria lawa fi we naija sibe sibe ko de san fun ja won to nbe nigeria lo bi olohun o gbagbo awon to jade nle lori pe won ori ai ni ri ko ma je ipin kaluku won kaye won gba otun lato ni lo awon na o de ni ti o ma ni na ti o ma ri lo ti o le bun yen ti o fi toro gugun ta won na fe se nu aye kon se pelu rorun oro jade ase de tele be gugun ona ti kaluku wa ngba je ta ngba mu e ma je ko di o alaanu kan to ju gba alaanu lo oni gan ni ki won wa wa ri ki won pe number wa ki won foju kan wa ka wa na o sun si waju ti o ba idon di 25 Oṣù September, ọdún 2027, ká má wà bákan náà mọ́. Status wa kó ti change, ojú ọjọ́ yí padà sí rere. Gbogbo ẹni tó hùn kó wà nílẹ̀ òkèèrè. Ẹ fàṣẹ bẹ́ẹ̀ sí fún Ọlọ́run. Àwọn kan bẹ tó ti ń le lọ́jọ́ tó pẹ́. Gbogbo ìgbà ni wọ́n ń já wọn kulẹ̀. Léyìí tí wọ́n gbọ́ ètò yìí lẹ́nu, látòní lọ lágbára Elédùmarè, any processing tó bá ṣe. Ìlú tó hùn gan ni kí wọ́n balẹ̀ sí, kí wọ́n dẹ̀ rí tiwọn ṣe bẹ̀. Àwa náà ta fẹ́ rìnrìn àjò afẹ́, fẹ́ lọ lẹ̀ mímọ́, fẹ́ lọ kánbọ̀ kọ́ padà wá sílé. Wọ́n ṣílẹ̀kùn bẹ́ẹ̀ fáwa náà. Kádùrá yóò gbà láàárọ̀ yìí, ó sì kárí ẹnì kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni yóò rí lágbára Elédùmarè. Láhàúlà wàlẹ́ àkúwátà. Ìlà bìlà lè là sí.

0: ẹ ṣeun ojàre ẹ jẹ ká ṣe báyẹn má bínú ẹ jẹ ká tẹsíwájú ọyá àsìkò tó ẹ já lọ bá wọn oníire yọ ẹ jẹ ká lọ bá wọn yẹn dúpẹ ká lọ kí wọn kú oríire torí pọpọlọpọ yẹn lolúwa tún ti gbé kọọlù wọn láàrin ọsẹ tá a wà kódà èmi gan ní ọpọlọpọ ìròyìn ayọ tí mo fẹ fún wa láàárọ yìí ṣùgbọn kó tó dìbàdàn ẹ já gbéra ká kọkọ lọ bá àwọn èèyàn wa yọ láti inú ilé ná kébi ò tó sún síwájú ọyá gbogbo ẹyin tí ẹ fẹ dúpẹ lọwọ elédùmarè ẹyin tí ẹ fẹ lu àwọn àgbàlagbà lọgọ ẹnu torí yorùbá bọ wọn ní kò ṣẹ ni mo kórè oníṣẹ ó yá sádùá rẹ bá gbà má fọ sọbẹ aṣọ tí ẹ dúpẹ fọlọrun ògbówó kò gbòbí ṣèlú ṣòro ọjọ tó pẹ yẹn náà lọlọrun mú kúrò bí àlá yìí. Status lo change yi. Latara irin ajo eda. Igbagbọ wi tẹle mi pe mi na o lẹri ayọ laipẹ. Alẹnu ọpẹ lori eto ilagbaro. Ibalayọyọ to pọ rẹpẹtẹ. Ebi na de tan. Nọmba ileiṣẹ wa re 0706949300 tabi 07 1 4 7 5 7 7 0.
1: Hello.
0: Hello, ẹ kaaro sa.
1: Ẹ kaaro baba ni.
0: Tí yóò ní bàjẹ́ sá.
1: Èrè àjẹ́ ẹ̀dá.
0: Ó ti wá yí Ọlọ́run báyìí tààrà.
1: Oye o.
0: Oye.
1: Ìwọ̀n bàbá yìí, o lè dáàbò láyé.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà tọmọtọmọ.
1: Ìgbé mi ti.
0: Àmì.
1: Àlàáfíà láyé ò ní di fíáfíà.
0: Àmì Olódùmarè.
1: Ìyẹn ọ̀rẹ́ rẹ̀ Sulaimon Akinyele. Láti ilé ògbó.
0: Láti ilé ògbó. Ẹ̀lẹ́ bà mi.
1: Mo o ní ẹmọ òkú náà ní ètò ẹyẹ ojúmọ mo máa ń dá sí.
0: Ebe ni mo mọ
1: bẹ. Ìgbàgbogbo náà ni.
0: Mo fẹ́ mo ta tún fẹ́ dúpẹ́ lórí lálẹ́ yìí ni.
1: Bàbá mi sọ̀rọ̀ mọ̀ pé mo bá yín sọ̀rọ̀ pé tí mo bá gbọ́gbẹ̀rẹ̀ ṣe pé ara mi bàbá kan wá fọ aníṣọ́ ní ìta àbájí fẹ́ẹ́ ká mú ìrírí ká lọ. Àwa mọ̀ rí mú òbí gbóná. Adúpẹ́ lọ́dọ̀ lọ.
0: Ẹ ti ṣe é.
1: Ọpẹ́ mi kìíní.
0: Ẹ ti ṣe ẹsẹ̀ wá bẹ́ẹ̀.
1: Ọpẹ́ mi kìíní.
0: Yes sir.
1: Tí mo ń dá lọ́dọ̀ àwọn àgbà. Kọ́lọ́ mọ́ gba ọpọlọwọ àwọn àgbà jẹ́.
0: Àmì o. Iyoyú ẹ̀ báyìí.
1: Ẹ̀rí ọ̀rọ̀ oníjú tí mo ń sọ fún
0: yín. Ọtí ya.
1: Tí mo ní ọtí iṣẹ́ ewé orí jèsìlẹ̀ pẹ̀lú èso eléwèrè jèjì.
0: Ewèrè jèjì.
1: Ta mọ̀ ní ojú ológbò. Mo ń lo iṣẹ́ yẹn. Ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ ní ẹ̀bẹ̀ kan lórí iṣẹ́ yẹn ní ẹgbẹ́ yẹn pé iṣẹ́ yẹn. Ẹ ní ojú tó bá ti jẹ mọ́kó bọ́yá ọba lọ́wọ́ tún. Bí ẹ ti ní ká ṣe ní àkókò lórí rẹ̀.
0: Lẹ fẹ bèrè.
1: Ẹ lẹ máa bá ń bèrè.
0: Ẹ má ṣe yọ.
1: Wàá lè tọ́mi sọ́mọ dáadáa.
0: Ó ti da, n ó sì ṣe bẹ́ẹ̀ nsìn, kò sí wàhálà, àwọn àgbà ti gbọ́, wọ́n á tọyín sọ̀nù sí. Ẹ má ṣe yọnu, màá ní kí wọn ó ẹ dákun ẹ̀yin àgbà ẹ bá mi yanjú ọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí. Ẹlòmíì ti wà lójú òpó ẹ̀lò ẹ káàárọ̀ o.
2: Ẹ
0: má
2: káàárọ̀
0: o.
2: Láti Ìbàdàn bí.
0: Láti ilẹ̀ Ìbàdàn ní àyín. Olúwa ṣeun adúpẹ́. Àmì Elédùmarè. Yes sir. Ilé àtọ̀nà
2: ẹ máa rọ́wọ́ Olúwa
0: náà. Àmì sá.
3: Àmì àmì.
2: Ó fi àtìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn àgbà. Àtòrí ìyá Mọ̀rẹ́kẹ́. Títí dé bàbá wa Ìmáṣà yìí.
0: Ẹ ṣeun.
2: Lábẹ́ òkúta.
0: Ẹ ṣeun.
2: Bàbá wa tó tún wà ní ṣé ìwòrò òdò ni mo fi gbogbo wọn pátápátá.
0: Gbogbo àwọn àgbà alágbà ànábì ọjọ́ ẹ ṣeun.
2: Olúwa fún ọ lẹ́mi.
0: Àmì Elédùmarè.
2: Mo ní kí n dúpẹ́ on behalf of ìyá wa tó jẹ́ church member mi ni. Wọ́n sọ fún mi pé ma ni a kilo de ti ya yi wa jo ja so won ja
0: o ri won ni le jo ri won ni le jo si
2: ri won ni so be ni nta bi pe na ba ni a kilo le de ya wo me ba gbe phone ba da oni gbo won ma le rin ese ni nkan kan ba ni da iya emi gan ti e ni kini nle se ogbon wo lo ma fi wa gba oni ohun ti e si ni badon gba yen oni o da to ba di ko je mo won gba to to de emi ni mo tun wa pe mo wa ni o da mo le te lo ngbe kuku lo bode ku lo ra
0: nkan bayi bayi
2: ati ori ko bi ko laarin ojo me lo ba pe ni nkan to so alaji lukuman
0: kabise le dumare
2: ayi gugu awon agbaya ma da o
0: ami o
2: ni mire ku ma lu de
0: mire ku no se we lada
2: be ewe la ati to fi ori
0: ori
2: lo oni o de ti dide dupe lowo gugu awon agba o
0: kabise le dumare
2: ejo mo wa fe ti nkan meji ati meta ti ma fe ke so fun wa lale
0: oya eya ra
2: 3.2 ma sele ni January
0: e seun
2: ya cho wa already bayi
0: e seun
2: e keta ni baba wa imasha yi bi nkan kan sile ton ni a fe loru ewe a fe loru eyan mu pelu boya shinap koda sinu ike won ku papo ṣùgbọ́n igi àbí gbòǹgbò tán wá ní kan fi ṣe ìkẹta ìkejì ewé yẹn ni mi ò
0: mọ̀
2: tí wọ́n bá lè sọ
0: fún ẹ fẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀ ní kíkún mo dúpẹ́ bàbá mi ojú òní tì yín ẹ ṣeun ó ti da èyí tẹ́ ẹ mú àyíká ìròyìn ayọ̀ ní fine let's go.
3: Mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi appreciation
0: ìdí ọ̀pẹ mi rẹ̀ mo ń wọ̀ ẹ́ kalẹ̀ káàárọ̀.
1: Ẹni ẹ ká rọra bí.
0: Ẹ ká rọ sá.
1: Ẹni ẹ dúpẹ́ ọlọ́run ọlọ́run.
0: Ẹ ṣáà wò di ọpẹ ẹ tìyín náà.
1: Ẹ ṣe o mo fọ àwọn àgbà fún ẹni náà.
0: Ẹ sá.
1: Ẹni ẹni tí ẹ̀rọ ṣá ẹgbẹ́ pátá ẹ̀dá àgbáyé.
0: Àmì o.
1: Ẹni ẹ dúpẹ́ ewé ilá.
0: Ewé ilá yìí náà ni.
1: Ewé ilá yìí kú dà. Tá a bá ní tó bá jẹ́ ìyẹn tán ni. Ó yẹ ká dàpọ̀ fún ìlú ọlá àtàtàtàtà.
0: Ó yẹ ká ṣe kí ni.
1: Ká dàpọ̀ fún ìlú ọlá.
0: Ká dàpọ̀ fún ìwé ìlà. Nǹkan ti wá ṣe báyìí.
1: Amọ̀tò náà bọ́ lóyè ìdàbọ̀ lóyè ìwé ìlà.
0: Ok wọ́n ti sọ ìdí bàbá olóyè ìwé ìlà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àábẹ̀ sí jáwé oyè fáwọn èèyàn ni ẹ̀.
4: Bàbá tó ń sọ̀rọ̀ yẹn. Mo fẹ́ ṣàlàyé fún yín pé ankara wà fún ewé rà tí ẹ ṣàlàyé ẹ.
0: Ankara wà fún ewé rà. Okay, ẹjọ́ rẹ̀ yìí àti ẹjọ́ kàǹkó ẹ̀ ni ẹ̀yìn méjèèjì.
1: Orí wọ́n bá ń fọ ìlú bá Bólúwájú.
0: Okay, wọ́n bá ń pàdé ẹ̀ ní Bólúwájú, ó ti ẹ̀ ti dá báyìí. Mo ń gbádùn yín
1: rẹ̀.
0: Mo ń gbádùn yín sá.
1: Àti ẹ̀rù.
0: O wa ṣe
1: ẹ ní má fi tètè nípé fà ìmọ̀tí bá mi ní ìgbẹ́ má dà owó nìyí. Ó dà ní ara má já ní jẹjẹrẹ. Ẹ̀mí yìí ni ìlúwà ẹ̀ lásán. Mo ní bá bẹ̀rẹ̀ mẹ́jọ ìwé fi ṣe ẹ̀mí àpẹẹrẹ kan fún ara mi.
0: Ó
1: tún lè fẹ́ lè ní ìyá rẹ̀. Ó ṣàdúrà ṣàdúrà.
0: Mo bá yín yọ.
1: Àbí tí wọ́n lọ
0: la. Mo bá yín dúpẹ́. Ẹ kú oríire
1: sá.
0: Ẹ sá.
1: Ẹ kì í ìgbọ́n ìdìbò ẹni máa ní ẹlẹ́dẹ̀ kí n jẹjọ.
0: Ẹ bèrè bèrè yín papọ̀ lẹ́ẹ̀kan.
1: Inú ojú tí wọ́n kà fún wa ń dà kan. Wọ́n ní ìbẹ́pẹ́dú
0: mẹ́sàn-án. Ìbẹ́pẹ́dúdú mẹ́sàn-án. Tàǹgìrì mẹ́sàn-án. Ẹ dákun ẹ kọ́ sílẹ̀ o.
1: Àtàtàárí àjà mẹ́sàn-án.
0: Ìbẹ́pẹ́dúdú mẹ́sàn-án. Tàǹgìrì mẹ́sàn-án. Àti àtàárí àjà. Ẹ wàá mọ ìyókù mọ́. Iṣẹ́ kí ni wọ́n pè é?
1: Ìgbè tó bá a tó. Kí ni mo ń kó ń pamọ́ ká ẹgbẹ́ ń kó pamọ́.
0: Ok.
1: Ọjọ́ ìlú bá ti gbẹ́ ìlú ní ìṣèjú ẹ̀mí.
0: Ọjà náà láwa yìí kálukú ọ̀nà tiẹ̀ kò sí wàhálà ṣe má wọ́rì àwọn àgbà tí ó yẹ lóyún ẹ̀mí ń kalẹ̀. Ok. Báwo wọ ọ̀dọ̀ rẹ̀ ń bẹ̀yẹn ìpè tó bá wọlé ẹ̀bẹ̀rẹ̀ sí máa gbé ní pápá nọ́mbà àwọn nọ́mbà tó wọlé sílẹ̀ agbára ní àyè Ota ndupe re 0706949 3000.
3: Appreciation.
0: Abi o seun no. Okay, eni kati wa loju oku. Hello.
5: E kale o.
0: E ka ro sa.
5: E ka ro je.
0: Yes sir.
5: Opo lo ni daru.
0: Ami Lady Mary atayin na.
5: E mo ma se o.
0: Ami Olodumare.
5: Seri din o. Ni do mo do pe pe. Do ni pe mo te gbo. Mo e do ni.
0: Mm.
5: Ngba. Ngba koko.
0: Igba koko le yi te ma gbe to wa.
5: Eh.
0: Iya.
5: Oun ka ku mi ni mo an gbo.
0: Ah. Eyin ge lo lo pelu to o ti da be ngba na o e ti be ku won ti wa se ma nlo lo si ose re o lati bi ago mokan lale ti o fi da ago kan abo lagbare Elédùmarè iyen be se o
3: odupa oni buore baba
0: mo lo mi ti wa loju opo.
5: Hello.
0: Hello sir, e ka aro.
5: E ka le sir.
0: E ka aro.
5: Oruko mi ni Oluwa Tomi Sinjo Sangola.
0: E sir, a ngbo yin o.
5: Mo koko fe dupe.
0: E dupe opo asko opo gan la wa yin.
5: Ya ya nko ten filme.
0: E seun.
5: Lagba e loju mi tin.
0: Ami Olódùmarè.
5: E yin ten sa to ku ito yi. Lagba e lo loki loki lo ma lo.
0: Ami Olorun, e seun.
5: E dakun baba mi mo fe bere nkokon.
0: Mo ti mo ko e fe bere na ni. Tin bo wa so pe ke ni suru das ko te fi bere nko.
5: Ah, ati wole baba na lo
0: do. Eyan ni gbagbo egba pe wole, e ma wori se ti gbo. Eyan gbagbo. Eyan. Awon ga wa fi lana lele. Bi bi bi da mo. Hello, what's that call? Hello, Yeri.
6: Group of men, I'm the account in the studio.
0: Chef Dupenny. Huh?
6: So, Dupenny, you will leave me
0: down. Ah, you will leave, but when you are there, you are worried. I'll kill you. There is a way. Well, hello, Carol, Yeri. Yes, sir. You better go there. Yes, sir. You better go
5: there.
0: Latiwo, ah.
5: I'm
0: without, eh, but I am a local. Emi na o dupe lodo Elédùmarè mo ke ase ami Elédùmarè ami Elédùmarè
5: dupe lowo o
0: seun
5: ti ara ji mo fa yi a pelu ti o ti fa da leyi wo ko lo ko ni lo gbe yi ti ti awon nkan yi ni a fe ti ara jowo ba wa yi na
0: mo ti yan na bayi e se mo dupe ami Elédùmarè e fo kan bale ila ila ila si e se mo dupe ke fo kan bale ko ni se agbare Elédùn en ka ti wa me. Hello. Eh
7: e gbo soke o
0: e fe dupe ni a ngbo yin o a ngbo yin a mo le wa tona yin ji to bayi
8: ni ojo orun na.
0: Eni o le je pe de network lo fa.
7: Hello.
0: O ti da. Ara koko yen mo so le. Hello, ta lo wa nbe?
5: Hello, e kale.
0: E ka ro.
5: E ka ro.
0: E ka ro sa.
5: O ja yi. E gbe ti.
0: E seun Olorun seun.
5: Hello, nje o baje o.
0: Ami Elédùmarè.
5: Mi na be dupe ni o.
0: E sa wo di ope ti yin na.
5: Ah, eyin dodo ti ma gbe yen mo fun enikan emi na di lo. Wa fun enikan lati ko won di be so mi dologun gan
0: o da be kon so ni dologun evologun re ni ehe
5: ah o di se ko lati ko mo di se ranse ti won
0: kini nkan te se ranse yi
5: ewi ogbo ati ata ajosin
0: ewi ogbo ata ijosin
5: ata ajosin ati yodie
0: bawo le ti se lo papo abi
5: ara o agbo mi o agbo wa mu
0: won mu
5: eni yen o di da gole o di to bi osu mi ti gan ti o le lo bi se mo
0: to kan wa nu ile
5: kan wa nu ile e ka pere to lo o dide pada
0: ka bi ese Elédùmarè e kan pere to lo
5: e pa pere ni
0: ewe ogbo
5: ati ata ajosin
0: ata ajosin
5: beeni
0: ati yodie e gbo papo
5: beeni beeni
0: leni yen ba mu ba dide
5: pẹlu ogun t'Olorun o dide o o da mo ti ba ja mi loni ga ti mo ti ba send je
0: pe aise mo o
5: to mo si pe ni ti o sa yen na o di fun yan bi meta
0: o nbo
5: o ti o sa
0: ti o sa na o ti to yan meta
5: eni ewe ere ere
0: ehe
5: atogi o si se de bi pe akoda eni yen won ti gbe lo ni wo sa gba di se ti o gbo mo se fun na ni mo gbo mo se fun mo a fi ogi si wa ni o gbe lo oju ni bo do ru mi gan ni se bayi mo lege se mi an baba yi ni o an baba yi ni ge se mi o mo ni ko na mo di pe mo ni ma gbo ritu yen
0: e wa je ki mu kini kan wa mi te de yen e seun gan mo ni mo nbo bo fe ba yin yo na mo nbo ma wa mu mi oro kekere gan wa mo nbo tori igba mi

0: Mo ki baba wa ti won se soro tan san yi. E ni so tan ninu aye. E ku ase yori e ku ase yege. Aye ba pe yin lologun. Baba kan ni ma da wa ni Olorun lologun. Tori pe gbogbo ase to ogun o fi dahun odo adani waye lo wa. Ṣugbọn ni Oluwa ba ni ko ma ko ruko re sinu iwe itan rere bi eleyi te ntun omo araye sile nu wahala. Ewe nto ti wa ninu ile fun opolopo odun gege be yin na se so yi. Aten to ti ni wahala o sa fun opolopo iba. En to ti wa ninu yara e ti eja fun ni bi osu meji meta pere lasan ka so pe osu meji lo fi sun sile. E wa lo e wa juwe nkan ti won o se fun won de se lekan soso si dide le. Mo gba aladua kogun to se ninu aye ti won ko ni pada sinu aye temi ateyin. Ase wole ni o je. Awon ti eledumare n gbe dide won yi
1: olorin oba to peleke
0: pa ju loro awon to ti rele ewo san daada awon ti to tun wo ti won to osin wo oluwa to wa fi irin ajo eda se okun fa ona abayo si isoro aye
1: olorin ko ma iroju
0: se si ro po ye ki
1: to ba ti
0: ro fi awon be na
1: awon
0: tun ni ona ti won le gba dupe lodo awon agba won yi pe kala ba lo ba kaluku won le aimoye ru won to niru nkan be ti o fi safefe te ba si lo ka won mo le kokko sanwo ke to foju kan won won si gbowo ki won to sise fun yin leyin igba to ba di pe nkan ba tun jora won tan e pada we tun wa dupe ko wa si consultation o so wo oju iwe ko si teyin iwe ofe na ni gbogbo e ba de
2: Osi
0: Okay idame wa le npe ni Adamawe Ka wa gba wi pe gbogbo eleyi ni ofe lo ba de E dakun e ja ma fi kun fa won na ka le mi ife mi more han bi ti uko kere mo
1: Se ni o dimension
0: Ku se o le ba ma je kori onise o ya Moro yin ti mo gbo ara mi ya gaga nu mi si
1: de
0: Mo to se nu aye won ni gbori mo o Baba ti fun pe ko ma gbo ito ka fi ko won na pe a ko je le wo san na ni won ba ko ogun kan fun e bara to ba lo to si sise bayi aye a dupe enu ope ka loko wa oni kan to si ya dupe si eledumare o ma se fun e lo ta lo wa loju mo ti gbe tebi ah se mi wa raye to yen eh ma ka ro sa
3: e ta lo
0: joba mi tin o ni baje
3: ya araje ada ko be
0: Eh? Ante nanda mga musa lafu. Oda, kosi wa, ekpe lenye to, ay, se mi nomba luri afefe, ekpe lenye to ni. Ok, wana si lodo, jemen, ah.
4: Hello.
0: Ah, ah, mga ti, ti yo wa loyi, kwa rakile wa adabay.
5: Afe juda nu.
0: Ilo koti, ilo koti yo kwa da loyi. Hello, talo wa hapi jina wen.
3: Hello.
0: Eh, yo jini kwe admisha abi egi uyo. Kosi kwe ayye, eka aro sa jiri. Eh, shiun. Olu wa shiun sa.
3: Mo de la tolomi ni
0: la tolomi mo gbo yin sa o
3: mo dupe lori iye ni tole iye ni owo tata si
0: kini nkan na network o ja gbo yin dada o
3: owo tata ti o
0: ewe taba ti
3: ati eyin ewe taba
4: eyin
0: ati eyin ehn
3: agreek merin
0: eyin agreek merin ati ewe taba
3: mi o fi ewe le
0: ehn
3: No, I see.
0: Ah, network yo je gbadun yin tori Olorun. E ku legbe bi te wa e tun bo sowo oke die. Ka ma se o.
4: Ah,
0: na ri tori asiko. Arogun dasi. Abasi ri ara ton fi we ta ba ati eyin merin dani ti won.
3: Hello.
0: E ka ro sa.
3: E ka ro e ko eto sa o.
0: Oluwa seun sa.
3: Adupe lọwọ pupọ lọwọ gbogbo awọn agba pupọ o
0: Oluwa seun
3: won ko to sile gbogbo awọn eniyan o
0: Oluwa ni o
3: Olorun a ma fun yin se o
0: Amen
3: Ari yin pe ni faise lo gba o
0: Amen Eledumare ateyin na tomotomo o
3: Elekeji a tun wa dupe lọwọ baba doctor pupọ pupọ Eku suru gbogbo awe niyan
0: Oluwa seun sa.
3: A fi yin lorun le lo se laro lo to ti se pe e binu ko da be n drive lowo e tun faye le fun wa.
0: Akila wa
3: se. Suru ba wa soro.
0: E ma binu.
3: Amọ lope o.
0: Oluwa seun sa mo dupe yin na seun gan.
3: Ba wa se pe o.
0: ase idumare san
3: gbogbo keni olohun ni foro ba je mu
0: ka mi ni idumare ati tin na o e seun
3: adupe
0: e seun sale meni to nsoro yi ami sale meni to nsoro
3: e seun lati
0: gbo ora ni okun an baba mi ni mo dupe tin yo ni baje sa e seun oju oni tin elo ta lo wa nbe kemi na to wa ju idi ope ti e ka ro sa o yin ma npo si
2: lati baragba lati le bara fun
0: abi o
2: ati nkere wala tani ma loko ni
0: yes sir
2: e ma go ke lawo ni
0: abi o abi eledumare
2: tomo tomo ni sa
0: abi olorun
2: o ya ba mi so fun
0: abi sir
2: lati baragba lati gbo ni o joko ama dubi agbo ko e ko ro ko de
0: ka baba mi e se baba mi mu duke
2: o e so wa ni beto
0: a mi eledumare e seun seun
2: ni pa e ewe ni
0: ewe ririn aha
2: o sa ina ma ni
0: ti o sa ina
2: kan lo ba lo ba koda o fe le se opeda
0: o fe le se opeda
2: o na ki
0: Ami sa. E se e ja fi gbogbo
2: e.
0: Ami ati ta omo ti. Won na ni won gbo ami. Ami o won pa pa
2: le mi.
0: Ami ami ami.
2: Baba la wa jo ke la yo.
0: A se duore. Se won ti mo.
2: Ami da de. E
0: se
2: won. Won ma se to ayo.
0: Ami
2: da. Oya wa pelu.
0: Ami sa.
2: Ya ba mi fere fun gbogbo awon agba.
0: Ami e se sa.
2: Yo se gbogbo awon.
0: Mo dupe o ami o.
5: Se ko wole.
0: Ami sa. Ye so ma ji o ti wole.
6: Olorun lo so gbogbo eda kan le ma tiraka. Olorun lo so gbogbo eda kan le ma tiraka.
0: Oluwa o se. Eyin agba e ku ase yori.
6: Gbogbo eda kan le ma tiraka. Olorun lo
0: so. Aba mi kan to bere ibere ninu awon to ti pe wole ngba ton fi ndupe. Wọ́n bẹ̀rẹ̀ nípa pé ìgbà wo gan ni àjọ̀dún ẹlẹ́ẹ̀kẹta 3.0. Ìgbà wo ni ó wáyé? Bẹ̀rẹ̀ wọn kejì ni pé ìgbà wo ni aṣọ Ankara wa ìgbà wo Ankara yẹbẹyẹ ìgbà wo ni ó bọ́ síta? Kódà ká sọ pé àpalẹ̀ mọ́ tẹ́lẹ̀. Pẹ̀lú ìfẹ́ wí láàárọ̀ yìí. Alápáǹtẹ̀tẹ̀ ni wọ́n níjọ́ tó gbé ìyàwó náà ló bẹ̀rẹ̀ sí kí agbó ọmọ. Ó ní wọn bá ti yá kan ò kì í tún pẹ́ mọ́. Ìní náà ni kò ní dọ̀là.
6: Mo ti dé. Bàbá ti sùnlé àbábá kí mú rẹ o ọmọ látọ̀.
0: Ọlọ́run ò ṣe ohun èèyàn lóhun elédùnmarè.
6: Mo tún wá kan.
0: Gẹ́gẹ́ báwọn àgbà ti sọ nílẹ̀ Yorùbá nìyẹn. Ìyẹn túmọ̀ sí pé 3.0 náà ti di ṣíṣe lágbára lọ́wọ́ adániwáyé. Ẹ ti wi lóru tèmi adániwáyé dẹ̀ ti fàṣẹ sí. Màá ṣàlàyé fún yín ní kọ̀pẹ́kọ̀pẹ́ ká tó parí ètò
6: yìí.
0: Olúwa ò ṣe o. Òkè. Ta ló wà ń bẹ̀ káàárọ̀? Hello. Ìyá yìí. Ẹ fẹ́ dúpẹ́ ni. Ó yàgbé òun sókè. Ẹpẹ gbóhùn rẹ wá gbóhùn sókè òun yóò jáde. Ẹ fẹ́ dúpẹ́ lórí eérú inú àrò. Àti èkó ọbọ̀. Sá. Ọjọ́ ìjẹta ilẹ̀ lò. Ẹ ní pé. Ẹ̀lú ẹ̀hẹ́n àtúntí gbọ́ ẹ̀lú tẹ ṣe yẹn. Tó. Ó dẹ̀ dùn mí, ó dùn mí gan. Ẹ má jẹ́ nǹkan yẹn àgbádùn ìpè yẹn dáadáa. Yóò sì yẹ ká gbádùn ara wa. Ẹ̀lú ta ló wà ń bẹ̀. Ẹ dákun tẹ bá lè pè padà mi ìbádùn. Ẹ̀lú. Pètè tí wàá ń já ìpè báyìí wọ́n ti ń bínú síra wọn. Hello. Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yá wa. Ẹ káàárọ̀ o. Yes ma. Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn ó ń jáde bí àwa ń gbóhùn yín padà. Hello.
5: Ekaro
0: ma.
5: Okay, lozo. Alaji mo fe dupe lodo ni.
0: Okunrin lo nso. Okay.
5: Mo n soku. Eyi. Owo ka se kan ti. Lo to so.
0: Any stroke? Baba,
5: Mo ti bale ni ekan.
0: Ibadan bi ni. Mumbo, eja se bayi na eja o ba won ile aha kilo da be ah kilo da to yi okay oh mo ti ni mo n pada bo lori e Olorun e se still counting gratitude to God Almighty another landmark achievement. Àwọn náà padà dẹni tó ti ń bọ́ síta tó rìn ká kódà tí wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ pẹ̀lú. Àràdá ikùn tí ò bá jọjú ẹni kọ́lọ́ngì ni ó dá ti ẹ̀ka wòran. Àtàkì àdúà ní pélédùà ò ní jẹ́ kémi àti ẹ tọmọtọmọ àní mọ̀ níranú ayé. Dẹ́ wò fọ́jọ́ kan rí ìnira ọjọ́ kan péré. Wàá mọ̀ pé ìnira ò da. Kò yẹ kọ́mọlúàbí èèyàn kí wọ́n tilẹ̀kùn mọ nínú yàrá. Nígbà tó lóko bá lọ tó lódò bá lọ tiẹ̀ kó wá kẹnìkan ṣoṣo nù ilé kó fẹ́ jẹ kó má lè débi tó ń jẹ wà kó fẹ́ mu kó má lè dá nǹkan gbé fúnra ẹ̀ ohun tí wọ́n bá gbé síwájú rẹ̀ nìkan àfìgbà táwọn èèyàn bá dé. Ọlọ́run má fi wá sínú ìnira láéláé. Ẹnìkan wọ́n wà ńbẹ̀ fún odidi ọdún mẹ́rin àti oṣù mẹ́wàá. Ìṣẹ̀dá wá lo ìrìn àjò ẹ̀dá láàrin oṣù kan. Ó dẹ̀ tún ìtàn ayé wọn kọ. Ṣó mọ̀ pé téèyàn bá rínira fún ọjọ́ tó pẹ́ yóò máa tọrọ kú ni ṣá. Torí wọn máa bèrè á máa fẹnu ara rẹ̀ sọ pé kí ló tókù tóun dúó ṣe láyé. Ṣé kóun ó kú gan ọ̀sán ju ààrẹ tóun fojú ara òun rí yìí lọ. Elédùmarè ẹ ṣé o. Bàbá ó tún kunú ayé tẹ́ ṣe. A dá yín dúró nítorí ògo. Ẹ̀yin là ń dá dúró nítorí ògo. A sì dá ògo kan dúró nítorí tiyín. Ohun àyọkùn lókè pẹ̀tẹ́ bá wa ṣe. Gbogbo ẹ̀yin àgbàgbẹ́ kó àṣeyọrí mi. Ẹ jẹ́ ń gba bíi méjì sí kémi gan wájú bọ́ǹbù ayọ̀ lẹ́nu ayé.
7: Hello.
8: Hello.
7: Hello.
8: Ó bá dúpẹ́ lórí ìkíni
3: Chaburengeje ati ewe origin en tin bere o bere njejo se ta ba ti ko sinu ngo won ni awa ta ba ti bomi si omi ta ba ti bomi ti mo do me ba ti mo awa ja ewe oye ewe akoko ori e la ma gbe kini yen le mo si lo de sise
8: adupe volon
3: lati gbo
8: ẹ
0: ṣeun ìyẹn jẹ pé lórí ọrọ ti ojú àbí
3: bẹẹni
0: o yẹ ti a tún àlàyé yẹn ṣe ewé ṣàwòrẹ ewúrẹ njẹjẹ ewé oríjì
3: ewúrẹ njẹjẹ sápẹ àtọkùnrin àti obìnrin yóò jẹ 16
0: ṣé 16 ni àbí 21
3: 16 ni ẹ mọ pé ọkùnrin mẹsàn obìnrin méje
0: ọ wá jẹ 16 ẹ kú làákàyè
3: ọ jẹ 16 wọ́n náà sọ pé tabatilo 16 yẹn kò sẹ́ńtà lè lò fún
0: kò sẹ́ni tí ò lè lò ó so ẹ̀kọ́ ojú ewúrẹ́ njẹ́jẹ́ yẹn ẹ̀kọ́ sínú ike sínú ìgò adẹ̀ fi ewé oríjì sí
3: bẹ́ẹ̀ni àwọn bomi sí
0: ẹ̀wá rọ omi tó mọ́ ẹ̀rọ sínú ẹ̀ níbẹ̀
3: bẹ́ẹ̀ni
0: ẹ̀wá gbé sí orí ewé àkókò àbí ẹ̀ fílẹ̀ fọjọ́ mélòó so lẹ́yìn ìjọ kẹta kí wọ́n sẹ kí wọ́n wá rọ sínú ke ògùn ojú
3: bẹ́ẹ̀ni
0: ẹ wá bẹ̀rẹ̀ sí kan sójú lálalẹ́
3: bẹ́ẹ̀ni
0: so ngbà
3: tẹ́ sí kódà tí ojú jáde
0: ojú ẹ sì clear wá
3: bẹ́ẹ̀ni
0: mo bá yín yọ mo dúpẹ́ ìlú wo lẹ sọ pé ẹ ti ń pè yìí
3: láti
0: gbowó orí pé local government ìlú gbowó ní ìbàjẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ò ní dàrú láéláé mo dúpẹ́ ìṣeun kẹjá tún sí síwájú oh my god
9: rice.